Let's go.

0: Bond FM.
1: 92.9.
2: Alright, Terry Bone, please again.
3: Are you ready?

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ni mọ̀nà wà tí òǹdẹ ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alààyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láì káàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jimoh Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníchòkúta Ọ̀ṣàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ni ànàjì ọlọ́mọ ní Shilo àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròyàn wò lè ta gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilesanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ara mi olùfẹ́ bó ti rí gẹ́lẹ́ lẹ ṣe gbọ́ yẹn lórúkọ Jésù. Jésù yóò fa ọwọ́ rẹ sókè yóò sì fa ilé aláàánú àti olóore rẹ lọ́wọ́. O ní kú sípò òṣì, o ní kú sípò àrí. Bí a ti gbọ́ yẹn ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tá a wà yìí. Ìpàdé àdúà tí a porúkọ rẹ̀ ní Ọlọ́run ìyanu tí yóò fàyè rẹ̀ dábìrà. Ó wà ó máa wáyé ní ìlú Ṣàgà. Níbo ni ní Ṣàgà? Oníjòkù Town Hall ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí. Oníjòkù Town Hall nílùú Ṣàgà. Tẹ bá ti dé Ṣàgà ẹlẹ́ lọ sí Sabo Under Bridge ní Oníjòkù Town Hall. Aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán ni. Ẹgbọ́ ẹ̀yin ará mi olùfẹ́ ẹ mọ̀ pé Friday tó kọjá ni àṣeyẹ birthday mi. So òun ló jẹ́ ká pẹ́. Ẹ mọ̀ pé a kì í pẹ́ bí ti gbà kan mọ́. Lórúkọ Jésù Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Ìyanu yóò sì ṣẹlẹ̀. Ó ti rí àánú gbà o. Ó dìde ó sì wọnú ògo lọ láéláé. Ẹ jẹ́ gbàdúrà ìṣẹ́jú méjì. Ẹ mọ́ gbàgbé lónìí náà mò ń bọ̀ ní sùúrùlérè. Omi sí òní tí ẹ ti ń retí láti jọ Zion Miracle Water ó wà gbogbo ẹ ti wà ńlẹ̀. Ẹ wá gbọ́ ò bẹ́ẹ̀ bá ti ń gbà á bí ẹ ti máa ń ṣe ọrẹ májẹ̀mú lórí iyọ̀ òróró back to sender àti òróró àánú bẹ́ẹ̀ náà lẹ́ ṣe ṣe lórí omi yẹn o. Ẹ ti rí stíkà lára ẹ̀ tó bá ti gba omi kan fún wọn ní 1000 pé ọrẹ májẹ̀mú mi rèé. Lórúkọ Jésù yóò dára fún yín ọkàn yóò sì balẹ̀. Gbogbo ẹ̀ka wa láti gbàdúà lọ́sẹ̀ yìí ẹ sì rí omi yẹn àti àwọn iṣẹ́ àdúrà àánú wọ̀nyẹn náà. Lórúkọ Jésù ìwọ ni ẹ̀rí kan. Ẹ jẹ́ gbàdúà. Àdúà wo la fẹ́ gbà lónìí? Ó máa fẹ́rẹ̀ yàtọ̀ díẹ̀. Àdúà tá a fẹ́ gbà òun náà ni wípé Olúwa dá aṣọ ògo padà sí ara mi. Lójú ẹni tó wò pé àfi kí n rìn hòhò. Olúwa dá aṣọ ògo padà sí ara mi. Má jẹ́ rìn hòhò. Ẹni tó ń gbèrò kí n rìn hòhò ni kójú ó tì. Ó yẹ sọ́dí àdúà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ẹni tó ní rìn hòhò. Ẹ jẹ́ kójú ó tì ní orúkọ Jésù. Ẹ jẹ́ ó gba ìrètí jù. Ẹni tó pinnu pé àfi kí n rìn hòhò. Ẹ jẹ́ kójú ó tì. Olúwa má jẹ́ rìn hòhò go. Aṣọ ògo dá padà. Dá padà. Dá padà sára mi. Dá padà sára mọ́ mi. Jésù Olúwa wa àmì. Màmá Olúwa ní sọ àsọtẹ́lẹ̀. Bó o ti ṣàmì yẹn ní orúkọ Jésù ọ̀run dáṣọ ògo padà sí ara rẹ. Gbogbo ibi tí ọmọ rẹ wà ní gúmẹ́rẹ̀ẹ́rin àgbáyé tó dàbẹ́ni wípé wọn ò rí ògo lò. Mo sọ ní orúkọ Jésù gbọ́ o lónìí kì í ṣọ̀la. Ọ̀run dáṣọ ògo padà sí ara rẹ àti ara ọmọ rẹ. Gbogbo ìwọ tó ti gbìyànjú o ti struggle o ti ṣe wàhálà bákan náà ni ọ̀tá ò jẹ́ kò rọ́nà àbáyọ. Lórúkọ Jésù wà rí ọ̀nà àbáyọ. Ẹgbọ́ o gbogbo ẹ̀dá alàyè tó ń gbọ́ mi lénìí tí ń ṣe ọjọ́ tí a pè ní ọjọ́ agbára ó dá mi lójú pé ìwọ ti rí àánú gbà. Àánú tó dẹ̀ rí gbà yẹn àánú yẹn ò ní fi ayé rẹ sílẹ̀. Ọmọ rẹ yóò rí ṣe. Ọkọ rẹ yóò rí ṣe. Olólùfẹ́ rẹ yóò rí ṣe. Gbogbo àwọn tó fẹ́ tiẹ̀ wọ́n ó rí ṣe. Ìwọ gan tó ń gbọ́ mi mo pàṣẹ wà á rí ṣe. O ní dààmú o ní wọṣọ dààmú láyé. Ará mi olùfẹ́ ẹ mọ́ gbàgbé ẹ fi sọ́kàn ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí ni a fẹ́ pè òróró ìbí tuntun àti orúkọ tuntun. Wọ́n forúkọ tuntun pè ọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀fẹ́ ni òróró yẹn ẹ ní sanwó yìí ẹ tètè dé torí àlè pẹ́. Bákan náà mò ń bọ̀ lónìí. Níbo ni mò ń bọ̀? Mò ń bọ̀ ní sùúrùlérè. if you just street community to one bed, egg bow, rubbing ye, like Baralo long, a nila mag batti, Miss Rulady, like Baralo and Lady Marie. Tobawa dini, ojo, Wednesday, Mombani look well leg ba, town hall, egg bot, tabati day ya noera, bus stop, Lagos, but a great expressway. Eko so far when you pay and lossy, look and leg ba. Could you be 5 minutes? See ya noera, pastor. Remember, Jagore.
2: Oh, come. We are gone. That is Sabo. Sabo. We want to one with Tintaya. We join in Naya. No, they are going on. You continue with that. For Rosalia. What are you? Well, no. Well, by your idea. Well, no, they're familiar with your idea. No, I know. See, this is what we are. SF, Mama. Moara, Mama. See, one higher. 150 Moara Meta Moara Moab Web City Monsi Moab is it? Need your lay I go go go. I want mommy. One, I shall see 1 hour. Oh, mommy, see you at the dummy. Oh, I will 30. Only money. Only my 300,000. Money, my better son, for the 300,000. Ah, only king, money, I don't.

0: ayé fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tí ó tún lórí ọ̀fẹ́ láti jí sí wákàtí yìí ẹgbọ́ ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù ó ní takú sójú àlá lórúkọ Jésù ó ní takú sójú orun Matthew ẹni ó bá sùn tó bá jí ọkọ rẹ ọtakú ni o sójú àlá ẹlòmíràn lójú àlá ó bá ti sùn alùdàìkó Matthew tí dàìkó bá dẹ̀ ti lùyàn lójú àlá Matthew kò jí sáyé mọ́ o ó ti lọ nìyẹn mami lójú àlá dàìkó ò ní lù ọ́ lórúkọ Jésù ayé ò ní ṣèkà fún ọ gbogbo ẹni tó ń sàmí ayé ò ní ṣèkà fún ọ mo wí lórúkọ Olúwa ẹ rajé jẹun ẹyin mọ ni mo ń bá wí ẹ máa rajé jẹun ọjọ ayọ yín rè ó yá kó wọlé ẹ sàmí ó yá kó wọlé ọjọ ayọ yín ó yá kó wọlé ta ló sàmí yẹn ó yá kó wọlé ẹ tẹ ọwọ́ ọ̀tún yín ẹ tẹ ẹ̀kẹ́ ẹ máa wo inú rẹ ẹ máa wo inú rẹ ẹ máa sọ pé ìwọ ọwọ́ mi mo rí ire nínú rẹ ire yẹn sì gbọdọ̀ jáde ìwọ ọwọ́ mi mo rí ògo nínú rẹ mo sì gbọdọ̀ rógolo ìwọ ọwọ́ mi mo rí ajé nínú rẹ mo gbọdọ̀ rajé jẹun ẹ wo àtẹlẹwọ yín sà ẹ wo inú rẹ gangan sà ẹ sọ pé ìwọ ọwọ́ mi mo rí ẹ̀mí gígùn ní inú rẹ ẹ̀mí mi gbọdọ̀ gùn ẹ kọ pé ìwọ ọwọ́ mi mo rí ire àti ìrànlọ́wọ́ nínú rẹ ìwọ ọwọ́ mi ire gbọdọ̀ wọlé tẹ̀ pariwo pé ìwọ ọwọ́ mi mo rí ayọ̀ nínú ọwọ́ mi ayọ̀ gbọdọ̀ jẹ́ tèmi láti òní èmi ò gbọdọ̀ sọkún mọ́ láti òní ọwọ́ mi lọ gba ire ire tí ọwọ́ mi yóò gbà tí ayé ò fi kí orí mi kú orí ire ọwọ́ mi lọ gbà ọya ẹgbẹ́ ọwọ́ yẹn sí orí yín ẹ rọra fi ra orí yín bí ìgbà pé èèyàn ń bẹ̀ tí ọmọ ẹ rọra fi ọwọ́ yẹn ra orí yín ẹ sọ pé ìwọ ọwọ́ mi mú ire bá orí
1: mi
0: ẹ sọ pé ẹsẹ̀ ló ń sáré ọwọ́ ló ń ṣiṣẹ́ eré tí ẹsẹ̀ bá sá ayé kìí kìíní kú ẹsẹ̀ rẹ iṣẹ́ tí ọwọ́ bá ṣe ayé kìí kìíní kú ọwọ́ rẹ orí láyé máa ń kí lọ́sẹ̀ yìí ara yóò kìíní kú orí rẹ lọ́sẹ̀ yìí àgbáyé máa sẹlibrétì lọ́sẹ̀ yìí àìsàn jáde lára mi ikú òjijì jáde lára mi ìpọ́njú gbèsè kúrò lára mi bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa ẹ kíìsì ọwọ́ yín yẹn ẹ kíìsì àtẹlẹwọ́ yín yẹn kẹsẹ́ bẹ́ẹ̀ nígbà mẹ́ta látò nílọ irí ò máa tẹ̀lé yín ẹlòmí ò tó lè kíìsì ọwọ́ tiẹ̀ sọwọ́ tó rẹ àbí ó kíìsì ọwọ́ rẹ lórúkọ Jésù irè wọlé sọ́dọ̀ rẹ àánú wọlé sọ́dọ̀ rẹ gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apátẹrẹ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè ní ọmọ wọ̀ nílùú apátẹrẹ gbé mọ́tò rẹ kó máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apátẹrẹ orí òkè ní ọmọ wọ̀ ní Lagelu ẹ bá ti sọ̀kalẹ̀ ní apátẹrẹ ẹ ti dórí òkè ẹ kàn bèrè bàbá Eke 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago 12 ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù Olúwa wa Matthew ìparí oṣù yìí máa lòrú àwọn àkọ́bí October 1 ni òru àwọn àkọ́bí ṣùgbọ́n a ti máa dórí òkè lórí òkè ní ọmọ wọ ní àti September 30 ìparí oṣù ọ̀dẹ 30 ńlá wà lórí òkè ṣùgbọ́n lọ́ndì wà òru méjì péré òun la fẹ́ lò lórí òkè òru ọ̀dì 30 sí ọ̀dì 1 crossover àti òru october 1 orí òkè ló mọ̀ wọ̀ òní ò bá wa mọ́bì mo bẹ̀ yín gbogbo àwọn àkọ́bí yín àti second born ẹ mú fọ́tò àwọn méjèèjì lẹ́yìn fọ́tò yẹn ẹ kàn kọ́ nǹkan méjì yìí ẹ kọ́ sí bẹ́ ẹ bá dórí òkè ó kù nǹkan kan tẹ́ ẹ kọ́ èmi ò sọ fún yín nǹkan àkọ́kọ́ tẹ́ ẹ kọ́ sí òní àánú nǹkan ẹ̀kejì tẹ́ ẹ kọ́ sẹ́yìn fọ́tò yẹn òní ìrànlọ́wọ́ àánú àti ìrànlọ́wọ́ ẹ mọ́ gbàgbé o àánú ẹ kọ́ sẹ́yìn fọ́tò yẹn ìrànlọ́wọ́ ẹ kọ́ sẹ́yìn fọ́tò yẹn fọ́tò àkọ́bí yín àti ti second born ẹ máa mú bọ́ sóru àkọ́bí ẹ̀ẹ̀kan lọ́dún òní program yẹn bá a bá ti sí omi yẹn omi àkọ́bí kálukú ò lọ bu tiẹ̀ ọ̀fẹ́ ni wọ́n ń bù ẹ̀ẹ̀kan lọ́dún ni ìwọ náà ó bu ẹ̀rí àwọn tí a ti bu omi yẹn tọ́nà ńlá fún ìwọ lọ́kàn o ọ̀nà máa là fún ọ ọ̀nà máa là fún ọ ìwọ lọ́kàn o ọ̀nà máa là fún ọ ọjọ́ ayọ̀ rẹ máa dé sàmì ó máa dé sàmì ó máa dé sàmì ó máa dé sàmì ó máa dé ọjọ́ ayọ̀ tiyín ó máa dé ọjọ́ ire tiyín ó máa dé ọjọ́ ayọ̀ yín ó máa dé ọjọ́ ire yín ó máa dé ọjọ́ ayọ̀ yín ó máa dé lọ́sẹ̀ yìí ọjọ́ Thursday gbogbo èèyàn lágbàáyé ẹ ti mọ̀ pé challenge ni mo máa ń wà lọ́jọ́ Thursday aago méje ṣaago mọ́kànlá nígbà míì a máa ń parí ní 10:30 ṣùgbọ́n ní àárọ̀ Thursday ó láǹfààní láti rí mi ní challenge nìbàdàn tẹ bá ti dé challenge ẹ wọ mọ́tò tó ń lọ mọ̀lété ẹ sọ pé lọ sí no more war lọ́dọ̀ bàbá Eke 47 aago méje ni o ibẹ̀ náà ni mo ti máa ń ṣe Sunday service lórúkọ Jésù ayé rí ọgbà yá sàmì ayé rí ọgbà yá sàmì ayé rí ọgbà yá sàmì ayé rí ọgbà yá ìwọ ni o ayé rí ọgbà yá ó ríran lọ́wọ́ ìyàn ò ní mú o ìyàn ò ní mú o ìyàn ò ní mú o ìjì ò ní jà o Matthew láti bí ọjọ́ mẹ́ta olúwa ní agbàdúrà against ìyàn Matthew èèyàn lè wà láàrin ọ̀pọ̀ èrò tí ń rí jẹ tí ń rí mu tí ìyàn ó dẹ̀ mu ìyàn ó dẹ̀ ṣe kí ni o ìyàn ó mu ẹyọ ẹnìkan ó bá wà láàrin àwọn ọlọ́mọ tóun ọlọ́mọ ìyàn ọmọ á dẹ̀ mu inú ni ó dẹ̀ mọ́ bàjẹ́ táwọn èèyàn máa sọ pé a fẹ́ sanwó sùkú ọmọ yóò máa dùn pé kẹ́mi náà dẹ̀rù wo sùkú san kí n tiẹ̀ rọ́mọ tí máa sanwó sùkú ẹ̀ so orí lọ́sẹ̀ yìí gbogbo ìyàn tó mú ọ òpin máa dé bá orúkọ Jésù òní mo fi sọ gbogbo ìyàn tó mú ọ òpin máa dé bá Matthew àmì àkọ́kọ́ tí ìyàn bá ti dé àmì àkọ́kọ́ òní wípé òjò ọ̀dà òjò ó ṣe kí ni mo pè First Kings chapter 17 verse 1 máa gbọ́ àmì méje ni o àmì àkọ́kọ́ ni pé òjò ọ̀dà First Kings chapter 17 verse 1.
1: Ìrẹ́jà láti speak
0: láti náà
1: olùgbé Gideoni wípé
0: wọ́n
1: á bù pé bí olúwa Ọlọ́run ti wà
0: níwájú
1: ẹni tí ò ti dúró kì yóò sí ìrì tàbí òjò ní ọdún wọ̀nyí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀
0: mi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi number one Elijah fẹ́ fi ìyà jẹun nílùú yẹn ó ká òjò kúrò lẹ̀ ó ní kò ní sí òjò tàbí ìrì ní ọdún wọ̀nyí so orí tí òjò ọba ti wá mọ́ tí ìrì ọ̀sẹ̀ ìpọ́njú ti dé Matthew òjò ní sálárì ìrì làwọn owó kéékèèké téèyàn máa rí tó yàtọ̀ sí sálárì Matthew ẹni tí ò rí sálárì gbà òjò ti dánìyàn ìrì àwọn tí a ń ṣiṣẹ́ ń lè po yẹn àwọn kọ́mí àwọn gétúmá mi ó lówó ju ọ̀gá lọ o sórí gétúmá tó bá máa communicate sórí ní airport àwọn kan wà ní airport wọ́n ní ọpọlọ but àwọn kan wà nù wọn ò ní ọ̀pọ̀ àwọn wo àti ẹ̀ wà ní toilet ní airport sọ́wọ́n náà ọmọ kan wà mbẹ̀ tẹ́ ẹ bá ti yọ sí airport tẹ́ ẹ bá ti ń bọ́lẹ̀ inú aeroplane báyìí ọmọ you are welcome sir ẹ pẹ̀lẹ́ sà ọfẹ́ tọ̀ lásán ni o Matthew wọn ti súré bọ ọmọ kachifu toilet road wọn ti fọ chief you are welcome wọn ní gbòmùdì chief you are welcome chief you are welcome torí gbọ́ ọba tọ̀ tán ẹni ìtọ̀ lásán ni o sọ́wọ́n ibùn káfẹ́ gbowó tọ̀ Matthew ọ̀yẹ́ kojú 50 naira o ní mọ̀gbà tó fún 5,000 bẹ́ẹ̀ wọn ò ṣe fẹ́lẹ̀ wọn ò ṣe fẹ́lẹ̀ ibẹ̀ wọn ò ti ṣàṣeyọrí ọ̀ràn mi wọn a máa wù ọba yìí bí sùgbọ́mù wọn ọmọ yankí wọn ọmọ welcome ṣe tọ́ba wa ń lọ wọn fẹ́ gbowó communication skill òní máa mú kiri ọ̀sẹ̀ sọrí ìrì kéékèèké tí ń sọ̀kalẹ̀ nílé epo sọrẹ́ tí ń ta epo nílé epo yẹn Matthew tọ́ba ní communication skill ni o you are welcome sir Ebeleza, Elelebeza, only turn, okay, Eza Ebeleza, Otima Passi, Nosu, Ofe, and Elo Padimo, Inga Bando, or not by 1,000, by 2,000. Ingo Suba Padi, Otikoja, Samir Irine, Matu, Tirio, Batissima, Aye, Yogbe, and the Tobajape, Kiki Saladika, Nibangwale, Tio Siri, Matu, Irilayenga, Ojo Yibu.

0: jade latodo ajo to nke totan lori aye ibi ti omi tin dawun yan to nbe nibi ti omi tin sise lamu nipinle ikuta wayi pe ki won ti gangara won kuro nbe o latari ikede ti ajo nimet ti won kede pe ojo aroroda pelu atemu buruku ohun ijilele yo sele laarin ojo kokan din lugun 19 to 25 si ojo kedogbon osu yi en te bada isakiyesi looto e ri pe looto ni kuda mo so gbon lojo monday nigba ti mo nseto in fact bi mo se nseto lowo ojo ran lowo lati aarin oru lawon apa ibi kan titi di si yo dero titi ti bi ago meso aro yi lo yo wa ma fun woni woni leyin ago meso leyin na ojo elekeji yo tun bere ti ojo ojo o ba yi pada ni o ni nkan bi ago mokola lo ti ohun ti arade ni bi akin ko so pe leni trout ojo ni ati otutu otutu gidi ojo ti ipinle oyo yi yo ni agbara gan to bode ti bere lati aro o di irole ko to dawo duro yo po gan o e tun pade mi ni ola lasiko yi kan na sugbon e dagun ejo e wo so otutu fe won mode kede atawon agbalagba kede ri pe o je ti won je leni o lo woro a ni ka bomo e tun pade mi ni asiko yi kan na ni ola lagboro olorun titi gba na ijo ojo ni good lagbara ikoko wa okolawo Mr. Pilot Balikisa Ipola una ni olotu Olumide Olalere Olumaiti loruko temi aku idaje o
1: on FM 92.9
2: eto ire owuro logun ori afefe lori ikanni yi woli adeni olopo oku ni yo ma fi oro olorun bo wa baba e ka ro sa
3: ogo ma ni fun olorun ni oke run
4: hallelujah
3: oni ni ojoru anu juda tun wole
4: ni ese jesu
3: gbe fana
4: ese jesu
3: gbe fun jeta
4: ese jesu
3: gbe fun ase to koja
4: ese jesu
3: gbe fun to koja
4: ese o jesu
3: gbe fun to koja
4: ese jesu
3: gbe fun isisin
4: ese jesu
3: gbe fun anu
4: ese jesu
3: ori ofe na
4: ese jesu
3: anje mu na
4: ese jesu
3: ese gani
4: ese oluwa
3: o se pa pe oniroyin ayo
4: oniroyin ayo
3: wa mi ri loni
4: wa mi ri loni
3: fi oniroyin ayo jise fun mi
4: oniroyin ayo jise fun mi
3: oniroyin ayo
4: oniroyin ayo
3: wa awon omo mi
4: wa awon omo mi ri
3: loni
4: gangan
3: iroyin ayo jise fun mi
4: jise fun won
3: so be olorun da
4: o jesu e mi mimo
3: oniroyin ayo
4: iroyin ayo wa mi
3: loni gangan
4: ti wa awon omo mi loni oruko jesu
3: iroyin ayo wa mi ri
4: iroyin ayo wa mi ri loni gangan fi wa awon omo mi ri
3: jesu oluwa wa
5: e ja wo baba wa daniel e ja wo Daniel chapter 1 verse 8 an wo ise awon ti o jara won soto okun ni okan re pe emi o ni fi onje adidun babara ara nje ati o ti wine awon wine to le ni awon wine kan wa dia fruit wine awon wine iso ajara awon kan wa to le lelomi ani yesu ni nkan mo muti iso mi do ti wine awon iso ajara wa non alcoholic wa ni ma ton ba ra fun ma ti ko si 0% ni alcoholic to am ze ko si nbe ni won pe be fruit wine afun kan ba le ise to ma ma je ko la ri mo yan ko ma fo titi meje papo pelu igbese kan to mo ti tolo tolo kakiri o ni won ni fi oje oba ti adun oba bara un je awon to wa consecrated yan now e wo daniel te n so yi o consecration ni won pe be yan o yara re soto o ni ti won se yan pe no onje yi won ti fi ru one young one in line, but I want to one young one. I will by buying back to the chapter 10. I want to suffer. Oh, long, John, Daniel 10 from verse 2. Or Semeta Baku. You, John, yeah, did on Jack. You could imagine. Elder that statement, your senator, ni Daniel, is a pastor, is a senator. Olori gbogbo awon amofin ilu na. Ya le pe ni senate president. O yare soto ninu awe. Idi niyan gbogbo en to ba fe ya soto, o gbodo je eni ti ki fi gbogbo owo jeun. Won gbodo je o jeun. O le je o jeun ko ri ara re ya soto. Olorun ilu o jeun. O jeun iri agbara Olorun gbe.
3: Mark 9:29. Àwọn yẹn wa ba Jesu. Wọ́n ń gúrò tí a lè fi ṣiṣẹ́ ìyanu yìí. Jesu ní nǹkan wọn yóò lè lọ bí kò ṣe nípasẹ̀ àwẹ̀ àti àdúrà. Nígbà tá a dé Esther 4:15-16, Esther sọ fún Mordecai, ó ní lọ pé gbogbo àwọn Júù tó wà ní Susani jọ kẹ́sì bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà lọ́sàn-án àti lórúkọ ẹnikẹ́ni kó má ṣe jẹun ohun. Ìyàwó ọba nìyẹn o. Esther ìyàwó olórí orílẹ̀-èdè kan, ó pé àwẹ̀ àti àdúrà. Gbogbo ẹni tí ó bá fira wọn rúbọ níwájú Olúwa, wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nínú àwẹ̀. Wọ́n gbọ́dọ̀ fi àwẹ̀ kún. Ẹlòmí ò mọ̀ pé àwẹ̀ jẹ́ ìkan nínú ọ̀nà tí ènìyàn fi ń yara rẹ̀ sọ̀tọ̀. Wo nǹkan mẹ́rin láti àwẹ̀ ń ṣe. Number one, fasting humble the soul before the Lord. Àwẹ̀ máa ń rẹ ọkàn sílẹ̀ níwájú Olúwa. Ní Psalm 35:13, ó ní but as for me, when they were sick, my clothing was sackcloth. I humble my soul with fasting. Mo fi àwẹ̀ rẹ ọkàn mi sílẹ̀. Àwẹ̀ jẹ́ ọ̀nà tí ènìyàn fi ń rẹ ọkàn rẹ̀ sílẹ̀ níwájú Olúwa. Gbogbo ọkàn tí mo ń gbé fúlefúle ìwọ gba bíbélì ọjọ́ méje, ọkàn rẹ̀ á wálẹ̀. Nìyẹn ẹgbẹgbẹ̀rún fẹ́ di ńlánú Ọlọ́run ṣùgbọ́n wọn fẹ́ fi tàwẹ̀ ṣe wọn sì rí dìde. Ẹ̀rí ayaba tó sọ̀rọ̀, ẹ̀rí Dánìẹ́lì olórí àwọn sẹ́nítọ̀ tó sọ̀rọ̀, ẹ̀rí àwọn mẹ́yìn tó ń tẹ̀lé Jésù, wọ́n ṣeṣẹ́ ìyanu tì. Gbogbo ọmọkùnrin kan wá ẹ̀mí yẹn sọ sínú iná, wọn lè dìlé fún ẹ. Jésù wá dé òkan pàṣẹ kẹ́mí yẹn jáde, ẹ̀mí yẹn bá sá lọ. Wọ́n wá bá Jésù nulẹ̀. Kílé táwo lè ṣe? Ẹni lásán ò lè bẹ́gẹ́dù. Eléyìí ò lè lọ láìsí nípa àwẹ̀ àtàdúrà. Number two, kí ni àwẹ̀ máa ń ṣe? It crucified the fleshly appetite so we can focus on prayer. Daniel 1:8. Gbogbo ṣé ara ó máa ń pa wọ́n run kí a lè fọkàn sí àdúrà. Ó máa ń pa ṣé ara run. Ẹ wo Dáfídì bó ṣe bẹ̀rẹ̀ sí gbàwẹ̀ fún ọmọ rẹ̀ tí ó fẹ́ kú ní 2 Samuel 12:16-20. Wọ́n ní wọn sì gbé oúnjẹ kankan wá síwájú rẹ̀. Kò yí aṣọ rẹ̀ padà. Kò gbà kí wọ́n gbóúnjẹ wá síwájú òun. Ó bẹ̀rẹ̀ sí gbàdúrà òun sunkún níwájú Olúwa. So àwẹ̀ ni kíkan ara máa gbélébu. Àwọn ìfẹ́ ara. Aṣọ ẹni tó bá ń gbàwẹ̀ tó ń wo tẹlifíṣàn tó ń gbàwẹ̀ tó ń tẹ fóònù káàkiri. Àwọn èèyàn gbàwẹ̀ o. Pléyọ̀ gan tá a kọ̀ tá a ṣe yẹn gan láwẹ̀. Àwọn pléyọ̀s wọ̀nyẹn tí a tilẹ̀kùn mọ́ yẹn ìyẹn gan láwẹ̀. Gbàdúrà ilé yín ò ní dahoro.
4: Àmì Jésù.
3: A ṣe pé iṣẹ́ àwọn àjẹ́ onílárí dà.
4: Àmì.
3: Nílárí dà.
4: Àmì.
3: Orú ọwọ́ rẹ yẹn iná làkọjá.
4: Àmì.
3: Iná làkọjá.
4: Àmì.
3: Kọ̀míníọ̀ wà yẹn iná làkọjá.
4: Àmì.
3: Ó parádà.
4: Àmì.
3: Kó dẹni iṣẹ́ ìyá.
4: Àmì.
3: Bẹ́ẹ̀ lolúwa wí.
4: Àmì.
3: Bẹ́ẹ̀ ni òlì sọ.
4: Àmì.
3: Wọ́n tún dé ọmọ o.
4: Àmì Jésù.
3: Lórí so mo tu ọ.
4: Àmì.
3: Àkọ́bí rẹ mo tu.
4: Àmì.
3: Ìwé ẹ̀mí nira kó jáde lára rẹ.
4: Àmì Jésù.
3: Ṣé bẹ́ẹ̀ fún wa?
4: Àmì.
3: Wà á rí ọwọ́ Ọlọ́run.
4: Àmì.
3: Ọlá Thursday yìí. Gbogbo ẹ̀yin ìlú wa ní Lagos Island. Thursday ní Láfíàjì Community Center yẹn ní Lagos Island. Aago méje àárọ̀ sí aago mẹ́sàn-án. Àjọ náà ni wọ́n ní ìsìn ọ̀ ní Láfíàjì. Ẹ Friday àjùmọ̀ ní Chronic Event Center ní 84 Akute Road ní ẹgbẹ́ Access Bank ní aṣọ orí àjùmọ̀. Friday yìí máa jẹ́ ọjọ́ tó lágbára. Wọ́n ní ìsìn ẹ̀ ń jẹun fẹ́ ṣiṣẹ́. Gbogbo ẹ̀yin ọkùnrin ìpàdé nínú ọdún mi ní ìpamọ́ ọdún Mexican ìgbà tí wọ́n ṣe. Ìwọ́n máa lò ó dẹ̀ máa fi ń rán wa dùn. Ọ̀dọ̀ 25, 26, 27 ẹ̀yin Mexican àgbà Olúwa yóò sọ̀kan ẹ̀ ọ̀rọ̀ àgbọ̀n ọ̀la ojú olúwa yóò sì ṣiṣẹ́. Olúwa yóò fọwọ́ kàn mí. Ẹnu iṣẹ́ ń dání. Ẹ sì máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ wípé àwọn gbogbo ọlọ́run máa ṣe. Ìrìn àjò ńlá ni àárọ̀ ọ̀sán alẹ́. Àwọn ọkọ̀ ọlọ́run gbogbo gbára ti pèsè wa fún ìrìn àjò náà. Gbára yóò sì lò láti tú wa sílẹ̀. Gbogbo ibi tó bá wà ẹ̀yin ọkùnrin ẹ̀ẹ̀kan lọ́dún lẹ́yìn. Omi tó bá ń rílẹ̀ ẹ̀ẹ̀kan lọ́dún wọ́n fi pamọ́dé. Olúwa yóò lò fún. Bí ẹ̀yin ọkùnrin ẹ̀yin bàbá bàbá ọlọ́kàn wa o. Àwọn ọmọ gbọ́dọ̀ ṣubú lójú wa. A gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀yin ìrìn àjò àwọn ọmọkàn wa o. Aga ògo wa kò gbọ́dọ̀ ṣòfò. Ohun tó lọ sọ pé àwọn gbọ́dọ̀ ṣe orúkọ tó gbọ́dọ̀ fi pamọ́dé. Ọ̀gbìn Thursday yìí ni on the 24.
6: Ní ọ̀la yìí.
3: Gómìnà wa lẹ gbogbo ọkùnrin pátá. Fẹ́ra bá a dára wáyé pàdé. Ogun mọ́kànlélógún tí ọkùnrin ń jà tí wọ́n ń bọ́ sọ́la lọ́rùn ọkùnrin. Irú ogun omi báyà ti ń borí. Iṣẹ́ wo là ń gbé? Ìrìn àjò kan rọrùn. Gbé ọkùnrin ọjọ́ gbèsè ni. on san san on fu obirin do la mu ni won fo mo do la mu ni won fi se pon loju ni ona do ni won toju ni ki bo la ni o jade ni le to le to koro ati won be ni ogun le bi akobi ase won na en jo ta fe ni o ni Thursday
5: ola
3: gumo wale lo ma lu pade won fun about my own photo on Friday to Friday to Saturday. We are now pardon from the Thursday. We must learn. We are not going to have a good for a point. We are going to be a good not a good not a good not a good not I can look at them from the Lambo. I'm born in a boy, not to turn my way back for that quite the natural. My way back for question, I'm a boy, bus stop. I think they're quoting a family, they want to see Mexican, a boy, a boy, a boy, a boy, a boy, a boy, a boy, a boy, a boy, a boy, a boy, a boy, a boy, a boy, a we are not feeling a social bala.
5: Oh, but drop me, Elri Bamu,
4: and me,
5: Elri Bamu,
4: and me,
5: Elri Olong,
4: and me,
5: Elri Olong,
4: and me,
5: Elri Olong,
4: and me,
5: Elri Olong,
4: and me,
5: my dear Moody,
4: and me,
5: how's it be well?
4: And me,
5: Jesus,
4: and me, Lord God Jesus.
5: Emma, before I draw, but in Paris to
3: 070-4912-3572.
6: Eto ere owurọ ni ese se gbọ ton yen lati ile ise iranse Love of Christ Chapel International baba wa adeni olopo ku ni won fi onje mi bo wa anu olorun ko ni fi gbogbo wa sile ki olorun ki o bu ko fun yin Jesu loluwa

0: àpapá nìkọ̀kọ́ ni òjòjúrọ̀ bí alàgbáyé ló mama wa ti máa ń pọ̀ ní dr kemi okumuide wọ́n ní òjòrọ̀ ládùúgbò àwọn báyìí báyìí agbègbè ọgbà nìyẹn mo mọ̀ yẹn wọ́n lójú alàgbà báyọ̀ wọ́n ní ẹ máa gbọ́ èmi wọn alàgbà báyọ̀ gbọ́ ìgbò báyọ̀ good morning mr pilot rain is falling now at ejigbo good ojigbe egbeda to is good now alàgbà báyọ̀ solomon asolomon ti ẹ lórúkọ yín ayi ọgbẹ́ lórúkọ tó fàyẹ̀ bá alàgbà báyọ̀ alàgbà mẹ́ta dí òye
1: ojú wa bá
0: ṣẹwà ẹ bá ṣe kíákíá ajimọ mú ya pè mí.
1: ẹ̀sà ní orí bíjì second rainbow.
0: yẹ́sà.
1: fóònù àwọn national union tó wà bẹ́ẹ̀ àwọn máa gbèrò ní àwọn yẹn wọ sọ wọ́n gbọ́ fíìsì àwọn èèyàn pọ̀ gidi kan bẹ̀ yẹn. ẹjọ́ tọrọ lọ bẹ́ẹ̀ lè léwu gidi gan àwọn tí a ti wo gbogbo kiri pé mẹ́tì ẹ̀ tán. ẹjọ́ tọrọ lọ a ní ìrìnà àwọn tá a sọ sí bẹ̀ yẹn.
0: ẹdúró ẹdáwọn ni òun yẹn ká ẹdúró ẹni á kìlọ̀ fún wọn wọn máa ń confuse àwọn èèyàn máa ń ṣe àwọn èèyàn pé tẹ́ àwọn national union ọ̀dẹ̀ ni ó dá lójú pé àwọn nurtw ni. wọ́n yẹ kí
1: ayáwó
0: àwọn agbèrò lélẹ́yìn. wọ́n ṣàgbéró ọmọ ọ̀tá yàtọ̀ ṣàgbéró bẹ́ṣẹ́ pé bẹ́ṣẹ́ pé yú ẹ̀ ń fi ọ̀rọ̀ tí ò ṣe tàwọn àwọn ọmọ gànfẹ́ àwọn ọmọ ọ̀dàlúrú tí wọ́n ṣe lábẹ́ àbúradà kankan kò sẹ́ni àwọn wí àwọn yẹn lè máa sọ pé kíta fọ́ọ̀sì lọ kó bẹ́ẹ̀ gbé kalẹ̀ sílẹ̀ ìmúlò pàwọn nurtw àbáwọn ròdù ni.
1: kí sàgbèrò
0: kí ẹṣe ẹṣe fún àlàyé fún rere ọjọ́ ti lọ o à ń láti kó lórí ètò kábọ́ sórí ètò míì báyìí àṣẹgun mi ò máa rọwọ́ yín ó dà ń gbàlà àṣẹgun ò lọ jíìmù lónìí ẹ̀bà tí ìsàlẹ̀ pọ̀lá kí lọ́n sọ ó dà láti bá àtọ́rọ́ olúwa àgùnà ìkèlè lóòtú ètò aago méje àbọ̀ lápàdé lágbára ọlọ́run adé olúwa adé fọlámi okùn adé lórúkọ tèmi ó dà pé òjò ìfẹ́ yíká àmọ́ kò pọ́n kẹjà ń bí ìyẹn ni mo mọ̀ tó dá mi ó ń fún o àmọ́ ẹjẹ́ agbára dì fún bí ò bá dẹ̀rọ ẹjẹ́ adéré wa kò ilẹ̀ yín o àbọ̀ ọlọ́run lórí gbogbo àárín rógùn ìjàmbá o ìjàmbá ò ní wa o lágbẹ̀ẹ́ ìdúnmọ̀ àìṣe jẹ́jẹ́ ó dàbọ̀ sá ó dàbọ̀ mọ́.

0: Band FM.
1: Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ojúmọ́ rẹ̀ tún mọ́ wa láàárọ̀ ti tò ní. Ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ayọ̀ ló máa jẹ fún wa. Oní ọjọ́ àánú, àárọ̀ aláṣẹ ti Èdùmàrè. Ìwé mọ́ ní ẹni tó tọ́ Ọlọ́run wá kò ṣàì nígbàgbọ́ pé Ọlọ́run ń bẹ. Ọlọ́run máa sẹ̀sọ fún àwọn tó farabalẹ̀ wa. Olúwa ìwọ náà ló sọ pé bí ìgbàgbọ́ bá ti ẹ̀yìn oró mustadi, bá a lè tọ̀ ẹ wá, ìyẹn ni pé a ní ìgbàgbọ́ nínú má ṣàì ṣe gbogbo ẹ̀dùn ọkàn wa fún wa. Lórúkọ Jésù Kristì, Olúwa àgbàláwa o, àmì. Kókó inú wẹ̀rọ iná ló ń tẹ́ ẹ síwájú láti ilé iṣẹ́ Bond FM 90.9 Abiodun Fọlọ́run ṣọ̀rọ̀ orúkọ.
2: Kábíyèsí bá òkè alágbára lórí ohun gbogbo ọba àná ọba òní láyé húwà àìlàmùlùgò yòówù ọba tó ní mọ̀ nígbà gbogbo òun náà lọ́ba àkọ́kọ́ òun náà lọ́ba àgbẹ̀yìn ọba tẹ́nìkan ò lè bí àṣìkan bí ọyẹ àṣìkan bí òjò àṣìkan bí ọ̀gìnìtì gbogbo agbára tọwọ́ rẹ̀ ni ìwàwọ̀ àhálà kó lè ṣe yín kọ̀dẹ̀ ló sì lágbára lóru ọba tó pa wá lánàá tó fàánú ẹ̀ jíwá sílé ayé lóòrùn ọ̀tọ̀ní àwa lọ́wọ́ rẹ̀ o ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ o gbogbo àìtẹ́ ẹ ti ń gbọ́lé Bond FM 92.9 kókó inú wẹ́rọ ìrèé ló la ìgbé ẹ̀fọ́ gbúre a ti jáde o bismillah ìtawà kálítì wàhálà láì wàhálà haúlà wàhálà kú wàtà ilà bìlà ọlọ́run já wọlé láyọ̀ àfi abdul fatahi abdul gafa ló kọ́ tọ̀dọ̀ tèmi amúláwẹ́láwẹ́ bí aṣọ ọ̀gùn ká máa tó ń pele pele bágbàdo ṣe tọmọ tìrí èbè ẹlẹ́kù kalẹ̀.
1: Kókó inú wẹ́rẹ̀ náà ló ń tẹ́ ẹ síwájú náà tòní wọ́n ní ọlọ́mọ ọlọ́mọ òun ò da ìwọ ló rọ ẹ lẹ́rù látòkó lá ẹrù ọ̀hún dà oní kò tí ì gbédé títí di àárọ̀ ìta ń sọ̀rọ̀ ó máa ní sí ọrẹ tó jẹ́ mínísà folúlẹ́wà àbújá alàgbà yẹzan wike tó pé àwọn ẹgbẹ́ òṣèlú pdp wọn pariwo pé wike máa fẹ́ túgbẹ́ àwọn ní báyìí ó ti ń ṣẹlẹ̀ ní ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n gbàlejò wọn láwọn gómìnà kan wọ́n ti kóra wọn jọ pé àwọn ò lè bá wike wọ́n sì ti ń bá àtìkù sọ̀rọ̀ àwọn gómìnà tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú apc wọn ní àwọn kan ti darapọ̀ mọ́ ndc tó jẹ́ ẹgbẹ́ peter obi.
2: Kódà alákẹ́ lòun ò fẹ́ jọ gbàgùrà jọba alákẹ́ lòun ò fẹ́ wàhálà olóhùn jọba aláàfin ní òun ò gbèsè gbẹ̀gbà òun kúṣó ní àpábíò justice àpábíò sọ ni mímọ wíwé gospel àpábíò oníṣẹ́ rí ìlú àbújá asòrò kìhún ẹnìkan ò láǹfààní àti wọbẹ̀ ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu náà ni di ọdún 2031 lójúnà àti mọ́lẹ̀dẹ̀ nàìjíríà

0: jáde lówúrọ tòní ni wọn ti ń sọ di mímọ wípé ìnákùná ìnú àpà tá náwó olè tá náwó ẹbí lágbo òṣèlú tí wọn náwó bó ti ṣe wọn ni ò jẹ kílẹ adúláwọ kórí ìdàgbàsókè o àwọn ọdọ ilẹ adúláwọ òun ló lé wọn kú o ni wọn fi ní àṣẹ jáde lówúrọ tòní ni wọn ti ń sọ di mímọ wípé ìnákùná ìnú àpà náwó olè tá náwó ẹbí lágbo òṣèlú tí wọn náwó bó ti ṣe wọn ni ò jẹ kílẹ adúláwọ kórí ìdàgbàsókè o àwọn ọdọ ilẹ adúláwọ òun ló lé wọn kú o ni wọn fi ní àṣeyọrí ilẹ adúláwọ o ẹ kó wá àsìlẹka ètò òṣèlú ni wọn ń sọ di mímọ wípé ẹna dé olóṣèlú orílẹ̀-èdè yìí ẹ fowó mú ìdàgbàsókè bá ìgbésí ayé àwọn
1: ọ̀rọ̀. wọ́n ní agbé torí ọmọ ti ẹ̀ dárú àlùkò torí ti ẹ̀ pọ̀sù ẹlẹ́gbẹ̀ẹ́ torí àwọn ọmọ ti ẹ̀kẹ́ funfun nẹ́nẹ́ o ẹ̀jẹ̀ náà pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà níbi ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé tó ń wáyé nílùú ní orílẹ̀-èdè ti amẹ́ríkà lọ́hùn-ún wọ́n ní gbogbo ohun tí wọ́n sọ gbogbo àwọn nǹkan tí wọ́n béèrè fún lórí bí wọ́n ṣe dáàbò bo àwọn nǹkan àwọn ní ilẹ̀ ní áfíríkà náà níjọba àpapọ̀ lọ fún. níbi ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé tó ń wáyé nílùú new york ní orílẹ̀-èdè ti amẹ́ríkà lọ́hùn-ún wọ́n ní gbogbo ohun tí wọ́n sọ gbogbo àwọn nǹkan tí wọ́n béèrè fún lórí bí wọ́n ṣe dáàbò bo àwọn nǹkan àlùmọ́nì ilẹ̀ áfíríkà náà níjọba àpapọ̀ lọ fọ rere fún àwọn gàgàlájá àwọn orílẹ̀-èdè tó péjú pé sẹ̀sì pé ẹ jẹ́ ká dáàbò bo àwọn nǹkan àlùmọ́nì tilẹ̀ áfíríkà o.
0: wọ́n ní bàbá fowó ròyìn ó yẹ kó kọ́ni lójú ni autonomy ìfúnnilágbára ìyọ̀ǹda agbára tá a yọ̀ǹda fẹ̀yìn ìjọba ìbílẹ̀ àní kẹ́ fi kówó sápò ara yín o àní kẹ́ fi ìdàgbàsókè bá ìgbèríko ni ẹ mú ìdàgbàsókè bá ìgbèríko kó lè dé nàìjíríà lè dùn gbé ààrẹ bọ́lá mẹ́ tinubu ló ń ṣe ìrántí o ní gbọmọgbọmọ tá a fa àdìtí fún àwọn alága ìjọba ìbílẹ̀ wípé ẹ má jẹ kójú ó ti mi òmìnira tá a fún yín kẹ́ gbowó tààràtà látọ̀dọ̀ ìjọba ìdàgbàsókè bá ẹ̀ ṣẹ̀kù
1: wọ́n ní ọmọ aráyà máa dìgbà rọrùn ni wọ́n máa rọ̀ mọ́ ni lọ́rùn bí èdè ọ̀rẹ́ kọlẹ̀ kan bá lélẹ́ bó bẹ́yẹ yóò kọ́ jíjẹ́ mojoko gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ alágbà ṣe mákindé ó mà ti bogun ta síta ó lóhun ò gbowó òun ò gbaṣẹ́ kọ̀ǹgìlá lábórí pápákọ̀ òfurufú ilẹ̀ ìbàdàn gẹ́gẹ́ bí alàgbà yẹsọ wike ṣe sọ pé gba 50 billion naira mákindé ti jáde ó sọ̀rọ̀ síta ó gbogun ta ó ní wike fẹ́ bà wọn lórúkọ jẹ́ ni wọ́n bà mí jẹ́ ẹni rẹ pẹ̀ ni rẹ jẹ́.
0: ìjẹ́ ti gbọ́ o wọ́n ní ètò ààbò ẹ̀mí ó ṣe pàtàkì ìjọba ìbílẹ̀ tó tóbi jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà ti ń ṣọ́ ni alága ìjọba ìbílẹ̀ náà ibrahim johnson akínpẹ̀lú ti sọ di mímọ̀ fún àwọn ẹ̀ka ètò ààbò tí wọ́n ṣe gbéka security network wípé iṣẹ́ tá a fi rán gúnugún kó jẹbọ tá a rán kàlà ń kójò kú ènìyàn ààbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn lẹ́sẹ̀ kùkú ẹ̀ dáadáa.
1: tẹ bá ń gbọ́ àwa lálùlù mọ́lùta náà ṣẹ́ wọ́kọ̀ ìlú kan kenwood lágbára alágbà sọ̀ní adé tí gbogbo ẹ̀ mọ̀ sí adé ní adégẹyẹ wọ́n ní wọ́n pé 80 ọdún 80 years èpè ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n fẹ́ràn orin wọn bíi kazeem bọ́lá ti ń kí wọn kórè ọjọ́ bí wọ́n ní aṣojú rere fún àṣìṣe ilé wa ni wọ́n jẹ pé wọ́n sì ṣe dáadáa nínú iṣẹ́ tí wọ́n yàn.
0: wọ́n ní kí là ń jẹ kí là ń mú gbogbo gbọ́pogbọ́po láìpẹ́ epo wọ́n ti ní ká aṣọra o fún epo pupa tó ń bẹ lóde àjọ ń dáàbò bo ẹ̀tọ́ àwọn oníbàárà tá a mọ̀ sí consumer protection lascopa ni wọ́n rọ gbogbo aráàlú Èkó wípé ẹ mọ irúfẹ́ epo pupa tẹ́ ẹ máa rà nínú ọjà.
2: Band FM 92.9
0: tó ń dáàbò bo ẹ̀tọ́ àwọn oníbàárà tá a mọ̀ sí consumer protection agency lascopa ni wọ́n rọ gbogbo aráàlú Èkó wípé ẹ mọ irúfẹ́ epo pupa ìtẹ́.

0: ìtura pẹ̀lú ohun mímu peak yogurt tó ní wàrà màlúù tó mọ́ lóló ó wà ní ìwọ̀n 90 ml 318 ml àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened
1: peak reach for your peak.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.

0: ìlú bá ti wọlé lọ́jọ́ 27 kò tún ní nǹkan kan gbà lọ́wọ́ àwọn ọmọ àsìkò táwọn wà ìgbà tó jò bá rọ̀ là ń gbé mi gẹ́gẹ́ bí àwọn gómìnà náà bí wọ́n ṣe ń sọ wọn lọ́wọ́ náà wọ́n ti mẹ́sẹ̀ kan kó méjì báyìí wọ́n ti fẹ́jì kẹta wọn wọ́n ní bá alàgbà Atiku Abubakar ṣe ìpàdé o wọ́n ní tó sì ń bá wọn ni Rainbow Coalition alàgbà Yezon Wike wọ́n ní wọ́n sọ pé ohun tó bá ti dáa fún ẹlẹ́hàá náà ló dáa fún àwọn ilé kéwú náà o gẹ́gẹ́ bọ́n ṣe sọ ọ́ dímọ̀ wọ́n ní nítorí náà ṣe ìpàdé o wọ́n ní ohun tó sì ń bá wọn lẹ́rù náà ni Rainbow Coalition alàgbà Yezon Wike wọ́n ní wọ́n sọ pé ohun tó bá ti dáa fún ẹlẹ́hàá náà ló dáa fún àwọn ọmọ ilé kéwú náà o gẹ́gẹ́ bọ́n ṣe sọ ọ́ dímọ̀ wọ́n ní nítorí náà báyìí tí ààrẹ ti ń bá oníṣiríṣi àwọn ẹgbẹ́ ṣe tí wọ́n sì ń ṣàtìlẹyìn fún ààrẹ pé àwọn máa jẹ́ kí ààrẹ wọlé báwọn náà bá bá oríṣiríṣi ẹgbẹ́ ṣe láwọn ìpínlẹ̀ ta kí omi mọ́ bá tẹ ìmọ̀ ọ̀gbìn mọ́ àwọn lẹ́nu wípé kò sí lábúrò o wọ́n láwọn gómìnà yìí wọ́n máa parapọ̀ wọ́n ní wike ìgbà ń da àwọn láàmú báwọn ò bá sì múra káwọn bá báralẹ̀ ni ò bá báni ṣe àmọ́ àbára àdúgbò ṣọ̀rẹ́ wípé ó ṣe é ṣe wọn pàdánù ipò àwọn nípínlẹ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ẹni tó jẹ́ alátakò tó bá ti wọlé sọ bí elékò báyìí yóò kàn darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú àti gbogbo kò parí ẹgbẹ́ àti gbogbo nǹkan tó kù á kàn gbà àwọn lọ́wọ́ ni wọ́n ní àwọn ò fẹ́ jẹ́ kí lè ṣẹlẹ̀ o ìdí rẹ̀ tó ṣe lọ ń bá alàgbà Atiku Abubakar ṣe ìpàdé wọn làwọn gómìnà ẹgbẹ́ òṣèlú àwọn ò fẹ́ dárúkọ láàárọ̀ tòní wọn forúkọ bò láṣìírí wọn ni wọn ti ṣe ìpàdé pẹ̀lú alàgbà Atiku Abubakar lórí bí nǹkan ṣe ṣẹnure fáwọn náà ní ìpẹ́ wọn tí ipò wọn tí ò ní bọ́mọ wọn lọ́wọ́ nínú ìwé ìròyìn New Telegraph lè tòní.
1: nínú ìwé ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní ìròyìn náà ló jẹ balógun tó fẹ́ wí àkókò sórí ohun tó ń sọ wípé lóògùn ọ̀fẹ́ òun kọ̀ọ̀kan mú láàárọ̀ tòní tó jẹ́ pé ẹni tó jẹ́ ààrẹ léègì máa fi àgbà Godswill Akpabio lánàá lánàá ló ń sọ di mímọ̀ wípé alátakò tó ń tako ìjọba tó ń bẹ lóde yìí wọn kàn ń wú bí ọ̀pọ̀lọ́ ni wọ́n padà bẹni ẹnu àbùkù tí wọ́n fi kun ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtòun àti igbákejì rẹ̀ Kashim Shettima wípé Tinubu ti yọ̀ǹda agbára ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima kò sáré nílùú Àbújá o ẹlòmíì ló pàṣẹ orílẹ̀-èdè yìí ìsàn wiki ni ọ̀rọ̀ burúkú ni o Godswill Akpabio ó ní ọ̀rọ̀ burúkú ni kò sí ohun tó jọ o ó ní nítòótọ́ ààrẹ bẹ̀rẹ̀ ìrìn àjò láti lọ sinmi díẹ̀ ní fódìdí ọjọ́ mọ́kànlé ní lókèrè láti ṣe ìpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lẹ́yìn ìsinmi wọn wọ́n náà rọ orílẹ̀-èdè nàìjíríà gan òun ni wọ́n bá lọ sókè òkun yàtọ̀ sí èyí Godswill Akpabio ó sọ dímọ̀ wípé àwọn kan gbé ẹnu wípé orílẹ̀-èdè nàìjíríà korofo lásán ni kò lẹ́ni tó ń darí rẹ̀ bí ààrẹ ti ṣe wò tí igbákejì ẹ̀ náà kò tí wọ́n rìn ìrìn àjò lọ sókè òkun orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ àwọn tí ó dalẹ̀ yìí láàmú Godswill Akpabio ní Babangida Afrika kúkọ o bàbá gba ipò lọ́wọ́ ẹni kò ní ká wá sọ wípé orílẹ̀-èdè ó ti ń bẹ lọ́wọ́ àwọn tí ó da orílẹ̀-èdè Nàìjíríà láàmú àná alá ni Godswill Akpabio ń sọ̀rọ̀ náà di mímọ̀ ní ìpínlẹ̀ Aba Ibom níbi tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ojú ọ̀nà tó jẹ́ ti GRA road eléyìí tí ìṣàkóso rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ilé-ìgbìmọ̀ àgbà tí ó pèsè fún àwọn tó bẹ ní ẹkùn ti ọmọ Eno fún àtìlẹyìn gómìnà ìpínlẹ̀ Akwa Ibom tí wọ́n sọ dímọ̀ pé ó níṣẹ́ rí àwọn olórí bíi Atiku Abubakar àtàwọn olórí bíi gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Akinde tí wọ́n fẹnu àbùkù kan ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu aláàpẹ kò tó wọn lọ́wọ́ ni bó bá tó wọn lọ́wọ́ ó mọ̀ wípé ẹrù tó ń tani lórí Bọ́lá Ahmed Tinubu gbé dání lórílẹ̀-èdè wa Nàìjíríà ìdí rèé tí Akpabio ṣe sọ dímọ̀ láàárọ̀ tòní ó ní ẹmọye ẹni o ó yẹ ká mọye ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu torí ipa tó ń kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà kékeré o ká wá sọ pé òfìfo lórílẹ̀-èdè Nàìjíríà wà ẹni tó ń tukọ̀ rẹ̀ ọ̀rọ̀ burúkú ni kò yẹ kó máa tẹnu àwọn olóṣèlú jáde lórílẹ̀-èdè wa The Nation lẹ́tìrì gbà láàárọ̀.
0: kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ ẹ́ síwájú nínú ìwé ìròyìn New Telegraph tó jáde láàárọ̀ tòní ní ìwà pé àdégbòfọ̀hùn ló mú kí ẹyẹ oko kó máa ṣúlé ní lórí o ó máa ní ọ̀rọ̀ tí àwọn àgbáríjọ ẹgbẹ́ òṣìṣẹ́ lẹ́ka tí ikọ̀ mọ̀nàmọ́ná tó máa sọ dímọ̀ láàárọ̀ ti tòní o látàrí kíni wọn láwọn fẹ́ lódì jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà tí orílẹ̀-èdè máa wà nínú igbó bírimùbírimù òkùnkùn bírimùbírimù wọn ni àwọn ẹ̀ṣọ́ ti ológun òfurufú wọn ni wọ́n na àwọn bí ejò àìjẹ́ o wọn ni ìdí èyí àjọ àwọn National Union of Electricity Employees pé àwọn yóò mú gbogbo àwọn ibi tó yẹ pé wọ́n ti ń pèsè náà àwọn ò tí ì pa wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn tó jẹ́ iléeṣẹ́ ológun òfurufú èyí tó ń bẹ ní ìpínlẹ̀ ti Bauchi Nigerian Air in Bauchi State wọn ni wọ́n máa na àwọn òṣìṣẹ́ oníṣẹ́ mọ̀nàmọ́nà wọ́n nà wọ́n gẹ́gẹ́ bó ṣe sọ ní mímọ̀ wọ́n ní ìgbé

0: òun ti lu uye ọ̀ tó bá pọ̀ jù Akintayo Ayọ̀dẹ́lẹ́ àti Akọ̀gbé àwọn ọmọ ìlú Rẹmọ Olóyè Túndé Adékọ̀yà ni wọ́n ń rọ gbogbo ọmọ ìlú rẹ wípé odidi ọdún láti bí ọdún láti 1999 tí ètò ìjọba tiwantiwa tó ti fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà làwọn ìlú Rẹmọ ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ń kópa nínú ìdàgbàsókè ètò ìṣèjọba fún ìdí èyí bí ètò ìdìbò tó bá wá mú adíje dupò jáde wá láti Ogun West wọn ò tí jẹ wọn ò tí bèrè fún tó pọ̀ jù lọ olùgbé ìpínlẹ̀ Ogun àtọmọ ìlú Rẹmọ o wọn á rọ gbogbo ọmọ ìlú Rẹmọ láti gbárùkù di adíje dupò tí wọn gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Ogun gẹ́gẹ́ bí adíje dupò sí ìpínlẹ̀ Ogun lè tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ ẹgbẹ́ náà wọn wá tún fi àkókò náà kéde Pan Rẹmọ Forum èyí tó ń bọ̀ lọ́nà tó ń ṣe lọ́dọọdún lè tí wọn fi ń fẹsẹ̀ wọn múlẹ̀ wípé ọmọ bíbí ìpínlẹ̀ Ogun wọn lè tí wọn sọ mọ̀ pé adíje dupò tó bá wá láti Ogun West níye wa làwọn yóò gbárùkù títí gbogbo àwọn lọ́balọ́ba láti ìlú Rẹmọ àtàwọn olóṣèlú ìlú Rẹmọ àwọn ó lọ gbárùkù tí ọmọ tó bá jọ tí wọn bá fà á lẹ̀ láti West gẹ́gẹ́ bí adíje dupò sípò gómìnà Oluwé Run the Nation lẹ́ẹ̀tì rà láàárọ̀ tòní.
1: FM 92.9
2: Sharp sharp, let me give you my own cap now.
3: Olo ya ni jabe ni mujo.
2: Kine npi mora yin lo le tobe. Na honorable Moshood aki olu campaign material. Kine olo gbe fun yin ten du fila du polo mora yin lo wo.
3: Kine yon olu abye yon se fun yin ki abo se ti e.
4: Honorable Moshood karade aki olu ile. Alomi pi owo talo ti njade wa. Airi se kolomu ede di oshe lu. Inu ati dagba soke ni. Honorable Moshood karade aki olu. Eri ton shudi Lagos Constituency 2. Onloko joka yi dagba soke yi. Iroron. Igdaye gado lo ti mati lo abuja. Bi a ba le gbọ́ rẹ mọ̀ ṣúd àkèrí láàyè láti ṣojú Lagos Federal Conference 2 lẹ́ẹ̀kan sí i. A jẹ́ wípé ìgbésí ayé ìrọ̀rùn tó dé ni ẹ̀. No matter where you come from, the federal constituency where you dey live, do your business, sinri wẹ̀rẹ̀, and you no come get any problem. You go know who dey represent you. They represent you wella. Vote on rẹ mọ̀ ṣúd àkèrí. Vote APC. Knack your finger under broom. APC Progress.
2: Ẹ dúró kí èmi náà lọ mú ìgbàlẹ̀ àjọ lọ ni.
4: Olùkéde Alhaj Wahab Alade Akosi, former general manager Bond FM.
5: Ara kò ní yìí kí gan ló ń ṣe ọ́ tí ò jẹ́ kó gbádùn àgọ́ ara rẹ tó mú kó máa pè yí balùwẹ̀ ní alẹ́ láti tọ̀ bí o sì ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó bá rẹ̀ àwọn àdójúkọ wọ̀nyí lè jẹ́ àmì àìlera prostate enlargement. Ìṣọ́ ẹ má mikàn rárá ọ̀kẹ́ prostate èdè wà fún yín ọ̀kẹ́ prostate èròjà ìlera láti wá ojútùú pátápátá fún àìsàn ìṣètọ̀ prostate enlargement a máa ràn yín lọ́wọ́ láti mú àdínkù bá ìrora ká lè tọ̀ kó já gaara kára wá sì lè dùn gẹ́gẹ́ bí ọmọkùnrin prostate la gbé jáde pẹ̀lú ewé àti egbò tí ò ní kẹ́míkù rárá èyí tó lè fúnni ní side effect. Bó ṣe ń dènà àìsàn ìṣètọ̀ lára ọkùnrin ló tún agbo dẹ́kun fún pátápátá bẹ́ẹ̀ ni àlàáfíà prostate jẹ́ nǹkan pàtàkì nínú ọrùn bẹ̀rẹ̀ ìtọ́jú ara rẹ pẹ̀lú ọ̀kẹ́ prostate ẹ kàn sí ọ̀kẹ́ herbal mix ní 296 Murtala Mohammed Way opposite Mobolaji train station Yaba side effect. Bó ṣe ń dènà àìsàn ìṣètọ̀ lára ọkùnrin ló tún agbo dẹ́kun fún pátápátá bẹ́ẹ̀ ni àlàáfíà prostate jẹ́ nǹkan pàtàkì má ṣe wò nínú ọrùn bẹ̀rẹ̀ ìtọ́jú ara rẹ pẹ̀lú ọ̀kẹ́ prostate ẹ kàn sí ọ̀kẹ́ herbal mix ní 296 Murtala Mohammed Way opposite Mobolaji train station Yaba Lagos ẹ sì lè pè wá lórí 234-810-0098-105 website www.okherbal.com Okay, prostate. Prostate, right? And mafia.
6: أعوذ بالله من الشيطان الرجيم
7: ولله على الناس حج البلد استطاع إليه سبيلا
8: السلام عليكم gbogbo musita ba ferin ajo aja ti umra to lala afia o se pataki ka mo ile ise alala to ni iberu olohun to se fokatan ta ba lo assembly travels and tours limited bo nje fe gbegba wo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo only land ko ti o ba le ro ngba lati lo si aj odun 2027 assembly travels limited ti seto leje won leje won aj visa flight ticket ile aramu pẹkipẹki to fini lọkọ balẹ onje ati gbadigba ọkọ bọkun olaye awọn ẹbun lọlọkọ ojọkọ ziara lọ sibi awọn aye ami awọn afa to dato o ma ti wa ti fun wa ri gbogbo gba pa ba n bari e o ni ti afani san die die aj travel bakan na ni ẹdinwo discount wa fẹni to ba tete sanwo o ye kan si ile assembly travels and tours limited ni suit 337 ikeja plaza back anthony way ikeja ipinlẹ eko elo book me down 08003032496 tabi 07083541 www.assemblytravels.com lori takun agbaye assembly travels and tours limited your ultimate travel partner.

0: mọ́ṣáláṣí Alhaji Adiza Kalẹ̀ Memorial Centre tó wà ní number one in Nasa Street Oshodi nípínlẹ̀ Èkó ọlọ́jọ́kọ́ ètò láti là kalẹ̀ fún ayẹyẹ Mọ́lúdì Nàbí tọdún yìí Ìkìrà Atulikulhan Tẹ̀sbí Irraman Wọ́dàlá Ẹlẹ́lẹ̀ Khayrat ọkùnjọ́kọ́ àwọn àzákìrì wọ́lá àzákìrà náà láwùjọ ṣe ayẹyẹ Mọ́lúdì Nàbí yìí gbogbo ènìyàn lápè Màásàlám.
1: Yorùbá tí ó bá ti sílẹ̀ láti ń dìyàn ẹ̀kẹ́ eléyìí ni òwe fún gbogbo ẹ̀yìn ènìyàn tó bá dá lójú ẹlé jẹ́ àmàlà dáadáa kẹ́rù ọba lásè àfòkè mídíà ti tẹ́ pẹpẹ ìdíje jẹ́ àfòkè mídíà àmàlà eating contest 2026 láti fi sàmì ayẹyẹ àjọ̀dún òmìnira nàìjíríà ọjọ́ kìíní oṣù kẹwàá october 4 2020 ló máa wáyè ní yaba tech yaba ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ láago mẹ́ta ọ̀sán jàlẹ̀ onírúurú eré ìdárayá bí ijó ìbílẹ̀ ilẹ̀ wa fireworks champagne àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ìdíje yìí kó sínú ẹni bá ṣe pò kíní 100,000 naira ipò kejì 50,000 naira ẹni bá ṣe pò kẹta 25 naira náà máa mú lọlé láti díje ìwọ náà lọ forúkọ sílẹ̀ pẹ̀lú 3,000 naira péré lórí ìkànnì afokemedia.com ẹtẹ àmì ìlà mẹ́ta kẹ́sì rẹ́gísítà lábẹ́ àmàlà fún àlàyé kíkún ẹ lè pè tàbí tẹ àtẹ̀jí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07078175735 ọ̀fẹ́ lówó wọlé fún àwọn olùwòran ẹ wá fẹ̀yìn kájọ fìgbádùn ṣayọ̀ àǹfààní wà láti wo ètò ìdíje àmàlà yìí lórí afoke tv app ẹ dáńlódù ẹ lórí play store a ó máa retí o.
2: Operation Crown Me Operation Gbemilade 2026 àlùjọ̀jánu ìpàdé àdúrà ọlọ́jọ́ méje ni níbi tí òjò àgbà ṣe àdúrà ó ti mọ ṣẹlẹ̀ tí ẹ̀ yóò sì mọ gorí ẹ̀ rí nígbà tí iṣẹ́ àmì àtiṣe ìyanu bá ń ṣẹlẹ̀ ọlọ́run fúnra rẹ̀ lẹ́yìn ìjọ onítẹ̀bọmi àkọ́kọ́ First Baptist Church Ìjẹgun Salvation Camp àwùjọ rẹ̀ dájú ní gbogbo ọ̀nà àti ní gbogbo agbọ̀n tó ti wojú ọlọ́run fún ìrànlọ́wọ́ lẹ àwọn ẹni àmì òróró ọlọ́run alààyè ni Reverend Dr. Lakiniyan Oyelade Reverend Dr. Adeleye Reverend Dr. Victor Akerele Reverend Dr. Peter Oyebanji
3: Reverend Bola Osunleke
2: Pastor Dele Obigbere
3: àti Pastor Sola Adelere
2: àkúni àlùyọ ìyanu Amazing Breakthrough Genesis chapter 38 verse 29 àti 2 Samuel chapter 5 verse 20 àdúrà ọmọ wáyé láàárọ̀ mọ́nísàn láago mẹ́fà àárọ̀ 6 a.m. àti lálẹ́ bẹ̀rẹ̀ láago mẹ́fà àbọ̀ alẹ́ 8 p.m. fún gbogbo ọjọ́ méjèèje láti ọjọ́ Monday September 21 to September 27 2026 gbọ̀ngàn ìjọwà First Baptist Church Ìjẹ̀gun tó wà ní 575960 Olabisi Nana Street off Community Road Ìjẹ̀gun Ìkọ̀tún Lagos ló ti máa wáyé Reverend P.O. Ògún Ìdélé olùgbàlejò
3: àlùyọ ìyanu
2: tó bá lè wá a ṣe àlùyọ ìyanu máa wọnú ayé rẹ̀ yọrí lọ́ọ̀sì sì fún ọ lórúkọ Jésù.

0: much more this, now in a new path.
1: Lọ́jọ́ tí ẹ̀yàn ni bàjẹ́ mọ́ṣẹ̀lẹ̀ òkúrú ẹni bẹ́ẹ̀ dàgbà tó yóò gba omijé lójú ẹni o. Ṣùgbọ́n kò ṣeé rọ̀jò. A ò bá mọ̀ mọ́dún láyé tó gbogbo ẹbí níjẹ̀gun ẹbí ẹ̀jẹ̀nà. Ìkọ̀tún ilẹ̀ àwórì lápapọ̀ kú aráfẹ́ra kun ti Aláàjì Sanu iṣẹ́ ayé mọ́ṣẹ̀lẹ̀ òkúrú ẹni bẹ́ẹ̀ dàgbà tó yóò gba omijé lójú ẹni o. Ṣùgbọ́n kò ṣeé rọ̀jò. A ò bá mọ̀ mọ́dún láyé tó gbogbo ẹbí níjẹ̀gun ẹbí ẹ̀jẹ̀nà. Ìkọ̀tún ilẹ̀ àwórì lápapọ̀ kú aráfẹ́ra kun ti Aláàjì Sanu iṣẹ́ Kàìndé. Aṣọ̀tẹ̀ márùn olówó Súlẹ̀ tó kílẹ̀ ayé kò ní gbó ṣe. Kọ́lọ́hún dákun dẹ̀nà fún èèyàn rẹ o. Tó bá jẹ́ pé ikú tọrọ owó gbogbo ẹbí ìbá fún ikú lọ́wọ́ ńláńlá. Tó bá jẹ́ pé ikú tọrọ obì àrùlà gbogbo ẹbí ìbá fún ikú lọ́bì àpẹrẹ. Ṣùgbọ́n kú ò gbowó kò gbòbì. Ó ti mú olówó Súlẹ̀ lọ o. Iwájú tí bàbá dojú kọ kó máa dá lọ. Ẹ̀yìn tí Aláàjì Ṣáká Sálíù fi sílẹ̀ kó má bàjẹ́ o. Àdúrà ọjọ́ kẹjọ tòun àṣekágbá yóò wáyé lọ́jọ́ Tọ́sì ọ̀sẹ̀ yìí níwájú ilé olóògbé pápá bọ́ stop nílùú Ìjègò. Ọ̀pọ̀ ọmọ pẹ̀lú ọmọ ọmọ ló gbẹ̀yìn wọn o. Aláàjì Fausat, Aláàjì Kọ́bì, Aláàjì Ahmed, Adijat, Mansurat, Falilu, Samson, Sodiq, Ibrahim, Kausara, Muiz, láì gbàgbé olórí ẹbí, Aláàjì Shakrudeen Saliu, olówó Súlẹ̀, gẹ́gẹ́ bí olùkéde fún gbogbo ọmọ àti ẹbí lápapọ̀.
0: Ni kan play
2: o ti aso la fe
0: hip hop ni kan play jo
3: se yin le jo ni en ti ro en tepa e wa n da soro ijo
2: ah de ro nke lenu e emi ti so kanu ijo ale oni e da yan mo
0: e pele o kilo fa to tonu
3: baba eyin na ti so panu ohun ti awon eyan so ni pe ofa ala to ti pe lara yin ti ba isan egungun ati eran ara yin je
0: baba agba te ni be gilogun se o mo lo egbogi baba agba dura mi gba mo so panu
2: to je polon lo yo mi lo wa n te koluba mo bo lo wa ara tita oro si so mi daga ara bayi atelese to mo mi le mo iye ti da fi seyin ewo ni kan yan ma ta gege bi keke mario olodun da wa.

Ọ̀ṣun ní Ìwó Ìbàdàn Expressway ló fẹ́ lọ já epo. Nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní ilé epo ọ̀hún, Alhaji Hezekiah tí wọ́n ní ọdún orí rẹ̀ 38 years. Tó wa ọkọ̀ agbépo náà òun àti mọ́tò bọ́yẹ̀ tó jẹ́ olùrànlọ́wọ́ ṣàkíyèsí wípé iná ṣẹyọ lára táǹkà epo agolo epo. Ìfín sì ti bẹ̀rẹ̀ sí ní yọ. Nǹkan méjì ló wá sọ́kàn Alhaji Hezekiah pé gbígbẹ̀ bá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ akọ̀ kílẹ̀ máa ṣe ẹ fèrége ẹ sá àsálà fún ní ẹ̀jú bá ìwòrò. Dípò bẹ́ẹ̀ Alhaji Hezekiah ló dúró. Ó sáré wọnú ọkọ̀ agbépo yìí nígbà tí ọmọọṣẹ́ rẹ̀ ti ọmọ tó bọ́ ti sá lọ. Alhaji Hezekiah wọnú ọkọ̀ agbépo láti ọkọ̀. Nígbà tí ó sáti ọkọ̀, ó dẹ̀ mórílé ọ̀nà gbó lọ́nà odò tó mọ̀ pé ọwọ́ ti pa ẹsẹ̀ pa. Bẹ́ẹ̀ ni a lọ́mọ ògún mọ̀jọ́ ni mo mọ ọmọ amúkọyọ gan kó tó jọkà. Mo rántí pé lára fọ́nrán tí mo láwọn àti wò ibì kan bẹ tí àwọn èèyàn ń sọ pé ṣé lórí ibú lélẹ́yìí ni ti dúró ọkọ̀ sì ń jóná sí ń wà lọ bẹ́ẹ̀. Dípò kí Alhaji Hezekiah kó àsálà fún ẹ̀mí rẹ̀, ó fẹ̀mí rẹ̀ wewu nítorí èmi àti ẹ̀. Nítorí Junction ní ojúnà márosẹ̀ Ìwé Ìbàdàn Express Road, wọ́n ní ilé epo kí ọkọ̀ ẹ bá lè gbiná tó bú ramúramù ju bẹ́ẹ̀ lọ. Ilé tó ti lọ já epo yóò jóná, ọ̀pọ̀lọpọ̀ ilé epo bí mẹ́ta mẹ́rin tó tún wà lágbègbè rẹ̀ yóò jóná. Ilé òní ló ń ka ohun ìní ọjà ṣọ́ọ̀bù oríṣiríṣi ìṣọ̀ ni ó jóná, àwọn èèyàn ó jóná mọ́. Wọ́n lọ ohun tó wá sọ́kàn ẹ̀ ni pé bó bá kan lòun wá ba lọ ajé pé bá a ti kọ́nu. Ó sì wa ọkọ̀ náà ní Fèésù Junction ní Ìwé Ìbàdàn Road. Ẹ̀yin ará jẹ́ mo pé dáadáa ṣé Fèésù lórúkọ ọ̀nà yẹn. Mo kan sárasára kùnrin ọkùnrin ogun bọ́ bá pín àmì ẹ̀yẹ lórílẹ̀‐èdè Nàìjíríà bọ́ọ̀ bá fún ní MFR wọ́n gbọ́dọ̀ fún ní COM. Ẹ wá mọ ìyàlẹ́nu tó jẹ́ ìyàlẹ́nu bẹ̀ jù níbo ló ti rí àyà níní hun. Ǹjẹ́ mo pé lẹ́yìn tó ń wa ọkọ̀ ìdè Tido níbi tí igbó ń bẹ lọ́tún àfo ilé jìnà sí ọwọ́ àlàáfíà ó wá dúró. Ó wá kọ̀ ó wá lọ sáàárín ibi tí ọkọ̀ yìí ń jóná lórí ìrìn ní olúwo ó wá dúró. Ó wá lọ já ẹ̀yìn ọkọ̀ yẹn kúrò lára orí ọkọ̀ ìbéèrè rè ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀ ń wa ọkọ̀ táǹkà àti ọkọ̀ kọ̀ǹténà sí ẹ̀rí ọ̀fẹ́ àbẹ́ mọ bí wọ́n ti ń já ẹ̀yìn ẹ̀ kúrò lórí ẹ̀ bí irú ẹ̀ bá ṣẹlẹ̀ ọjà burú. Pé ohun tóun tún lè ṣe tóun tún lè mú ohun tó gbé ọkọ̀ agbépo fóun dùn ni pé bó bá pàdánù agolo tó pàdánù dísù kì í ṣe pẹtrólù gbé ohun dísù ni ó kárí pẹtrólù ni ó lè má lè rú ẹ̀ torí pé jíjóná yẹn á ya kankan àwọn dísù kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nínú ẹ̀ ó kàn burú jọba àṣegbọ́. Tí n bá pọ́nlá jẹ́ mi Alhaji Abdulrakeem Ogunmọ́lá bàbá mi àwàlà sábàbà wálé ọmọ balógun àwọn tí wọ́n mọ̀ pa ọkọ̀ nípa ọkọ̀ agbépo àtẹ́pọ̀ gan-an gbogbo ẹ̀ lọ́gàá ní PT nínú pẹ̀ gbogbo ń mú kí o bẹ̀rẹ̀ látọ̀dọ̀ máa wa comrade Alhaji Saheed Ọmọdọ́láhùn Adigun ọba tí wọ́n ti ṣètò fún Alhaji Hezekiah wọn mobile wọn ti ṣètò fún wọn ní orúkọ rẹ ti wọnú ìwé tán àwọn nǹkan kan fẹ tí wọn ṣe fúnra ra sona sharma wọn padà sọ lórí ètò látọdọ sona sharma wa comrade Alhaji Saheed Ọmọdọ́láhùn Adigun ọba mobile tí wọn ti ṣètò fún Alhaji Hezekiah ọba mobile wọn ti ṣètò fún wọn ní orúkọ rẹ ti wọnú ìwé tán àwọn nǹkan kan fẹ tí wọn ṣe létò fúnra ra sona sharma wọn padà sọ lórí ètò yìí bọ́ọ̀ balẹ̀ wá wọn yọ àbọ́bá bọ́ọ̀ sì lè rán wa àbá wọn sọ̀rọ̀ lórí fóònù. Ètò ìpọ̀jù tí mo gbọ́ ẹ̀rú bà mí pé mo ṣe kó rí nìyẹn. Torí mo gbọ́ pé Hezekiah fúnra Alhaji ó kan sára sí ọ̀gá yẹn pé lára ẹ̀kọ́ tí PDD Sona Sharman comrade Alhaji Saheed Ọmọgbọ́láhùn Adigun ọba mobile tí wọ́n jẹ́ Sona Sharman PTD Rupe Lagos and South West pé abẹ́ wọn lòun ti ń ṣiṣẹ́ nílùú Ìbàdàn. Ìbéèrè mi wà rèé ó wá já orí ọkọ̀ yẹn kúrò lára agolo ọkọ̀ táǹkà lẹ́yìn. Lóòótọ́ táǹkà yẹn jóná epo jóná tán epo gbẹ ẹ̀sùn mọ́ kò lè gbẹ tán wọ́n á rí díẹ̀ gbọ́n nú ẹ̀ mi wàá mọ̀ bó yóò ṣe é lò àbí yóò ṣe é lò ara tó ẹ̀ kábèrè lọ́wọ́ ara wa túnú ọ̀rọ̀ ọjọ́ mẹ́nu. Orí ọkọ̀ yẹn ó dẹ̀ tún wá wọnú ọkọ̀ ó tún wá wọ orí ọkọ̀ yẹn kúrò orí ọkọ̀ òjóná èèyàn ò kú ilé epo òjóná ìsò òjóná àwọn èèyàn ò jẹ gbèsè ẹnikẹ́ni ò bá lọ Alhaji Hezekiah ò farapa ọlọ́dún òla ẹ̀mí ẹ̀ ọlọ́dún òla àwọn aráàlú ìṣẹ̀lẹ̀ láàbí ò ṣẹlẹ̀ inú òun odidi ọ̀sùn òṣogbo kí wọ́n ní kí wọ́n kéde ọjọ́ méje láti fi ṣe kínní láti fi bára wọn kẹ́dùn pé wọ́n ń ṣọ̀fọ̀ ọlọ́run jẹ́ ká ṣọ̀fọ̀ lọ́sùn àní ṣọ̀fọ̀ lẹ́kọ̀ọ́ àní ṣọ̀fọ̀ lọ́yọ̀ọ́ àní ṣọ̀fọ̀ lọ́sùn àní ṣọ̀fọ̀ lẹ́kìtì àní ṣọ̀fọ̀ londo àní ṣọ̀fọ̀ kwara gbogbo ilẹ̀ yorùbá.

0: àtúnṣe láti Mopo Junction. Pé kó dákun kó má kí lẹ pé ìjọba ìpínlẹ̀ Ògùn ni àbí? Kódà àwọn ni wọ́n jẹ́ kí mọ̀ pé wọ́n ní ká rí dájú pé wọ́n ṣe iṣẹ́ yẹn dé ayé tó
1: rele. Ẹ
0: pè mí lórí ẹ̀ níjẹta àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Àbánà dẹ̀ ni.
1: Àná.
0: Pé ẹ ti rí wọn tó kó katakata wọ̀lú kọ́ má kó lọ o.
1: Wọ́n ti ń wulẹ̀ lọ.
0: Ẹ wá mọ ọ̀gá wa sọ, ọ̀gá wa ní kọ́ má fi ṣe ọ̀rọ̀ pé ẹ̀tàn jẹ́ òṣèlú. Pé kọ́ ya parí ọ̀nà ẹ̀kọ́ dọ̀dà sí kọ́ ṣe kò tó dá mìíràn tó dá ní o. Pé tó bá lè ṣe bẹ́ẹ̀ wọ́n wá mọ̀ pé èrò ń bẹ ní Ayọ̀ pàápàá jùlọ Ayétòrò Ìtèlè láfẹ́ wá. Bàbá
1: ó lè yẹ wọ́n gbàdúrà báyìí kún ọjọ́ wọ́ o.
0: Ẹ ti ń jẹ́ ìyá ọ̀nà yóò tọ́dún mélòó.
1: A ti fẹ́ wọ 15 years.
0: Bóyá lè jẹ́ àwọn ìṣùmọ̀ tó dé bá fọ́ láàárọ̀ bó bá dalẹ̀ yóò dọ̀tí.
1: Ó jẹ́ ò lè fọ mọ́tò.
0: Àwọn tí wọ́n máa ń wàásù ọkọ̀ akérò wọ́n láwọn ọkọ̀ tí ń gba ẹgbẹ́ rò pé lasmade ti wà ń bẹ̀ níbi ìjàmbá ọkọ̀ tí a sọ ní àárín sìmẹ́ǹtì mọ́ mango yẹn ni o. Ẹ má bínú nǹkan tí mo yo. Àwọn tí wọ́n máa ń wàásù níbùdókọ̀ ní gáràjì àbí nínú ọkọ̀ akérò. Ẹ dákun torí Ọlọ́run. Ṣé bó o láṣẹ dáhùn sí Ọlọ́run tòótọ́ mọ̀ nínú wọn? Ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí kẹ wá bá mi sọ lé lórí.
2: Ẹ kú ojúmọ́ lórí ètò tẹ́ ń ṣe lọ́wọ́ yìí lórí program lórí rédíò. Ṣé ẹ rí tó ṣẹlẹ̀? Òfin tó dáa ni ẹ jẹ́ kí n fún yín ní ẹ̀xámpù kan. Mo wọ mọ́tò yẹn ní ìjà pàjá ó lọ sí Oṣòdì. Ìgbà tí ó dé Oṣòdì ó ti dòdì. Obìnrin ni mo rí pé conductress.
0: Ẹ máa gbọ́ o, doctress bàbá ní conductress.
2: Ó ń pe Oṣòdì. Àṣìpáṣọ ti wọnú ilé tó fẹ́ jíyìn rere. Ìjà yìí fẹ́ dá oògùn. Ṣé mo sọ yìí? Mo rí experience yẹn. Ìjà tó fẹ́ dá oògùn ló ń pe èrò. Àsìkò ìgbà tí òun náà ti gbà
0: yìí. Ó ṣáájú ni.
2: Pásọ̀ náà bí mo ṣe ṣe bí Ramadé aráàlọ̀ mi. Lẹ́sẹ̀ ọ̀tọ̀ aleluya. Ìyá ẹ̀ balẹ̀ àtàlélẹ̀ yìí. Nínú ọ̀tọ̀ ìkẹjà ni gbogbo wa ti bọ́lẹ̀. Ti pásọ̀ àti ìyàwó yẹn. Tó ń wọ gbére. Àwọn association of elder in council wà nù ọ̀hún bò rẹ̀. Jẹ́ ìmọ̀ pé àwọn ìgbà tó jẹ́ arúgbó ni wọn ò wọ táxi, wọn ò wọ kẹ̀kẹ́ rí. Mo ò rí iṣẹ́ olúwa yẹn náà ni wọ́n máa ń wọ̀. Wọ́n bá dá sí wọn ní òkè jẹ́ kí pásítọ̀ pray lẹ́yìn yẹn kó o tó gùn. Jẹ́ kí pásítọ̀ pray tó gùn. Jẹ́ kí pásítọ̀ pray ó sáré rọ.
0: Ẹ máa gbọ́ o.
2: Ìjà yẹn ni ó bá jẹ́ pé mo gbé kinní ìdání ní
0: ìgbọ́
2: ní àwọn èmi àwọn ọmọọṣẹ́ mi gan dán tajà ìwọ wá dé èmi péré ìwọ wá ní ṣáàtà lè níyà ìjà yẹn kàn já bíbé nígbà lọ́wọ́ inú mọ́tò ṣé yẹn náà ṣe jù kúkú ní ẹ̀ àwọn èèyàn kan ní eléyìí èèyàn lọ́wọ́
0: ṣáàtà pásítọ̀ ìgbọ́lá ẹlẹ́jẹ̀
2: ó ti pọ̀ jù
0: ìyálò
2: experience tèmi lórí èyí tí mo rí nìyẹn pé kọ́mẹ́dì ni ó kódà bí kọ́mẹ́dì ó tó bá jẹ́ pé bí pásítọ̀ ṣe fún ayẹ́ kú fi ayẹ́ kú ṣé èèyàn náà ń mú àbí wọ́n ránṣẹ́ ni. In fact ọlọ́run ò ní gbọ́ ọpọlọ yín jẹ́ o.
0: Àmì àbábọ̀lá ni mo ṣe o. Aláyí tàbí kiri lọmọ ẹ dákun ẹ pásítọ̀ ti ń dìyàn ní kúkúnú ọkọ̀ akérò ṣé ìrọ̀lọ́ ló ṣe akéde àbí bóyá ni ẹ sọ́rọ̀ ọlọ́run àbí Mr. Shepherd wọ́n ní sà is under man

0: wa tin ro gbogbo awon olori elesin jake jado ipinle ohun won so di mime pe te ba tin se waasu yin te ba tin se waasu yin won ni pe e ma se waasu fun awon omo kekeke e ma so fun pe ki yo lo ma se nkan to ye pe ko bofin mu lelede wa Nigeria won ni iwa ti o da ni o bago soro yi nigba ti awon ele egbe elesin Christian Association of Nigeria kan ti won lo se baba ke pe ti won ni office won ni to wa ni mina onu o tin so di mimo gomina ohun o so si waju si pe se ri eto eko awon se eto re ni lagba lore kore fun awon omo to fese ni kaakiri ipinle ohun lati pe won wa ni yara ikeko lati ile eko alakobere ati ile eko girama won ni pe se ri gbogbo nkan to ye ku won nilo ni ile eko yi won ni ofe lo bade eto e pe se joba awon e ti won se won ni se ri awon to n lo sinu le lati lo ma wa kusa lona ti ko bo fi mu won ni aigboran olonda awon omo na lamo ati pe owo ojiji o ti e pe won wa olonda awon lamo ni fin di eyi eyin olori elesin e ma se wa si e ma se waasu fun awon alatele yin pe ki o ma wa owo gbona won ni kin se nkan to dara ra o won ni tori e la won se mu eto eko lokuku ni ipile e na to je pe gbogbo awon odo kekeke ta won ba ri pe awon obi won o lakake lati mu won lo si yara ikeko awon da won pada si yara ikeko ni won ma fi owo perete won ma fi so won je won ni sugbon lori eto sele ni ipinle awon to je pe awon kan lo wa kusa lona ti ko bofun mu ti won si gbe mimi ni akata awon eso agbofuro won ni iwadi tin lo lori e papa julo ijoba papo tun ti gbe igbimo kale lati pe won wa di fini fini lori e ni we ro indi nation royan won wa nbe laaro yi
1: Band FM
2: 92.9 agbe o fo pa yajo are o lo abiru kiti e ni gan eni mu ko wa nbi oro mi ori ara re ni mi ru
3: egbon eni ka o se yin are ara lo nba yin da e so bo se nse yin ka gbo
2: Ìṣọ́ra ń fà mí so, orí tèrí jẹ́ ara ń dùn mí, ìbàdí tó ń ìgbàrúgbò jẹ́ tèmi, ìlérí òpónà kan sí kejì máa.
3: Láàárẹ̀ ara ni, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀pẹ́ lòmí ìbò ṣe dára tó ni Mustive Capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Mustive Capsule, kẹ́ ẹ máa ta kébékébé padà. Mustive Capsule wà ní Chris and Chris Pharmacy Ìdúmọ̀tà, gbogbo Pharmacy Bolúkẹ́, Microsyn Pharmacy Sango, Fenmox Pharmacy Àtàn, Chidex Ìdúmọ̀tà, Roma Pharmacy Ìkòròdú, gbogbo Pharmacy Ramsgate àti Juta Pharmacy Ìṣẹ̀rí Roundabout. Iléeṣẹ́ tèmi Tayo Trade Medical Nigeria Limited ló ń ṣe Mustive Capsule jáde. Láti mú Pharmacy kó súnmọ́ yín, ẹ pé 08103369434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
4: Wọ́n ní ká bá lé, wọ́n ní ká gbàtà. Wọ́n ní ká bẹ́ kò lé, ká gbó gbàtà kó lè wà pa.
5: Ni le gbọ ko so fa lejo ko ku gbọ ko so fa ni ko ma gbọ ko so fa won agbalagba eto gbale o gbata bere pada ni pile eko do si ma waye ni gbogbo ojo saturday to ba gbe ni osu lati asiko yi lo aare ago mefa abo ti ago mejo abo aro eto gbale o gbata ohun waye aro gbogbo olugbe pile eko ki won ri pe won kopa ninu eto ohun daada gbogbo wa la ni ojuse kiku gbata iwaju ile wa gbogbo ayika wa ka si tun ri pe an ge gbogbo ko to ba wu laika ile wa be na la gbadọ ri daju pe ayo gbogbo idoti wa sototo adi won sinu ora a si gbadọ ma gbogbo ro ìdálẹ̀ ni wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí àwọn òṣìṣẹ́ ọba yóò máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba àbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò gbalẹ̀ gbàkàbà lò lọ́wọ́ ní gbogbo ìgbà ẹ jẹ́ kó máa yé yín o gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbégi dínà tọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ewu ìgbéga ìpínlẹ̀ Èkó ajumose ni o iléeṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó olùkéde
6: Mo ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtàkùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní òní àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lù ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star gba àṣẹ látara ẹ̀wà sóyà, àlùbọ́sà àbúrò chili àti kòlófìrì.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a sì dun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nì gbàgbé.
8: Mátírẹ́sì yìí ò lè wọlé.
9: Ó lè wọ̀.
10: Kí ló dé tó ń tiraka torí pé o fẹ́ gbé mátírẹ́sì kọjá? Ǹjẹ́ o mọ̀ pé o lè sunrun tó dára lórí mátírẹ́sì tó wà nínú àpótí ni?
8: Dúró, àpótí kékeré yìí jẹ́ mátírẹ́sì tó kún lóòótọ́.
10: Bẹ́ẹ̀ni, mátírẹ́sì rẹ̀stọ́rà àti kọ̀mpẹ́sọ̀ láti iléeṣẹ́ Vitafoam ni.
8: Ó lè rífẹ̀ sí. Ó ń tóbi sí lóòótọ́ o.
10: Lóòótọ́ ni, ìtura ńlá nínú àpótí kékeré kan. Ó rọrùn láti gbé, ó ṣe é gbé kọjá lẹ́nu ilẹ̀kùn tóóró láì sí wàhálà nínú.
8: Ó sì rí bí ẹni wípé ó dúró dáadáa lóòótọ́. Kódà ó rọrùn dáadáa.
10: Bẹ́ẹ̀ni, pẹ̀lú mátírẹ̀sì rẹ̀stọ́rà àti kọ̀mpẹ́sọ̀, sun orun ìtura pẹ̀lú ìdẹ̀ra. Mátírẹ̀sì Vitafoam nínú àpótí ìtùnú, ìrọ̀rùn àti

kúkúdé dé àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ mi orúkọ tèmi ni ṣọlá ẹgbẹ́ rongbe láti iléeṣẹ́ bex among communication iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi ẹjẹ́ fàsìkò yìí kọ́kọ́ dúpẹ́ gbogbo àwọn oníbàárà wa tó ti bá wa ra àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní lọ́wọ́ yín ọwọ́ yín ò ní kọ̀ọ̀sàlẹ̀ àpò ẹ ṣe tẹ̀ ń bá wa rajà ẹ̀dọ̀ wa ẹjẹ́ fi àkókò yìí sọ fún yín pé fóònù kan ti jáde ńsìn fóònù iṣẹ́ ìjáde ni fún gbogbo àwọn tó ń wá android phone tó pọ̀ tó dẹ̀ máa ṣiṣẹ́ oríṣiríṣi fóònù yìí à ń pè ní v5 is a smartphone that has whatsapp facebook opera mini tiktok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ṣe fẹ́ kí android phone ní tí ò ní ó ní 2 gig 4 gig ram ó dẹ̀ ní 32 gig and 4 gig storage order wa extendable to like 20 to 120 memory card be ba se fe si 4000 mAh battery to tun battery alalope ni te ba ti charge nigbati ba kok battery ma lo bi odo meji si meta after te ba ti charge to oni 4G network oni 5MP front camera and 8MP back camera mo si pe camera e mole kedere te ba fi ya photo ba o mole dire ati waju ateyin oni fingerprint sensor o de ni face unlock o tun mo si pe e le mu ikayin ke fi ti ti o se lomi to ma ba yin si ki oju yin ke fi ti pa ti o de si afoju yin nikan lo le si as type c charging point and ai power master for an improvement battery

0: ẹni tí ó bá jẹ́ ọ́ dúpẹ́ fọlọ́ ní sára ọlọ́run fi gbé orin àtẹ̀jẹ́ káàkiri àgọ́ ara ọmọ ènìyàn tí ó gbára tán ó lè kó bá èrí ènìyàn tí ó mọ orúkúrúkúrú àbí irúgbó ọyẹ tàbí kó fa ìdákọ́lẹ̀ fọlọ́mọ ọkùnrin ṣe é tún lọ sídásídá tàbí kó má lè ṣe rárá tàbí kí nǹkan ti ẹ kéré òtítọ́ inú àti òdodo tá a fi ṣe iṣẹ́ nílé iṣẹ́ wa mo di aṣíwájú tí ìwọ náà bá dọ́dọ̀ ní àkànwó bàbá gbọ́ra ló tu sára ọ́ dúpẹ́ fọlọ́ pàṣẹ ní nọmba 13 Akinwale Street off Thomas Alakọ Ọ̀bọ stop Ọgbà Nìkẹjà Rúdò Èkó bí tàbí kọ́ bú sórí 08036 9 2611 08036 39 2611 Ọlọ́run kò ní fi àrùn ìdè wá mọ́lẹ̀ o a ó máa ti rí ó dàbọ̀.
1: Ṣètò pé ká polówó ọjà ká jẹ́ ọgbà lábala ọrọ̀ ajé.
0: Ẹ jẹ́ àsìkò yìí gbogbo ibi tí ẹ ti láǹfààní àti.
1: Ọrẹ jájọ ṣe láti àti
2: mọ́. Mo kí gbogbo ẹ̀yìn olóríire tí ń gbọ́ mi ní àkórí Adéwálé ọmọọba ní orúkọ mi. Ẹ̀kọ́ nọ́mbà yìí sílẹ̀ 08036 42 2699 lẹ́ẹ̀kan sí 08063 42 2699. A ò ní wáyé asán ṣùgbọ́n kí a má bàa wáyé asán tàbí wọnú ogun àfàkókò ẹ̀ ilé iṣẹ́ PIPS Arcade Forex Academy ní jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ agbè yìí wípé kí gbogbo èèyàn dìde fúyà kúrò nínú iṣẹ́ àti òṣì. PIPS Arcade Forex Academy jẹ́ iṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà han gbogbo ènìyàn ti kúrò nínú iṣẹ́ òṣì àti àìní láti mọ́wó wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú sùúrù ní ọgbà òfin mu. PIPS Arcade Forex Academy ń yí ìgbé ayé èèyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa dí ènìyàn pàtàkì láwùjọ a máa rí ọwọ́ mú lọ sẹ́nu. Ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń sọ wípé ó ṣe ògbọ́ tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ni wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí wípé ọgbọ́n ó ju agbára lọ. Ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo yìí wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì wọlé fún un lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kò sí kò sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. PIPS Forex Academy wọ́n ń dáni lẹ́kọ̀ọ́ bí ó ti máa pa owó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu. Bákan náà ìwọ náà pé ó pọn dandan láti má japa kó lórílẹ̀-èdè Nàìjíríà ni o ò nílò láti sá kó lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣoríire ní ìgbà tó jẹ́ pé ibi tí oyin bá wà ni ìrà máa sátọ̀ ọ lọ. Bí PIPS Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní kódà wọ́n wà káàkiri àgbáyé. Lásìkò yìí ó já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ báyìí. Bí a bá ń gun nínú ìwé tá ń sebẹ̀ nínú ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú. Yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fúnni. Ìrẹ̀lẹ̀ àkọ́wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní Arcade Forex Academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba Adédáadá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára. Bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti kò ní yálé rẹ nítorí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe. Technology and Internet ni ọ̀nà tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹni wípé ní ìgbà tó bá ti ṣòro rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ. Ilẹ̀ tí ń ṣọ̀rọ̀ àti oyin ní orílẹ̀-èdè wa Nàìjíríà àbálájọ tí dege ṣe ń gbèrò láti dá okoòwò sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó máa wọlé fún un. Bí iṣẹ́ rẹ kò bá sí lórí íńtánẹ̀tì jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú rárá. Ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tóun ń lò tóun fi ń plè géèmù tóun fi ń ṣeré yìí ó lè máa pa owó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò lápá owó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà.

dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà kárakáta orí internet òun lè lè máa mú owó tabua wọlé fún ọ. Yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ̀ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá. Tips Arcade Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú answer tó wà lọ́wọ́ rẹ̀. Bí oko kò bá jìn ìlàkì kò ilé iṣẹ́ Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé lórí forex trading ni. Ìtí ọ̀gá àgbà ilé iṣẹ́ Pips Arcade Forex Academy fún ara rẹ̀ àti àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà ọ̀pọ̀ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí ó wà yìí. Níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni a ti máa kọ́ yìí bí ẹ ti máa lo fóònù tó wà lọ́wọ́ yín gangan yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn bí ẹ ti ṣe lè ṣe káràkátà lórí íńtánẹ́ẹ̀tì yín kí ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá. Oníṣẹ́ ọwọ́ bíi ìyá ẹlẹ́ja, ìyá aláta, ìyá elépo, bíríkìlà, mẹkáníìkì, fọganáísà kò ó wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n máa ṣòwò wọ́n máa ta èrè oko wọn tó sì jẹ́ pé yóò máa mú owó wá wọlé fún wọn. Fóònù tí ó wà lọ́wọ́ yíyẹn náà lè máa lò. Ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó túmọ̀ sí wípé kò ní pé ẹ̀ ń sanwó ìwọlé rárá àbí ẹ̀ ń sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. Kì í dàgbà sí ohun tí a kò mọ̀. Bí o bá ti mọ ọ̀nà láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti máa pawó wọlé o ti di olówó tabua nìyẹn o. Pips Arcade Forex Academy kì í ṣe Yahoo nítorí èrò ọkàn ẹlòmíràn ni wípé gbogbo iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ní jìbìtì. Bí òkú ẹni bá dani lójú àfi gbárí ni wọn náà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ní Friday ọ̀sẹ̀ yìí gan bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ ilé iṣẹ́ Pips Arcade Forex Academy ìdánilẹ́kọ̀ọ́ yẹn sẹ́mínà yìí ní ọjọ́ Friday tó ń bọ̀ yìí gan tí yóò bẹ̀rẹ̀ ní aago mọ́kànlá àárọ̀ níbo ni ìdánilẹ́kọ̀ọ́ yìí ti máa wá ní 73 Allen Avenue Ìkẹjà ló ti máa wá ní ìpínlẹ̀ Èkó aago mọ́kànlá àárọ̀ gérégé ló sì máa bẹ̀rẹ̀. Gbogbo ènìyàn ní ìdánilẹ́kọ̀ọ́ yìí wà fún o yálà oníran tàbí o kò ní ìyàwó ilé baálé ilé ọmọ ilé ìwé iṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù ọkùnrin obìnrin àbí ìwọ ti kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ tó ń wa iṣẹ́ má túmọ̀ má jókòó tẹ́tẹ́rẹ́ o máa bọ̀ lọ́dọ̀ wa láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ ni o. Ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni o nítorí àwọn àgbà ọ̀jẹ̀ wà níbẹ̀ láti máa bá yín sọ̀rọ̀ ọ̀fẹ́ sì ni ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wáyé ní Friday ọ̀sẹ̀ yìí gangan kódà ọ̀fẹ́ ni pẹ̀lú o kò nílò owó ìwọlé tàbí ìdánilẹ́kọ̀ọ́ láti wá gba àyè sílẹ̀. Ìwọ náà tẹ yes sórí nọ́mbà yìí yes ni kò send yes send yes sórí nọ́mbà yìí 08032422699 lẹ́ẹ̀kan sí 08063422699. Bí o bá lè wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí a ó fi ọ̀nà hàn ọ́ kódà wà á tún lọ sí ilé pẹ̀lú ìdá 30% yẹn 30% owó tó máa nílò láti bẹ̀rẹ̀ owó rẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀rọ̀ tó bá dani lójú kì í wọ́sẹ̀ lẹ́nu ẹni ìdánilẹ́kọ̀ọ́ fẹ́ tí wàá rí ọ̀nà àbáyọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni Pips Forex Academy ni wọ́n gbé wá o ní 73 Allen Avenue Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Bí o bá fẹ́ kópa ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọn náà fẹ́ kú nínú ipò kòsíkòsí send yes látòrí fóònù ẹ send text message yes sórí ní 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699 oríire kì í débá láti tẹ ọ̀rọ̀ tó bá dani lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni lákòótán. Pips Arcade Forex Academy àwọn ni wọn kórè wọlú tí wọn ni kákò nípò iṣẹ àti òṣì káwa náà lọrọ káyé máa ṣe sàdánkátà fún wa náà nígboro. Ìwọ darapọ̀ mọ́ wa níbi sẹ́mínà tó máa wáyé Pips Arcade Forex Academy ẹ̀ ń tún fún ẹ ní nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí i kó má bàa dín pé ń bá lọ tán kó máa dàríyànjiyàn. Nọ́mbà yìí lẹ máa pè sí sẹ́ǹdì yẹ́ẹ̀s sí nọ́mbà yìí lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bá ti sẹ́ǹdì yẹ́ẹ̀s lọ́gán báyìí ni ó dà yín lóhùn. Nọ́mbà náà 08063422699 08063422699 bí ò bá jókòó tó bá gbìyànjú ìwọ náà ó rí i pé ọ̀nà.

0: ìfagagbága kò mẹsẹ ọyọ ti bẹrẹ láàrin àwọn ìkànnì tó ń gbó sáfẹfẹ àlàní òfòkú ọlẹ hàn bí kúlọ ló kọjú pàkúté ní ìbílẹ̀ òtí tẹ́jú láti jiyàn ẹkẹ fèrè dún ó yá o eruku sọ rárá ẹnìkan forí gbé ìkejì báyà gbá ó fẹsẹ̀ tán sẹ́nì kẹta kó tó dúró ẹlòmíì ti gbà lọ́wọ́ ẹ̀ ó má ṣe o ilé ti yọ kàbàkàbà ó sáré dìde kárikábọ̀ káwọ̀ káwí kalẹ̀lẹ̀ gé ara tó pẹ́ burú yọ yìí 92.5 bond fm ìfẹsọwọ́pọ̀ oge kìíní oge kejì oge kẹta ariwo ta ó ti déwájú bọ́sẹ̀tì ìdójúkọjú pẹ̀lú gólì ó di ju àninú ẹ̀wọ̀n ìṣẹ́gbọ́.
1: Bond 92.9 FM ìfẹsọwọ́pọ̀ kárí ayé akọgun ní láàrin àwọn ìkànnì tó kù.
2: Ilé-iṣẹ́ Bond 92.9 ẹ dákun ẹ jẹ́ ká tẹ́tí sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò oníṣẹ́jú méjì ránpẹ́ tá a fẹ́ sáré ṣe yìí. Ẹ dákun ẹ bá mi kí àwọn ará ilé orúkọ yín sà.
3: Orúkọ mi ni Sheriff Jean Ogunubi.
2: Tí ẹ jẹ́.
3: Tí mo jẹ́ baálẹ̀ ẹwu òpòtẹ̀ tó túmọ̀ sí ẹwu ọ̀dọ́gun.
2: Níbo ni gbogbo ẹwu òpòtẹ̀ ẹwu ọ̀dọ́gun yìí wà sà?
3: Ó wà ní Odè Lẹ́mọ.
2: Ní ìpínlẹ̀ Ogun.
3: Ní ìpínlẹ̀ Ogun.
2: Kí ló gbé wá sórí afẹ́fẹ́ sà?
3: Nǹkan tó gbé mi wá sórí afẹ́fẹ́ yìí ni pé láti fi sọ fún ará ìlú pé kán ṣọ́ra fún ìbílẹ̀ Garden City àti Jubrila tó sọ pé àwọn lọ ń ta ilẹ̀ tí kìí ṣe tiwọn ilẹ̀ tá a dẹ̀ ń sọ yìí ó wà nílẹ̀ ẹjọ́ case number ilẹ̀ yìí ní ilé ẹjọ́ Sàgámù òun ni High Court Sàgámù /106/2024.
2: Ká ló nílẹ̀?
3: Ilẹ̀ yẹn ó jẹ́ ti Odukoga Òpòtẹ̀ descendant family.
2: Tẹ́mi
3: jẹ́ baálé
2: lórúkọ wọn. Àmọ́ ilẹ̀ yìí ṣé kò sí àlà láàrin ilẹ̀ tí àti
3: ẹgbẹ́ Jubrila. Ilẹ̀ Jubrila Suwadoye ni orúkọ ìlú tiwọn ẹwu òpòtẹ̀ tó túmọ̀ sí ẹwu ọ̀dọ́gun ní tiwa.
2: Lọ́rọ̀ kan ilé iṣẹ́ kan ti lọ ń polówó ilẹ̀ tó fẹ́ máa tà fáwọn
3: èèyàn. Tà fáwọn tó ti kó èèyàn lọ síbẹ̀.
2: Tó bá dẹ̀ kó àwọn lọ gbogbo tó bá gbà lọ wọn ò gbà túrú ni àbí.
3: Bẹ́ẹ̀ni.
2: Lọ́rọ̀ kan ilẹ̀ yẹn ẹ̀yin lẹ lẹ́tọ̀ọ́ lórí ẹ̀.
3: Àwọn alẹ́tọ̀ọ́
2: lórí ẹ̀. Ó lè jẹ́ pé ẹjọ́ ṣì wà lórí ẹ̀ tí adájọ́ ní kí ẹ lọ ṣe
3: ìṣẹ́pinpin. Ọlọ́jọ́ ti fún wa ní leave of court pé ká lọ ṣe
2: dispute survey lórí ilẹ̀ yẹn. Composite survey lórí ilẹ̀ tí wọ́n bá ń jà sí. Survey yẹn tún yàtọ̀ dispute sọ pé survey ìjà lórí ilẹ̀ ilé. Ó dà kò sí wàhálà. Lọ́rọ̀ kan níbo lẹ pé ilẹ̀ yẹn wà lẹ́ẹ̀kan sí ẹjú agbègbè ibi tó wà tí nǹkan kan níbi dábẹ̀ mọ́.
3: Òde Lẹ́mọ.
2: Òde Lẹ́mọ ó fẹ́ bàbá ṣe mọ̀.

0: ilẹ̀ ṣàgà tó wá bọ́ síbi lọ́wọ́ báyìí títà ni ẹni ilẹ̀ ṣàgà títà ó yẹ káàárọ̀ ẹ̀kọ́ ojú ọgbà ìjẹ́ ti ń gbọ́lé iṣẹ́ wà bọ́ndẹ́fẹ́ múláwà 92.9 akú wẹ́líwẹ́lí òjò hátù wàrà lágbára ọlọ́run àwa tá a gbó bí báyìí ọlọ́run ni ó sàánú wa tá a bá ti romi gbóná a máa fi ìtókù a máa fi gbé àti tí. Okay, all right. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles of Nigeria fún ìgbà àkọ́kọ́ wọ́n bọ̀ sí yàrá àpàgọ́ láti gbaradì láti ṣe ìdárayá fún ti ìdíje tó jẹ́ ti AFCON qualifiers. Super Eagles hold first training for AFCON qualifiers. Àwọn agbábọ́ọ̀lù mẹ́tàlélógún ló ti wà ní Uyo camp báyìí o gẹ́gẹ́ bí ìròyìn bó ti ṣe gbé. Àwọn agbábọ́ọ̀lù wo ni àjẹkẹ́ mọ̀ lórí pápá Bond FM 92.9 Warri Stadium. Wọ́n sọ pé ó ti ṣe tán o, wọ́n ti renovate ẹ̀, wọ́n ti fẹ́ parí ẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn bó ti ṣe gbé. Warri City Stadium ó ti fẹ́ parí fún àtúnṣe èyí tó yá kankankankan gẹ́gẹ́ bí ẹnjìnìà Lánre Adeleke tó jẹ́ the chairman CEO Peculiar Ultimate Concern Limited fi tó wà létí wípé pápá àṣeré náà ó ti fẹ́ parí fún ìwúlò àwọn agbábọ́ọ̀lù.
1: Bẹ́ẹ̀ni lórí pápá bọ́ 92.9 ẹ̀kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí Ibrahim Ọlálékan IB Sports lèmi ń jẹ́ báwo ló ṣe lọ lẹ́yìn inú àwọn ìròyìn láàárọ̀ tòní. Ẹjẹ́ sọ fún yín pé ikọ̀ tó tí àmọ́ ti ń ròyìn pé ó ṣe é ṣe kan lé akọ́nimọ̀ọ́gbà wọn tá ni mo ń sọ̀rọ̀ báyìí Roberto Di Zerbi látàrí bí ó ṣe bẹ̀rẹ̀. Kẹ má gbàgbé pé Tottenham pẹ̀lú adúrò owó tọ́ná àwọn náà wà ní ipò tó gbẹ̀yìn ìyẹn last position ní orí tábìlì lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé kò wá yájú? Ṣé ó yájú? Báwo ló ṣe lọ bẹ́ẹ̀? Gbogbo ẹ̀ náà la máa mú toyín létí. Bí ẹ ṣe lọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ sọ fún yín pé Arteta ó ti tọwọ́ bọ̀ wí látàrí pé àwọn ikọ̀ rẹ̀ wọ́n sọ pé máa báṣẹ́ lọ ó ń tẹ́ wa lọ́rùn inú wa ń dùn sí i. Àdèmà akọ́nimọ̀ọ́gbà iná Àdèmà Ògé bóyá àwọn tún lè gbé ife ẹ̀yẹ UCL àti Premier League ti sáà ta wà yìí. Bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ náà. Ẹ má gbàgbé láti jẹ́ kí n sọ fún yín pé ikọ̀ Spain àwọn náà ti tọwọ́ akọ́nimọ̀ọ́gbà wọn DLF La Fuente bẹ́ẹ̀ ni wọ́n ti tọwọ́ arákùnrin náà bọ̀wé látàrí iṣẹ́ takuntakun tó ti gbé ikọ̀ Spain tó ti gbé ṣe. Bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ jẹ́ ká má gbàgbé pé báyìí kò sọ̀rọ̀ pé à ń bo ẹnu àtẹ́lu ikọ̀ kankan mọ́ àlebo ẹnu àtẹ́lu Mayu Chelsea àti gbogbo wọn lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí pé international break òun la wà.
0: Ok bíyẹn bó ti ṣe wà nìyẹn ẹjẹ́ àdókè lọ́hún ká polówó ìjà ńgbà bádé àáwá wọ sọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi Nàìjíríà lẹ̀ tó lọ fún Italy ó lóun ò bá Nàìjíríà ṣe ìta lólòun fẹ́ bá ṣe kí ni Káyọ̀dé rí lọ́bẹ̀ tó fi wàrò ọwọ́ ẹgbọnú ìwérò yìí láàárọ̀ ìgbé òkè.
2: Àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó. Tó bá wá rí bẹ́ẹ̀, kí ẹ̀yin ti gbọ́ nípa àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ Tìmẹ́tayọ Tradu Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí. Ọ̀kan lára egbògi bẹ́ẹ̀ ni BNC capsule tí òkìkí rẹ̀ ń kà gèèyàn kárí ayé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani bí ẹni fi omi àtapara nǹkan tó ń rìn tàbí bu ni jẹ́ káàkiri ara pajápajá tó ń múni lọ́wọ́ tàbí lẹ́sẹ̀ bí àti rìn bá di wàhálà BNC capsule náà ló ń dá ìfúnpá tó ga padà tàbí káyà máa lù pèpè àti àìrọrùn sùn déédé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere. BNC capsule ni egbògi téèyàn lè lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómìn ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
3: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan ọ lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara lè wò.
4: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
3: Gbogbogbò, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbí ṣe dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń tani, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ ají pépé, arúgbó àtàkébé, pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórà. Ojú amọ́lẹ̀ kedere, pààrọ̀ oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDAC sì fọwọ́ sí. Iléeṣẹ́ Tìmẹ́tayọ Tradu Medical Nigeria Limited ló ṣe BNC capsule jáde. Láti mọ pharmacy tó súnmọ́ yín, ẹ pé 081-033-69434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
2: Egbògi míì ni Morphine capsule tí mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ ẹ̀dá mọ́ṣẹ́mọ́ṣẹ́ bí egungun bá ń sán ni tàbí roni ìbàdí tó ń fani so àìlèrìn dáadáa tàbí oríkèéríkè ara tó ń roni. Morphine capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
4: A gbé ọfọ̀ pàyájọ́ ààrẹ ò lọ. Abiru kí ti ẹni gan. Ẹni wù kó wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó fi rú ọ.
3: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń ba yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
4: Ìgbọ̀rọ̀ mọ sán mi. Ìṣọ́ra ń fà mí so. Oríkèéríkè ara ń dùn mí. Ìbàdí tòun ìparùkù jẹ́ tèmi. Ìlérí òpó náà kẹsẹ́kejì máa.
3: are ara ni ogun teyan le lo ko royin efelomi bo se dara to ni mustive capsule egbogi to kapa gbogbo ami ati apere te so niyan o elora mustive capsule ke ma ta kebe kebe pada ile ise timi tayo trade medical nigeria limited lo se mustive capsule jade lati mo pharmacy to so mo yin epe 08103369434 eyin olugbo mi egbogi gbera tan haba capsule to nja karo okunrin ko po ke pon ki daada ton so le okunrin di alagbara koda awon iyawo le won ma nra fun oko won peratan aba capsule o wa kaaka kere awon pharmacy ati chemist ladugo yin
5: peratan aba capsule igbogi ibile ta fi ojo pipe se iwadi e lori kilo nfa atara okunrin ki popon popo se ye a se peratan aba capsule jade ki aya okunrin le ti gbangba peratan aba capsule alati leyin apo to ba fe se bi akipo gbadan saki okunrin alokunu daada a le saki ti ba pa se bi alagbara peratan aba capsule okunrin nikan lo wa fun o
3: bi ayi pada ko ba si leyin ojo meji kan si dokita re o igbogi bnc capsule ti mo so saju o wa ni Christian Chris Pharmacy Dumota o wa ni gbogbo pharmacy Boluke o wa ni Mycosin Pharmacy Sango Thermox Pharmacy Atan Chidex Idumota Roma Pharmacy Ikorodu o wa ni gbogbo pharmacy Ramsgate ati Juta Pharmacy Isheri Roundabout BNC Capsule wa ni awon pharmacy ati chemist to wa ni Oshodi Mushin Ikeja Oju Elegba Ikorodu Ojota Ketu Ikotun Epe Baga, Ipaja, Ayobo, BNC Capsule wa ni command, Isheri, Apapa, Fagba, Iju Ishaga, Festac Agboju, Lekki, Aja, Ojo, Iyanaba, Abuli Egba, Agbado, Igando, Bariga, BNC Capsule wa ni Ifo, Ijoko, Atan, Owode Diroko, Agbara, Ijebu Ode, Ijebu Ugbo, Abeokuta, Ilaro, Sagamu, Ibafo. BNC Capsule wa ni Ipokia, Suru Lere, Ejibo, Maryland, Amu World of Fin, Mafuluku, Maitu. Olu ile ise wa ni Eko lo wa ni number 119, Ipaja Road, Chufunde Bus Stop, Opposite Union Bank, Agege ni ilu Eko. Ero bani soro wa ni 081-033-69434. Le kansi 081-033-69434. Ibi kini te batiri BNC Capsule. Eliri Mustive Capsule. Ati Beratan Haba Capsule. Mbe, ile ise timi tayo Trade Medical Nigeria Limited. Lunche BNC Capsule. Mustive Capsule. Ati egbogi Beratan Haba Capsule. Jade, o wa kaka kere awon pharmacy. Ati chemist ladugo yin. Ajindi ara yo ma je o.
6: Wow, mommy! Today's golden moon is milky.
7: Mine.

0: àwọn kiní yìí ẹ wa máa wáyé ní ọjọ́ tá a sọ ẹ ní Teslim Balogun National Stadium
1: National Stadium ní sùúrù lérè níjọ́ wo ló máa wáyé
0: ní ọjọ́ Saturday
1: èyí tó ń bọ̀ lọ́nà yìí ọlọ́run ni ó ṣàánú ugly wolves ẹ̀ṣẹ́ ògbóyìnbó ọgbàǹje tọ́rọ̀ bá ti di ẹsẹ̀ kùkú bẹ́ẹ̀ ọ̀hún àbàmì orúkọ lẹ́ẹ̀máa gbọ́ lẹ́nu ib ìwọ ọ̀nù ọlọ́run lórí pápá bọ́rẹ́fẹ́m 92.9 náà láwà ká máa kí akẹ̀ṣẹ́kù bí òjò yìí sẹ́rífù dín iná lọ́jọ́ bí òní sẹ́rífù dín iná molúbà ẹkùn gbogbo oníbà royal group ló ní ká máa kí ẹ látòrí president wa chairman wa barrister emmanuel kapo àti gbogbo àwọn kọmítì lọ ní ká máa kí sẹ́rífù dín ọlọ́jọ́ bí òní happy birthday to you oníbà ẹkùn náà bá dr sulaiman adesina raja ṣáde wọn ní pé ká máa kí ẹ wípé ìgbà ọdún ọdún kan ni àjẹgbó àlùtọ́ ọṣẹ̀mí láṣẹ èdùmarè bí yẹn bó ti ṣe wà nìyẹn ẹjá wa ṣíbẹ̀ ká máa lọ láàárọ̀ tòní ní adúpẹ́ lọ́wọ́ olóòtú wa tún jẹ́ ọ̀làlẹ́kan tí wọ́n jẹ́ olóòtú wa fún tààrọ̀ tòní ganiyato aṣíru mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dáadáa ajá lọ́ọ̀lẹ́ ìgá mo tún fi tẹ̀júwìn lọ́ọ̀lẹ́ ìgá abdulfatah abdulgafar lóko ọ̀tọ̀dọ̀ tèmi a tún máa pàdé lọ́jọ́ mi ọjọ́ yìí akash kóòdù
0: kẹlẹ adúpẹ́rẹ́ lọ́wọ́lọ́wọ́ bá tó bá bèrè tó dẹ̀ bá parí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa náà tẹ́ fi gbàgbọ́ fi wá sílẹ̀ ibrahim ọ̀làlẹ́kan ip sports
2: èmi jẹ́ ẹ̀sìn.

0: for your hustle, for your moment. Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ìtẹ̀ méjì omi òru gbọ́nlẹ́ mọ́lẹ̀ sórí ẹ̀dùkọ àti iyọ̀.
4: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ẹ̀dùn ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Dàbí àpòpọ̀ yìí? Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹro lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
3: Ó lọ sọ fún mi, kí ló mú wá?
5: Fún mi nílò yẹn.

ọmọdé lò jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ dédé ṣùgbọ́n a lè fòpin sí ẹ jẹ́ ká so wọ́pọ̀ láti mú wàhálà epo nílẹ̀ wa tẹ bá ní ẹjọ́ tẹ fẹ́ fi sùn nípa ìfipábá ọmọdé lò yálà ọkùnrin tàbí obìnrin ẹ jẹ́ pé nọ́mbà 08000333333 Lagos State Domestic and Sexual Violence Agency pẹ̀lú Fort Foundation ló mú ilé ìwà tòyín létí.

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ìgò ló lagos kò síbi tá a fẹ́ tó bá lọ sí onígbòǹgbò bíi lọ́rọ̀ àbá wa àwùsọ onígbòǹgbò tá a kúrò mẹ́ta tún lọ sí máfolúkù tá a lọ sí vi náà ẹ̀pẹ́ náà lọ́hùn èkó yìí náà ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ló wọ ṣé o tó tún kàyọ́ lọ́jọ́ tí níta tún pàdé lórí ètò wa ètò aládùn ní gbẹdẹmukẹ tó ní extra nínú lẹ́yìn tí ṣe ọjọ́ àná olúwa gbogbo àná ọjọ́ tẹ̀ní gbogbo àná ọjọ́ gbogbo jẹ́ kó jẹ́ tẹnì kọ̀ọ̀kan alágbára náà àmọ́ lóore àmọ́ rírì yín òmìnira la fẹ́ kànú oore yín tá a bá lẹ́gbẹ̀rún bó ṣe máa sọ kò tó láti fi lógo olú ẹgbọ́kọ́ ẹgbàyìn wa ọlọ́run ọlọ́jọ́ ìní ọba tó tún fi òjò àánú tó fi sílẹ̀kọ̀ ọjọ́ tẹ̀ní òjò àánú náà kó túbọ̀ máa rọ̀ sórí ẹnì kọ̀ọ̀kan wa mo kí kàbọ̀ sórí ètò gbẹdẹmukẹ extra nílé ṣé wa bond 92.9 àwọn èèyàn ti ń pèlè bóyá ká tètè máa mú bóyá ẹjẹ́ a lo nọ́mbà anyway ẹjẹ́ ká lo ilé náà 00989833388 orúkọ yín ibi tẹ́ ẹ ti ń pè àti ìbéèrè tẹ fẹ́ 1-15 ni as usual. Hello.
1: Ẹ
0: káàárọ̀ sá o.
1: Màmí Sàmù olú fúlájà lágbo
0: wọ. Ok. Ìbéèrè wo ni kí n fún? Ẹni.
1: Ìbéèrè karùn-ún.
0: Ìbéèrè karùn-ún. Ok. Ìkarùn-ún. Ìbéèrè méjì ló wà lébèèrè karùn-ún yóò bẹ̀ wá rọ̀ méjèèjì gan rọ̀ dáadáa o. Ṣé ti yá? Ó rọ̀ ẹ̀fọkànbalẹ̀ ẹ̀rú ti ń báyìí. Ok. Alákọ̀ọ́kọ́ ìbéèrè karùn-ún yín 5A. Àwọn mélòó náà ṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àgbà that's senate. Ẹkùn kọ̀ọ̀kan orúkọ wọn àti ẹkùn mélòó ni wọ́n orúkọ àwọn àti ẹkùn kọ̀ọ̀kan ìyẹn ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ìyẹn 5A. 5B ṣé kí n sọ́lẹ̀? Abẹ́rẹ́ kọ́fẹ́sẹ̀. 5B yẹn ẹ bá mi sọ fún mi ni first start. Ó tán ṣe rí pé méjèèjì rọ̀.
1: Nasfat
0: kọ́ o alájà ládígà ni first stack 77 bóyá tí máa ṣe rẹ̀ lè rántí ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni first stack àti àwọn tó ṣojú ẹ má gbàgbé ìṣẹ́jú àyá o tó ṣojú wa nílé ìjẹ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà senate lọ́hùn àwọn mélòó ni wọ́n orúkọ wọn àti ẹkùn kọ̀ọ̀kan tó ń ṣojú then fún mi ni first stack. Bẹ́ẹ̀ni sà. Ẹ má jẹ́ pé owó ti ń pẹ́ ju o ìṣẹ́jú àyà la pé o kí nọ́mbà mi má lọ já yín.
1: Muniru.
0: Ok Muniru. Ok. Bayo ó di méjì.
1: Àti Adeleke
0: Mamuora. All right sir. First stack nkọ.
1: First stack.
0: A ti sọ dáadáa tí n bá sọ bẹ̀yìn gómọ̀ pé mo ti sọ fún yín dáadáa mo ti sọ ẹnìwé ṣé kí n sáré sọ fún yín gbà yẹn torí àsìkò oríṣẹ́jọ́ àwọn tó lọ ṣojú wa lagos west senator idiat adebule lagos east senator tokunbo abiru lagos central senator sunny esinokun then first stack festival of art and culture tó ti yẹn sá 00989833388 00989833388 alàgbàgà ní ìwà àbímọ orúfò láti alákòókò wọn ti gba àsìkò kò sí wàhálà fún yín bẹẹ ẹ má jẹ kó pẹ next time o. Hello. Ẹ káàárọ̀ sá o. Ẹ káàárọ̀ sá gbé yàn ló ń gbọ́ yín. Nasiru Sulaiman. Láti Somolú Bàrígà. Ó dà ìbéèrè o ní kí n fún yín sá. Ìbéèrè kẹwàá. Ok. Orúkọ chairman ni mo fẹ́ dárúkọ àti igbákejì wọn ẹ wá bá mi sọ ibi tí wọ́n jẹ́ chairman àti vice lé lórí ṣé ti yá. Ok. Alàgbà Tariq Taiwo àti Abisola Nicholas ibo ni wọ́n jẹ́ chairman àti vice lé lórí àwọn méjèèjì. Tariq Taiwo àti Abisola Nicholas. Nicholas ike. Bẹ́ẹ̀ni sá. Alimọ̀ṣọ́ ó dáa. Ejigbo ni o. Ejigbo SCDA bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni sá. Ẹ má wọ̀rí ẹ lè tún pè sí i. Àyè ṣì wá. Ẹ lè tún mú nọ́mbà mi kó jẹ́ pé lè tẹ̀ máa mú máa rọ̀. Ntẹ bá mú ìbéèrè tẹ bá mú náà ni máa fún yín sá. Olorun a se ranun lase lote ilagbara Olorun. Ko se ko tin to soro se fo Olorun. Kaadi wa nle latodo Ade Mako ati odo Asiwaju, awon wa ni London ti won. Te ba ti gba. There is pe mi ti ja pe yin ni e lowo kan. 009 ha la gbo mama ola omo lara lati ko odu. Ibere ni kin fun yin e ka ro ma.
1: 15.
0: Number 15. So ti ya. Ọlọ́run ni jo le n te ba mu na ni ma fun yin. Ijọba abile wo ni SCDA wa? Ikose ejirin ati eredo. Ijọba abile SCDA ni won ijọba abile wo na yo nbe. Ati eredo. Mejeji SCDA ni won. Gbo won wa yo won under local government. Local government wo ni? E ma je ope o, o da pe ni boya mu afun. Ah, local government leleyi ko se ko nse number. Checking sare so fun ele ni ele pi pada si ko Mi gbo n te nso e soro soke dada. Won yo epe nbe ninu ko se je. Okay. Me lo tu. Won de yo mu sin. Okay sir. O da ma. Toro ojo mi mo so wi pe e fara balẹ ele lanfan lati pi pada. Iko se SCDA iko se jin ati radio. SCDA ni won ninu e na epe gangan ni local government e ton yo ninu e bo e je niyan ma o se musin yato musin duro ni zone. Hello. Hello sir, ka ro sa o aro la wa o boya lo yin bo na wa e ka ro sa. Yes sir. Oruko yin lati adugbo wo? Okay sir. All right. Ibere ni ka fun yin. Number si po meji abi meta na le ti lo. 14 wa nbe, 2 wa nbe, number 1 wa nbe, number 7 wa nbe, 9 wa nbe, 8 wa nbe, 6 wa nle. Number 7 is a number. Se ti ya? Lawon ijoba abile ati idagbasoke ta ni nipinle Eko. Awon melo ni number A for apple to bere. E daruko won melo ni won kede daruko won. Yala local government yo SCDA ni o a no bere a for apple b for ball. Hello sir. Alimoso only Alimoso ni kan na ni. Okay daduk a se ju ayama ni won mi ba ti se call mi le ja pe yin olodun de le se kede gba e ko ti ko ba te ti ja yin ba nsin atun fe lomi ni bere ni yen. Alima so ya papapa melo ni won kede daruko won seju aya o tin agege o ya call mi nkan ma lo ja yin call mi ti po lori ya lai yin kan ma lo ja yin. Alima so agege ati wo tun ni meji yen na ni abi agbadu okodo se mo pe ofun ma lori eto pe wo isajo 1 minute e tin no to o tin no 3 minutes nse le dajo popo ju e logo o je ke tin fun mi lawon mi eni agbade ko go agbade okedo alimoso atagege just three yen na ni abi. Hello sir. Okay so da tori ojo mi sir ke loruko won alagbadu daniel o ye je ki sare so fun yin tori ojo mi ke e le lafa lati pe pada ke mu number mi. Apapa wa nbe agege agbado okedo alimoso amuwo odofin ajeromi ayobo agboyiketu so ti yin sir. God bless you sir. Hello. Ipe yi ti ja. Hello. Oda ayan poju asise oda pe po mi lo nja yin ipe mi lo ja yin o na tun ja 0098933388 0809893388 awon pe mi bo se nwole lo nja. Okay, 009 amarire o ipe mi awon ipe to ja yin o pari 0 won fe ke wole gbebun ni abi o la se fe so ba. Okay now 0098933388 0809893388. Hello.
1: Ojumo ayo
0: yes okay mama shola ja laptop fin gugu awon SCDA ahare na ni ara abi ere wa na ni nte ba mu na ni ma fun ya
1: first time caller o
0: ya.
1: Ibere
0: kejila. Ka se amu be ibere kejila. Abi to be ise yen pe akuku mo na e si le ton kun daruko o su wa o. So ti ya.
1: O ya
0: o. O ti ya da e fara. Ile ise wo na dasle ni 2008 ni pele Eko. 2008 ile ise wo na dasle. Ah, o pari ngba tete. Bo okan yin kan tete ti so pa awon ibere local government yi. Olorun sanu. So ti ya to ra fe lo se ka ko lo oja. Beni beni. Bi o na ni 2000 mo ti sin siwaju na ni mo si daruko yi ayan mo le so pe le se ko kede so wi pe
1: La soda
0: ni.
1: La soda
0: ko si pa. Okay, La soda ni o Lagos State Waterway Authority. O na da sile.
1: Asha
0: mo pa. Beni. O da ma. Eja lo si eka ko lowo oja.

0: bẹ́dẹ̀mú kẹ́tìlá ó ń tẹ̀síwájú láàárọ̀ tìnẹ́jà gba béèrè kan àbí kejì kó tó di pé torí wọ́n ti náwó lọ́ọ̀kan. Hello. Ok kí lẹ porúkọ yín.
1: Ọmọlára láti Kòdó.
0: Ok ìbéèrè ni kí n fún yín again.
1: Ìkẹjọ
0: sí ìkẹjọ wà lẹ. Ok Ọlọ́run ní Jólè. Gbogbo ẹ ọba gàbárò ọdún wo sọ́dún wo náà fi wà lórí àlééfà tó fi jọba nípínlẹ̀ Èkó nílùú Èkó yìí.
1: Ọba wo lẹ pè.
0: Ọba gàbárò ni.
1: Ọba gàbárò.
0: Gàbárò Domido.
1: Ọdún 80-something ni o.
0: 80-something. Ok ọdún 80-something. All right.
1: Ọwọ́ bá tó ti pẹ́ nìyẹn.
0: Ara àwọn ẹ̀ máa ọ náà. Mo ní ọdún wo sọ́dún wo. Ká ní pé mo sọ pé jọ́sọ ọdún nìkan pé how many years ìyẹn ṣiṣẹ́ ọdún wo sí ọdún wo ni.
1: Òun
0: option nu eléyìí tó kọ iṣẹ́ tó bá yẹ pé òun option máa ti sọ fún yín tó yẹ pé màá ní ọdún how many years náà lò ọdún sí ọdún lélẹ́yìí tó yẹ pé màá ní how many years bóyá 10 years ni àbí 15 years ni o bọ̀ ilé ọdún wo sí ọdún wo.
1: 84
0: ṣá. Ok 84 sí 80 kinní kan ìyẹn náà dáa bẹ́ẹ̀ ọmọ àwọn ọmọdàlá ìgbìyànjú tó tọ́ ọba gàbárò 1669-6704 adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ẹ wo gbogbo nǹkan tó máa ń dọ̀ àkókò máa ń ṣọ̀tẹ́ ni oníṣẹ́ ọlọ́bẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ní kó jẹ́ lọ́jọ́ tí adúpẹ́ lọ́wọ́ yín ìná ò ní tọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ ètò tẹ́ ń kópa yẹ́lẹ̀ ẹgbẹ̀mú ẹgbẹ̀mú ìná ò ní tọ́wọ́ yín lágbá owó lẹ́fẹ́ ra káàtẹ́ fi ń pè ìfẹ́ náà lẹni sí wa lẹni sí mi ọlọ́run bá kò ní pa iná ọ̀fẹ́ náà mo dúpẹ́ lọ́wọ́ aṣíwájú Ahmed Ọláwálé Sowumi láti United Kingdom náà ni wọ́n wà tán ti fi káàdì ránṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Are Marco ó bàbá dámi ẹ̀ ṣeun gan bíi ẹ̀sìn mi dá broker ẹ̀ṣẹ́ adúpẹ́ màmá oníbẹ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ìbálẹ̀ ìlú òkè odò olóyè sọ́ọ̀lì Babatunde dada ẹ̀ṣẹ́ adúpẹ́ ìbálẹ̀ òtún mara pàpà rodò ìbútú mẹ́ta olóyè kẹ́hìndé kalẹ̀ jayé ẹ̀ṣẹ́ adúpẹ́ alájà méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ pé àfi ń ṣeré bẹ́ẹ̀ ni fọ́nkì alájà yẹn gani àtàtì la liga alájà alájà fausi àti mi pé fausa lọ́tẹ̀ yìí bàbá orí ó ṣe báyìí sí mi má wọrí fausa ni máa pè lẹ́tẹ̀ ọlọ́wọ́ ọgbọ́n tí ni wà kí lorúkọ tí ọ̀gá madam ó ti ẹ̀dá james testimony gbọ́n wọ́n gbọ́ yorùbá o ẹ má wò pé bọ́ọ̀ gbọ́n gbọ́ yorùbá bísọ́lá balógun lórúkọ mi 0098933388 0809 8933388 lẹ́fi bá mi dòwò pọ̀ lórí ètò ẹ̀yìn tèmi báwo ni o ṣe wà god bless you.

0: Hello, Eku Kale, Esiku Dede, Asiku Yi, Bani, Aki Ikabo, Sori, Eto Yi, Eto Wa, Eto Tomo, Inira Omo Nigeria Ni, Oku Kudu, Eye Meche Jasha, Eto Natakati, Inira Renoni, Eto Soja Wipe, Inira Ti, Umula Wanyo Layo, Tosija Wipe, Idago Boti, Umulo Shaju Fua, Oto Shetuwani, Yori Eto Yi Lati, Wipe, Kodo Yi, Wongbati, Eba Ti, Tati Si, Eto Yi, Kosetu Wako, Lori Eto Yi, Lai Ni, Idaniloju Peri, Awono, Ti Elegba Lati She, Ito Di Ati, Ajinde, Inira Arayin. Beni, ni wongba tu wati kon ilera. Awa ni bago wepe ko si on tonje ani ani, ko si bodo si ani ani, e ino si fato fija wepe, ni bobo e bati abati e pade le sose. Ama mo awon kuko ito sone ti ele beke le to si, lati she awon asayon fu ilera yi, ati ajinde ara yi, ati ti ebi yi, ati ti awujo yi papa. Mori e toto ni, o sheke ni o kipopo. Oro kan ni atunuwa si eti gboyin oro to se pataki fun ilera wa to se ro mo ise ajo Navdac ni atunuwa si eti gboyin lori eto toni ni aipe yi ajo Navdac se ifilole eto ti a mo si pharmacist reserve volunteer program ile awon onise isegun pharmacist ti won didi yonda ara won lati se atileyin ajo Navdac lenu gbogbo ise won ajo Navdac se ifilole egbe yi gege bi lara akitiyan won lati tubo mu ise amojuto won ki o tubo le lagbara si e bi wa pe atobi melo ni awon onise isegun ti won didi yonda ara won lati ba ajo Navdac sise won yi odidi egbeta onise isegun 600 pharmacists anything Eipe, ibo lati ri won awon akose mose onise isegun kaakiri orilede Nigeria awon la nsoro won yi oga agba pata ajo Navdac ojogbon Mojisola Adeyeye fura won ni o si se ifilole egbe pharmacist reserve volunteer program ni ipinle Eko iyen awon onise isegun ti o didi yonda ara won lati se atileyin ajo Navdac ni gbogbo ise won melo si ni won egbeta 600 ni awon onise isegun ti a wi yi ki wa ni ojuse won wa ni lati se atileyin ajo Navdac ninu gbogbo akitiyan won lati doju ija ko ogun ayeberu atawon ti sise won ogun oju osun ati gbogbo jije ninu ri orilede Nigeria to je wipe ayeberu ni won tabi ti sise won ogun oju osun e wa ri wipe oro na se pataki o se koko beni o se koko nitori wipe ninu agba to ba ti kan awon oyin ta nje ta mu ta nlo ta fi senu fun lilo tabi fun anfani ago ara wa a o gbodo se ani ani rarara.
1: I therefore have the honor and privilege to formally declare inaugurated.
2: O je iyi ati anfani nla fun lati kede ni gbangba pe a ti se ifilole eto awon onisegun ogun ti o ma sise ni ipo oluyonda ara eni fun ajo Navdac.
0: Ohun ọ̀gá àgbà pátá ajo Navdac ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye lẹ́gbọ́n yẹn tí wọ́n sọ̀rọ̀ níbi ètò ìfilọ́lẹ̀ pharmacist reserve volunteer program ní ìpínlẹ̀ Èkó bí mo ti ṣe sọ tẹ́lẹ̀ èyí ni ẹgbẹ́ àwọn oníṣẹ́ ìṣègùn tí wọ́n dìdí yọ̀ǹda ara wọn láti ṣe àtìlẹ́yìn gbogbo akitiyan ajo Navdac. Ètò yìí sì jẹ́ ètò tí ó ṣe àkójọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣẹ́ ìṣègùn tó jẹ́ wípé wọ́n ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè wa lẹ́nu iṣẹ́ tiwọn tí a sì mọ̀ wọ́n gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́. Gbogbo àwọn oníṣẹ́ ìṣègùn yìí jẹ́ àwọn tí a yàn láti gbogbo ìpínlẹ̀ 16 orílẹ̀-èdè wa àti olú-ìlú orílẹ̀-èdè wa ìyẹn Federal Capital Territory Abuja ni a ti yan gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣẹ́ ìṣègùn wọ̀nyí tí wọ́n sì ń ṣe aṣojú ìpínlẹ̀ wọn tí wọ́n ti wá. Gbogbo orílẹ̀-èdè wa ni eléyìí kàn nítorí wípé àjọ Navdac ti ń sọ wọ́n tẹnumọ́ wípé ìdáàbòbò ìlera ọmọ Nàìjíríà ni ojúṣe tàwọn. Lórí ètò lónìí kan a wà mú gbogbo bó ṣe ń lọ ìròyìn láti ibi ètò ìfilọ́lẹ̀ náà àfojúsùn ètò náà kí ni àwọn ojúṣe tí àjọ Navdac kan retí látọwọ́ àwọn oníṣẹ́ ìṣègùn ni àwọn pharmacist wọ̀nyí àti wípé gan kí ni àwọn nǹkan tí àjọ Navdac rò láti yan àwọn oníṣẹ́ ìṣègùn tí wọ́n ṣe àkójọpọ̀ wọn wọ̀nyí ẹ farabalẹ̀ a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹbọ̀ lápò ni. Gbogbo ìbéèrè yìí àti èyí tó jù bẹ́ẹ̀ lọ gan ni a ó fi ìdáhùn rẹ̀ fún yín lórí ètò lónìí. Èmi náà sì ni ọmọ yín ọ̀rẹ́ yín nínú ìlera olúwa ṣeun odùkọ̀yà ọmọ bá ń tàmọ́ alágẹmọ 19 ọmọ bá ń rìn ilẹ̀ mí tètè ọmọ bá níyanrò.
2: oke popo e ma ba mi ka lo lori etutu ni. Ètò yín ètò wa ìtọ́sọ́nà ìlera ọmọ Nàìjíríà ní ọ̀kúnkúndùn ètò látàkàtì ìlera rẹ̀ náà ni ẹ̀sìn ń gbọ́. Wàyí àsìkò ti tó báyìí láti gbọ́ ìròyìn ọ̀sọ̀ọ̀sẹ̀ wa oníròyìn wa tó máa ń dúró fún wa ní gbogbo ìgbà Ubaida Adeola Ismail ó kúkú ti gbaradì báyìí láti fún wa ní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí iṣẹ́ àti ìṣe àjọ NAFTA. Ubaida ẹ̀rọ gbohùngbohùn rèé ó yà o.
3: E se omo dupe edeku eto na e ku dede wo yi o ile lati ajo NAFDAC ni amu ase ti gbo yin lo se Ubaida Ismail loruko mi e ma ba mi ka lo ajo NAFDAC so pe awon eyan meji ni logoji lo salaisi leyin ti won mo ti ibile inu agbo ni agbegbe odigbo ni ipinle Ondo adari agba ajo na ojogbo Mojisola Adeye ni awon eyan to le ni 180 lo sese ni isele na ti bi 70 si ti pada lole Àjọ NAFDAC ni àwọn márùn-ún ló fọ́ lójú. Bẹ́ẹ̀ ìwádìí tí àjọ náà ṣe fi hàn pé kẹ́míkáàlì inú ọtí mẹ́ta náà ló pọ̀ jù. Èyí sì jẹ́ kẹ́míkáàlì tó léwu tó sì lè fa kí ojú fọ́ tàbí ìpalára oríṣiríṣi dé ikú pàápàá. Àjọ NAFDAC wá ní ìwádìí sì ń tẹ̀síwájú láti mọ ipa tí ìṣẹ̀lẹ̀ náà ti ní àti gbogbo èròjà inú àgbo náà tó lè fa jàǹbá lára àwọn èèyàn torí ó ṣe pàtàkì sí ètò ìlera wa. Èyí ni ìròyìn tí mo mú àṣẹ ti gbọ́ yín lọ́sẹ̀. Wọ́n tún máa kàn sí yín lọ́sẹ̀ tí ń bọ̀. Ubaida Ismail lorúkọ mi. Ó dìgbà.
2: Adébáyọ̀pọ̀ oníròyìn wa Ubaida fún gbogbo ògbà rẹ̀. Gbogbo ògbà ni bó ṣe gbóná fẹlifẹli báyìí ni àwọn ìròyìn tí Ubaida máa ń fi tó wa létí. A máa rí yín bá o. Wàyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀gá àgbà pátá àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye. Àfojúsùn ètò Pharmacist Reserve Volunteer Program. Ìyẹn àwọn oníṣẹ́ ìṣègùn tí àkójọpọ̀ tí wọ́n dìídì yọ̀ǹda ara wọn.

0: orílẹ̀-èdè wa. Àwọn oníṣẹ́ ìṣègùn ni àwọn pharmacists wọ́n sì ṣe àtìlẹyìn àjọ NAVA nínú gbogbo àwọn ètò àbẹ̀wò ọjà wọn àti ètò ìgbófinró èyí post marketing surveillance and enforcement. Ní pàtó àwọn oníṣẹ́ ìṣègùn yìí náà wọ́n lè bá àjọ NAVA tún fojú sí àwọn ohun èlò tó ti wà ní ọjà lọ́wọ́lọ́wọ́ wọ́n sì lè ṣe ìrànlọ́wọ́ àti àtìlẹyìn àjọ NAVA láti gbé ìgbésẹ̀ tó yẹ tó bá dàbí ẹni wípé ohunkóhun fẹ́ yíwọ́ tàbí tí ohunkóhun ò bá lọ déédé. Àmọ́ ká tó wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ yìí ní pẹrẹwu ẹ tiẹ̀ já darapọ̀ mọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ òṣèré wa nítorí wípé wọ́n ti gbaradì pẹ̀lú eré ìdárayá.
1: Gbogbo ẹ̀ náà ló wá dojú sóyè báyìí ó dojú rú báyìí ayé ti wá doríkodò o olúwa rẹ fẹ́ lọ sílùú Èkó láti lọ gba nọ́mbà ẹ̀rí fún àgúnmu mi ewu ló ń bẹ lọ́nà yìí tí ń bá ní kí n wọkọ̀ lọ sílùú Èkó àwọn ènìyàn burúkú ń bẹ lọ́nà owó sì pọ̀ lọ́wọ́ mi láti wọkọ̀ òfurufú kí ni kí n wá ṣe báyìí o wo ìyá ọkọ̀ lọ sọ́jọ́ ìyábọ̀ ná kí n lọ́wọ́ àkọ́jẹ ná. Ta ni bẹ̀bẹ̀ yẹn ta ló wà níbí báyìí o.
2: Alamu jọ má bínú jàre mo ń bọ̀ o ó dáná kí ló fẹ́ jẹ àmàlà wà iyán ń bẹ pẹ̀lú ẹran lóríṣiríṣi àmọ́ṣá ewu wá ni ẹrù tó dìbí ẹni tí wọ́n lé ń lù.
1: Wo má bínú lọ́rọ̀ o jàre torí inú ń bí mi.
2: Má bínú
1: wo ṣáà fún mi ní àmàlà mẹ́rin pẹ̀lú àbọ̀là kí o wá fi ẹran kan sí i nítorí ẹyin dùn mí mi ò lè jẹun púpọ̀ báyìí.
2: Ọlọ́run Alamu nígbà wo ló fẹ́ jáwọ́ lórí ọ̀rọ̀ ẹran jíjẹ.
1: Kí lo wí.
2: Mo ń kí ọ ni wípé ènìyàn gidi ni ẹ wo jẹ́ kí n lọ gbé oúnjẹ rẹ wá ní kíákíá.
3: Ìyábọ̀ wá
2: kí ni
3: bó ṣe ń lọ gbé oúnjẹ Alamu wá yẹn bá mi fi tèmi náà kún nítorí èmi pa mi gidi gan ni fún mi ní ẹ̀bà méje àti ìdajì orí ẹran.
2: Owó wá láriwo gan ìjìnà ọdún ó dá mo ti gbọ́ mò ń bọ̀.
3: Alamu ewu lẹ́rù ti ń bẹ lẹ́yìn bí ẹrù wèrè nígbà ló ń lọ ó lé lù ni.
1: Agunmu tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe ló ń bẹ níbẹ̀ o mo ń lọ sí ilé iṣẹ́ NAFDAC Lẹ́kọ̀ọ́ láti lọ gba nọ́mbà àṣẹ ni.
2: Alamu oúnjẹ rẹ rè jìnà dùn gba tìrẹ náà.
3: O ṣeun ìyábọ̀ Alamu kí ni o wí ná o ní o lọ sílùú Èkó kò yé mi o kí ló fẹ́ lọ ṣe.
1: Wà á ṣé etí ń dùn ọ ni o gbọ́ nígbà tí mo ní mò ń lọ sílùú Èkó láti lọ gba nọ́mbà fún àgúnmu mi ni.
3: Alamu ọ̀rọ̀ náà ṣe mí ní kàyéfì ni ṣé o wá ní o mọ̀ pé NAFDAC ti yàtọ̀ sí ti àtẹ̀yìnwá ni.
2: Jìnà dùn ó dáná kí ló ń sọ kí nìkan tí NAFDAC sì yàtọ̀ sí tàtẹ̀yìnwá. Ṣé bí Èkó ni màmá mi ti lọ ṣe ìforúkọsílẹ̀ tí wọ́n gba ìwé àṣẹ fún agbójẹ̀dí wa kí ni ó wá yàtọ̀ ń bẹ̀.
3: Àti ìwọ náà
1: wo jẹ́ kí n lọ wọkọ̀ jàre kódà ènìyàn burúkú gbà ní jìnà dùn kò sẹ́ni tó lè bá mi sọ Ọlọ́run ṣeun ọ̀gá tó dé náà ló dé yìí ọ̀gá tó dé ẹ káàbọ̀ ọ̀gá tó dé mo kí yín o.
4: Alamu mo kí ìwọ náà o ìyábọ̀ tara sàsàkó fún mi ní iyán mẹ́fà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹran kí o wá bá mi fi ọba lé pẹ̀lú itan ẹ̀tù kan.
2: Yé pa ó dá náà mò ń bọ̀ Alamu má mọ owó mi lọ o.
4: Ewo ni gbogbo ẹrù yí Alamu.
1: Ọ̀gá tó dé mo ń lọ sí ìlú Èkó ni láti lọ gba nọ́mbà ṣe NAFDAC fún àgúnmu mi.
4: Eléyìí tún jẹ́ ìyàlẹ́nu fún mi o ṣé ìwà wa sọ pé o mọ àyípadà rere tó bá NAFDAC iléeṣẹ́ NAFDAC ti yàtọ̀ ẹ nílò láti lọ sí ìlú Èkó tàbí Àbújá láti gba ìwé àṣẹ fún ọjà yìí nítorí pé NAFDAC ti ní àwọn olùdarí fún ìsọ̀rí mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní orílẹ̀-èdè yìí.
3: Ṣèbí o sọ fún ọ àbí o sọ fún ọ.
1: Ìyàbọ̀ àṣẹ aláìmọ̀kan nìwọ náà.
4: Ẹ kò wá tán síbẹ̀ o kódà o lè ṣe ìforúkọsílẹ̀ láti inú yàrá rẹ tí àwọn òṣìṣẹ́ NAFDAC yóò wá bá ọ fún àyẹ̀wò tó péye.
1: Jìnàdù ṣe bí ọ̀rẹ́ ní èmi àti ẹ dákun wá kọ́ mi bí èmi náà ṣe ṣe pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé ayélujára dákun jẹ́ kọ́ bá òdìlé náà.

0: padà wá kí o wá kọ́ mi bí owó ṣe ṣe.
1: o mọ adúró owó tí o bá pàdánù ṣé lórí ọkọ ni tàbí lórí owó òtẹ́ẹ̀lì nílùú Èkó.
2: Alamu níbo ló dà bábi mọ́ mi jọ wọ́n má jẹ́ ṣépè fún ọ.
0: Ìyá bọ̀
2: kí ni
0: o tí ẹ̀ lé Èkó lójú o ní bọ̀wọ̀ fún ẹnikẹ́ni ṣé o mọ̀ pé ọ̀gá ilé iṣẹ́ ni mí ni mo jẹ́ mẹ́jẹ kí n bínú fẹ́ ọ sílé.
2: Aṣa katikati ṣé tí wọ́n bá ní ẹ̀rọ oníwo ni yóò kàn nípa ṣó wá jẹ́ bí ìgbín bíi ti ẹni wọ́n fún mi lọ́mìjàre fẹ́ ọ sílé kọ́ fẹ́ ọ síta ni.
3: Mo wí àbí mi ò wí mo wí àwọn òṣèré wa wọn níye pààyàn lẹ́rìn pẹ̀lú àwọn eré ìdárayá yìí àmọ́ bí mo ṣe máa ń rọ̀ wá ní gbogbo ìgbà tó ṣe ń pa wá lẹ́rìn bẹ́ẹ̀ náà ni àwọn eré ìdárayá yìí wọ́n mú ẹ̀kọ́ tó ṣe kókó tó sì ṣe pàtàkì wàyí jẹ́ ní ìbéèrè ìrírí tàbí ohunkóhun tí ẹ fẹ́ fi tó wa létí bí wẹ́lẹ́ ni ẹ kàn sí wa nípa àtẹ̀jíṣẹ́ tàbí WhatsApp lórí òǹkà 0901 07 5781 ìtòlẹ́yẹtì kan tó tún ṣe pàtàkì tó ṣe kókó ó wà ńlẹ̀ o tí ẹ bá mọ ibikíbi tàbí ẹnikẹ́ni tí wọ́n ṣe ayédèrú tàbí tí wọ́n ṣe ìpamọ́ ayédèrú ohun èlò tàbí èyí tí ṣíṣe rẹ̀ ọ̀kan ojú òṣùwọ̀n ẹ̀yẹn má ṣe dákẹ́ ẹ má wò ó pé kò kàn mí o báwo ló ṣe kàn mí. Yorùbá bọ̀ wọ́n ní òjò ń rọ̀ Yorùbá bọ̀ wọ́n ní òjò ń pa iyọ̀ ọ̀rá ń dunú ọ̀rá ti gbàgbé pé òòrùn ń bọ̀ wá ràn ẹ má jà dákẹ́ torí ta bá wò ó pé kò kàn wá àmọ́ bí òun ṣe lè yí ní ọjọ́ ọ̀la o kíá ni kẹjẹ́ a sọ̀rọ̀ sókè ẹ lè kàn sí nọ́mbà 0901 07 5781 lẹ́ẹ̀kan sí 0901 07 5781. Ẹ máa rántí wípé ó lè jẹ́ ìpè yín kan ó lè gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ńlá àti wípé tí ìròyìn yín bá jẹ́ òtítọ́ èrè ńlá ń bẹ fún yín láti ọwọ́ àjọ NAFDAC tó wá sì ní ẹnikẹ́ni tó rò pé tó wá lọ sọ pé èmi ni mo ṣe kinní kan ẹ má ṣe ìyọnu àṣírí yóò lọ́wọ́ àjọ NAFDAC mọ̀símọ̀síkùn ẹ̀yìn àti àjọ NAFDAC òun ni ìtónilétí yín jẹ́.
4: Dókítà kìí ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ọmọ yìí máa ní àìsàn ibà ilé ìṣúwọ́ lágbára tó yìí.
5: Arábìnrin àìsàn tó ń ṣọmọ yín le ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Àwọn àyẹ̀wò tá a ṣe fi hàn wá pé ọmọ yín ti ń mu ọtí ṣe díẹ̀ ó sì ti ṣàkóbá tó pọ̀ lágọ̀ọ́ ara rẹ̀.
4: Ìwọ ńlá nìyẹn ẹ kò lè jẹ́ bẹ́ẹ̀.
6: Ó tọ́ ni màá ní ọtí náà rà pélébé ló máa fi gba náírà àti máa fi lọ sílé ẹ̀kọ́ rà lójoojúmọ́.
5: Ọtí ní ló ń ba ọpọlọ ọmọdé jẹ nìyẹn. Ó ń ṣàkóbá fún bí wọ́n ṣe ń ní àgbáyé nílé ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ló ń ṣàkóbá fún ṣíṣe ìpinnu tó lè kóró fún ọ. Nínú àgọ́ ara ńkọ́ ó máa ń ba kíndìnrín àti ẹ̀dọ̀ jẹ ni. Ó ń fa ẹ̀jẹ̀ ríru bẹ́ẹ̀ ló sì ń ṣílẹ̀ fún àrùn jẹjẹrẹ láti yára bọ̀ nínú àgọ́ ara wọn lọ́jọ́ iwájú.
2: Ó tún máa ń ṣokùnfà ìrẹ̀wẹ̀sì ọkàn, àìnífarabalẹ̀, àìdáraẹnilójú, tó sì máa ń sanwó di ọ̀mù tí paraku tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí mọ tí nígbà tí wọ́n wà léwe.
5: Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti dẹ́kun ọtí nínú fáwọn ìwé wa. Ẹ jẹ́ ká gbójú àágọ́ sí ọtí inú ọ̀rá pélébé àti èyí tí wọ́n ṣe sínú ìgò kéékèèké tí ò ju 200 ml lọ láti yọ àwọn ọmọ wa kúrò nínú ìgbèkùn ọtí nínú ká lè dáàbò bọ ọjọ́ iwájú wọn. Àjọ NAFDAC pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ National Orientation Agency ló ń ṣèkéde yìí.
3: Wáyé ká wá kọjú sí kókó ọ̀rọ̀ tó kọjú sí wa lónìí. Ètò NAFDAC Pharmacist Reserve Volunteer Program èyí ni ẹgbẹ́ àwọn oníṣẹ́ ìṣègùn tí wọ́n dìde yọ̀ǹda ara wọn láti ṣe àtìlẹyìn iṣẹ́ àjọ NAFDAC. A dìde ṣe àgbékalẹ̀ ètò yìí láti ṣe àtìlẹyìn àwọn iṣẹ́ àmójútó àjọ NAFDAC yálà ní ìgbà tí wọ́n bá pe ohun èlò padà kúrò nínú ọjà ni tàbí tí nígbà tá a bá ní ìfurasí wípé àwọn ayédèrú oògùn ti gba òde kan ní ọjà wa tàbí pàápàá ní ìgbà pàjáwìrì pàápàá jùlọ fún àwọn àwùjọ àti àwọn ìletò tó jẹ́ wípé wọ́n jìnà tàbí tí èèyàn ò lè tètè débẹ̀. Èyí sì ṣe pàtàkì nítorí wípé kìí ṣe gbogbo àwọn ìletò wa tàbí àwọn ìlú tó wà ní ìgbèríko ni ó rọrùn fún ènìyàn láti rin ìrìn àjò lọ sí pàápàá jùlọ láti ìta. Nítorí náà ètò yìí kọ́ pé jẹ́ kí akitiyan àjọ NAFDAC kó lè tàn kálẹ̀ dé gbogbo ìlú àti ìgbèríko tó jẹ́ wípé àwọn ọmọ Nàìjíríà rere wọ́n ti ń lo àwọn ohun èlò tó wà lábẹ́ ìṣàkóso àjọ NAFDAC lójoojúmọ́ bíi àwọn ọjà wa, àwọn ilé ìtajà oògùn wa àti àwọn ilé ìwòsàn alábọ́dé wa pàápàá. Nítorí náà ìbéèrè tó wá wà nílẹ̀ báyìí ni wípé báwo gan ni àwa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere ṣe rí akitiyan tuntun àjọ NAFDAC láti túbọ̀ kojú oògùn ayédèrú àtàwọn tí ṣíṣe wọn òògùn ojú òṣùwọ̀n wọ̀nyí.
7: Èyí jẹ́ ọ̀nà kan tó dára nítorí pé tí àwọn olóògùn tí wọ́n bá máa ń ya tọ̀sọ́nà tó yẹ àti wípé tí wọ́n bá ń lọ sí ìlú kan sí ìran èyí àjẹ́ kan lè tètè ran ibi tí ìṣòro náà ti ń wá àti wípé wọ́n lè tètè fi lọ àwọn ìjọba amòfin ogun àti oúnjẹ kí ó tó di nǹkan tó tóbi.
8: Mo nígbàgbọ́ pé ìpinnu tó dáa ni torí tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera tó bá ran àjọ NAFDAC lọ láti lọ káàkiri àwọn agbègbè yóò ràn wọ́n lọ́wọ́ láti dín ogun ayédèrú kù.
9: Mo fara mọ́ ètò tí àwọn ìjọ NAFDAC ń ṣe torí pé ọ̀rọ̀ ìlera wa kì í ṣe nǹkan tí a lè máa fi ọwọ́ yẹpẹrẹ. Àwọn tí wọ́n ń ta oògùn tí a mọ̀ sí pharmacist wọ́n gbọ́dọ̀ ṣe iṣẹ́ takuntakun kó mójútó ojúṣe wọn láti rí pé iṣẹ́ wọn ṣe láláìfi igbákanbọ̀kan nínú.
10: Wàyí níbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn oníṣègùn tí wọ́n jẹ́ odindi ẹgbẹ̀ta yìí Ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ ṣàlàyé ohun tó fà á tí a fi ṣe àgbékalẹ̀ ètò náà. Tó ṣé ni wọ́n ní ẹnu olómìnira tí ń gbọ́ pọ̀ wọ́n ẹ̀jẹ̀ àti ẹ̀tì gbọ́ Ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ fúnra wọn.
11: It has been a long time coming because.
12: Ó ti tó ọdún kan tá a ti ń gbèrò nípa ètò yìí nítorí náà àsìkò ti tó báyìí láti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Inú wa sì dùn pé lónìí a ti bẹ̀rẹ̀ sí ní ṣe. Inú mi dùn gan láti kí gbogbo yín káàbọ̀ sí ayẹyẹ ìdásílẹ̀ yìí lónìí. Níbi tí a ti ń gba àwọn oníṣègùn ẹgbẹ́ta ìyẹn 600 wọlé tí wọ́n sì ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa. Àwọn oníṣègùn ẹgbẹ́ta tí wọ́n ní ìwé ẹ̀rí tí wọ́n sì ti ṣetán fún iṣẹ́ yìí ni wọ́n wá láti gbogbo ìpínlẹ̀ 36 àti ìlú Àbújá pẹ̀lú. Èyí sì túmọ̀ sí wípé gbogbo agbègbè mẹ́fà tí orílẹ̀-èdè Nàìjíríà pín sí ló ní aṣojú wọn níbí. Àyè ẹnìkankan lásán yìí a ṣe àṣàyàn yìí pẹ̀lú ètò tó ṣe kedere tó sì tún dá lórí ìmọ̀ àti agbára fún iṣẹ́ náà. A sì tún dájú pé gbogbo agbègbè lórílẹ̀-èdè Nàìjíríà ló ní aṣojú tiẹ̀. Ìdí ni pé a fẹ́ kí gbogbo ìpínlẹ̀ àti gbogbo agbègbè ní àǹfààní ká má baà fi ìlú kankan tàbí agbègbè kankan sílẹ̀.
10: Ọ̀gá àgbà pátá àjọ NAFDAC náà tún ṣàlàyé ní pàtó ohun tí àwọn oníṣẹ́ ìṣègùn yìí yóò máa gbé ṣe gẹ́gẹ́ bí ojúṣe wọn. Èyí sì ṣe pàtàkì nítorí wípé Yorùbá bọ̀ wọ́n ní àsọ̀rọ̀ àìlà òun ló fa balẹ̀ àṣẹ́gun sí ẹ̀ a nílò láti mọ ojúṣe pàtó tí a ó máa retí láti ọwọ́ àwọn oníṣẹ́ ìṣègùn tí wọ́n dìde ìyọ̀nda ara wọn láti ṣe àtìlẹyìn akitiyan àjọ NAFDAC wọ̀nyí. Tó ẹja tó gbọ́ sí láti ẹnu Ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ.
12: Ètò yìí ju iṣẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tàbí ìlú iṣẹ́ lásán lọ. Ó jẹ́ ìdókòwò sínú ọjọ́ iwájú àti ètò ìṣàkóso ìlànà fún orílẹ̀-èdè yìí. Wà á ní àǹfààní láti ní ìrírí gidi nípa iṣẹ́ ìṣàkóso àti ìyàlẹ́ lórí àwọn oògùn ní mójútó ipa àti ààbò oògùn ìyẹn pharmacovigilance. Ríi dájú pé à ń tẹ̀lé àwọn ìlànà. Ríi dájú pé àwọn ọjà ní agbára àti dídára tó yẹ. Gbígba àlàyé kíkọ́ àwọn èèyàn wa ní ìmọ̀ tó yẹ. Ṣíṣe ìwádìí àti ìmúṣẹ òfin. Wà á tún kẹ́kọ̀ọ́ nípa ohun tí ó túmọ̀ sí láti dúró gẹ́gẹ́ bí olùdáàbòbò àwọn èèyàn wa lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àwọn ọjà ayédèrú tàbí èyí tí ò pé ojú òṣùwọ̀n àti àwọn iṣẹ́ mìíràn tí a bá yàn fún yín.
10: Gbogbo ètò ló nílò àfojúsùn nítorí a ní láti mọ ibi tí à ń lọ. Nítorí náà kí ni àfojúsùn ètò yìí? Ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ ṣàlàyé àfojúsùn ètò Pharmacist Reserve Volunteer Program yìí. Ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ wọn.
12: Ẹ jẹ́ kí n ṣàlàyé kedere nípa òye tó wà lẹ́yìn ètò yìí. À ń kọ́ ẹgbẹ́ àwọn oníṣègùn ògùn ìyẹn pharmacist ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́kọ̀ọ́ ní àwọn tí a ń pè ní kíákíá nígbàkigbà tí ìlera àwọn èèyàn bá wà nínú ewu. Ẹ rántí ipa tí àwọn oníṣègùn ògùn ń kó. Nítorí náà a lè pè yín nígbà tí a bá fẹ́ gba àwọn ọjà kan padà tàbí nígbà tí pàjáwìrì bá wáyé ní àwọn agbègbè tí ó ṣòro láti dé ọ̀dọ̀ wọn. Àfojúsùn wa ni pé láàrin ọdún díẹ̀ sísìn gbogbo ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni yóò ní àwọn oníṣègùn ògùn tiẹ̀ tí wọ́n ti gba ìdánilẹ́kọ̀ọ́ tí a sì ti ṣe àyẹ̀wò wọn dáadáa tí wọ́n sì ti ṣetán láti ṣiṣẹ́ nígbàkigbà tí wọ́n sì máa bá àwọn iléeṣẹ́ wa ní ìpínlẹ̀ ṣiṣẹ́ pọ̀. Èyí ni yóò jẹ́ kí ipa ìṣàkóso àti ìlànà àjọ NAFDAC hàn kedere. Kì í ṣe nínú àwọn yàrá àyẹ̀wò laboratory wa nìkan tàbí ibi tí a ti ń gba ọjà wọlé nìkan ṣùgbọ́n ní gbogbo ọjà gbogbo àdúgbò gbogbo àwọn iléeṣẹ́ ìṣègùn gbogbo ilé ìtajà oògùn àti ní gbogbo ilé ìtọ́jú ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìlànà tó wà ní ìlú nìkan ò lè dáàbòbò orílẹ̀-èdè tó lé ní 180 million ènìyàn lọ. Ìdí nìyí tí ètò yìí ó máa mú iṣẹ́ ìṣàkóso àti ìlànà wa dé gbogbo agbègbè lórílẹ̀-èdè Nàìjíríà.
10: Bẹ́ẹ̀ náà a ti mọ àfojúsùn ètò náà báyìí ṣùgbọ́n ká wá tẹ̀síwájú kí ni àwọn ojúṣe gangan kí ni àwọn iṣẹ́ gangan tí àjọ NAFDAC kan retí láti ọwọ́ àwọn oníṣẹ́ ìṣègùn tí wọ́n yọ̀ǹda ara wọn wọ̀nyí. Tó báwo ni Ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ ṣe ṣàlàyé èyí?
12: Lákọ̀ọ́kọ́ èyí dáa gan-an ẹ sì ti gbáradì torí àwọn èèyàn wa tó lé ní 300 ló wà lórí ẹ̀rọ ayélujára báyìí. pẹ̀lú àwọn tí wọ́n wà níbí. Nítorí náà a ti wo iye tí ó súnmọ́ 500 ìyẹn 500. Ẹlẹ́ẹ̀kejì ìwà òtítọ́ ìyẹn jẹ́ nǹkan tí ò ṣe fojú fò. Nígbàkigbà tí a bá ti pè yín fún iṣẹ́, ẹ gbé orúkọ àjọ NAFDAC dání ni. Ohun tí ọ̀gbẹ́ni Àmùdá sọ nípa ìwà òtítọ́ dáa, ó sì yẹ kí ẹ fọkàn sí. Ó ṣe pàtàkì púpọ̀ torí pé yóò jẹ iyì fún yín, yóò sì mú ìgbésí ayé yín rọrùn sí. Yóò sì tún mú kí iṣẹ́ ìlànà NAFDAC lágbára sí. Tí ẹ bá bẹ̀rẹ̀ iṣẹ́ yín, ẹ lè pàdé àwọn tí ó máa fi oríṣiríṣi ọ̀nà tí ò tọ́ lọ́yìn. Ṣùgbọ́n ẹ má gbà o, ẹ kọ̀ wọ́n sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ní kété tí wọ́n bá lè ra ẹni tí ń ṣe ìlànà tàbí àmójútó, àwọn aráàlú yóò pàdánù ààbò kan ṣoṣo tí wọ́n ní. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè pàdánù ẹ̀mí wọn nítorí èyí. Nítorí náà, iṣẹ́ wa jẹ́ iṣẹ́ tí ó ní ẹ̀mí àti ikú tí ó sì dá lórí ohun tí a bá ṣe. Ẹlẹ́ẹ̀kẹta, àṣírí bíbò. Ó ṣe pàtàkì púpọ̀. Àwọn àlàyé tí ẹ bá ń rí gbà nípa àyẹ̀wò àti ìwádìí jẹ́ ti iléeṣẹ́ náà àti àwọn aráàlú orílẹ̀-èdè wa. Kìí ṣe fún ayélujára o, èyí a mọ̀ sí social media. Ẹlẹ́ẹ̀kẹrin, ìfẹ́ láti kọ́ ẹ̀kọ́. Tí o bá rò pé o ti mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ṣe bí ẹni pé o mọ nǹkan kan, béèrè àwọn ìbéèrè kí o sì ka àwọn ìlànà iṣẹ́ náà. Ẹ mú ẹ̀kọ́ yìí ní pàtàkì kí ẹ sì kọ àwọn iṣẹ́ yín sílẹ̀ ní ọ̀nà tó tọ́. Ẹlẹ́ẹ̀karùn-ún, ṣíṣàpọ́nlé àwọn agbègbè tí ẹ bá lọ. À ń ṣiṣẹ́ lórí ìpínlẹ̀ ètò ìṣàkóso dídára. Ohun àkọ́kọ́ tí ó yẹ kí ẹ ronú nípa rẹ̀ nínú ètò ìṣàkóso dídára ni oníbàárà. Àwọn oníbàárà wa tí ó ju 200 million lọ ni bá pàdé. Agbègbè ṣe pàtàkì púpọ̀. Ẹ wo àwọn ọjà, àwọn iléeṣẹ́ ìṣègùn àti àwọn iléeṣẹ́ ìlera gẹ́gẹ́ bí aṣojú NAFDAC àti aṣojú iṣẹ́ ìṣègùn. Ẹ wù wá lọ́nà tó yẹ, torí ìwà yẹn yóò tẹ̀lé yín, yóò sì tún múra ọjọ́ iwájú sílẹ̀ fún yín.
13: Tá a bá sọ̀rọ̀ nípa volunteering, èyí ni kí èèyàn dìde ìyọ̀ǹda ara rẹ̀ láti ṣe iṣẹ́ kan. Ó máa ń nílò àsìkò, ó máa ń gba agbára, ó sì máa ń nílò kí èèyàn fi ọkàn sí. Tó ìbéèrè tó wà ńlẹ̀ ni wípé kí ni ohun tí àwọn oníṣẹ́ ìṣègùn tí wọ́n dìde ìyọ̀ǹda ara wọn yìí, kí ni èrè wọn lákàtà ìyọ̀ǹda tí wọ́n yọ̀ǹda ara wọn yìí? Tó ẹ̀já tẹ́tí gbọ́.
12: Ẹ máa rí ìrírí gidi nínú iṣẹ́ ìlànà àti àmójútó tí ó sì sí yàrá ìkẹ́kọ̀ọ́ kankan tó lè pèsè irú rẹ̀. Àwọn àpẹẹrẹ rẹ̀ pẹ̀lú ṣíṣe ìjábọ̀ nípa ààbò ògùn ìyẹn pharmacovigilance, kíkọ́ àwọn ọmọ tàbí àwọn ọ̀dọ́ ní àwọn iléèwé oríṣiríṣi, ìmọ̀ nípa iṣẹ́ yàrá àyẹ̀wò laboratory, ìbánisọ̀rọ̀ nípa àwọn ewu àti ìlànà ìmúṣẹ òfin. Àwọn amòye tí ó ti ní ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n kọ́ yín, tí a ó sì ṣe àkọsílẹ̀ rẹ̀ ní ọ̀nà tó tọ́ pẹ̀lú ìwé ẹ̀rí. Ìwé ẹ̀rí yìí yóò mú ipò yín lágbára sí nígbàkigbà tí ẹ bá ń wá iṣẹ́ ní àwọn ilé iṣẹ́ tàbí nígbà tí ẹ bá fẹ́ lọ ilé ẹ̀kọ́ gíga fún ẹ̀kọ́ tó ga jùlọ, bóyá ní orílẹ̀-èdè yìí tàbí ní òkè òkun. Gẹ́gẹ́ bí olórí wa dókítà Shigbeku ṣe sọ, èyí jẹ́ ìgbà àkọ́kọ́ nínú ìtàn ilé iṣẹ́ yìí. Ó sì ṣeé ṣe kí ó jẹ́ bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ mìíràn pẹ̀lú. Torí báwo ni àwa gẹ́gẹ́ bí àwọn amòye ṣe lè ní ipa tó jinlẹ̀ àti tí ó gbòòrò lórí àwọn agbègbè wa? Yóò ṣe ìrànlọ́wọ́ fún iṣẹ́ rẹ pàápàá lẹ́yìn ètò yìí. Bí àwọn àǹfààní bá jáde nínú iṣẹ́ yìí, a ti ní gbogbo ẹ̀ka tí ń ṣàkóso àwọn ìlànà àti ògùn. Yóò tún fi ìrìnmọ̀ àwọn tí wọ́n ti ṣiṣẹ́ níbí kan hàn nígbà tí wọ́n bá fẹ́ gba iṣẹ́. Ju gbogbo ẹ̀ lọ, wà á ní ìtẹ́lọ́rùn pé ọmọ tí ó gba ògùn tó péye, ìyá tí ó ń jẹ oúnjẹ amúmáradán àti ẹbí tí ó dáàbòbò kúrò nínú ewu nítorí pé ó pinnu láti ṣe ìdúróṣinṣin lórí iṣẹ́ rẹ̀.
13: Àbẹ́ẹ̀rí nǹkan, ẹ rí pé kì í wá ṣe nípa ohun tí àjọ NAFDAC yóò rí gbà láti ọwọ́ àwọn oníṣẹ́ ìṣègùn yìí nìkan. Àwọn oníṣẹ́ ìṣègùn yìí pàápàá àwọn náà yóò jèrè ìrírí tó ń bọ̀ lágbára Elédùà. Títí dìgbà náà ńkọ́, àlàáfíà Elédùà yóò máa jẹ́ fún èmi àti yóò èrè.
14: Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Àrùn ìdọ̀tí ti ní ẹ̀gbin làwá inú ẹni wàṣọ onídà ni alága ìjọba ìbílẹ̀ Sómolú local government honorable Abdulrasheed Ashimi àti gbogbo ìgbìmọ̀ ìṣàkóso ìjọba ìbílẹ̀ Sómolú fi ń rọ gbogbo àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Sómolú pátápátá láti rí dájú pé wọ́n kópa níbi ètò gbálẹ̀ ìgbàta èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó pàṣẹ rẹ̀ fún gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó pé kó máa wáyé ní gbogbo ọjọ́ Àbámẹ́ta ìyẹn Sátidé tó bá gbẹ̀yìn lóṣooṣù. Ká rí dájú pé a kó gbogbo ìdọ̀tí inú ilé wa, ìmọ́tótó ilé, ìmọ́tótó ọjà, ìmọ́tótó kòtò ìdánimọ̀ wa, ká ṣe gbogbo ìdọ̀tí yìí lọ́jọ́, ká sì kó sínú àpò, kí a fún àwọn àjọ akólẹ̀kódọ̀tí láǹfààní láti wa kó. Àníríṣòro ní ìyálé àgbàrá yàgbẹ́ orí ìjọba ìbílẹ̀ Sómolú, àjàkálẹ̀ àrùn ò ní wọlé tọ̀ wa o. Honorable Abdulrasheed Ashimi, Executive Chairman, Sómolú Local Government, àti gbogbo ìgbìmọ̀ ìṣàkóso ìjọba ìbílẹ̀ Sómolú lọ́ní ká máa fọ́ rere ẹ̀ tí ì gbọ́.

0: ilé-iṣẹ́ Bond FM 92.9 tẹ̀síwájú láàárọ̀ pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kan ìjọ̀kan aago mọ́kànlá ti ku ìṣẹ́jú mẹ́rìndínlógún tó bá ti ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a lọ pàdé bàbá wa ìyẹn kánsẹ́lọ̀ àrẹ̀mọ ayénirọmọ ọlọ́gbọmọ tí ń yà fọ́kàn tí wọ́n máa fún wa tán lórí ètò ọ̀rọ̀ tó ń lọ láàárọ̀ tó ní ẹ má bínú pé bàbá pẹ́ dé òjò tó ń rọ̀ náà ni bàbá sáfojú ni bọ́tọ̀ ṣe pẹ́ dé nìyẹn èyí tó kù náà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà bàbá ní ká gbọ́dọ̀ dá yín lágara àbí ń ṣètò fáwọn tèmi ó di dandan kí n ṣètò fún ẹ jẹ́ kí a lọ bá wọn pàdé lórí àkọ̀tun ètò náà láàárọ̀ tò ní.
1: Bàbá tẹ ti pẹ́ kó ti fi bàbá sílé mi kó
0: kàn kórúkọ ẹbẹ̀ ó ti ní kí n bá pọ̀ wọ́n bàbá kánsẹ́lọ̀ àrẹ̀mọ ayénirọ̀mọ ọlọ́gbọ́n mo ti ń yà fọ́kọ̀ mo lágbára ẹ̀ báyìí ẹ bá kúrò níbí mo tó dẹ̀ ó yá o.

0: dúpẹ́ fọlọ́ ọba láwùrá bí ọba wíbẹ̀ tẹ́bẹ̀ tẹ́ ní àríbẹ̀ mọ́ wọ́ ẹ̀ lọ́wà wọ́n níbi ẹrú bá manúròyọ́ mọ́ pé dú gbogbo àyíká gbogbo ààyè tá a bá bára wa torí ọba mẹ̀kúnnù orin tá a bá kí àyíká yìí oníkùdé ká tó tá a bá níbi kíbi olókùdé ká ṣùgbọ́n bá a ṣe bá láti gbà wá sẹ́ náà ní tá a bá pé ibi kíbi yẹn ní pé gbogbo ààyè gbogbo kò tí èèyàn wù kọ́ wà a ní sọ pé ẹ rí i pé láàárọ̀ ẹ̀ mọ́ gbọ́ títú dín kọ́rẹ́ tẹ̀kẹ́ ní kan gbà tá a sọ pé ọ̀wárú ọwọ́ ọ̀wárú ọwọ́ la ti ń gbọ́ tipẹ́tipẹ́ ọ̀wárú ọwọ́ náà ní ìtumọ̀ o torí ṣáàcì náà débẹ̀ ọ̀wárú ọwọ́ náà débẹ̀ ẹnìkan ló ṣe bẹ́ẹ̀ àdìpẹ́ àwọn tí wàá ọ̀wárú ọwọ́ bá òun náà dẹ́rì wí ẹ rí i pé èmi náà mò ń ṣàtúnṣe kinní kan mo ṣètò níbì kan ẹnìkan wá pè ń ṣàkíyèsí nígbà mo sọ pé bó ṣe wà ń líkì ló wà ní gbàǹjà ó ní sà òun bẹ́ẹ̀ ẹ má bínú o ó ní kinní yẹn ni pé bó ṣe wà ní líkì bó ṣe wà ń líkì lọ wà ní gbangba ó ní líkì ni pé kéèyàn wà ń kọkọ kó líkì mọ bì kan ó ní ṣe ń bẹ ní líkì ló lẹ tó gọ sí yẹn ló ń bẹ ní ojú táyé náà sórí wíwà lórí ṣáàtì òpin o mo fi lè fi kí baba ìṣúra majesty ọba dé ẹmí àjàṣá àwòṣẹ tó ní gbòǹgbò ká dúpẹ́ lórí baba o àárín pẹ gbogbo ọba pátá baba olówó èkó mo kí ní dáadáa ni alága lọba nílùú èkó mo kí ní dáadáa mo kí gbogbo ẹ̀yin ọba pátápátá àkótí ọgbà mi ni kí máa dáko ẹ̀fín máa owó dẹ̀ ní gbogbo ẹ̀ ojú òní tí wàá àárín yín pẹ́ lógo ọlọ́run ṣáàlù àwọn tó dáadáa mo kí ẹ̀yin náà ẹ̀kú òjò yìí o ọ̀rọ̀ tẹ ní káṣọ báwọn aráàlú kan mọ̀ darí sínú gọ́tà òjò tí ì lọ àmẹ̀ràn sígbà òjò mọ̀ báyìí o ṣáàlù àwọn dáadáa balẹ̀ lókèrò àwọn wọn fi yẹn ránṣẹ́ mo kí gbẹ̀yìn balẹ̀ náà lápapọ̀ balẹ̀ tó mara fi kí gbà wọn balẹ̀ wa tó kù a tẹ̀síwájú lórí ètò tọ́jú ọ̀tún tí ṣe ọjọ́rùú ọjọ́ kẹtàlélógún oṣù kẹsànán ọdún ẹgbà ó lé ẹ̀rìndínlọ́gbọ̀n tí mo sọ ni pé today's date is 23/9/2026 bó ṣe jẹ́ gangan nìyẹn àbí mi ò gbá ni bí ẹ tiẹ̀ ní mi ò gbá ikú ṣèdè bàbá mi náà tẹ́lẹ̀ ẹwà òdodo ọ̀rọ̀ ni ìgbìyànjú gbogbo wa ń ṣe kò sí èbò tẹ́ sọ tí ọkọ̀ rẹ ti gbogbo ẹnu mi sọ ò sí tẹ́ sọ tí ọkọ̀ rẹ ti bí tàwọn tán nílọ́hùn torí ẹ̀ lé fún eyín pọ̀ bí tàwọn tẹ́ pèlé èbò gan lọ́hùn ibi tẹ́ ti kálukú ti ń sìn nìyẹn ojú òní ti wá o ìtọ̀rọ̀ tó lọ tẹ̀síwájú ní ti ọjọ́ tòní ẹ jẹ́ ká ṣe báyìí ìwà pátápátá ọ̀yẹ́ ká ṣera wa létí gbogbo sẹ́tàwọn àjọ bá ń ṣe ẹ jẹ́ ká ní àbójútó pẹ̀lú ẹ̀ ìṣàdúgbò náà ṣeéṣe ni o ìṣojú táyé ni o pàápàá jùlọ àwọn ojú ọ̀nà wa ojú ọ̀nà tá ń ṣe lọ́nà ìkẹjà ń bí bá ń sọ fún àjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ pé ọ̀nà ti ń fàtúnṣe o láti lè ṣíkì tí wá sọ́nà ìkẹjà ń bí o ti ń fẹ́ àtúnṣe gidi bákan náà kí mọ́ sọ pàlú agége lọ́nà ọ̀nà sófunde níbẹ̀ ọ̀nà tó kọjá níbi ọ́fíìsì bàbá tèmi táyọ̀ tẹ̀mẹ́tẹ́ká nìjà ní tẹ̀ ní báńkì eré ayẹn tó lọ sọ́nà ọ̀nà agbọ́tíkíọ̀ sí ìṣẹ́ pẹ́rẹ́ lọ́n tiẹ̀ ẹ̀dá pọ̀ ìjẹ́ bá ní wá nǹkan sí wọ́n á kíjọba àpínlẹ̀ èkó náà àtijọba ìbílẹ̀ lápapọ̀ ní agége náà pẹ̀lú ẹkú sẹ́ẹ̀lú mo rí wọ́n ti ń la kà náà kan bọ̀ láti fi eré ọ̀nà oníwáyà yẹn wá sọ́nà ilé alhaji danjuma tó wá jáde sókè kòtò yẹn kànáà yẹn wọn kò tán bá ṣe yọrí omi ò ní dáhùn láàmú ní maricas ẹkùnṣẹ ọlọ́run jẹ kárí àṣeyọrí rẹ dáadáa mo sì kí alága wa méjèèjì ní agége ọ̀nà finad jani ọbaṣà ọkùnṣẹ mo sì kí alága olóyè agé náà ọ̀nàrẹ́bù abiodun ìdòwú akínọlá ni wàá yímọ̀ sí ìdòdó àtàwọn àti agbákejì wọn pátápátá mo kí ojú òní tí wàá ti gbọ́n gbọ́n tó kọ pátápátá lóyè náà nílùú èkó lápapọ̀ mo kí yín ogun kẹ́yìn tagege náà ààrẹ ambassador yunusọ àdèmọ ẹnu ọmọ nìmọ̀jẹ́ ọlọ́gbọ́n ọmọ tí yà fọ́kọ̀ tó bá ti yá kò tún yẹ kó pẹ́ mọ́ ẹjẹ́ kásáyé lọ sílé ajé.
1: Supreme noodles, boom boom, supreme noodles, boom boom.

0: ẹni gbogbo tèmi ọmọ jùlọ lọ́nà lọ gẹ́gẹ́ bí ẹ ṣe mà pé ètò ọ̀rọ̀ tó ń lọ òun ni a pe ètò yìí ohun tó kòde kan lásìkò yìí náà ni ọ̀rọ̀ àdìbò ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a mọ̀ ó wà èyí tá a mọ̀ ó wà ṣùgbọ́n fáfàáni àwa tá a mọ̀ àtàwa tá a mọ̀ ìfẹ́ kí gbogbo wa kọ́kọ́ dun orúkọ rere ná tọ́rẹ́ lómi ọ̀mọ̀ pé kọ́ rere ló dáa jù láwùjọ tá a bá ti dun rere tá a bá ti dun orúkọ rere gbogbo tá a fẹ́ yóò tẹ̀ wá lọ́wọ́ ẹ̀dá tó bá ṣe jàgídíà gan kò rántí orúkọ rere ni o yàtọ̀ sígbèjọba yóò mú yàn sódà ká àbòkọ bàbá wa jẹ́ àbòkọ ìyá wa gbogbo tá a ń tẹ̀lé lónìí náà wọn ló kọ orí lẹ̀ ni ó kọ orí ní káà náà jà fún ká mọ̀ wá jàgídíà gan tẹ̀mí ń wí mọ́mọ́ tí mò ń sọ ẹni sọ̀gbó bá tojú ẹ̀ wọlẹ̀ rí kò ní báwọn bọ́ba kò so ẹni òsèlú dóní bá sojú ẹ̀ rí yóò mọ̀ pé àsìkò tá a wà yìí káyà mú ń gbẹ̀lẹ́ ń kẹ́ni ẹ má jẹ́ àjòyè abọ́ba kú o ẹ má jẹ́ kájòyè abọ́ba kú ká bọ́ba lògbà ní kájòyè rẹ̀ ká lè mọ pàdó àrùn àwọn ọba náà lọ́wọ́ bí a kábíyèsí ẹ̀mí inú ogun tọ́rọ ọmọ pé tí ẹ̀mí kábíyèsí bá ti ń gùn ọ̀la àti ẹ̀nà ọmọ pọ̀ sí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni tàwọn tá a bá tẹ̀lé ká pàdó àrùn wọn lọ́wọ́ ká ṣe ní pẹ̀lẹ́kùtù kí la fi lè ṣe ní pẹ̀lẹ́kùtù tá a bá fẹ́ bára wa sọ̀rọ̀ campaign ìmọ̀jà sí ń dàgbéyà gan ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ni ká fi ṣe é ó dàbí wáàsí ni alukurani ó ní ẹ fi wáàsí tọ́rẹ ẹ wà kẹ fi pe àwọn èèyàn sínú ẹ̀sìn àwa náà máa ń tọ́rẹ wa àmọ́ kọ́ fẹ́ báyàn sọ̀rọ̀ kó lè jùmọ̀ kọ́ fẹ́ báyàn sọ̀rọ̀ kó nítẹ̀ bá ṣe tiwa ẹ gbà òwúlò lásìkò tá a wà ẹ òwúlò ń gbà kankan náà ẹ̀tẹ̀ ní máa gbẹ̀yìn ẹ ẹ jẹ́ ká ṣe báyẹn gbogbo ibi tí atẹ́gùn ètò ń dé ẹ̀yìn tí a fẹ́ tẹ̀lé náà tàbí tá a tẹ̀lé ẹ pè pàdé àjọṣe ọ̀rìn ẹ mọ́ já o tẹ́ ẹ bá fẹ́ràn mi lóòótọ́ o tọ́lé ni a bá fẹ́ràn àní dáná bọ̀ lọ́rùn ẹni wọ́n fẹ́ràn ẹni náà kò ní fẹ́ ká náà dáná báyìí bí o ti dẹ́nu lórí ètò ẹ jẹ́ ká sáré délé ajé.
1: Tọdún yìí ó mẹ́rin gidi yàtọ̀ kẹ́ni ọgbọ́n bá ní sọ fọmọ gbàgán tí ọba ti gbọ́ ọ́mpìtì royal majesty tó bá dọ́pọ̀ adétọ́yẹ sí oyè níyì jp olùgbé ní first olùsọgbọ̀ngàn land lolúgbàlégún àgbà alhaji abiodun yusuf gpu lagos branch lónìí kákéde ẹ̀kọ́ mi lókè tẹ gbàgán olófin àròkọ̀déjà.

ẹ̀sọ́wájú gbogbo ẹ̀yàn máa gbàgbọ́ olúfẹ́ akọ̀dẹ̀jọ àwọn olùkọ́jẹ́ gbọ́n máa gẹ̀ ṣá o ẹ̀ má jẹ́ ká gbàgbé gbàgbọ́ olùfẹ́dẹ́ tọ́lẹ̀ november 14 ló bọ́sẹ̀ tí ń gbọ́ kéde náà kíkankíkan ẹ̀ kábíyèsí wọ́n sábà máa jẹ́sẹ̀ ọba oyèníyì adétòyèsè ìdúgbòmí first olùfẹ́ gbọ̀ngàn kingdom olùfẹ́ gbọ̀ngàn land pé àkóòpalẹ̀ mọ́ o gbogbo ẹ̀yìn bàbá wa pátá ìyá tẹ̀ ń yá wa náà àti gbogbo ọmọ gbọ̀ngàn olùfẹ́ nípínlẹ̀ èkó ń bí lábẹ́ ààrẹ wa alàgbà olùṣègùn débóyè mo kí ìyá tẹ̀yìn àti fàṣẹ alàgbà kòkòlá ìlàgbà ọlọ́run mọ adélẹ̀ ìlérí lórí ọ̀rọ̀ elépo tí mo máa ń sọ àníyé sọ gbogbo èèyàn ní pété kó bá ti wálẹ̀ ọjà ọrọ̀ sọ̀mù ẹ̀dàkùn bá bá ti ń sún wálẹ̀ náà ẹ̀yìn ọlọ́jà wa ká síra wa létí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká máa mọ̀ nínú ọjà yín ṣùgbọ́n àkíyèsí tá a ṣe tá a fi ń kéde ibi tá à ń kéde ni pé ọ̀pọ̀ ibi tá a ti pọ́n mu wálẹ̀ náà tá a ti rí mítà kò pé ń bò míì ibi tí ò tiẹ̀ ti pé pọ̀ ẹ̀ka ìta ya ó dínwó bí de owó tó dín wọ́n ti yọnu tán fẹ́ ta díẹ̀ níbi tẹ́mi wá rí àrídájú ibi tí mo yà sí òun náà ni èyí tẹ́ ẹ bá ń lọ sọ́nà bàdágìrì ẹ lọ sí àgẹmọwó ẹ náà máa bí tán pè ní àgẹmọwó ibẹ̀ móbì tó wà ń bẹ̀ ní àgẹmọwó yẹn gangan ibẹ̀ ní kẹ́kẹ́ yà sí ẹ̀rí pé ẹ̀dán tí mò ń wí wò géèjì wọn pérépéré àmọ́ ìjọba nìkan wọ́n ta òun náà ni wọ́n ń ta wọn yàtọ̀ sí ìjọba nìkan wọ́n ta ṣùgbọ́n ó pé pérépéré ẹ̀yẹ ká mọ fún jẹjọ wọn bákan náà ni móbì tó wà ní okó afọ́ òun náà pérépéré móbì ni mo sọ o móbì tó wà ń bẹ òun náà pérépéré ẹ̀yẹ tẹ́ bá wà lọ sọ́nà atan ìjọta náà náà tan oníbùkù ni mo sọ o oníbùkù ni oníbùkù gangan móbì tó wà ń bẹ òun náà pérépéré kò pé ìjọba ni wọn ta wọn ta géèdì wọn pérépéré first gate ni first town géèdì wọn náà pérépéré ń bẹ móbì tó wà ń bẹ géèdì wọn náà ó pé pérépéré ń bẹ ẹ bá wà ń lọ sí ibi tí mo sọ first town ni mo sọ fún yìí ní first gate ó pé pérépéré tẹ bá wà ń lọ sálákòókò láti jàǹkára tẹ yà sí inú àgbàdo ẹyà sọwọ́ sí owó ní kókóró náà pé bẹ́ẹ̀ ń katapila móbì tó wà ń bẹ náà òun náà pérépéré bákan náà tẹ bá ń lọ kòròdú lọ́nà ọ̀dọ̀ àwọn gàníyá ọlọ́wọ́bọ̀ tẹ̀mí tán wà bí ajá òrìńté náà tán ti sọ ń dùn ní bufas náà ń pe ilé epo yẹn bufas ọwọ́ ọ̀tàn báyìí ló wà òun náà pé pérépéré bufas tó wà ń bẹ̀ ó pérépéré ìjọba ní kan wọ́n tà náà là ń tà níbẹ̀ ẹ má jàbọ̀ wọn dẹjà wọn ẹ̀yìn ìyẹn wa náà tó kù ẹ jẹ́ ká kọ́ bí n tọ́ dáa ní ẹ̀ta ti ń ta epo báà ni mo dẹnu ètò ọ̀rọ̀ tó ń lọ iṣẹ́ rẹ̀ ti ń pẹ́kẹ̀ báyìí iṣẹ́ rẹ̀ ti ń pẹ́kẹ̀ báyìí tá a bá tọ́ bá pẹ́kẹ̀ tán àárọ̀

0: sọ yìí tó wọ́pọ̀ láàrin àwọn ọmọdé òun la fẹ́ sọ láàárọ̀ tòní kìí ṣe ti general àtàgbà àtọmọdé bó ṣe ń ṣe àwọn ọmọdé òun ni a fẹ́ sọ láàárọ̀ tòní kí ló ń fà á sí ara àwọn ọmọdé. Kí ló ń fà á?
1: Ọ̀nà mẹ́ta ló pín sí. Tí wọ́n bá ní kòkòrò inú ẹ̀jẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá bí wọn. Wọ́n máa ń jẹ́ kí ó máa fà bá kọ́tọ́kọ́tọ́.
0: Ẹ ṣeun.
1: Tó bá rí màdé rí.

0: sí, mi aparato más de estudio
1: array
0: más de estudio array.

ìtọ́jú àwọn rẹ́gọ́sẹ̀rẹ̀ tí ara ń dára sí ìṣọ́ yìí. Tò tí níbàyàn bá ní agbára tó láti lè tọ́jú àwọn rẹ́gọ́sẹ̀rẹ̀ tí ara ń ìṣọ́ yìí.

0: malaria. Àwọn tí ìyá wọn ní àìsàn kòkòrò náà ẹ̀jẹ̀ tí wọ́n tọ́jú ẹ̀.
1: Ó lè bọ́ sí ara ọmọ yẹn.
0: Ó lè bọ́ sí ara ọmọ. Torí tí màmá ti ipa tí ìyá ń kó nínú ara àìsàn yẹn òun nìyẹn.
1: Nígbà tí a bẹ̀rẹ̀ ètò dókítà, ẹ̀ ń sọ̀rọ̀ ẹ kò pọ̀ wípé ohun wá sára èèyàn, ohun wá sára èèyàn. Jaundice ọmọdé la máa ń gbọ́jú wípé ọmọ yẹn bọ́ ṣe bí ó ní jaundice, ọmọ yẹn ní ìjẹ́ jaundice ìjò ń ṣe àgbàlagbà náà.
0: A máa ń ṣe àgbàlagbà. Àwọn àgbàlagbà tó bá ní àìsàn rẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n

0: especially the liver and the pancreas.
1: Bí ọmọdé ṣe ni òun náà ni àgbà ni. Hello, doctor. Mo ní bí ọmọdé ṣe ni òun ni àgbà náà ni. Kì í ṣe pé ọmọdé nìkan ló ni.
0: Ọmọ yóò ṣẹlẹ̀ sí ọmọdé, wọ́n ṣẹlẹ̀ sí àgbà.
1: Ẹ ṣeun.
0: Àti ọmọdé yẹn nípa àrùn kòkòrò náà jẹ.

0: ìyẹn tán ó máa lọ fi ara pamọ́ sínú bọ́ọ̀bù lára yẹn títí tá máa fi ní ìdí ẹ̀ ṣùgbọ́n tí ìbẹ̀rẹ̀ bá block bí nǹkan bá block pẹ̀lú cancer bí nǹkan tàbí òkúta tó bá block ibẹ̀ yẹn èèyàn yẹn máa ní àrùn ọ̀gáǹsọ ìdí sáàpọ̀ ìdí jọ́ndì.
1: Ẹ ṣeun. Ètò àlàáfíà Táyọ̀ òun náà ló ń lọ ní iléeṣẹ́ Bond FM 92.9. Òun tá ń gbéyẹ̀wò láàárọ̀ tó ni òun náà ni jaundice láàrin àwọn ọmọ kéékèèké. Bẹ́ẹ̀ ni a ní dókítà ṣepẹ̀ àníwọ̀n ní ilé agbára tí wọ́n ti ń bá wa yànnàná ẹ̀ látàárọ̀. Wọ́n ti sọ ohun tí jaundice tó jẹ́ fún wa. Wọ́n ti sọ ohun tí ó ń fa jaundice. Wọ́n ti sọ fún wa. Wọ́n sì ti sọ fún wa pé àrùn jaundice ó lè ṣe àgbàlagbà bẹ́ẹ̀ ni ó lè ṣe ọmọdé. Wọ́n ti sọ bí a ṣe lè má ṣe alábàpàdé àìsàn jaundice wọ́n ti sọ fún wa. A máa tẹ̀síwájú lórí ètò àlàáfíà Táyọ̀ Tòní. Ṣùgbọ́n tí ẹ bá ní ìbéèrè kan àbí òmíì fún dókítà ṣepẹ̀ 0706316 1916 òun náà ni kí ẹ fi pè wá. À ń tẹ̀síwájú lórí ètò yìí ètò wa ètò àlàáfíà Táyọ̀ lágbára ọlọ́ àlàáfíà ara gbogbo wa kò nídìí fíafíà. Dókítà ẹjọ́ ẹ ṣàlàyé fún wa ká tí wàá sọ yí pé èèyàn ti ní àìsàn ọ̀hún kí lọ́nà àbáyọ kí ni ìtọ́jú.
0: Tí ó bá ní àìsàn kó lọ àdìgbì kó lè tètè lọ ilé ìwòsàn lọ. Wọ́n á ṣe àyẹ̀wò tó péye fún ẹni bẹ́ẹ̀ ni.

0: mọ̀ bẹ́ẹ̀ irú tí àwọn èèyàn bá lọ sí ọsítò irú nǹkan bíi hepatitis can àwọn kan bẹ́ẹ̀ láti òrèkóòrè ẹ tí wọ́n máa ṣe àwọn nǹkan yẹn láti lè jẹ́ kí kí àìsàn yìí kó má ṣe wọ́n torí nígbà tí èèyàn bá nílò hepatitis yóò mọ̀ jẹ́ pé pàtó tí wọ́n á dìgbà tí ó fi ń di cancer lọ ló ṣẹ̀wọ̀n á sá káàkiri kò
1: àdúpẹ́
0: fún lọ pé wọ́n máa lọ sí ilé ìwòsàn ní òrèkóòrè láti ṣe àyẹ̀wò ara wa torí ẹlòmíì lè ní cancer tí ò ní mọ̀ mo pàdé iṣẹ́ ẹnìkan níbi ọdún márùn-ún sẹ́yìn ó wá sí ọsítò ọkàn ló bá wá ọkàn ọdẹ contact kan ní wọ́n yá ṣe scan ò ṣe bá ṣe kọlò nínú ibi tí wọ́n ti ṣe fún ẹ̀ ló jẹ́ pé òun ní cancer adẹ̀yẹ̀ ò lọ sí tọ́tún bá ṣe ètò cancer yẹn ó wà láyé sùn ó wà láàyè òrèkóòrè ló máa ń wá tó ń dúpẹ́
1: ẹ ṣeun
0: ó wá sí wà ní kéré ó bẹ̀rẹ̀ láti máa lo ilé ìwòsàn jẹ́rù ń bàa lọ wá ní màdínà látọ́nà òfẹ́ tọ́jú ó máa ń bẹ́sà tí ọmọ tí ń gbé àwọn ọ̀sẹ̀ ìṣọ́ bí a bí táàkì bọ́ọ̀tì ó bẹ̀rẹ̀ sí ṣe àyẹ̀wò lóòrèkóòrè láti máa mọ àwọn tó wà lára àti àwọn tí kò wà lára.
1: Ẹ ṣeun ṣeun dókítà Ṣìpẹ̀ Àdúpẹ́ pé a pè yín ẹ wá ṣé tí a bá tún pè yín lọ́jọ́ míì ṣe ẹ tún dá wà lóhùn dókítà. Ẹ ṣeun ẹ dárúkọ yín àti ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yín fún àwọn tó ní ìbéèrè láti bí yín nítorí àsìkò bá wa ṣọ̀rẹ́.

0: aṣojú ilé iṣẹ́ Vital Royal Health tó ní àwọn egbòogi tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún ìlera wa kí lẹ ní fún wa.
1: Orúkọ mi ni Fọlá Olúwatọ́lá, aṣojú ilé iṣẹ́ Vital Royal Health. Àwọn egbòogi wa tí a fi èròjà Indian Ayurvedic ṣe, àkọ́kọ́ nínú àwọn egbòogi wa tí a pe orúkọ rẹ̀ ní Royal Rest. Royal Rest tí a fi èròjà Ashwagandha Extract ṣe, tó ń ṣiṣẹ́ fún ìpòrúru ọkàn tí a mọ̀ sí stress àbí àìbalẹ̀ àyà. Ó ń ṣiṣẹ́ fún palpitation. Ó máa ń fún ènìyàn lágbára àti okun láti kojú iṣẹ́. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọni nínú ilé. Ó ń jẹ́ kí ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ obìnrin. Ìkejì nínú egbòogi wa tá a tún ní là ń pè ní Royal Guard. Royal Guard tí a fi èròjà Neem Extract ṣe, ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí a ń pè ní Blood Purifier. Ó máa ń fọ rorẹ́, ìṣáká àti ìtalára kúrò. Ó ń jẹ́ kí ara jọ̀lọ̀ tí a ń pè ní Skin Rejuvenator. Ó máa ń sọ àgbà dèwe tí a ń pè ní Anti-Aging. Ó máa ń jẹ́ kí èèyàn rẹwà sí. Ó máa ń jẹ́ kí èèyàn dùn ún wò lójú. Tẹ́ ẹ bá fẹ́ pè wá lórí ilé iṣẹ́ wa, ẹ lè pè wá sí orí 0806-655-5103. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ìkẹta nínú egbòogi tá a tún ní fún yín ni Royal Intact. Royal Intact tí a fi èròjà Maca Root àti Chilajet àti Ashwagandha ṣe, ó ń jẹ́ kí ọkùnrin fakọyọ nínú ilé. Ó ń jẹ́ kí ọkùnrin ṣe iṣẹ́ bí ọmọ ọkùnrin. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọ nínú ilé. Ìkẹrin nínú egbòogi wa tá a ní là ń pè ní Royal Insucap. Royal Insucap tí a fi èròjà Guinness Investor ṣe, ó máa ń fọ àtọ̀gbẹ kúrò lára. Ó sì máa ń jẹ́ kí ara bọ̀ sípò lọ́wọ́ àìlera. NAFDAC ti fi òǹtẹ̀lú gbogbo àwọn egbòogi wa tá a ní. Àwọn egbòogi wa ẹ lè rí wọn rà nílé ìtajà oògùn káàkiri. Ẹ lè rí rà ní BC Lọlá Pharmacy. Wọ́n wà Lẹ́gbẹ́dá àti Okunola. Ẹ lè rí rà ní OJS Pharmacy Ẹgbẹ́dá bákan náà. Ẹ lè rí rà ní Juta Pharmacy. Wọ́n wà ní Sherry. Wọ́n wà ní Council. Wọ́n wà Láyọ̀bọ́. Ẹ lè rí rà ní Ramsgate Pharmacy ní Sango. Ní ìdí Iroko Road. Wọ́n wà ní Abúlé Ẹ̀gbá. Wọ́n wà ní Ìjàyè. Wọ́n wà ní Kọ́lá àti Ìyànà Ìyẹ́sí. Ẹ lè rí rà ní B Emmanuel Pharmacy ní Alásàlátù Road ní Mushin. Ẹ lè rí rà ní Zin Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Vinpo Pharmacy. Vinpo Pharmacy wà ní Mushin. Ẹ lè rí rà ní Uzo B Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní M&J and Son Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Wellness Pharmacy ní Jakonde Gate, Isolo Road. Ẹ lè rí rà ní Yankee Pharmacy ní Badagry. Ẹ lè rí rà ní Satchmore Pharmacy. Wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní STB Pharmacy. Wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní Great Lord Pharmacy, Ajayi Road, Ọgbà. Ẹ lè rí rà ní Esteem Pharmacy, Ọgbà Bus Stop. Ẹ lè rí rà ní NEB Pharmacy ní opposite NNPC Filling Station ní Bank Road, Agege. Ẹ lè rí rà ní Bruno and Matt Pharmacy, NEPA Bus Stop, Ejigbo. Ẹ lè rí rà ní Ben Eze Pharmacy, No. 1, Demony Street, Ketu. Ó wà ní Nesco Pharmacy ní Ketu. Ẹ lè rí rà ní Promino Healthcare, Jumafac Bus Stop, Ikorodu. Ẹ lè rí rà ní Lux Pharmacy ní Ikorodu, opposite UBA and Ikorodu Garage. Ẹ lè rí rà ní Gabi's Pharmacy, Ìdúgọ̀ràn, Ìdúmọ̀ta. Ẹ lè rí rà ní Pharmacare Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite Town. Ẹ lè rí rà ní Ox Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite. Ẹ lè rí rà ní Omega Pharmacy, wọ́n wà ní Church Street, Akeogun, Nipaja, lẹ́gbẹ̀ẹ́ Post Office, Nipaja. Wọ́n wà ní Command náà. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806-655-5103, 0703-039-8601 or 01-4508-72. Address ọ́fíìsì wa, Vital Royal Health, 7 Awolowo Way, Ikeja, Lagos, opposite Ikeja Local Government. Ọlọ́run ò ní fàìsàn ṣe wa o.

0: True talk.
1: Anytime where you want to enjoy your sleep, Bravo Foam go give you what you want. It no dey pain for body. It no dey scratch sake of say them use correct materials do am. Bravo Foam dey last. It no dey quick spoil. And the price no dey tear pocket. Them get them for different types and sizes. Now Evergreen International Services, the market and distributor. Plus including Bravo Pillow, cushions, foot blocks, etc. etc. You feel get them for any of them depot way near you. Or call 080-3517-6882 or 080-347-14141.
2: Bravo Foam for better speed.
3: Labbaik Allahumma labbaik.
4: Ilé ìfowópamọ́ Touch Bank pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìgbìmọ̀ Hajj orílẹ̀-èdè èyí ni National Hajj Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòójútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ Hajj ọdún 2027. Yàrá má di èrò ẹ̀yìn fún Hajj ọdún tí ń bọ̀ o, pẹ̀lú àníyàn tí ó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ìsinyìí lákòókò tí ó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kò rẹmú fún Hajj ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú sí àkáǹtì ìfowópamọ́ Hajj Touch Bank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hajjsavings.touchbank.com tàbí kókò wa ní 070-08-25-2265 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ Touch Bank ìwọ nìkan làyàn fẹ́ wa o.
5: Ẹ̀gbọ́n, ẹran ti dé, ṣé kí n gbé sínú freezer ńlá?
6: Lọ gbé síbẹ̀ má jẹ́.
5: Ó da, DJ náà ti dé, ṣé ká tan irinṣẹ́ wọn?
6: Ẹ tán.
5: Ẹ̀gbọ́n, àwọn oníbàárà ti ń wọlé, ṣé kí n tan àwọn amóhùnmáwòrán ńlá?
6: My dear, kò sí ìbéèrè kankan mọ́. Nígbà tá a ti ní ohun ẹ̀rọ amúnáwá tó tóbi, ìyún Sun King Power Up Pro Solar Inverter. Eléyìí tó kájú òṣùwọ̀n, o lè gbé freezer, o lè gbé sound system. Bẹ́ẹ̀ ló tún lè gbé móhùnmáwòrán. Kódà, bá a bá fẹ́ lò fún gbogbo inú ilé yìí.
5: Yé, kò sí ìfòyàmọ́ lórí ọ̀rọ̀ iná.
6: Ah, kò sí ìfòyàmọ́ nígbà tá a ti ní Sun King Power Up Pro Solar Inverter. Eléyìí tó jẹ́ wípé ó tóbi. Ayé kò dúró débi tí iná ẹ̀rọ rẹ yóò dúró. Yí padà sí iná tó lágbára pẹ̀lú Power Up Pro láti 5kVA sí 30kVA. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0800 786 5464.

0: With 20 essential vitamins, minerals, and nutrients, one Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ń ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
2: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: A lè tún fún àwọn abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
2: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́ ilé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múná dóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7777. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
4: لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك
5: Ṣẹ́ni Ọlọ́run bá pè nírìsẹ̀ àjà tí ń rásẹ̀.
6: Ọlọ́run bá pè èèyàn kéèyàn náà pera rẹ̀ lótọ́ nípa títẹ̀lé iléeṣẹ́ Alfida Hajj and Umrah Services Limited. Nítorí ọ̀pọ̀lọpọ̀ alágbèédá kó ní ìrìn àjò ló ti lù gbóró pa.
5: Bẹ́ẹ̀ má bàa kó oyin sígbà á tù láfi sọ pé Alfida Hajj and Umrah Services Limited lárọ́wọ́ wọn fi sọ̀yà.
6: Àwọn tí wọ́n ti bá wọn ṣe àjà tí ń múra rí ni wọ́n lè ròyìn iléeṣẹ́ Alfida Hajj láròrò tán.
5: Ẹ kú ti mọ iléeṣẹ́ Alfida Hajj and Umrah Services pẹ̀lú àkàmọ́yé àṣeyọrí níbi ká kọ́ ni sìnrìn àjò àjà tí ń múra. Àwọn àpá àtọ́ mọ̀ nípa súnà ní kọ́ ní ìrìn àjò ní iléeṣẹ́ Alfida Hajj. Wọ́n àṣẹ ìgbàdé gbà ọ̀gbẹ́yìn.
6: Bákan náà, oúnjẹ ilẹ̀ wa tẹ́ fi lọ tẹ́ fi dé aṣọ Arabi lọ́fẹ̀ẹ́ ilé ìgbélé ti bèbè Haram ní Makkah àti Madina. Bẹ́ẹ̀ ni wọn kò ní ṣe síárà dé gbogbo àwọn àyè àmì tó ṣe pàtàkì.
5: Àjẹ́ ti sílẹ̀ láti máa gba fọ́ọ̀mù àjà tí ó wá báyìí ní iléeṣẹ́ Alfida Hajj and Umrah Services.
6: Àwọn tí ó lọ sí Umrah Ramadan.
5: Wọ́n mọ̀ gbéra ní February 25 wọ́n sì mọ̀ padà ní March 10, 2027. Àwọn alálàjọ mọ̀ gbéra ní May 2 wọ́n sì mọ̀ padà sórílẹ̀-èdè Nàìjíríà ní May 22, 2027. Masha Allah. Iléeṣẹ́ Alfida wà ní No. 92 Ìkòròdú Road, Fadeyi Bus Stop nílùú Èkó, 7080-3410-5710 tàbí 08024-71-7601. Nílùú Ìlọrin wọ́n wà ní Dojúkọ Kidis Hospital, Ọlọ́nsogo, 7080-3247-9451. Ẹ̀yin ti Saki àti gbogbo òkè Ògùn ẹ máa pe ilẹ̀ Adéọ̀nà lápọ̀ sórí 08038-3078-24. Alfida Hajj and Umrah Services Limited. Àwọn ni wọ́n ń kọ́ ni lọ sí àjà tí ń múra pẹ̀lú rọrùn.
7: Ẹ fetí sí ìkéde pàtàkì. Akéde ìpapòdà Chief Imam Adaranijo Central Mosque Pedro Bariga Alhaji Shamsuddin Ajibola Adaranijo ti Ọlọ́run Allah pè sọ́dọ̀ ní àánú òde yìí tí wọ́n sì ti sin wọ́n pẹ̀lú ìlànà Islam lánàá òde yìí. Àwọn mọ̀lẹ́bí yóò máa kéde àdúrà fìdáhùn fún wọn láìpẹ́. Olùkéde Ọlátiléwá Family.
4: لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك
5: Ṣẹ́ni Ọlọ́run bá pè nírìsẹ̀ àjà tí ń rásẹ̀.
6: Ọlọ́run bá pè èèyàn kéèyàn náà pera rẹ̀ lótọ́ nípa títẹ̀lé iléeṣẹ́ Alfida Hajj and Umrah Services Limited. Nítorí ọ̀pọ̀lọpọ̀ alágbèédá kó ní ìrìn àjò ló ti lù gbóró pa.
5: Bẹ́ẹ̀ má bàa kó oyin sígbà á tù láfi sọ pé Alfida Hajj and Umrah Services Limited lárọ́wọ́ wọn fi sọ̀yà.
6: Àwọn tí wọ́n ti bá wọn ṣe àjà tí ń múra rí ni wọ́n lè ròyìn iléeṣẹ́ Alfida Hajj láròrò tán.
5: Ẹ kú ti mọ iléeṣẹ́ Alfida Hajj and Umrah Services pẹ̀lú àkàmọ́yé àṣeyọrí níbi ká kọ́ ni sìnrìn àjò àjà tí ń múra. Àwọn àpá àtọ́ mọ̀ nípa súnà ní kọ́ ni ìrìn àjò ní iléeṣẹ́ Alfida Hajj. Wọ́n àṣẹ ìgbàdé gbà ọ̀gbẹ́yìn.
6: Bákan náà, oúnjẹ ilẹ̀ wa tẹ́ fi lọ tẹ́ fi dé aṣọ Arabi lọ́fẹ̀ẹ́ ilé ìgbélé ti bèbè Haram ní Makkah àti Madina. Bẹ́ẹ̀ ni wọ́n kò ní ṣe síárà dé gbogbo àwọn àyè àmì tó ṣe pàtàkì.
5: Àjẹ́ ti sílẹ̀ láti máa gba fọ́ọ̀mù àjà tí ń wá báyìí ní iléeṣẹ́ Alfida Hajj and Umrah Services.
6: Àwọn tí ó lọ sí Umrah Ramadan.
5: Wọ́n mọ̀ gbéra ní February 25 wọ́n sì mọ̀ padà ní March 10, 2027. Àwọn alálàjọ mọ̀ gbéra ní May 2 wọ́n sì mọ̀ padà sórílẹ̀-èdè Nàìjíríà ní May 22, 2027. Masha Allah. Iléeṣẹ́ Alfida Hajj wà ní No. 92 Ìkòròdú Road, Fadeyi Bus Stop nílùú Èkó, 7080-3410-5710 tàbí 08024-71-7601. Nílùú Ìlọrin wọ́n wà ní Dojúkọ Kidis Hospital, Ọlọ́nsogo, 7080-3247-9451. Ẹ̀yin ti Saki àti gbogbo òkè Ògùn ẹ máa pe ilẹ̀ Adéọ̀nà lápọ̀ sórí 08038-3078-24. Alfida Hajj and Umrah Services Limited. Àwọn ni wọ́n ń kọ́ ni lọ sí àjà tí ń múra pẹ̀lú rọrùn.
8: Orúkọ mi ni Dr. Idris Ajibade, PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. nje mo pe ti eje ko ba jagere bo se ye ninu ara ohun ni okunfa ida adorin aisan to nse wa ni aye ode oni gugu eya ara kokan lati ori titi de ese loni di eje gere ki won ba le sise to peye sugbon ti eje ko ba de ibi ti o ye ki o de o le fa awon aisan won yi akoko back pain gege bi lumbar spondylosis tabi cervical spondylosis neck pain shoulder pain thoracic spondylosis sciatic pain lati ibaradi titi de ese orukun didun pajapaja owo ati ese ki ese ko wu ori fifo ni gbogbo igba arun stroke tabi o le fa low sperm count zero sperm count varicocele hydrocele o le fa prostate enlargement fun okunrin abi erectile dysfunction hormonal imbalance abi infection be ni o le fa iromo bi fun obirin na gege bi tubal blockage fibroid ovarian cyst hormonal imbalance infection o le tun fa high blood pressure ki lo wa nfa ki eje ma jagere akoko ti eyan ba duro pe abojoko pe o le fa ki eyan overstress ara igbesi aye ti a ngbe fun apere ki eyan ma je processed food ki eyan ma pe jeun ale I ma mu siga oti amupara won le sokun fa ti kan ninu awon aisan ti mo daruko sile yi ba wa nse yin e lo fokan bale tori mo ni royan ayo fun yin ona meje to yato ni a ngba lati fi toju oniruru aisan ni ile iwosan wa awon ona yi ni awon dokita yi ojo hun ma nlo lati fi setoju orisirisi aisan lai sese lo ogun ti alaafia yi o se ma de they are non medication therapies ona akoko ohun ni physiotherapy a ma nlo owo ati machine lati fi reset ara pada si ipo to ye ti alaafia yi o se ma de ba ara na ona keji ni acupuncture mo ko imo itoju ijile yi ni ile china a ma nlo itoju yi lati fi se irapada ara lowo oniruru aisan ati lati je ki eje de bi to ye ki o de lara ati bebe lo ona keta ti a fin se itoju ni egyptian coping or ijama a ma nlo lati fa awon idoti to nda wahala sile ninu ara bi bad blood bad water toxins heat jade kuro ninu ara gege bi awon akole ko idoti be ni a ma se nko idoti kuro lara eyin olugbo mi mo gba yin ni amoran pe ki e ma wa si ile iwosan wa lati se environmental sanitation inu ara yin lekan losu ki e ba le ma wa ni alaafia ona kerin ti a fin se toju ni heat therapy se na ti gba ti akere ti aisan ba nse wa won yo se agbo ti won yo da sobo wa mo ori e ti awon aisan na yo se ma ba ilagun jade kuro lara ti ara o si gba itusile ani machine igbalode ti a fin se ru eyi nisin ti e ba se lekan pere e o fe ma wa se ni gbogbo igba ni e wo iroyin o to afojuba ona karun ti a fin se toju ni chiropractic treatment ati awon itoju lorisirisi miran ti a nlo ni ile iwosan wa leyin gbogbo imo ijile yi ti mo wa fi ile iwosan bale si abule egba ati ikorodu tori ki eyin ti en gbo mi ba le bo lowo aisan to nda yin laamu ile iwosan wa ni True Test Medical Diagnosis Building legbe jendo U-turn bus stop gangan ni abule egba leko call our WhatsApp number wa ohun ni 0803-869-0104 asi ni eka ile iwosan wa ni ikorodu ni number 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ikorodu Road Ikorodu call our WhatsApp number Ikorodu ni 0816-585-8582 awon onimo ilera ti won fe tesiwaju lati gba imo kun imo
9: fun ekunrere alaye lori orisirisi awon otoju ti a ni ni ile iwosan wa ti mi ti menuba e o ri won lori website wa www.iasnaturalmedicare.com
8: ti moto yin ba yonu mechanic ni e o ke si ti aisan kan ba nda yin laamu awa ni mechanic ara e kan so wa fun itoju to peye a ma reti yin
10: EPL don't rest small, but not for you, because the ball's in the roll. Firstly, Niger, make me

0: asiko dibo de eto buwa lati dibo abi o si nibe ori bi o se pin oda ta ni won ma npin ipin kukin le lowo bi o se ni ti o si nibe se bi eni ti o si nle lanran re nbo ko oro dibo nle gbogbo wa lokan o eni ba nkorin ko komi ti o jade dibo iwon ba ibo ti awon to jade dibo ba di ni won ma ta leni ti o ye loye o wole ti o si ma joba leni ti o dibo lori leni ti o dibo o si ni le gbe nitori o lo fa re sile fe ni ti o ye loye lati wole nitori ayo adibo ko so le gbo loselu wole ayo adibo ko so le fe yin loselu jan le eto re lati dibo ipa re lati eni to wu o eni ti o dibo nko ba ara re o si nko ba Nigeria ile ise bond fm 92.9 lo ro yi pe eya jade lo dibo lasiko
1: lati le ise bond fm 92.9 gerege ni ago mejila osan lu e kasan iroyin apapo le wa lo nde se ti gboyin lati le ise wa bond fm 92.9 ka radio nigeria to wa ni onigbongbo nilu ikeja saju egbo awon koko to jeyo ninu iroyin na ile ise olopa ipinle eko ti fowo siku mu omo odun 44 kan to je omo elegbo kokun nilu ikorodu leko ajo to ri si sele pajawu ilelede nigeria ti kede pe kawon ipinle 15 ma agbarade fun eko mi to le fa isoro mi yale agbara yagboro ajo to ri si idekun aisan lorilede ti setun ati ma sayewo lori awon arin ajo to ba nbo lati orilede ti aisan ebola ba tin ba won finra lati le okere eyan mokanla tun padanu emi lorilede south africa leyin ti won bere si ni yigan si arin ilu waye royin ohun re lekun rere lati enu ganiat belo ashiru ile ise olopa ipinle eko ti je ko di mo pe awon ti fowo siku mu ogbeni ko eni odun 44 ti won poruko e ni muhyiddin olatubosun lori pe won fi esun pe omo elegbo kokun ni to nda ilu ikodu lamu nigba ti fowo si fowo siku mu won ba ibon pistol lowe ake ati awon ogun abenu gangan so won egbogi oloro ti won pe ni ice alukoro olopa je ko di mo pe Olatubosun lawon fi owo siku mu nigbati awon bere si lo kaakiri agbegbe idi iroko ogolonto agric nilu ikurudu leyin so funi ti awon gbo latodo araalu won je ko di mo pe ni afurasi ohun nigbati won ti fowo siku mu ni won ti bere si ni bere ro lenu si awon si n tesiwaju lori iwadi awon lati mu gugu awon ti won jo n wuwa nlabi ni ilu ikurudu bakan na ẹni tó jẹ alákòóso ọ̀rọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó alàgbà fatait ijani jẹ kó di mímọ̀ pé kí àwọn aráàlú má dẹ̀yìn bọ̀ láti máa ṣe ìsọfúnni lórí nǹkan tí wọ́n bá rí ní àwọn agbègbè wọn tó ṣe é fura sí kí iléeṣẹ́ ọlọ́pàá lè tètè máa gbé ìgbésẹ̀ ní kíákíá lórí ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni àwọn ti ṣe pàápàá jùlọ láàrin ìpínlẹ̀ mẹ́wàá tí àwọn sì ti fọwọ́ ṣìkú mú àwọn kọ̀rọ̀rọ̀ sí ẹ̀dá àwọn bandits pàápàá jùlọ tí àwọn tó ba ilé ọba àwọn bandits jẹ́ ní àwọn ìpínlẹ̀ mẹ́wàá àwọn tó yẹ pé ó ń da agbègbè ibẹ̀ láàmú àwọn sì dóòlà àwọn èèyàn méje lọ́wọ́ àwọn ajínigbé àti àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń da agbègbè ibẹ̀ láàmú àwọn ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé àwọn ọkọ̀ àwọn tí wọ́n tún jí gbé ọ̀hún tó ń lọ sí méje làwọn tún rí gbà padà lọ́wọ́ wọn iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wọ́n fi ọ̀rọ̀ ìlédè ní ìkànnì x wọn tí wọ́n ní àwọn gbé ìgbésẹ̀ lórí àwọn iṣẹ́ ọ̀hún láàrin ọjọ́ 21 oṣù kẹsàn-án sí ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí wọ́n jẹ́ kó di mímọ̀ pé ní ìpínlẹ̀ bẹni àwọn ṣiṣẹ́ pẹ̀lú àwọn iléeṣẹ́ ológun òfurufú láti gbé iṣẹ́ náà kalẹ̀ ní agbègbè logo local government ní ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí tí àwọn sì fi ọwọ́ ṣìkú mú àwọn bandits bákan náà wọ́n tún sọ di mímọ̀ pé àwọn tún tọ́nà iṣẹ́ àwọn dé ìpínlẹ̀ katsina ìlú makurdi àti àwọn agbègbè míì lórílẹ̀-èdè wa nàìjíríà gbogbo àwọn bandits tí àwọn sì lè gbẹ̀mí lẹ́nu wọn làwọn gbẹ̀mí lẹ́nu ẹ̀ àwọn tí àwọn sì lè mú ó ti wà ní ayanran ọlọ́pàá báyìí tí wọ́n lọ jẹ́jọ́ lórí nǹkan tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wa ru ọwọ́ tí wọ́n fi ń da àwọn agbègbè ibẹ̀ láàmú ìjọba ìpínlẹ̀ èkó làwọn yóò ṣíde ètò onípolongo ọlọ́jọ́ 5 tí ó dáàbò bo àwọn ọmọ tó lọ síbi 1,000 ní àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní ìpínlẹ̀ èkó yìí tí wọ́n pe àkórí tí ọlọ́sẹ̀ ń dé ní my silence ncn alūkkóró tó tún jẹ́ olùdarí lẹ́ka àjọ lagos state domestic and sexual violence agency ọ̀gbẹ́ni ọ̀nàdípẹ́ ọ̀pẹ́ bèrè ni won so re di mimo won ni etun na ni yo gba won ni ose kan gba ko ti o si tenu be po ni ojo eti to nbo yi bako na ni ibi ipolongo ohun ti won si di en to je akowe si ajo na ti ti lo la vevo adeniyi won ni ko godo si omo kokan ti ko ni ni idabubu ni awon ayika ti won si ma gbe ni alaafia lai si iberu ati pe gbogbo isofuni ti awon ti rigba la won sise lori e tawon si ma fun awon omo ni igboya lati gbogbo nkan ti awon agbalagba agbaya ba nse si won oni ko ma so sita ki awon leti ti ma gbe igbese lori e bako na en to je alaga ajo Lagos Universal Education Board Akim Shitu awon je ko di mi pe awon ile eko to wa ni ekun mefefa ohun ni ipolongo na yo waye lati ma dabubu awon omo kekeke ti o siro awon alenle leka eto eko lati wa lojule la confirmatory ti awon omo ba wa mu isofuni wa lori enikeyin to ba tapuku ba won kon ti ma gbe igbese lori e won ti je ko di mi pe atunse lori eto ida ile ise sile ati awon ti won pese nkan lori lede ti odun 2025 ni ni atunse gbodo wa lori e ki ise le ma ya kokon ki o fe anfani sile fun epese ise ati ki awon ara orilede wa Nigeria ki le ma ri awon oja to je ojulowo ki won le ma rira ki o si le ba ti agbalaye dogba lori awon ile ise ti wa ni orilede yi adari egbe manufacturers association of nigeria MAN Otuba Francis Meshoye awon ni won so di mimo ni bi ipade elekerin ni laadota iru e eyi ti won so di mimo pe yo waye ni osu to nbo papa julo fun gbogbo awon ile ise ti o npese nkan ni ile adulawo ogbeni meshoye je ko di mimo pe to ra je o da lori ipese ise lopo yanturu ati bi awon eyan ba se ri nkan alumoni ipese lati so di oro fun ilu adari egbe na so di mimo pe opolopo isoro la won koju lori oro ina monumuna ti owo egbowo lori ati asina monumuna dede ati eto irowo ati bi nkan se won gogo lati le okere ati orilede yi bako na ni won je ko di mimo pe awon eto epo nko isoro ba won wa labe eto ti epe joba apapo gbe kale ti awon se fe ki atunse to waye o gbodo wa lori e ati gbogbo eto la won tin se lati pe gbogbo awon kan ti won pese nile ilo ba ti agbanlaye dogba ti awon ti agbanlaye osi ma tewo gba awon oja lati orilede yi asojuko ni wa Sherifat Oyedina won jabo pe adari egbe ohun won je ko di mi pe eto idanileko ti awon fe se ohun ni awon reti awon lamilaka ti o poju pese sibe lati fun awon ni idanileko ti o peye awon omo orilede wa Nigeria papa julo awon odo won gbodo ma mu asa ati ise wa lokukudun ki won si ma gbagbe ibi ti won ti wa alaga igbimo ti Nigeria Union of Journalists NUG ati news agency of Nigeria ti ekun ti Eko arabirin Vivian Ihechu awon ni won soro idi mimo ni bi ipade oniroyin ti olose kan lati fi sami si ayeye ojo asa kaakiri orilede wa Nigeria ti won si ro awon omo orilede yi papa julo lori imura ounje ti anje asa ti ise ni ki won mu lokukudun ki won si ma se je ki o di imeri won ro awon odo lati ma gbe ede ati asa orilede yi laruge lore kore ni gbogbo bi ti won ba wa papa julo lori imura won ati awon oro ti won ba n so lenu alaga nana ti eyuje ti ekun ti ku awon ogbeni Yunus Yusuf awon na ke si awon odo lati ma so ede won daada ni arin awujo ti won ba wa won si ma je ki ede na parun akore wa chide ma paro chekwe o jabo pe ayeye ohun o je pe awon nkan sembaye to je ti ibile o ni won tepepe awon orin ijo onje ati awon kan to n gbe asa laruge o ni won tepepe nibi eto ohun lati re sami si ayajo ojo asa lagbaye iroyin apapo le wa le n gbo lowo lati le se wa Bond FM 92.9.

0: ṣe àwọn nǹkan àwọn ètò yìí tó kò bá òfin orílẹ̀-èdè south africa náà mú ló jẹ́ kí àwọn yìnbọn sí àárín wọn tí wọ́n sì sọ di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó pàdánù ẹ̀mí wọn ní orílẹ̀-èdè south africa ló jẹ́ pé ìwà ọ̀daràn lé gógó ní orílẹ̀-èdè ọ̀hún tó sì jẹ́ pé àwọn èèyàn tó lọ síbi ọgọ́ta ni wọ́n pàdánù ẹ̀mí wọn lọ́dún ẹ̀yìn èèyàn wa bí àwọn àjọ tó rí sí ìwòye ojú ọjọ́ ṣe ní ká máa gbaradì fún ẹ̀kún omi ẹ jẹ́ ká dẹ́kun à ń da ìdọ̀tí sí àwọn kòtò ìdamínà àníríjà omíyalé àgbàrá yà gbòòrò yóò ṣèṣe fún wa ìròyìn àpapọ̀ tọ̀sán òní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí tó mú asòpin túbọ̀ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti fọwọ́ ṣìkú mú ọmọ ọdún 36 kan tó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn nílùú ìkòròdú lẹ́kọ̀ọ́ àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀-èdè nàìjíríà ti kéde pé káwọn ìpínlẹ̀ 15 máa gbaradì fún ẹ̀kún omi èyí tó lè ṣokùnfà ìṣòro omíyalé àgbàrá yà gbòòrò àjọ tó rí sí ìdẹ́kun àìsàn lórílẹ̀-èdè ti ṣetán àti máa ṣàyẹ̀wò lórí àwọn ìrìn àjò tó bá ń bọ̀ láti orílẹ̀-èdè tí àìsàn ebola bá ti ń bá wọn fínra bákan náà ni àfitò ìletí láti orílẹ̀-èdè south africa pé èèyàn 11 tún pàdánù ẹ̀mí o nígbà tí àwọn agbófinró bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí àárí ìlú èyí lòkun ìròyìn ohun tó ti ń dé sétí ìgbọ́ yín láti lè ṣọwà bọ́ndẹ fm 92.9 ká rédíò nàìjíríà tó wà ní onígbòǹgbò nílùú ìkẹjà ọpẹlọwọ wayidat fagbo àti mutiu abdullahi tí wọn kó ìròyìn jọ lédè gẹẹsì láti yàrá ìròyìn wa ganiyat bello ashu lorúkọ tèmi túmọ̀ kí yín pé ẹ múra ṣíṣe òní ìwé.
1: ejumare lọ́dírí ẹ̀wọ̀.

Abeba, 92.9 Bond FM. Oh, Gendi Bobon FM 92.9 Akanchawa.

0: Bond FM
1: 92.9
0: Bond FM 92.9 Bond FM 92.9

Obodo bụ na nke bịa na nta. Ọ bụ ụba

南无广广妈妈元宵

Deus me ouve.

0: 0801-081-3462.
1: Sorry, eto esi ise wa re lori eto wa loni gege bi ati ma nse e mo wi pe awon alaga ijoba abile awon ni a ma mu wa lan pupo ju lori eto yi lati je ka mo ibi ti won ba se ilu de kini awon ti won gbe se lati gba ti won ti de ori isejoba ni ijoba awon ibile wa ni oni ati se gada ati se gede ati lo si ijoba ibile kan koda on lati so wi pe alaga ijoba ibile je ore wa lori eto yi ni sa akoko ti won se emerin ni won farahan lori eto yi ni awon igba ti won ba ti se awon aseyori kan to tun ti po die awon atun pe wa pe eyin eto si ise wa re atun ti ni awon aseyori ti a se o gba wo ni e fe ki atunjo ni ajosopo e meji ni won wa sori eto yi ni agodo wa nbi ta foro wa won lenu wo e meji no ni won tun wa sori eto ti eda eni ode oyinbo eyi ti a n pe ni scorecard eyi ti a n se lori ero NTA television sa elekeji ti won tun wa wole yi ni won ranse si wa wi pe to esi ise wa re ani awon ohun kan ti a fe si ti a ti se fun lilu awon araalu a de lati si won bi eni se isile ko to di wi pe awon araalu a le ma je anfani e bo ti to ati bo ti ye nitori na ijoba yi ni a fe si awon nkan wonyi o eyin eto ise eto esi ise wa re ti e je ore wa en lati farahan ni ibi isile ati awon si nkan ti a fe se laba ni to ko buru ise wa ni owo wa ni awa na nko aba yin debe oro ijoba ibile ojodu ohun la nso loni ni abe alaga ijoba ibile na eni owo David Olusegun Odunbaku ohun ni alaga ijoba ibile na laba gbera laba lo sibe ngba ta debe awon ti won kopo ti won fe si ni ojo na o bu aya lati ogba ile ijoba ibile na ni ohun lati bere nitori wipe idi ti a fi so eleyi leni ni wipe won ran wa jade won ran eto isi ise wa re jade wipe a o ni awon nkan ta won fe ka won ara ilu mo papa awon to n gbe abe ijoba ojodu ijoba ibile ojodu ki won le mo anfani to wa ninu awon ti won si jade laipe ile ijoba ibile na ibe ni won ti kokko bere o ni won kokko si ngba ta ma de be ni ojo na awon loba loba awon bale bale awon ijoye ijoye otokulu olori egbe APC ati gbogbo awon araalu won ti pejo biba sibe nitori pe ogba ijoba ibile ojodu eyi ti o ti wa fun igba pipe ohun ni ibe ni alaga ti bere ise etote ni sa keji won tun ogba ijoba ibile na se to je wi pe be eyan ba fe wo be a ro pe banking la ni Victoria Island lohun wo lo ni ko ti e ni ro wi pe ijoba ibile kan lohun fe wo nu e won se to je wi won tun se won tun ko won sakokun ni eyi to je wi pe o fi ara han bi eni lo lu oyinbo ni eni to ba de ibi ijoba ibile ojodu loni a ri wipe e wa ijoba ibile na o tan yi ka gugu agbegbe yen to yi oju agbegbe yen pada ni won si ya ijoba ibile na ni ojo na mo tun se nsi awon onijo ibile awon yen faraga won gbo de ko pelu idunnu bi eleyo se nse yo be la won ajokete njokete sinu onikaluku ndun bo se si ile ijoba ibile na tan won ba ni oya a n lo si ile ejo ti ibile eyi ti a mo si magistrate court ti awon tun ko fun ilu awon araalu to ko buru ati gbogbo awon loba loba atawon alejo abani oya o eje atun farahan ni be won si la debi ile ejo na ti won ti ko miringindin won si won ge okun ti won ma tadi na ti won ba nsi ona won ge awon eyan wo inu ile ejo na won tun ni oke hallu kan tun wa awon ti se gbogbo yi o fun ililo awon eyan atun ni oya adebi hallu na won tun si miringindin a o ti e mo wi pe won sese meye bo lapo ni eje tun sare doke lohun nigba ti won ba pada wa bo ti se wa sokutu wowo ati on teyin ara lo lati mo si papa eyin ti en gbe agbegbe ijoba ojodu ijoba ibile ojodu ti n ba de won ma fi toyin leti
2: si se wa re eyin eniyan wa ni leloko lodo kakakiri ipinle eko egu amojuba eto to n yoro ni awon ise idagbasoke ati ilosiwaju ti awon ti a n dibo yan sipo ni ipinle eko se lati mu aye iderun ba tori tomo wolu omo ayemiyemiyan ni olotu eto esi ise wa ti maa maa waye ni gbogbo ojo Wednesday ojoru ni deede agbegbe mẹrin abo si marun irole ni eto yoo ma gori afẹfẹ ti ba fẹ ki awon eniyan re mo orisirisi ise to n gbe se ni agbegbe re tewa laago sori ero ibanisoro yi 081-3460-4441 081-3460-4441 tabi 090-10-20-64-45 eto esi ise olorun ni gbogbo ojo Wednesday ojoru ni yoo ma gori afẹfẹ o e ma ni isi e.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò èsì iṣẹ́ wa rè lónìí. Ẹ nọ́mbà tẹ́ ẹ máa pè wá sí lónìí. Pàápàá ẹ̀yin èrò òjòdú, ìjọba ìbílẹ̀ òjòdú tí ẹ ń jẹ àǹfààní ohun tí à ń sọ lónìí lọ́wọ́lọ́wọ́ láti ọwọ́ alága ìjọba ìbílẹ̀ òjòdú ẹni ọwọ́ David Olúṣẹ́gun Ọdúnbákú. Nọ́mbà náà ni 070-6316-1916 ẹ jẹ́ kí n tún pe nọ́mbà náà lẹ́ẹ̀kan sí 070-6316-1916 gẹ́gẹ́ bí a ti ṣe ń bá ọ̀rọ̀ yìí bọ̀ ní ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí lónìí ìgbà tí ara ṣí tí wọ́n ṣí gbọ̀ngàn yìí tọ́ nọ́bá ní ó yá o wọ́ọ̀dù mẹ́ta ni à ń lọ ní abẹ́ ìjọba ìbílẹ̀ yìí pé ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn kọ́ ilé ìwòsàn tuntun síbẹ̀ àwọn kan tó jẹ́ pé wọ́n ti wà tipẹ́tipẹ́ àwọn wo palẹ̀ àwọn tún kọ́ wípé ilé ìwòsàn yìí tí a mọ̀ sí primary health care center sí òun ni ó ṣe kókó jù tí àwọn ń ṣí lónìí torí pé wọ́ọ̀dù kọ̀ọ̀kan ni ó wà nínú àwọn wọ́ọ̀dù tí ìpè sì bẹ̀rẹ̀ sí wọlé tó kò burú ẹ má jẹ́ adá yín dúró jù lórí ètò náà lónìí ẹ ló òrèbété lábá ní pé kí ni nǹkan tó wá ṣe pabambarì nínú àwọn ilé ìwòsàn agbègbè tí a mọ̀ sí primary health care centers tí wọ́n kọ́ yìí òun ni wípé gbogbo àwọn ilé ìwòsàn agbègbè yìí tí ìjọba ìbílẹ̀ òjòdú kọ́ yìí ẹ ló ẹ ká sọ orúkọ yín àti ibi tẹ ti ń pè wá o. Àtọ̀ ẹ̀yin ará òjòdú ẹ gbọ́ wa lónìí ó ti dáa bẹ́ẹ̀ kí ni ṣé ìbéèrè wo lẹ ní fún wa àbí ọ̀rọ̀ ìyànjú.
3: Tọ̀
1: tòṣẹ́yìn náà ti ń jẹ àǹfààní ilé ìwòsàn agbègbè tí wọ́n kọ́ fún yín níbẹ̀.
3: Ẹ ṣeun.
1: Ẹ Àwọn àìsàn ńlá ńlá tí gbogbo ńlá ńlá lọ́wọ́ ẹni ni. Nítorí ẹ̀ gan-an níjọba ìbílẹ̀ Òjòdù yàtọ̀ sí wípé àwọn ilé ìwòsàn agbègbè yìí a ti mọ̀ wípé wọ́n ń ṣètọ́jú aláboyún, wọ́n ń ṣètọ́jú àwọn ọmọ ọwọ́, ọmọ ìrìnsẹ̀ àti ìyá wọn. Ilé ìwòsàn agbègbè yìí àwọn tún wá kọ́ ni débi wípé gbogbo irinṣẹ́ pátápátá àti àwọn onímọ̀ ètò ìlera ti o ma sise abẹ nbe ni won ti ko sibe bam gbogbo irinse lati fi sise abẹ eyi to je wi pe o ma n gbe lo si ile iwosan ti joba apapo abi ile iwosan oluko ni awon dokita tele tele ohun ni ijoba ibile Ojodu ni won ti ko si gbogbo si ile iwosan agbegbe meteta ti won ko ni ward meteta won ko si ko si Akiode won ko si Gbadamo si maturan ti oruko keta mama wa yona no fun yin kini won ba asiko wa ko to di pe a ko gba sile awon isan wo gan la nso yi ni eyi ti ijoba ibile Ojodu tu setan lati ma se itoju lati ma se ise abe fun lolofe number te ma pe wa si ohun ni 0706316 1916. Àwọn àìsàn yìí bẹ̀rẹ̀ láti wí pé àwọn obìnrin tó máa ń ní àrùn jẹjẹrẹ ní ọmú wọn àwọn obìnrin tó máa ń ní àìsàn jẹjẹrẹ hello ẹ máa kúrọ̀ lẹ orúkọ yín àti ibi tẹ ti ń pè wá tó ẹ ǹlẹ́ wa làgbà ẹ kúrọ̀ lẹ o kí lẹ ní fún wa ìbéèrè ni àbí ọ̀rọ̀ ìyànjú.
3: Mo fẹ́ sọ̀rọ̀ torí pé kí ni ìdẹ́rí ọ̀rẹ́ ìṣẹ́ àmàlọ́ ń jẹ́ ọdún ìfàfihàn ìṣẹ́ ìrírò tẹ̀.

ẹṣeun púpọ̀ ẹṣeun gẹ́gẹ́ bí a ti ń bá ọ̀rọ̀ náà lọ àwọn obìnrin tí àìsàn jẹjẹrẹ wà ní ọyàn wọn àbí tí wọ́n rí kókó níbẹ̀ wọ́n ní àǹfààní láti lọ sí àwọn ìjọba tó bá jẹ́ pé ò ń gbé ní abẹ́ ìjọba ìbílẹ̀ òjòdú lọ sí àwọn ilé ìwòsàn agbègbè yìí wọ́n á bẹ ṣàyẹ̀wò kókó irú kókó tó wà ní inú ọmú tiẹ̀ ṣe á dàgbà á di àìsàn jẹjẹrẹ ni yìí tó bá dẹ̀ jẹ́ pé àìsàn jẹjẹrẹ ti débẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ ìtọ́jú fún ẹ láì gba owó ìyẹn dúró bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn ọkùnrin obìnrin tí wọ́n máa ń ní kókó tí kókó máa ń sú jáde lára wọn ẹlòmíì kókó yẹn níbi ẹ̀yìn ọrùn ẹlòmíì kókó yẹn ní àyà ẹlòmíì kókó yẹn ní ẹ̀gbẹ́ ẹlòmíì kókó yẹn ní abẹ́nú wọn ìjọba ìbílẹ̀ òjòdú wọ́n ti kó àwọn onímọ̀ ìwòsàn síbẹ̀ tí wọ́n ó ṣe iṣẹ́ abẹ kókó wọ̀nyí fún yín láì gba owó ńbẹ̀ lọ́wọ́ yín wọ́n á ṣe iṣẹ́ abẹ yìí tó jẹ́ pé àwọn ilé ìwòsàn ìkọ́ni fún àwọn oníṣẹ́ ìwòsàn ni wọ́n máa ń gbérú àwọn àìsàn bẹ́ẹ̀ lọ ìjọba ìbílẹ̀ òjòdú ti gbé tiwọn jáde níbẹ̀ yìí pé káwọn máa ṣe fún yín lọ́fẹ̀ẹ́ ìyẹn tún dúró bẹ́ẹ̀ gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú àìsàn tí wọ́n ń pè ní ìpá èyí tó máa ń sábà yọ àwọn ọkùnrin lẹ́nu àìsàn ìpá yìí ìjọba ìbílẹ̀ òjòdú gẹ́gẹ́ nínú ọ̀rọ̀ alága ìjọba ìbílẹ̀ nígbà tí wọ́n ń ṣí àwọn ilé ìwòsàn wọ̀nyí àìsàn ìpá yìí wọ́n ti ń ṣe ìtọ́jú wọn láti ìgbà tí wọ́n ti wà ní ẹni sáà àkọ́kọ́ tí wọ́n ń lò ni wọ́n ti ń ṣètọ́jú àwọn tó ní àìsàn ìpá èyí ló wá fún wọn ní ìgboyà láti kúkú nítọ̀ èyí tá a fi ń ṣe ìtọ́jú wọn káàkiri òkè ní hospital báyìí ẹ lọ lórúkọ àwọn ó máa ṣe ìtọ́jú àti iṣẹ́ abẹ ìpá wíwò ní ìjọba ìbílẹ̀ òjòdú ní lọ́wọ́lọ́wọ́ ẹni tó bá dé àwọn ìjọba ìbílẹ̀ àwọn ilé ìwòsàn agbègbè tí a mọ̀ sí PHCs primary health care centers ní abẹ́ ìjọba ìbílẹ̀ òjòdú a mọ̀ wípé owó ni wọ́n ná sí ibẹ̀ yẹn èyí ni wọ́n wá fẹ́ kí àwọn ènìyàn mọ̀ ìwọ tó bá wà ní ìjọba ìbílẹ̀ òjòdú tó jẹ́ wípé ní ọ̀nà kan tàbí òmíràn ó ní àìlera má pèpàdé ẹbí ipe ẹ̀yin ẹbí ni ẹ wá o owó tí wọ́n fi lọ ṣiṣẹ́ abẹ o àìsàn báyìí o kókó yọ lára òun o kókó yọ lábẹ́nú ni o kókó yọ lẹ́yìn ọrùn ni o má pèpàdé ẹbí fàṣọ rẹ sọ́rùn kò gba ìjọba ìbílẹ̀ ilé ìwòsàn agbègbè tíjọba ìbílẹ̀ òjòdú kọ́ lọ gba ìwòsàn ọ̀fẹ́ níbẹ̀ àwọn amojú ẹ̀rọ tó dángájíá tí wọ́n perégedé tí wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka wọ́n ti wà ńbẹ̀ láti dúró tì ẹ́ láti ṣiṣẹ́ abẹ fún ẹ jẹ́ nọ́mbà tí ẹ máa pè wá sí lónìí ìròyìn tí a mú wá rèé nítorí ẹ̀bẹ̀ alága ìjọba ìbílẹ̀ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ wa lórí ètò yìí ni wípé ẹ bá wa ṣe ìpolongo fún àwọn èèyàn wa wípé ìwòsàn ó ti wà ní àrọ́wọ́tó wọn kí wọ́n lè lo àwọn ilé ìwòsàn wọ̀nyí bó ti tọ́ àti bó ti yẹ nọ́mbà tẹ́ máa pè wá sí 070-631-61916 ó tún ṣìkú àìsàn kan náà tí n ó máa mẹ́nuba ẹ jẹ́ sáré dókè lọ́hùn-ún tí n bá dé àmọ́ tún mẹ́nuba àìsàn kan náà tó tún ṣe gbòógì ti ilé ìwòsàn yìí tí wọ́n ó máa bójútó

0: ilé kan ṣe láti mú ayé ìdẹ̀rùn bá tẹrí tọmọ wòlú ọmọ ayé níyẹnìyọ ni olóòtú ètò èsì iṣẹ́ wa tó máa wáyé ní gbogbo ọjọ́ Wednesday ọjọ́rú ní déédé agogo mẹ́rin ààbọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ni ètò yóò máa gorí afẹ́fẹ́ tó bá fẹ́ kí àwọn ènìyàn rẹ mọ oríṣiríṣi iṣẹ́ tó ń gbé ṣe ní agbègbè rẹ tẹ̀wá láago sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08134604441 08134604441 tàbí 09010206445 ètò èsì iṣẹ́ wa rèé ní gbogbo ọjọ́ Wednesday ọjọ́rú ni yóò máa gorí afẹ́fẹ́ o ẹ má ní ìsí ẹ̀.
1: Lórí ètò èsì iṣẹ́ wa rèé lẹ ṣe wà ní bí ní àgbàgede tí a dé yìí mo sọ lẹ́ẹ̀kan kó tó di pé a sáré lọ sókè lọ́hùn wípé àìsàn ńlá kan gbòógì ni wọ́n tún mẹ́nuba sí ilé ìwòsàn agbègbè tí a mọ̀ sí primary health care center tí ìjọba ìbílẹ̀ òjòdú hello orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá okay. So àìsàn tí a ń sọ nípa rẹ̀ tí ìjọba ìbílẹ̀ òjòdú tí wọ́n tún gbé sí fi gbogbo àǹfààní sí àwọn ìjọba àwọn ilé ìwòsàn agbègbè tí wọ́n kọ́ láti máa ṣe òun ni àwọn tó ní àrùn kan tí wọ́n ń pè ní HIV àwọn tó ní àrùn HIV yìí kòkòrò HIV yìí ní máa dàgbà di éèdì lára àwọn tí wọ́n bá ní àwọn àyè ilé ìwòsàn tó ń ṣètọ́jú àwọn tó ní àrùn HIV yìí kò fi bẹ́ẹ̀ pọ̀ tó lórílẹ̀ èdè wa ká má ba sọ pé ní ìpínlẹ̀ àmọ́ ní ìjọba ìbílẹ̀ òjòdú ní àwọn ilé ìwòsàn agbègbè tá a mọ̀ sí primary health care center sí wọ́n kọ́ yìí ó ń ṣe oore ọ̀fẹ́ àti àǹfààní àti ibi tí ó máa ṣe wíwò ni o wípé kí wọ́n bẹ́ẹ̀ tọpinpin ṣó o ní àrùn HIV yìí àwọn irinṣẹ́ tí wọ́n ó fi tọpinpin ẹ̀ wà ń bẹ̀ nígbà wọn bá gba ẹ̀jẹ̀ rẹ wọn ó yẹ̀ wò wọn ó tọpinpin pé ṣé lóòótọ́ ni ẹni ní àrùn HIV tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú pẹ̀lú rẹ ń bẹ̀ ìtọ́jú fún àwọn tó ní àìsàn HIV kó má bàa bù àyà tí ó fi di éèdì tó fi di wípé apá ò ní ká mọ́ wọ́n ti ṣe gbogbo ètò síbẹ̀ láti ṣètọ́jú àwọn tó ní àìsàn HIV ní àwọn ilé ìwòsàn agbègbè tí a mọ̀ sí PHC primary health care center síjọba òjòdú kọ́ bó o bá ti ẹ̀wọ́ bẹ̀ wọ́n bá sọ fún ẹ pé ilé ìwòsàn agbègbè ní ọwọ́ ni bó o ló ti jẹ́ ilé ìwòsàn agbègbè ti ìjọba ìbílẹ̀ ló wá dáa tó yìí ẹ wà ní kọ́kọ́ ohun tí ń bẹ nínú rẹ̀ ó tó fún ọ nítorí náà lónìí à ń ṣe atótóni lórí àwọn nǹkan wọ̀nyí nítorí wípé bí wọ́n bá kọ́ ilé ìwòsàn ìjọba sílẹ̀ tí àwọn èèyàn ò mọ irú ìtọ́jú wo ni wọ́n lè rí ń bẹ̀ ilé ìwòsàn náà ò ní rí lílò àwọn èèyàn kàn máa kọjá lára rẹ̀ ni ẹni láìsàn ó máa dú kiri tó sì jẹ́ pé ìkáwọ́ rẹ̀ ló wà ìdí nìyí tí a fi ṣe atótónu lórí àwọn ohun tí ìjọba ìbílẹ̀ òjòdú àwọn ilé ìwòsàn agbègbè tí wọ́n kọ́ tí wọ́n ṣí láìpẹ́ tí wọ́n pe ètò yìí síbẹ̀ láti wá wo bí ó ti lọ tá a sì forúkún méjèèjì gbora wọn tá a dé bẹ́ẹ̀ tá a sì rí pé bẹ́ẹ̀ lórí òun la fi ní ká polongo fún gbogbo ẹ̀yin èèyàn yìí lónìí fún ẹ̀yin aráàlú ìwọ tó o bá ní àwọn àìsàn yìí lọ bá wọn níbẹ̀ ṣàlàyé ara rẹ ń tọ́ bá ní o ṣe kó o ṣe àmọ́fẹ́ ni ìwòsàn ń bẹ̀ nítorí náà a dànù dúró fún ká gba bóyá ìpè kan tàbí méjì kó tó di wípé a lọ ó ṣá prá prá ṣe rí bọ́.

ní rí jù báyìí lọ lórí ètò èsì iṣẹ́ wa rèé tí ò ní. Ní ìjọ mẹ́jọ, a tún ṣe gàdà a ṣe gèdè a yà ní ìjọba àbílẹ̀ mìíràn. A tún máa mú ìròyìn pàápàá ìfọ̀rọ̀wánilẹ́nuwò láṣe pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ èyí tí ọpọ́n sún kàn ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Wùnmí ọmọ Ayẹni ló ń kíyìn lórí ètò tòní wípé ẹ ṣe bí ẹ ṣe darapọ̀ mọ́ wa ń bẹ̀. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpè ló wà lórí fóònù yìí tí a lè gbé. Àmọ́ a fi gbogbo ẹ̀ àfi ń dúpẹ́ wípé alága wa àlejò wa lórí ètò tòní wọ́n kú ìfọmọṣe wọ́n dẹ̀ kú ìdúró ti àwọn ènìyàn wọn. Ẹ̀kíní mi onílàkọ̀pẹ̀rẹ̀ ọkọ̀rọ̀ òkú ọmọ akẹ́lẹ̀ bí owú. Ọmọ kílà bá fún nílà kílà ṣe ó sọ̀bọ̀rọ̀ owó bo nílà ní jẹ́. Ọmọ bàbá láti ìlú iléṣà ló ń dágbére fún yín wípé

0: bẹ́ẹ̀ ni o ká jọ gbé nàìjíríà ti gbogbo ànú taib dàdúláì ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ní máa gbé kébù lọ gbé transformer yọ solar light àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ilẹ́gà àní kò sí iṣẹ́ ṣé ilẹ́gà job ló yẹ ká wá venture into.
1: Aki gbogbo àwọn aráalé kò sí nǹkan kan tí a máa sọ tó di wípé kí oníkúlùkù kò dira ẹ̀mú kọkàlùkù ṣẹ̀ ní kọ́ dira tó bá fi mú ìjọba ṣe ọ̀nà títẹ̀ jẹ́ pé aré àwọn ọmọ ìjọba tó lọ kórin ìjọba ń bẹ̀ ìyàfi yẹ wáyé pé ìjọba náà ní iṣẹ́ tó pọ̀
0: àwọn ọmọ ìjọba wọn lọ kó irin ìjọba okè so a sọ pé ẹran ọba ló fi ṣubú ọba jẹ
1: torí pé mo wá ń sọ kíní kan nǹkan tó yẹ kí ìjọba mú lọ́kùnkúndùn òun ni láti jẹ kárí pé gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹni tó lọ sílé ìwé ni òun àtẹni tí ò lọ sílé ìwé ó gbọ́dọ̀ ní ipa

0: báwo lo se se to ye ku fi debi to si succeed
1: mo sin to kan wa pelu ozula
0: mo sin to kan e
1: me pe ta lo gbowo dani
0: ta lo mo
1: o lo ba joko si waju
0: ro so ehn bi mo lo iru le do si
1: wa ju ninu mo salashi
0: ti ba di be lo la nisin won mo mi re ba di be lo la nisin mo ni o ga gbogbo shop praise the lord hallelujah everybody
1: wa jo lo to bi
0: everybody wa bi shop re ni 100,000 ma mu lo le abi mo lo si mo salashi na mo se ba yen ba di o la nisin wa di won ma pe ki wa jalaga
1: ajo am baba din ni wa kolon je mi oogun
0: ore pe wa e se ya guess of on se to be lo wa pe imbo lati ri owo yin wa bi se o lo nse o de la le no go be smart be smart do lo no de ko ri express man no o be smart de yin o de lawojo
1: 0706316 1916 e ta o da bla won eni to pe igbe yi so pe baba awon ilu mi no kata police si UCH n ta de achieve awon to ka wele pete gan o ri achieve e sa le so pe laye igbe bi a to ri pe awon omo ile iwe o ti
0: ko ti ati po to population situation Nigeria ati po to le
1: yin an create ile iwe a create ise ti won se le ngba baka ngba me ti ba ra awon mai ti nu ogba eru asu to ba pe eh awon ile na ba pari bo ni won lo bayi
0: eh nkan ta ma so na ni pe sori nkan ni mo ti ma so ni pe apart from pe won fi awon nkan ta pe ni vocational training si teacher institution kijoba na kan ma make environment wa conducive awon ta awon re ta mo gbo pa ta ndagba eru le peju ara do dagba si a mo bi gbo be si ma lo activities sugbon le nlo sibe le ni bi a horo lo se ri mi o le paro fin lo peju industrial estate to je pa mo ipe ko si ba de be to ba le be o be fi won lo ko se wa sise ni sugbon le ni gbo awon ile se to wa nbe
1: won ti wo da lo to ti dile
0: ejo won ti wa nbe gbo en lati
1: dile gbe
0: ti ba lati lati se ko de si mo de ma ko se pe se ojo kan ti environment ba ti wa oke to mo pe ba gbe se mi wa si lu yi ko ni si wahala ko ni si damu ko se pe boya ke crisis ni kan ni an pe ni gan ko rope bawo ni economy adubeju wa ko disu si se le ni nkan tara 10 naira sale ra lola ni 10 naira o ma so nipa saudi o ma so nipa lumi lati 1984 mo kanuton I'm standing to be corrected economy 1 year the saudi arabia ko 1 year on ti to be dey babi 3 5 years ago ti your economy won ta won increase by babi 15% increase that epo to won te pe lati 1980 no won ta to be dey around 2022 after COVID. Those are the things that we are not to pay about the stable economy. The security was the equity penny cover loss become. We are watching the loss of Colorado, Colorado, and we could see Abu. And then you could see about the church. And the loss of Colorado, the Dakuba is very good. But why did Tony come out so? Monk, I don't know where people are going to come out so. A shack of the loss of Colorado. But we're landing in Gibalati, she like Jacob Bewa. So we're about to be perfect. But we could see
1: Fifi should be found. Lori awon kan nkan tori ye na ma
0: wa ni la ministry
1: joba tori pe bari wa ri pe inequality god bless you wa ri ke ngba mi iwo le gbe o le gbe won tin pe ya proposal lo si ministry ni isin
0: wo mo yan
1: ngba to ba ti mo yan be
0: won
1: ka fi gba le gba proposal dada to
0: gbe awon mo yan financial
1: e de kan so pe ko ti e ni opolo rara
0: no
1: yo de gbo jade
0: ye financial kan won a se increase ta pa fe gba yan ogorun mọ̀tọ́ bá lọ́wọ́ fẹ́ gbà yàn ọgọ́rùn-ún wọ́n tún mọ̀ pé à mo confidence mo first class mo ní otu data lọ síbẹ̀ ọdún interview ọtọ́ data fi wọ́n bè lọ́wọ́ pé ta ni who is your link
1: àníyàwó pé àníyàwó mi lọ́dún kan lòun náà búra fẹ́ gán gán ló gbé gbogbo unilag gbogbo àṣìṣe deputy governor office gbogbo ló bá gbogbo ẹ̀ lọ ni a bá dé ọ́fíìsì bí tá a ti fẹ́ gbà wọ́n ṣiṣẹ́ o tí wọn ò ní ní wọn bẹ̀rẹ̀ sí ní bè lọ wọn ìlànà kan wá sọ pé yes I have it lẹ́ẹ̀rẹ́lẹ́ni kan wá sọ pé irọ́ ni wọ́n ti pa àwọn látàna pé ẹ bá ti bèrè pé wọn ò ní ṣe gbá ṣé ìwà ẹ náà ṣé kò ní fa ká máa wùwà
0: ìdí gára ká máa ṣe ìdí gájọ merit everything should be on merit gbogbo ọjọ́ pé n tí a mọ̀ apárokọ̀ gbọ́dọ̀ máa gájọ kan lọ gbogbo ọjọ́ wà níbì kan náà gbogbo àwọn ọkọ̀ náà ni ìjọba láti ṣe àwọn tó wà níbi iṣẹ́ wọn lókè jẹ fẹnistans kan láìpẹ yìí wọn láwọn fẹ gbà yẹn sí local government lẹkọọ yìí.
1: lórí tó kọjá
0: ní ilẹ̀ ọwọ́ làwọn fẹ máa ṣe pro a máa ṣe tafiu ní stages by stages. mo kàn rí pé mo kàn dé yọkàn mo kàn pé wo àwọn nǹkan mo kàn dé yọkàn mo kàn rí pé wọn ní wọn ti gbà mo kàn lọ sí kánsù mo kàn rí pé èrè kúmbá ni wọn ti gbà yìí. ìgbà wọn náà ṣe tafiu ìgbà wọn náà ṣe
1: sọfíìsì ìyẹn nù ẹ ìyẹn tẹ́bà ti lè ṣiṣẹ́ sáré wọlé tẹ́bà ti lè wọlé ó kù sí i lọ́wọ́ àwọn olóògbé náà tó bá tún wá pálábẹ́ wọn ni wọ́n wá wọlé àlẹ́rọ̀ dídé náà ìkìlà bá ń bẹ̀ irọ́ ni.
0: gbogbo ẹ tí ìgbọ́n yẹn níjọba láti ṣiṣẹ́ lórí ẹ̀ kò kàn ṣe pé a kàn máa ní afẹ́ṣe afẹ́gbà sí iṣẹ́ lé ní o ọ̀la o a kàn gbọ́ pé kò sí o. àwọn tó dẹ̀ fẹ́ gbà àwọn tó fẹ́ ṣiṣẹ́ gbọ wa ma so di meji meta bayi won ti wa fa bro
1: meji were wo osu meta lo mi wa bi se mo
0: tori pa ti gbo osu akoko ba ti pe se le de fun lele owo lele owo ti o ti o mi ra recharge card ko lo bi se tori mo ma so bata wa wo se re ni Nigeria leni awon ton gba mo ro ko pe daddy they are giving me 38,000. What do I do with 38,000? I'm not coming to this job again. Do you know how much I've spent in the last 1 month?
1: I'm going to be able to do this.
0: 38,000. What are you shaking it? Very good packaging. Yeah. But I don't buy everybody. Ah, she buy my buying. No, she ain't so school fees. While they lay, I just put your car in. I'm buying to repay what me at 1 year Farada. I want more. Do you see? Ah, near Farada. Oh, could daddy, only daddy, this is not what I expected. Tomorrow, I'm not going to that place again. And that's that was the end.
1: Meanwhile, I want to let them want
0: to be she saying to worry. Well,
1: I should go for a jammer castle and live where they were for just in time. We are who no need would you see tiny. Lórí àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣiṣẹ́ ọ̀nà àìtọ́ yìí àwọn àwọn olókùn náà a ti sọ ti òbí a ti sọ ti àwọn alágbàtọ́ àwọn olórí ìjọsìn kọ́ bákan náà lásọ fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà yóò dára fún gbogbo wa o ẹ jẹ́ kí oníkálukú kó ṣe ojúṣe ẹ̀ tá a bá fẹ́ kí nàìjíríà kò rí bá a ti ṣe fẹ́ tàbí dàbí láì tẹ́kọ̀ọ́ mẹ́sẹ̀jì.
0: Nǹkan tí màá sọ náà ni mo ti sọ yẹn pé kí a gbìyànjú láti ká rí pé orílẹ̀-èdè wa nàìjíríà ètò ọrọ̀ ajé wa ó wà bó ṣe yẹ kó wà. Wájẹ pélé ní bàtà bára nǹkan ní tẹ́nira gbájúbẹ̀ lọ́la ó ti di 20 naira ọlọ́wọ́ adé fún wa sí kò ń ṣe iṣẹ́ ìjọba nìkan gbogbo aládẹ nípa láti kó àwa tó yẹ pé àwa náà tẹ́ tí ó bá lọ jí kíní ìgbé àwa tá a ń rà lọ́wọ́ wọn náà àwa náà kì
1: í yóò bá ní agbépo lájà ò dàbí ẹgbẹ́
0: ìgbà àwa tá a ń rà lọ́wọ́ náà ẹ jẹ́ wa bí lọ pé ìgbóló ti gbé kíní wa rìsíìtì dá tó bá ṣàlọ́ rajà wọ́n ṣàbẹ̀rẹ̀ fún ẹni rìsíìtì pé rìsíìtì wọ́n tó ń rárá àwọn ọjà ẹ lọ torí mò ń bèrè gbogbo orin tó ń kó ní gbogbo rélùwé látọjọ́ yìí gbogbo orin tó ń tún ní bíríjì níbi kan rọ́ṣà tà sí
1: wọ́n ti fi rọgbà alákàrà
0: níbo náà tà sí ẹ ká lè máa béèrè lọ́wọ́ gbogbo láti jẹ́ ká ṣe ni àwa náà láti jẹ ọmọlẹ́dẹ̀ nàìjíríà rere
1: if you see something say something take home.
2: Ọ̀rọ̀ tèmi ó lọ fún àwọn youth ìsìn pé kò sí iṣẹ́ yẹn yóò túmọ̀ sí pé ká máa ṣe iṣẹ́ burúkú ẹ jẹ́ ká kọ́ṣẹ́ ọwọ́ ẹ jẹ́ ká lọ ilé ẹ̀kọ́ kó one day àánú máa sọ̀rọ̀ fún gbogbo wa.
1: One day Nigeria go better ọ̀run mi ti fẹ́ fọ́fọ́ tán lágbára ọlọ́run ò ní ba Nigeria jẹ́ lágbára ọlọ́run ìlúdúrà rẹ̀ ìlú wa Nigeria yóò máa fò lókè lálá lórúkọ bá tún dé hùsẹ́ẹ́nì lórúkọ àwọn aláṣẹ apàṣẹ ìkànnì bọ́ndẹ fẹ́mi nàìjíríà tún náà wáyé àdúrà wa náà ni wípé orílẹ̀-èdè Nigeria kò ní bàjẹ́ tó bá tún lọ́jọ́ Monday àwọn pàdé lórí ètò ẹ̀ báyìí kó ní ìkànnì bọ́ndẹ fẹ́mi torí pé ètò sì pọ̀ láti gbọ́ mutí abdallah ọ̀ṣọ́ṣọ́.

0: go.
1: Bẹ́ẹ̀ni, má lọ sun ìṣe go. Ẹ máa kọ́ lẹ́yìn tí ilé-iṣẹ́ Bọ́ọ̀lù FM 92.9 gba bọ́ọ̀lù sáwọn náà lọ́sẹ̀ tí wọ́n lé ní live and direct. Ah, Wednesday, ọjọ́ kẹtàlélógún oṣù kẹsàn-án ọdún 2026. Báwo ló ṣe lọ lọ́dọ̀ tí yín? Gbọ̀ngbọ̀ aṣọ, bẹ́ẹ̀ ni kò tún kú àwù. Bóyá lẹ́mọ̀ pé ìfẹsọ̀nsẹ̀ ní ti NPFL náà ló ṣì ń gbìnà yá orílẹ̀-èdè Nàìjíríà gangan ni o. Ṣé mọ̀ pé kò sí nǹkan míì tá a tún lè máa gbé sọ bí ò ṣe líìgì tiwa ń bì torí pé ó yẹ ká pọ́n tiwa náà lé ká sì gbé lárugẹ bó ti tọ́ àti bó ṣe yẹ náà ni o. Lọ́wọ́lọ́wọ́ ayé sọ̀rọ̀ lọ́wọ́ yìí ìfẹsọ̀nsẹ̀ máa ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà tó sì yẹ pé tabaníkàwò ẹni tá a lérò ó ti ń jìyà. Bákan náà lásìkò tá a wà yìí Champions League ti bẹ̀rẹ̀. Bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí níta àwọn obìnrin tó sì yẹ pé ikọ̀ Roma United Roma FC lóbìnrin wọn wọ́n wà ní ọjọ́ àlejò nílé OUD Avelloven lásìkò tá a wà yìí wọ́n ṣẹ̀bẹ̀ náà yìí o. Bákan náà Sparta Rotterdam Serviette àwọn Serviette lóbìnrin wọn àti Lyon wọ́n ti bẹ̀rẹ̀ sí mú nǹkan lẹ̀ láàrin ara wọn. Lyon ló jẹ́ àlejò nílé Serviette nílé ìfẹsọ̀nsẹ̀ Champions League láwọn obìnrin omi odó náà sì ni lásàlẹ̀ yìí gangan ni gangan máa sọ kùtùkù máa wu ká máa retí ọ̀pọ̀lọpọ̀ góò lọ́dọ̀ àwọn obìnrin yìí náà nítorí pé kíni o wọ́n ṣe dáadáa láti sáà tó kọjá lọ síwájú sí tó sì yẹ pé ẹni tí ó kojú wọn yóò múra nì ẹni tí ó dá wọn lẹ́kun má jù bọ̀ sáwọn mọ́ iṣẹ́ ńlá ni ó ṣe o ta ni gan ni mò ń sọ ikọ̀ Barcelona láwọn obìnrin wọn bọ́kùnrin ṣe ń gbóná bẹ́ẹ̀ náà làwọn obìnrin òtútù ní ti Barcelona láwọn obìnrin mò ń sọ o àwọn àti Paris FC lóbìnrin wọn ń gbóná jẹjẹrẹ ni o Champions League wọn mọ ẹnu ẹ dáadáa kódà líìgì wọn ní ti La Liga lọ́dọ̀ wọn náà ní ti àwọn obìnrin yẹn náà wọn ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni wọ́n tún gbé wa dípẹ̀ dójú àmì láwọn obìnrin Barcelona bọ́kùnrin ṣe ń gbóná tí wọ́n ń jùbọ̀ sínú àwọn lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà kẹ̀rẹ̀ àwọn pàlú Paris FC aago mẹ́jọ àṣálẹ̀ yìí nìyẹn máa wáyé kí n kó mẹ́ gbẹ̀rẹ̀ kí n fò sórílẹ̀-èdè England lọ́hùn-ún ikọ̀ tóun náà tún gbéra bẹ́ẹ̀ tóun náà ju bọ́ọ̀lù sáwọn lọ́pọ̀lọpọ̀ Chelsea the Blues oh my god àwọn obìnrin wọn láwọn ọmọ ìyá láró náà mo tún sọ yìí wọ́n wà wọ́n nígbàlejò Austria Wen lọ́ṣàlẹ̀ yìí láago mẹ́jọ náà nìyẹn náà tún máa wáyé ṣe rí pé kọjá bẹ́ẹ̀ líìgì ilẹ̀ Nàìjíríà kì í ló ṣẹlẹ̀ lórí àkàsọ̀ Roma United ló wà lókè téńté tó takú síbẹ̀ o pẹ̀lú ìfẹsọ̀sẹ̀ márùn-ún tóun náà ti gbá àmì méjì láọ̀tọ̀ọ̀tọ̀ ló fi wà lókè bẹ́ẹ̀ náà Barau FC ọmọ wa ṣe wọ́n ń jàgùdà àwọn náà wà ní ipò kejì pẹ̀lú àmì mọ́kànlá Kano Pillars wà ní nọmba 3 àmì mẹ́wàá ní 10 points ló fi dúró síbẹ̀ ṣáńgílétì ṣùgbọ́n wà pé o Kano Pillars kò sí ìgbà ìfẹsọ̀sẹ̀ tiẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ gbéra tán tó já olúborí tó bá já olúborí bẹ́ẹ̀ yóò máa ní àmì mẹ́tàlá tó túmọ̀ sí pé àwọn tó wà lókè téńté yóò rè wọn bọ́lẹ̀ Enugu Rangers ń kọ́ ìfẹsọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹrin ló ń gbàna báyìí ó sì wà ní àmì mẹ́jọ tó náà gbẹ́lẹ̀ karùn-ún ìyẹn túmọ̀ sí pé gọ̀ǹgọ̀ ó sọ tébù náà wọ́n á tún tò bákan náà Rivers United àwọn awọ́rúurú ni ẹ̀ òwiwo bẹ́ẹ̀ náà ni ìjì ń jà láwọlábẹ̀ náà Rivers United wọ́n ṣẹ̀gbẹ́ ìfẹsọ̀sẹ̀ mẹ́ta péré ni wọ́n sì wà ní àmì méje wọ́n wà ní nọmba 5 tó ń gbá méjì tó kù sí ń kọ́ kílẹ̀ ní òpè yóò ṣẹlẹ̀ tó bá já olúborí ìyẹn túmọ̀ sí pé lókè téńté náà ni wọ́n máa fọhùn gẹ́gẹ́ bí iléeṣẹ́ wọ́ọ̀dẹ̀fẹ̀ náà ṣe wà lókè gẹ́gẹ́ bí àwọn tó kù náà ṣe mọ̀ pé àwọn wọn ń tẹ̀wá lẹ́yìn èyí ń bà kí ló ṣe nǹkan ń bà wọ́n 3-2 ni wọ́n tún jẹ lọ́lọ́ báyìí o lẹ́yìn tó ń pàdánù ni tó kọjá lọ́hùn-ún ẹni bá ti pàdé èyí ń bà gba àmì mẹ́ta 3 points tiẹ̀ kó máa lọlé ni àwọn náà ní nọmba 20 lórí àkàsọ̀ èmi náà lọmọ yẹn ọ̀rẹ́ lólùfẹ́ yín Nuruddin Salahuddin legit ni gẹ́gẹ́ bí àṣà mi ẹ̀jẹ̀ ń dẹ́ka àpọ̀lọ̀ ìjà lé tó ṣe nígbà wọ́n ètò yìí bs media broadcast.

0: Repair and recover with Astimine. Again with amino acids and multivitamins.
1: Ọjọ́ tó lápẹ̀ ọjọ́ òní o. Torí ìwọ̀n nìkan kọ́ lọ lọ sí ẹsẹ̀ǹtà láti lọ ṣàyẹ̀wò lónìí, máa tẹ̀lé ọ.
2: Wá tẹ̀lé mi lọ. Abínú yóò gbọ́ ọ dáadáa ni. Àbí oní nǹkan tó fẹ́.
1: Òun kúkú sì mí gbọ́. Mi ò sì fẹ́ nǹkan báyìí. Wọ́n ní tí bàbá àti ìyá bá fowó sowó pọ̀, ìyá àtọmọ yóò wà lálàáfíà. Kò lára ọmọ ó le.
2: Kò le. Ó ti yí padà o. Àmọ́ àyípadà rẹ̀ dùn mọ́ mi nínú.
3: BC, ìwọ nìkan kọ́ lọ wá sí health center wa lónìí o. Èyí ìdùnmọ̀ mi nínú o.
1: Ìyàwó rẹ lẹ́yìn láti forúkọ sílẹ̀ kó sì bímọ sí health center tó wà ní àdúgbò rẹ.
4: Ìwọ náà ti di ìkúnlẹ̀. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center sún ojú ti nílò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ sílẹ̀. Ó yẹ ìdájọ́ sọ́pọ̀.
5: Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó sún mọ́ ẹ
6: nígbàgbọ́ nínú wọn kí o sì lọ sílẹ̀.
1: Ìkéde yìí wá láti owó àjọ tó mójútó ilé ìwòsàn alábẹ́rẹ́ ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.
7: Dúró lẹ́wọ̀n kó o tóra mọ́tifítárì yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: The BM Quick Cover with Astini. Again with amino acids and multivitamins.
1: Ẹgbẹ́ padà sọ́rẹ́ tó gbọ́ bọ́ọ̀lù sáwọn tẹ̀síwájú live and direct bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí lábọ́lá ẹlẹ́ẹ̀kejì ẹnugu rangers náà ló ń lékè tó sì ń lu rangers b ní 1-0 ẹ̀yẹ kan sí òde torí pé lélòrùn náà wà èyí ń bọ̀ wà nílé rẹ̀ bẹ́ẹ̀ ló ń jìyà lóòótọ́ ìbá sọ pé a kì í gbélé ẹni ká fọnù rọ bí tẹ̀yìn ń bà kọ́ o àwọn lẹ́yìn kan lọ́rùn ta ló ń lù wọ́n gangan shooting lagos ló ń fi àgbà hàn wọ́n pé èyí ń bà gbogbo wúsọwúsọwú yín ọyọ mọ lọrọ ara yín náà ni o 3-2 ló fi ń lu èyí ń bà mọ́nú lé ara rẹ̀ gangan shooting star ní ìbàdàn nílé olórí ọ̀lẹ́ ó sì gbé bẹ̀hún àwọn náà ń gbìyànjú wọ́n lu kasina united ní méjì sódò láìsí gogo ń bẹ̀ ṣe rí pé ìyá tó wà lórí lígi nàìjíríà tó ṣe pé npfl ó ń tẹ̀síwájú ju bá ṣe lérò lọ ní ti women champions league ìṣẹ́jú kẹjọ náà rè roma wọ́n ń gbìyànjú ṣùgbọ́n wọn ti rẹ̀kúnta sí oo náà ṣe ni o táwọn sí 0-0 àyípadà ti wà lábala bíi lyon lóbìnrin ó ti gbéná ojú sabet tó lọ bá ń lé kẹwù lọ́gbà dí 1-0 nínú àwọn lyon sí ní lékè báyìí ó sì ń jẹ́ olúborí lábala láàkọ́ láàrin ìṣẹ́jú mẹ́sàn-án bí mẹ́sàn-án náà ṣe bẹ̀rẹ̀ náà léléyìí o bs media broadcast ẹ máa ṣe ẹkú àdótì ẹkú agbátẹrù tẹ́yí ṣe tó fi ń tẹ̀síwájú iléeṣẹ́ bs media kí a túbọ̀ tán níbẹ̀ torí pé bí kárakáta náà lájẹ́ ti ń wọgbá.

0: tẹ bọ́ndì 92.9 ẹ dápẹ́jẹ́ ká tẹ́tí sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò oníṣẹ́jú méjì tá a lọ sáré ṣe yìí ẹ bá fi kí àwọn aráalé orúkọ yín sà.
1: Orúkọ ni Sheryl Dean Ogunmúde Baálẹ̀ ẹrú òpùtẹ̀ tó túmọ̀ sí ẹrú ọ̀dọ́gun.
0: Níbi gbogbo ẹrú òpùtẹ̀ ẹrú ọ̀dọ́gun yàsà.
1: Ó wà ní ọdẹ lẹ́mọ
0: ní ìpínlẹ̀ Ogun ní ìpínlẹ̀ Ogun. Kí ló dé wá sórí afẹ́fẹ́ sà?
1: Nǹkan tó tó gbé mi wá sórí afẹ́fẹ́ yìí ni pé láti fi sọ fún aráàlú pé wọ́n ṣọ́ra tó sọ pé àwọn wọn ń ta ilẹ̀ tí kì í ṣe tiwọn ilẹ̀ tàbí ń sọ yìí ó wà nílẹ̀ ẹjọ́. Case number ilẹ̀ yìí ní ilé ẹjọ́ Sàgámù òun ni High Court Sàgámù /106/2024.
0: Ká ló nílẹ̀?
1: Ilẹ̀ yẹn ó jẹ́ ti Odùtọ́gà Òpùtẹ̀ descendant family.
0: Kẹ́yìn jẹ́ Baálẹ̀.
1: Ṣé mo jẹ́ Baálẹ̀?
0: Kọ́ wọn ló ń tọ́ wọn. Àmọ́ ilẹ̀ yìí ṣé kò sí àlà láàrin ilẹ̀ tí àti
1: ilẹ̀ Jùmílà Ṣùwádé ní orúkọ ìlú tiwọn ẹrú òpùtẹ̀ tó túmọ̀ sí ẹrú ọ̀dọ́gun ní tiwa.
0: Lọ́rọ̀ pé iléeṣẹ́ kan ti lọ́n polówó ilẹ̀ tó lọ́mà tà fáwọn.
1: Wọ́n ń ta fáwọn tó ti kó ìrìn lọ síbẹ̀.
0: Tó bá lè kó àwọn ọ̀rọ̀ gbogbo tó bá gbà lọ owó ọgbà tù ní àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Lọ́rọ̀ kan ilẹ̀ yẹn ẹ̀yin lẹ lẹ́tọ̀ lórí ẹ̀.
1: Àwọn alẹ́
0: tó lè jẹ́ ẹjọ́ sì wà lórí ẹ̀ tí adájọ́ ń jẹ́ lọ ṣe.
1: Adájọ́ ti fún wa ní Leaf of Court pé ká lọ ṣe district survey composite survey lórí ilẹ̀
0: yẹn. Sọ̀rọ̀ lọ́mọ ń pè é
1: composite
0: survey lórí ilẹ̀ tó bá ń jà sí. Sọ̀rọ̀ yẹn tó yàtọ̀ dísítọ̀ pé ní ìsọ̀fẹ́ ìjà lórí ilẹ̀ ilé
1: ní ilẹ̀ yìí.
0: Kò sí wàhálà lọ́rọ̀ kan ìdílé pé ilẹ̀ wà lẹ́ẹ̀kan sí ẹni tó wà lórí ibi tó wà tí wà ní lábẹ́mọ̀.
1: Ode lẹ́mọ.
0: Láti lẹ́mọ púpọ̀ ó fẹ́ rọra.
1: Bẹ́ẹ̀ni ó wà ní ode lẹ́mọ after ẹrú Mùsùlùmí.
0: Ilẹ̀ náà wà.
1: Ilẹ̀ yẹn wà.
0: Ilẹ̀ mọ̀lẹ́bí ta ni
1: mọ̀lẹ́bí Odùtọ́gà Òpùtẹ̀ descendant family.
0: Fún gbogbo tó bá fẹ́ ṣe ìwádìí sí nípa ọ̀rọ̀ ilẹ̀ yìí kọ́ máa lọ lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Orúkọ yín lẹ́ẹ̀kan sí orúkọ orílẹ̀-èdè náà àti nọ́mbà tí wọ́n á pè sí.
1: Orúkọ mi ni Sheryl Dean Ogunmúde Odùtọ́gà. Tí mo jẹ́ Baálẹ̀ ẹrú Òpùtẹ̀.
0: Ta ló fi ń jẹ Baálẹ̀ tó jáwé àkókò lórí
1: lẹ́nu ọ̀fìndé lẹ́mọ ló fi ń jẹ Baálẹ̀
0: ọba àbí
1: ọba
0: ìlú dẹ̀ tẹ́wọ́ gbà
1: ìlú tẹ́wọ́ gbà
0: ó yẹ pé nọ́mbà yín tamalo.
1: Nọ́mbà mi jẹ́ 081-386-3208.
0: Ẹ ti ní ìwé ṣúlẹ̀ pẹ̀jù ẹ pè pẹ̀lú ṣe káwọn yìí lè nígbà ọmọ tó ti báyìí ṣe ti sọ lẹ́yìn káwọn máa lọ kó sọyẹ́ ni o fi ní sọ́kú ẹ̀yìn máa fẹ́ lè padà fún ẹ̀yẹ́ta fún wọn
1: bẹ́ẹ̀
0: ni àdé nígbẹ́ kí àjẹ aráàlú láti ní ibi tó tẹ́nu kọ́ tọ̀ ṣe ẹ̀yìn mẹ́ta fún ìwọ̀n lọ́sọ́gbìn ẹ̀ ẹ̀rù rẹ̀ báyìí
1: bẹ́ẹ̀ ni
0: ẹ̀rù bá ẹ̀pẹ̀lú màá yẹn lẹ́nu
1: jùlọ. 081-386-3208.
0: Ó kọ́ ẹ̀kọ́ sá.
1: 081-386-3208.

pátápátá náà ni mo kí lẹ́ẹ̀kan sí pé ẹkú tẹ́tí sí mi ń gbogbo ìgbà lórí ètò yín ètò àìkó olé lè ta ń gbọ́ láti sọ nípa center of excellence bí ìlú èkó ti ṣe yà lára ọ̀tọ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ àti bí gómìnà Babájídé Sanwó-Olú ti ṣe ń ṣiṣẹ́ ìlú èkó ní ìtẹ̀síwájú pẹ̀lú ògo ọlọ́run àwa tá a bá gómìnà Sanwó-Olú ṣiṣẹ́ náà láti bá ìjọba mi tó ń bọ̀ tá a bá ṣiṣẹ́ láṣẹ olùmọ̀ọ́ ẹ jẹ́ lọ sí ọ̀dọ̀ àjọ LASHMA Lagos State Health Management Agency wọ́n ti ké fún wọ́n ti ké sí gbogbo àwọn ilé ìwòsàn kí wọ́n máa coordinate ara wọn kọ́ dẹ̀ tọ́jú ambulance operators wọn àti gbogbo àwọn òṣìṣẹ́ wọn kọ́ máa ṣètọ́jú wọn lóòrèkóòrè àwọn aláàárẹ̀ tó bá dẹ̀ ní ìbẹ̀ lákàtà wọn kọ́ tètè máa gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye Dr. Emmanuel Azamba akọ̀wé àjọ LASHMA ni wọ́n pèpè náà níbi multi stakeholder meeting tó wáyé tó jẹ́ ti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí wọ́n dá sí Lagos Chamber of Commerce and Industry Ìkẹjà ló ti wáyé wọ́n pe àkórí rẹ̀ ní dídáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní àsìkò Dr. Azamba sọ pé àjọ LASHMA aid àwọn ti set báyìí to ensure patient with life threatening wọ́n tètè dá wọn lóhùn ní wàrà ṣẹṣà láti sọpọ́ọ̀tì ẹ̀mí wọn kó tó di pé ọlọ́jọ́ dé àwọn aṣọ́dì mímọ̀ wípé láàrin oṣù kẹta tá a wà yìí ní ọdún 2026 ó tó bí ẹ̀mí 190 táwọn ti dóòlà rẹ̀ kò ṣẹ̀dá sí pé 22 làwọn ti pàdánù nínú ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àmọ́ 190 làwọn dóòlà ẹ̀mí wọn níyàn bó ti ṣe wà ní wọ́n sọ di mímọ̀ wípé akọ̀wé àgbà nínú àjọ Lagos Ministry of Health Dr. Dayo Olajide náà sọ di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Èkó will continue to support Lagosians láti dájú pé ẹ̀ka ìpínlẹ̀ wa ó ní good access care across Lagos State. Ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú náà Lagos State Primary Healthcare Center tó jẹ́ ti ìpínlẹ̀ Èkó sọ pé àwọn yóò ṣiṣẹ́ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ láti dóòlẹ̀ ní àwọn ògo wẹ̀rẹ̀ tó jẹ́ obìnrin to improve child immunization across the state the permanent secretary of the ministry Dr. Ibrahim Mustafa ti pèpè náà nìyẹn nígbà tí wọ́n gbàlejò country director of Save the Children International Mr. Duncan Harvey tí wọ́n gbà wọ́n ní àlejò nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí bọ́ọ̀dù náà wọ́n sọ ìdímọ̀ ìpè àwọn ògo wẹ̀rẹ̀ ó ṣe kókó ṣe pàtàkì lórílẹ̀-èdè Nàìjíríà o wọ́n máa ní access sí immunization wọ́n dẹ̀ máa dóòlà ẹ̀mí wọn lóòrèkóòrè pé àkókò tí nǹkan bá ń tutù ìtọ́jú tó péye gbọ́dọ̀ máa jẹ́ ti àwọn ọmọ wọ́n dẹ̀ ní gbogbo abẹ́rẹ́ tó yẹ kí wọ́n máa gbà ìjọba ìpínlẹ̀ Èkó fi kọ̀ọ̀kan tàfàlà ńbẹ̀ gbogbo wọn ni wọ́n ń fún àwọn tó àwọn delegate náà wọ́n tó fẹ́ ẹsẹ̀ kan dé àgbẹ̀dẹ primary health care center ní Ìkòròdú àti wọ́n wo òye bí àwọn èèyàn ti ṣe ń gba abẹ́rẹ́ àjẹsára àti ààyè tí wọ́n kó àwọn vaccine storage facilities náà tí wọ́n kó sí àti òṣìṣẹ́ ètò ìlera báwọn náà wọ́n ti ṣe ń ṣiṣẹ́ wọn sí ẹ ti mọ̀ wípé àkókò tá a wà yìí ètò ìlera ó ṣe kókó ètò ìlera ó ṣe pàtàkì ẹjẹ́ tún ṣe báyìí náà lórí ètò ìlera náà mo ṣì wà wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe ìfilọ́lẹ̀ kan a 5-day child protection campaign láti dáàbò bo ẹ̀tọ́ àwọn ògo wẹrẹ tó jẹ́ àwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ pé àwọn target over 1,500 children across the 6 education districts tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó fún ìsàmì àkórí dáàbò bo àwọn ògo wẹrẹ fún tọdún yìí tí wọ́n pe àkórí ẹ̀ ní òpin ti dé bá ìdákẹ́jẹ́jẹ́ ẹ̀mí my silence NCR ẹni tó jẹ́ adarí àjọ tó gbógun ti àwọn sexual violence agency àti domestic violence ọ̀gbẹ́ni Ọ̀nàdípẹ̀ ọ̀pẹ́bèrè àwọn ni wọ́n sọ̀rọ̀ náà di mímọ̀ wípé ìpolongo náà ń lọ kákàkiri ó sì dọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ yìí tó wálẹ̀ ẹni tó jẹ́ akọ̀wéyányán fún àjọ tó ń gbógun ti domestic violence and other related issues títí lọlá Vivo Adeniyi sọ̀dúnmọ̀ pé àwọn ọmọ wa nílò àyíká tó dára tí wọn ò ti ní máa dúnkokò mọ́ wọn tí àwọn àgbà àyà kan ò ní máa tẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀ àti wọ́n ṣe wọ́n ní báṣubàṣu fún ìdí èyí wọ́n ní gbogbo àwọn ọmọ gbọ́dọ̀ máa sọ ohun tójú wọn rí a true speaker fáwọn òbí wọn àtàwọn alágbàtọ́ alága Lagos State Health Universal Education Board Akeem Shitu sọ pé gbogbo ìpolongo yìí yóò máa lọ kákàkiri ilé ẹ̀kọ́ kí àwọn ògo wẹrẹ àtàwọn tó gbẹ lẹ́ka ìpè ẹ̀kọ́ sì wà vigilant láti wà responsible ìkásàn máa fún wọn láwọn signs tó bá ti jọ mọ child abuse lójúnà àti tọ́jú àwọn ògo wẹrẹ wa àkó tó dípẹ́ a máa lọ àjọ làṣẹ́pà tó tóbi ti ariwo gè láyìíká nípínlẹ̀ Èkó sọ pé àwọn ilé iṣẹ́ 12 ni wọ́n ti tì pa tó fi mọ́lé ìjọsìn
ati church ati hotel be pe ariwo bi lo tin dara ilu la mo ti won pa o o kan mi gbogbo ogbo awa agbeje bi ogba idimu o kan dimu oyi okota ejigbo lasu iba a gbogbo agbede ha igodu agodo igbe oni ariwo gbe gbogbo be won ti won pa e pe ijoba ipinle ku ni faye ile lati bi ti ni you are there to make money and you make owo and da won laisan laamu and make owo and dara ilu eko laamu so we don't give room for that. This is Lagos. Ikoni won pe bi ihaina Lagos wish you one fun die yi. That's a signal to other stakeholders. We go church at moshalashi toku ati ile itura ile igbafe lounge hotels. We should all be careful lati daju wi pe we work in rules according to the rules and regulations concerning the Environmental Protection Agency. Being able to show one here. I can do call commissioner for information and strategy when being go motor show for atilemi one and the primary secretary for atilemi one. Lori eto yin eto wa ipole Adeyemi Adesanya lolu tu mi baba abiji baba Tunde Oseni odupe lowo re lagbara ti olorun eleyi o ni ja se mo a tu padi lola a lose to nbo lagba olorun lati ma jabo ise gomina baba jide olushola sanwoolu titi sa yo fi se kini to fi tenu gbo with the theme plus agenda of the present administration lagbara ti olorun ebo fun ofin ilu eko e sanwo orisa ko ijoba ebo fun imototo ebo fun eto abo emi ati dukiya. It is our civic responsibility. Abdul Fatahi Abdul Gafar loko mi e ja pade lose to nbo mo draw cutting mo science bye for now.

lago méje àṣálẹ́ lù ẹ kú ajálẹ́ o akú ọ̀gìnì tì yí yóò bá wa lára mu ìròyìn àgbáyé rè tó ń dé sétí ìgbọ̀nyín látìlẹ̀ ìṣẹ̀bọ̀n fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó síwájú ẹ̀gbọ́n kókó tó ń bẹ nínú ìròyìn náà ìjọba ìpínlẹ̀ èkó fi àgádá godo gbangba fiti ilé ìjọsìn kan ilé ìtura àti àwọn ààyè tí wọ́n ń pariwo gè sára ìlú èkó létí pa o àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ unity school tó jẹ́ ti ìjọba àpapọ̀ ti fagilé ìyanṣẹ́lódì wọn láti fàyélẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ láti wọlé àjọ tó rí sí ètò àkọsílẹ̀ ìdánimọ̀ orílẹ̀-èdè nàìjíríà sọ pé orúkọ orílẹ̀-èdè nàìjíríà àti àkọsílẹ̀ wọn ò tú sí ọwọ́ ẹnikẹ́ni nílẹ̀ òkèrè ilé ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn lágbàńlá ayé ti ṣe ètò ìdájọ́ fún adarí olórí àwọn alákatakítí ẹ̀sìn tó jẹ́ ti central african republic wayo ìròyìn náà rè lákọ̀tún látẹnu abdul fatah abdul gafar àjọ tó ń dáàbò bo ariwo gè láàrin ìpínlẹ̀ èkó tá a mọ̀ sí ìlà sẹ́pà sọ pé àwọn títí dúkìá méjìlá pa ò tílé ìjọsìn ṣọ́ọ̀ṣì ń bẹ nínú wọn ilé ìtura àti àwọn ààyè ìgbafẹ́ mìíràn tí wọ́n ta sí àgẹ̀rẹ̀ sí òfin tó tako ariwo gè nígboro ìlú èkó àwọn agbègbè tí wọ́n ti ti àwọn ilé ọ̀hún pa ní agbègbè ọgbà ìdímù ọ̀kọ̀tà èjìgbò lásù ìbàrò odù igando àti àgòdò egbè àjọlà sẹ́pà sọ pé àìmọye ìwé àpilẹ̀kọ àrokò ìfanilétí ni wọ́n ti kan ránṣẹ́ o sí àwọn ilé ọ̀hún ṣùgbọ́n wọn kọ̀ tí ọ̀gbọ̀n ìsìn tí wọ́n sì tako tasi àgẹ̀rẹ̀ sí òfin èyí tó ń dáàbò bo àyíká ìlú àti ariwo gè nígboro ìlú èkó àjọ náà sọ di mímọ́ wípé èròǹgbà wọn ni láti jẹ́ kí òfin náà ṣiṣẹ́ kí ìlera tó péye lè ba àjẹ́ tara ìlú èkó àti àyíká tó fi lọ́kàn balẹ̀ dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ o ẹ̀wẹ̀ alága ìjọba ìbílẹ̀ badagry west lcda ọ̀gbẹ́ni ibrahim yemaren ti fi òní gbàlejò obìnrin àkọ́kọ́ nípínlẹ̀ èkó dókítà claudina sanwóolu gẹ́gẹ́ bí àlejò pàtàkì tí wọ́n ń gbaradì fún àpérò ọlọ́dọọdún àwọn aya lọ́gàá lẹ́nu iṣẹ́ ọba nípínlẹ̀ èkó fún àpérò wọn national women conference èyí tí wọ́n máa ń ṣe lọ́dọọdún tí wọ́n fẹ́ ṣe ní igbógele nílùú àgbàdárigì obìnrin àkọ́kọ́ ṣe àbẹ̀wò sí àwọn aráàlú bẹ́ẹ̀ ni wọ́n fẹ̀rín pẹ̀kẹ́ àwọn opó àrúgbó pẹ̀lú ẹ̀bùn ohun jíjẹ báàgì ìrẹsì àti ẹ̀bùn owó fún àwọn àgbà àtàwọn tí ètò ìlera ò péye fún ni wọ́n ṣe ètò ìlera fún níbi ètò ìwọ́de náà dókítà sanwóolu ìbíjọkẹ sọ ni mímọ́ pé àwọn ṣe eléyìí láti fi ìfẹ́ hàn sí àwọn olùgbé agbègbè náà bí ìgbaradì wọn fún àpérò ọlọ́dọọdún wọn ti ṣe fẹ́ wáyé ní àyíká ìlú badagry náà nígbà tó ń gbàlejò rẹ̀ ọ̀gbẹ́ni yemaren ṣe àpèjúwe àbẹ̀wò ọ̀hún gẹ́gẹ́ bí ìyanilẹ́nu tínú àwọn sì dùn púpọ̀ fún àbẹ̀wò sí agbègbè igbógele tí wọ́n sì náwó àánú àti fẹ̀rínpẹ̀kẹ́ fún àwọn ènìyàn tó ń bẹ lágbègbè náà alága badagry west lcda sọ di mímọ̀ pé yàtọ̀ sí ẹ̀bùn tí wọ́n yọ̀ǹda fún àwọn olùgbé agbègbè náà àti owó àti ètò ìlera wípé wọ́n ti rí obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ èkó ní ìlú náà ìdùnnú lágbàá ló jẹ́ sí wọn ẹ̀wẹ̀ wọn kò sára o sí àwọn aya àwọn lọ́gàá lẹ́nu iṣẹ́ ọba nípínlẹ̀ èkó fún ètò ojú àánú tí wọ́n gbé wá sí ẹsẹ̀ kùkúnná pẹ̀lú àdéhùn láti ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ èkó bẹ́ẹ̀ lobìnrin àkọ́kọ́ náà ṣe ìlérí pé ìjọba ìpínlẹ̀ èkó yóò tún náwó já de ẹsẹ̀ kùkú fún àwọn ènìyàn tó ń bẹ ní ẹkùn náà àṣà àti ìṣe wa ni wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pákù tẹ̀lẹ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà ti ń ṣe àtọ́nà ibi tí kálukú ti ṣẹ̀ wá alága ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn akọ̀ròyìn lórílẹ̀-èdè nàìjíríà nigerian union of journalists àti ti nan náà ni ẹ̀ka ti ìpínlẹ̀ èkó abilékọ vivian heisho ni ó pèpè náà níbi àpérò èyí tó jọmọ́ ti ìgbé àṣà lárugẹ tó jẹ́ ti cultural day tí wọ́n fi ń sàmì ọ̀sẹ̀
igboriyin fun awon oniroyin press week activities ti o waye nilu Eko abeleko Vivian so di mimo wipe akayimo ye asa ati ise lo nbe lorilede Nigeria se isoro si wa ni iwo imura ato njije orisirisi to fi mo awon asa ati ise to nbe ni eya ati ede lorisirisi lorilede Nigeria to nse afihan opaku tele ipilese ibi ti enikan kan ti wa lorilede wa Nigeria to si gboro je orisun isokan ti o gboro pin yele yele forilede wa Nigeria o abeleko Vivian so di mimo bi to se ni laanu bi opolopo awon odo nde asiko yi o se gbo edimo ti won si so asa baba nla won nu eyi ti opolopo won o si mo atona ibi ti won ti nbo bile ta se ibi ti won lo ewe alaga AUJ eka ilu Eko won gbe ni Yunus Yusuf kesi awon odo nde orilede yi lati pada sesi aro won nipa si so ibi abinibi ohun asa ti kaluku won ba lowo awon baba nla won ko ma ba ju ajore yin tori ojo ola le yi niro yin wa shidi ma para chaako e jabo bi pe torin tilu ibile ato njije ibile ati asa afihan bi ti kaluku ti wa lo waye ni bi eto na ni erin awon oniroyin lo le di Nigeria o agbarijo pe egbe awon osise ni ile eko to je ti King's College ni pinle Eko ti fori koko sodun nipa iwogile iyanselodi won lojuna ati si gbogbo ile eko eyi to je ti Federal Unity Colleges to wa lolede Nigeria pada fun ijeko awon akeko o agbo so di mimo bi pe asoyepo ti waye lori laarin ijoba apapo ati egbe Trade Union Congress atawon alenu loro nibi ipade to waye ni ipinle Kano ni anu alana awon olori egbe ohun gba lati iwogile iyanselodi won lati faye le fun iforo domi toru oro laarin awon are lona na won so di mimo ite igbimo elenu meji kan ni won ti gbe kale ti o ma yoju oro ohun labele ti eto eko awon akeko o si ma tesiwaju ewe obi ta lagba to ti gba lati je ki awon omo na bere site keko won pada lojo keta ni ogbon osu keso ta wa yi ni gbogbo Federal Unity College to be lolede Nigeria o pero na waye nibi ti alaga egbe awon oluko ati akeko to nbe ni ile eko na tatiri fama ayopo somefun to soju ekun awon PTA to je ti alaga egbe awon obi ati oluko ni Unity College to je ti Ijebu Musi nipinle Ogun lo towo bo wi loruko awon obi atalagba to ile eko na ki sai tu je ko le ba bere ni pere o iroyin agbaye le ngbo o lati le sebo on the FM 92.9 Ikeja nipinle Eko.

music on TreatedBeats.com.

àjẹsà kì í ṣe orúkọ tí ẹnìkan kọ̀ jí ní òwúrọ̀ kan tí ó kọ̀ sọ ọmọ rẹ̀ nítorí wípé ó kọ̀ fẹ́ràn orúkọ náà lásán rárá o orúkọ pàtàkì tá ń ronú jinlẹ̀ ká tó fún ọmọ ẹni ni àjẹsà ń ṣe kọranjọ́gbọ́n ọmọ líle ní jẹ́ àjẹsà ọmọ líle àti kọranjọ́gbọ́n tó jẹ́ pàápàá jùlọ fún àwọn ọ̀tá rẹ̀ ni nítorí àjẹsà cannot be held bound nobody no situation nothing at all can hold àjẹsà prisoner against his will that is why his name is àjẹsà not an oriki for babies but for men and wherever you find a baby bearing the name àjẹsà be sure that àgbàlagbà ọmọdé lọmọ náà ń ṣe that baby was born a full grown man àjẹsà ọmọ tí ọ̀tá rẹ̀ ò ní lè rí dì mọ́lẹ̀ là ń sọ ní àjẹsà ọmọ tó ṣe pé tá a bá so mọ́lẹ̀ yóò padà sá mọ́ wa lọ́wọ́ náà ni ọmọ rírọ̀ níwájú ìyá ẹ̀ kọranjọ́gbọ́n níwájú ọ̀tá alágídí làjẹsà ń ṣe ṣùgbọ́n agídí tirẹ̀ agídí tó ní ìtumọ̀ ni o àjẹsà kì í báwọn ní agídí àìnítumọ̀ tí àwọn aláìmòye ń bá kiri lóde òní that oriki is a name filled with positive prophecies a child who will never be held a prisoner by any situation no matter what he faces he will always come out triumphant àjẹsà might get tied down but in the end he will run and escape danger bẹ́ẹ̀ ni ó sì rí nítorí orúkọ ọmọ ní romo àjẹsà ọmọ ológun ribiribi ẹni ìjàmbá ò tó dì mọ́lẹ̀ ẹni ewu ò tó múlẹ́rú àpáta gàǹgà tọ́ta ò lè ṣí nídìí ọmọ rírọ̀ níwájú ìyá ẹ̀ kọranjọ́gbọ́n níwájú aṣebi ẹ kíra fàjìsà ẹ tẹ aṣọ sílẹ̀ fún ẹṣin rẹ̀ gùn alájìsà ọmọ ọba ní ṣe wàá ṣeré.

0: ẹ ká lẹ́ni gbogbo tí ẹ ti ń gbọ́ iléeṣẹ́ wa bond fm 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé àdéyé ẹlẹ́wù àrà ẹlẹ́wù wọ̀nyí aláwùrà bí ló kúkú dirí ẹwà fàkùkọ̀ wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tó ti ń báṣẹ́ náà bọ̀ láti aago mẹ́rin àbọ̀ títí di àsìkò yìí tèmítọ́pẹ́ àgbòrò akírólé àkíọ̀kíọ̀ adélébáre arìnàkóre àkùyá ibi o bákan náà ni túnde òsénì àkíọ̀kíọ̀ ẹkú iṣẹ́ ẹkú àtàárọ̀ àti ṣédé bèrè kò ní bàjẹ́ lágbára ọlọ́run ìtẹ̀síwájú tẹ rí ẹ náà ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun láti sí títí di aago méjìlá èmi pẹ̀lú ìní o àbíọdún fọlọ́runṣọ alágogo kìí pọ̀ tòun ta gogo àtọ̀pa gogo tí ó máa jíṣẹ́ ọba káàkiri tí ó máa kéde làlújá èmi náà ni màá jẹ́ akéde fáwọn ètò wa láti sáì títí di aago méjìlá àbíọdún fọlọ́runṣọ ni orúkọ mi àwọn ètò ti wà lẹ́bi bá fi ìgbàládùn ẹ̀yin olólùfẹ́ ẹ ṣáà má yìí kò ní bond fm kẹ má fi ẹ̀mí bá wa dọ̀gba ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa àmọ́ lóore ẹ ṣe lágbára ọlọ́run ẹgbẹ́ wa tẹ́ ẹ ní òní kú lágbára ìdùnmọ̀rẹ́ bó ṣe máa jẹ́ nìyẹn lágbára ẹlẹ́dàá.
1: ejimare lodi ri ewa fakuko
2: ejimare lodi ri ewa fakuko
1: oba oke lodi ri ewa fakuko
2: ejimare lodi ri ewa fakuko ibi kapede ati po lowo o se royin

92.9 ọlàwà tàgbé ń dàbí ẹdùn táàárọ̀ bí òwe ní aago mẹ́jọ kọjá ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n báyìí náà ni àwọn ètò wa ṣe máa lọ fún ti alẹ́ títò ní tó bá di aago mẹ́jọ àbọ̀ ọwọ́ ìgbédìde pẹ̀lú prophet peter oladejo náà ni ẹ máa gbádùn ilé làwọn lọ títí di nǹkan bí aago mẹ́sàn-án ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí aago mẹ́sàn-án bá ti ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún á wọ yàrá ìpolówó ọjà lọ láti lọ mú àwọn ìpolówó ọjà ta ní wá fún ìsọfúnni tí etí ìgbọ́ yín aago mẹ́sàn-án ló ní gérégé ètò wa ètò yín àgbà wàá búra bíi òṣì ọrí láti ẹnu adédèjì òru gègé náà ni ẹ máa gbádùn tó bá wá di aago mẹ́sàn-án àbọ̀ àròkàn náà ni ètò tí ó máa dé sí etí ìgbọ́ yín láti ẹnu fẹ́mi olóbùrò ọmọ babalẹ́lẹ́rú nígboro ìlú ìbàdàn bàbá isa náà ló ṣe onígbọ̀wọ́ ètò wa ètò yín àròkàn bó bá di aago mẹ́wàá a máa wọ yàrá ìròyìn wa lọ láti lọ mú ìròyìn ṣókí wá sí etí ìgbọ́ yín ètò wa ètò yín ọgbọ́n olúwa káyéso ẹ̀ máa gbádùn ẹ̀ aago mẹ́wàá àbọ̀ nìyẹn ṣùgbọ́n láago mẹ́wàá kọjá ìṣẹ́jú márùn-ún ètò ọmọ olúmọ máa dé sí etí ìgbọ́ yín gbogbo ẹ̀gbà báyìí sí ò bá wà tó bá ti wá di aago mọ́kànlá a máa nà gbalaja ni labalábá ọ̀rọ̀ àbí láàárọ̀ òdedè gbàmọ́lì ṣàbí ètò labalábá ọ̀rọ̀ máa dé sí etí ìgbọ́ yín láago mọ́kànlá labalábá máa bá lòdòdó lágbálá wọn lọ́rùn labalábá kò ní dìgbòlẹ́gùn wé dìgbòlẹ́gùn labalábá ìbá dìgbòlẹ́gùn aṣọ rẹ̀ àfàyà lágbálá wọn labalábá ò ní dìgbòlẹ́gùn a máa fò dáadáa báwọn ètò wa ṣe máa lọ fún ti aṣálẹ̀ tòní nìyẹn ẹ má yí kúrò 92.9 gangan ni

ìgbédìde pẹ̀lú ìlé olórun alaye prophet peter b oladejo glorious child wákàtí ìgbédìde ó tó ti tó àsìkò fún owó olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter b oladejo glorious child iṣẹ́ wo ni olórun rẹ̀ yín sí

0: fun lọjọ Thursday aago mẹ́sàn-án òwúrọ̀ àti mẹ́fà ìrọ̀lẹ́ àjọ Friday aago mẹ́fà ìrọ̀lẹ́ nínú ìjọ Christ Ambassador Prayer Ministry Incorporated ó wà ní nọmba 27 Awoniyi Street Avenue Tro Mushilega 0029766529.
1: Hallelujah. Ẹgbọ́n tí Olúwa wí ẹ̀yin abiyamọ́ lẹ́nu ilé ẹ̀ tó ti ń gbọ́ mi òun ní sẹ̀sìn mo fẹ́ súre abiyamọ́ fún gbogbo ẹ̀yin abiyamọ́ èyí tẹ́ ní orí ọ̀fẹ́ látàjọṣe ìpàdé last week àtẹ̀yìn tí ò sí orí ọ̀fẹ́ fún láti pàdé last week bẹ́ẹ̀ ni ìpàdé ọlọ́run gbé kalẹ̀ lọ́dọọdún la máa ń ṣe last week ló wáyé a pè ní pàdé májẹ̀mú àbíyè kí ló ń jẹ́ májẹ̀mú àbíyè májẹ̀mú àbíyè ni ẹni tí ó bímọ táwọn ọmọ rẹ̀ sì ìyá rẹ̀ lójú ẹ̀ májẹ̀mú àbíyè ni ẹni tó bímọ tí àwọn ọmọ rẹ̀ sì rógbo wọn lò májẹ̀mú àbíyè ni ẹni tó bímọ tí ọmọ ké lọ́wọ́ rẹ̀ tó mọ́ ṣe nǹkan rí fún tọmọ fún tó múnú ẹ̀dùn láyé irú ẹni bẹ́ẹ̀ ló bá bíyè bẹ́ẹ̀ ni tí ìpàdé yẹn dá lórí ni ọdọọdún ni ìpàdé yẹn ẹ̀ẹ̀kan lọ́dún dẹ̀ ni àwọn august ìpàdé yẹn abẹ̀rẹ̀ ní 9 a.m. àní break àtúbẹ̀rẹ̀ ní 12 àtúní break àtúbẹ̀rẹ̀ ní 3 àtúní break abẹ̀rẹ̀ 6 àní break 9 alẹ́ náà àti ìṣọ́run ọlọ́run dẹ̀ yín ara rẹ̀ lógo mo gbàdúrà fẹ́ yìí tẹ́ ń gbọ́ mi orúkọ jésù ibi ò ní débá yín ọkàn yóò dẹ̀ balẹ̀ mo fẹ́ súre bí márùn kan fẹ́ yìí tẹ́ lórí ọ̀fẹ́ àti wá àtẹ̀yìn tájọ́ ṣe ìpàdé yẹn sà tó bá di ọlá orí ọ̀fẹ́ yóò wà èmi àti àjọ jókòó wọ́n náà wọ̀n a fẹ́ ṣe spiritual checkup kí ló pè ní spiritual checkup abiyamọ tó bá láìkì àdúrà tó bá ètì tán ni irú wọn ò lè jèrè ọmọ o bẹ́ẹ̀ ni ìwọ ó dẹ̀ jèrè ọmọ ń tiẹ̀ kí ni túmọ̀ ẹ̀ ìyẹn ni pé onídìí tán ni láti mọ tó yẹ kó máa ṣe fọ́mọ rẹ láti mọ rú àdúrà tó yẹ kó máa gbà láti mọ ìgbésẹ̀ tó yẹ kó máa gbé ìtàn ìpè lábíyamọ nìyẹn kí pé kan kí àdúrà mọ́lẹ́ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ ìtàn ni rèé o kì í gbọ́tọ̀ ni ó lágídí o kì í gbọ́ ọmọ mi orí rẹ̀ ò fáriwo ìtàn ni nìyẹn ọmọ mi orí rẹ̀ ò fẹ́ kẹ́ polówó tó fẹ́ ṣe síta ìtàn ni nìyẹn ọmọ mi wà ẹlẹ́dàárì ò fẹ́ pé tó bá ṣe nǹkan tán kẹ́ máa fi yìn kẹ́ máa fi yìn lójú àwọn tó kù ẹlẹ́dọ̀ ọmọ mi nìyẹn so ìtọ́ni tá à ń sọ nìyẹn so abiyamọ tó bá dẹ̀ láìkì àdúrà tí ò láìkì láti gbọ́ ìtọ́ni tó bá àyànmọ́ ọmọ rẹ̀ mu ìkànnì abiyamọ bẹ́ẹ̀ ìyẹn yóò wà lọ́la ọ̀la tọ́ọ̀zẹ̀ láwọn ṣèyẹn wọ́n náà wọ́n ni kì í ṣe pé bóyá ṣe general ẹnì kọ̀ọ̀kan á béèrè lọ́wọ́ ọlọ́run ní tó fẹ́ rí àwọn ọmọ rẹ kí ló ṣe tí ìran àwọn ọmọ rẹ ò fi ṣẹ ọ̀la lápàdé níbo láti ṣe yẹn tó bá ti dé mo ṣe last bus stop wà béèrè address pé lọ number 27 Awoniyi Street off Luto nílùú mo ṣe ìyẹn ní aago mẹ́sàn-án láàárọ̀ la bẹ́ẹ̀ni má fi ṣeré ilé kì í sọ̀rọ̀ ẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn kan lé ilé kì í sọ̀rọ̀ ìjọba ni mo ti wá ẹni kò sí bí sọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá sọ́dọ̀ mi bó ti kórè mi kì yóò tánù ní bílì sọ ẹnikẹ́ni ló pè náà jẹ́ súre eléyìí àṣẹyẹ rè bó ti kó pẹ́ láyé tó òní ní ìrírí ikú ọmọ àṣẹ ni ẹnikẹ́ni tó fẹ́ fi náà ọmọ ju ọ àdúrà náà má ti parẹ́ nìyẹn o ní ìdí àdúrà mo ń padà bọ̀ God bless you.
2: Ẹ gbà àdúrà àkọ́kọ́ yìí.
0: Orúkọ Jésù.
2: Call the name of Jesus.
0: Ogun tí mo fi jọba bá.
2: The battle that I used
0: Ogun
2: to be able to my father, the one that I used
0: Ma
2: to be able my mother,
0: mo abiye, je ko
2: begin to call the God of covenant.
0: Mo fi jo baba.
2: That battle that I used to be able
0: mo
2: my mother, the one I used to be able my mother,
0: ma je ki omo fi jo mi.
2: No, let that battle disappear. Never allow my children.
0: Ogun ti mo fi jo baba.
2: The battle I used to be
0: able
2: my mother, the one I used to be
0: able
2: my mother,
0: ma fi jo mi. Oh yeah, do a yida me.
2: Let's
0: sort
2: of
0: that.
2: God of covenant of servants.
0: Mama Jopo. Omo God of Fugu Jomi. Oma mi o God of Fugu Jomi. Akobi mi o God of Fugu Jomi. Rebu Abasa Kaya. Okay, sir. Yes, Oluwawa. I want to get here today.
2: The angels are here now.
0: Amen.
2: Amen.
0: What to do? No, you are put on.
2: I could see a rope.
0: I must share you. Mo follow me you. Mo ri okun yen na.
2: I saw that rope.
0: Mo ri opolopo.
2: I saw a lot of people.
0: To what they shubu.
2: And they are falling.
0: O tun di pada.
2: They stand again.
0: Olua kini ntumo ero.
2: What was the meaning of this vision?
0: Pray that.
2: Children, please pray very well.
0: On to gbe mi subu ninu rajo ayemo mo je gbo mo mi subu.
3: What
4: makes me fail?
3: What
4: makes me fail at the journey of my destiny?
3: Oh, don't be Missibuni, I do. I
4: the journey of my destiny.
3: Oh, yeah, do I get a man? Okay, Jesus. Oluwa. Iro ni mo fi n gbadura bayi.
4: I'm praying my petition now.
3: Mo fi orun si eri fun o.
4: Heaven is my witness for you.
3: Oh, ba gba bi mo tin gba.
4: If you try to pray the way I'm praying.
3: Oh, ko ba ra re o, o mo ma re lo.

0: ti dibo fe nikan ri gege bi gomina nipinle adamawa kori to tun gbe won soke die won lawon na ndije won ni kan lo se gomina nipinle anambra ri ehun na ndije alaji sikrai de barista won ni oro tarugo ba so keyin o degun o ni bi awon gomina ton ndije mo pe gba tinubu na ni o ti e ti gba ni emi oni kan yin sibi taye kan ju si lagbara olodum awon awon agbalagba ni oro tarugo ba so keyin o degun bond fm lawa 92.9 ni bayi ti ago mesan pelu an koja lo sori eto wa eto yin eti amo si agba wa bura latenu adidiji e wa nkan fidile tabi ke fidile nkan lati gbadun omo ye leko
1: Ajodun Ikore eyi ni lati pe gbogbo eniyan sibi Ajodun Ikore ti ijo St Michael Anglican Cathedral Church ilu Esie ele to fidi kale si ipinle Eko Ajodun odun 93 93rd anniversary ti a pe akole re ni Ikore yi Address of Honor iwe owe ori keta ese kesan Proverb 3 verse 9 ojo Sunday ojo kokandilogbon osu kokanla 29th November 2026 lo ma waye ni gbogbon G Kappa number 102 Borno-Uwe opposite Home Science Center, a butemeta ipinle Eko, eto isin yo bere ni dede ago mewa owuro 10 a.m. labe right reverend bishop Adeolu Adekola bishop igbomina diocese ankara Ikore ti wa nle fun tita lodo mr dele oyawoye 10 os street fadeyi ipinle Eko 00593228 00 mr stevie adeyemi 28 princess street third floor flat 6 lagos island 00384994 75 mr lake BIA Iron Market opposite Baptist Church headquarters Olowu Tabi 69 King Anglican Church Enowa Lagos Island 00232475 08 ati Mr. Kule Ayelagbe 42 Dosumu Street Lagos Island 00228380 20 Tabi 00948445 15 Olu Kore yi abu yi fun gbogbo wa o igbimo Ikore lolu dede
2: awon agbapo won so pe igigiguru ma Ìlújú àtòkèrè láti ń lọ, àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí Ọlọ́run bá má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa. Ìbámu ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ̀ tètè dédé búyà kó tó pẹ́ jù. Ó ṣeé ṣe kó o ti ní ọ̀gbára lọ́gbọ̀rọ̀ tí wọ́n ń pè ìṣòro àìṣedéédé ìríran rẹ̀ lórúkọ oríṣiríṣi. Má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ̀. Tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osula Herbal.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o 070-38-61-5168 070-38-61-5168
2: Òtítọ́ inú àti ìbẹ̀rẹ̀ Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ ẹ ti mọ̀. Kò rú dúró kí Ọlọ́run bá má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o 070-38-61-5168 070-38-61-5168
1: Al-Yusra Umrah and Hajj Travels and Tours Limited. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Arafat International Travels. Wọ́n ní kẹ́ wá lo àǹfààní Mawlid Umrah Package. September to December 2026. Láti lọ fojú kan kábàárí oníṣẹ́ ńlá. Fi ṣe wúra. Yẹ tún sí àárẹ̀ àgbogbo àwọn àyè. Nínú Mọ́kà àti Mọ̀dínà. Àǹfààní àwọn àfáà tó dáńtọ́. Oúnjẹ ilẹ̀ wa àtìgbàdégbà. Ilé ìtura tó súnmọ́ Haram ní Mọ́kà. Ọkọ̀ ọ̀bọ̀pọ̀ ọlọ́yẹ tí ó máa gbé yín àti àwọn ohun mèremère mìíràn tí yóò mú Umrah rọrùn ni ó ti kójọ sínú Mawlid Umrah Package. Bábánbárí rẹ̀ ni pé àǹfààní sísanwó díẹ̀díẹ̀ ó wà lórí Umrah yìí àti 2027 Hajj. Ẹ tara ṣàṣà ẹ kàn sí iléeṣẹ́ Al-Yusra Bishop 23/24 Peace Complex 29 Igando Road Ológunfe Bus Stop Ìkọ̀tún ìpínlẹ̀ Èkó 00264463 09 tàbí 00383533389. Ẹ tún lè kàn sí Arafat Office Block B Suite 7 Bola Tinubu Shopping Complex Oyetayo Street beside Oshodi Local Government Secretariat Oshodi ìpínlẹ̀ Èkó 00565630 52 àti 00677382 9.

0: kò sí gbogbo ayé ṣe lè létó agbára àdúrà ká kò sí bí ìjì ṣe lè jà tó ọlọ́run ọba ló kápá ẹ̀ èyíkéyìí ìṣòro tó bá ń dojú kọ ni ìgbàgbọ́ nínú ìgbìyànjú ohun ìbẹ́lọ́run gan-an làṣírí tó ń tú ogun ayé palẹ̀ bí a bá wá ń sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé anímọ̀ káyé bàbá tápà ọkọ̀ gbòógì nínú àfàdúrà jago láti tú ogun ayé tó ń dani láàmú kalẹ̀ náà ni bàbá tápà jẹ́ síwájú ohunkóhun ẹ̀kọ́ àdírẹ́sì àti nọ́mbà ìsílẹ̀ nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ni anímọ̀ káyé bàbá tápà wà 08033735570 nọ́mbà anímọ̀ káyé bàbá tápà nìyẹn kí ni nǹkan ọ̀hún tó ń dojú kọ ló fẹ́ mú ayé sùn ọ́ àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ń jẹ́ kó o máa kọ́ mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí ìgbà tó jò bá máa fún lóòótọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà tó sì ti ká ni lóru lé àmọ́ tòun ti bẹ́ẹ̀ má sọrùn kọ́ ẹni tó mọ̀ nípa bá a ti ń bẹ lọ́hùn fún ni tí àdúrà ó sì máa gbà ní mọ́nà wà lèyàn gbúdọ̀ kàn sí i torí wípé ọwọ́ ti bá ń dunni èèyàn kìí kìbọnú aṣọ o ẹni tó sì lè sọ àṣírí ogun tó ń dani láàmú gan-an lèyàn ń kọ́lẹ̀kùn ọdún ẹ̀ fún ìbéèrè àti àlàyé nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08033735570 anímọ̀ káyé bàbá tápà ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
1: mo bẹ̀rù rẹ̀ bẹ́ẹ̀.
2: ẹ̀ka àwọn gbogbo olólùfẹ́ ètò ìwà ètò àgbàyà bí adéyẹ̀ bá ṣe rí àgbàǹgbà nílà ni àgbà kí gbà nípa àgbẹ̀rẹ̀ gbà wúyẹ méjì lẹ́yìn ìkùnlé àgbà bẹ́ẹ̀ sí rárá náà ẹ̀rọ tá à ń sọ jíṣẹ́ yí o a ń pẹ́jọ́ lọ sí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ a sì lọ ń fọ̀rọ̀ wá ògbóǹta ìjọba bíbí ìlú ìbàdàn láti pàdé ìrírí ńlá náà kà mọ́ pure water òde òpó àlejò wa ni 09059408311.
3: aláàjì kí lórúkọ yìí ní ẹsẹsẹ.
4: èmi ni alhaji kabir muraina.
3: ọmọ bíbí ìlú bo lẹ ń ṣe.
4: mo jẹ ọmọ bíbí ìlú ìbàdàn.
3: agboolé ibo.
4: ní nàlẹ́ǹdé ní ìlú ìbàdàn.
3: nígbà tí wọ́n ń ṣe pure water jáwọn sun pẹ́pẹ́ pẹ́pẹ́ ọmọ wà bílẹ̀ sì ṣe ń yẹ bí ẹ̀ láàrin àwọn òṣìṣẹ́ àtẹ̀yìntẹ́ ẹ̀ nílé iṣẹ́.
4: ìṣòro pọ̀ o ìṣòro pure water pọ̀ o lẹ́ni tó bá ń ṣe gan a mọ̀ pé ìṣòro kékeré kan ni iṣẹ́ pure water torí iṣẹ́ pure water nídìí èrò so àwọn èrò ìdẹ́rì oríṣiríṣi ìwà ni wọ́n ń wù tó yẹ pé ìgbà míì wà nígbà tí a ń lọ lọ́wọ́ yẹn ló le jù tí wọ́n bá ń sì rìbá ọlọ́wọ́ yẹn ọmọ jù yọmọ jù yọmọ jù yọmọ jù wọ́n lè máa wá wí sí i láì lọ́nà ni tí wọ́n bá ta bẹ̀rẹ̀ sí lu ẹ́ńjìn ó di ọjọ́ kan gbà tí ẹnìkan wá wà ń pè ní tún bọ́ọ̀tì máa sí torí ìjọ ń ta yẹn 1,000,000 plus ọkọ̀ ọ̀tá gbà wọn kọ́kọ́ di tí òun yẹn lọ́wọ́ wọ́n sí fún wa tó ń ta fún wa ní 500,000 yẹn lèmi kọ́kọ́ rẹ̀ yọ kán bẹ̀ tí mò ń lò lọ́dún yẹn lóhùn gbà tí wọ́n lọ yọ kán nígbà tí a lọ yọ kán torí gbà mí àwọn òṣìṣẹ́ yẹn dà sí tábà wọn láwọn òṣìṣẹ́ mọ́ a tó lọ bẹ̀ wọ́n ni ẹjọ́ wọ́n dáná nǹkan tí bá lè fẹ́ a tó fún wọn ṣùgbọ́n gbà tí masini dé ẹ̀rù bá wọn náà àwọn náà tún dànù àwọn náà wá sí bẹ́ẹ̀ ni pé wọ́n ti mọ̀ pé a máa wọn náà so masini yẹn ní tí ẹ̀ márùn-ún bá ṣe òní ká pòdúsì rẹ̀ so wá jẹ́ kí àǹfààní àti nǹkan tó rọrùn ìgbà yẹn làwọn yẹn wá ń yà wọnú iṣẹ́ yẹn.
3: ǹjẹ́ ẹ níwọ̀n fún ìjọba gẹ́gẹ́ bí ẹ̀yin ẹgbẹ́ tó fẹ́ ṣe omi jáde báwọn ìlọ́wọ́ kan wà tó yẹ kó lè jáde láti ìdọ̀gẹ̀ ìjọba.
4: a ní ìdí ewu
3: tó ń bá ṣe ìṣòro nínú.
4: gbogbo nǹkan tá à ń ṣe nínú iṣẹ́ òun ni èyí tó yẹ pé ìjọba yẹ kó ràn wá lọ́wọ́ ló pọ̀ jù. ìkíní àwọn mọ́tò tá à ń lù àwọn ọ̀nà tá à mọ́ gbà ọ̀nà ọ̀dà rárá tá a bá gbé mọ́tò jáde lẹ́nu bí kò kan spíngì bí kò fọ́ táyà bí kò ṣe kan tá a bá tún wá bọ́ síta tán àwọn fi àìwò náà tó máa wá di pé àmọ́tò yóò dà mọ́tò yóò sì gbà ọ̀nà ni ó dẹ̀ ń fà so ìgbà míì wà mọ́tò wà nígbà míì tó bá ta bó síbòmí wà rògbò bóyá wà láfà kì í sá àwọn àgbà tó bá ti rin gbogbo ọ̀nà tí ó da tó máa padà dé nǹkan méjì lè fẹ́ da méjì tí ó ní inú òjijì ni ó kẹ́ pọ̀ sójú títí ni ó ní ó da méjì so báwọn láti máa bá dẹ́tò yẹn náà wọ́n ń gbọ́ lọ nìyẹn owó náà láti tó lọ fi gbà so abẹ́ bẹ̀bẹ̀ fún ìjọba kọ́jọ́ kán báwa táwọn ọ̀nà yẹn ṣe díẹ̀díẹ̀ àwa náà won ba toroko bo ta ba ri tori ko so lori omi na awa no le ma fi sikini britas and santasiwa
3: alaji kawo
4: yes
3: sir e ma wo le de fun awon oloselu wa te ba fe fi bo oselu ti jo pelu ta se ko ta wa
4: e ma de mi ni fun ni pe won fi ibero olohun si ijoba won
3: ile kan si ki lo ko yin ni ekunlele
4: oruko mi ni alhaji kabir muraina ti mo je obidasile ni ise omi kamo kota
3: fun ba yin
4: is it 0-3-3-2-9-2-8-0-4
5: Tero, a taxi to the Pataki, and Dinamukala or Deb, or you go in generator. Service in Wani, 178, equal to Dimu Road, Council Bus Stop, Dimu Lagos City, Lodimo Malaysia, Toyota, Ramunawa Generator, Titu, 1 KC Generator, 500 KC, 4 Malaysia Lala, Malaysia Kerege Kerege, Ile Jossi, Ile Tura, Abile Bafe, and Yomile Taja, Supermarket, Ile B, Eri Generator, Lenzera, Eda Pomo, Ole Kugara. Epe Edina Bukala Deb Oyibo ni generator sori 0802-344-8276 0802-344-8276 tabi 0806-783-2948 0806-783-2948
3: Bukwa yu kwa kwa ntia to yi La bero no ba Ishetoro ba ni bate pari Ne ni omo ta di si yo. Eni to di yo lola wano ubo so ke.
6: Bara lo yu le she Bono Lente. Tawa le wong gaba iko so. Wabe omo lebe waji ade bayo. Ibi ti ote ta oju le yo phone. Phone accessories. Inverter. Solar system kano se ike phone. Telephone number yu 080-230-430-99. Bako yo. Eni babo le she Dokita Alfa la. Alashiri, Kozu Bandawari, Amin Mokai, Baba Tako Wadwari. Bawari Baba Tako U, Tabia Iso, Aro. Awala Lobo, Adria, Asiwe, Tebu, Lerofo Yoje. 161, Santos Avenue, Abubu Eba, Lagos, Yeme Shet, Wala. Epe Osi, Oju Opei, 080-33-73-5570. Tabi, 070-89-27-44-44.
3: Mwisi Bagwe, Dokita Usula, 31-hour products. Tengo wiki labi ati yo, Ogodu ti yo, ni yo balu, wani labi po, wafale tui, ni yo shubula gubai, ati yo, fati le yiwa. Bakale yi yo Bagwe, Alahaz, Baboke, Azam, Adefila, Taufoga. Tengo kwa wani daka di gate, Subten, yi kola sake complex.
6: Eliki ya iso, Aron, Aron yo shon, Na aron yi lo kola ya, Ogo, Bey, Nike Epe Rossi, 080-944-7143, Tabi, 080-226-1-3442.
3: Se Bagwe, Kosa yi kante fwere o jatitu, eja bala, eja kantosi, kote, shawa kwe kote dini. Tawade ni yelo, ajia sade a yade mila dini kwe kasi, moja kudaki, mipi. Tabite kwe kwe kwe 00-807-54752. Tuma adan piti na yoni, kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe kwe ye sikiru baba taipu yelo yo jaipu lego 0807749924 tabi 0807749924 nani uju upo bino la serika bini ya mwaka kusani kajani kala wajua bini bawa saba wajua bini kose tokoda alhaji abgalu abukaru adlaw adlaga abutuwega Wadupo ngewa supu omu idio, agafia atayo, jagmila kutuwa fa, ugomi ya kutuwa. Tabo kwa susrari omu tumokolo, wakatele kukiri ufuwa jogi no, mwina kusupu mbaje, lalikuwa. Dini njaba, omu mwini urejele, mwini kasiri, mwini saati, watu wa jona, adisha wa kitele, adiwe ni omu kasiri, mwini miladi, kasiri, nila kutuwa tango mwini kitele, mwini kasiri, adisha wa adiwe ni, ee, Ore dupe an pa wo. Yoba kabe si, oba si li yu dada,

0: fẹ́ dá ní gúlẹ̀. Bàbókè òwe kalẹ̀ sí Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jakande Gate, Egbe Road, Isolo Ìpínlẹ̀ Èkó. Ẹ̀pẹ́ 08094471143 08094471143 Bàbókè o, Ilébòdì dèbè dèbè.
1: Adébíàṣẹ́ndé o, ẹ̀dàkùn ẹ̀yà ẹ̀wà gbọ́ wa, Adébíàṣẹ́ndé. Eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì tẹ́ ti ń gbọ́ wa yìí káàbọ̀ sórí ètò wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ ti mọ̀ wípé tẹ́ ẹ bá ti gbóhùn wa báyìí, a fẹ́ sọ̀rọ̀ nípa àlàáfíà nítorí pé wọ́n ní àlàáfíà ni ògùn ọ̀rọ̀. Ni mo fi ń kí bàbá wa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ Bàbókè o káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ jọ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
2: Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín olólùfẹ́ yín Taofik Ajiboro tí gbogbo àwọn èèyàn mọ̀ ní Bàbókè o ló ń kí wa pé àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
1: Àmì Bàbókè o, ẹ jọ ẹ má bínú o, ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó jẹ́ pé kò fi gbogbo ara kò kí ń yé mi. Ẹ máa ń sọ wípé iṣan ni wáyà, iṣan ni wáyà. Wọ́n wò pé iṣan wáyà, báwo ni iṣan tó wà nù ara ṣé papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́lé tá à ń pè ní wáyà? Ẹ jọ ẹ bá wa yànnà náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ìtumọ̀ ọ̀rọ̀
2: ọ̀hún. Ẹ ṣeun atọ́kùn lórí pa tá à ń pè ní iṣan ni wáyà nínú ara. Gbogbo wa náà la mọ̀ pé ní nǹkan kan ló so gbogbo ara papọ̀, iṣan òun ló so gbogbo joint wa papọ̀ mọ́ra wọn. Òun ló fa tí a fi máa dáadáa pé rẹ̀ pé iṣan ni wáyà nínú ara, nítorí pé wáyà rèé káṣù kan mọ́bì kan kájọ́ ìmọ̀ kan mọ́bì kan. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣan tó wà nínú ara òun náà ló sì jẹ́ la fi ń pè ní iṣan ni wáyà nínú ara. So ìwọ tó bá wá ní ìpèníjà nípa iṣan inú ara, ìwọ náà kọ ìdílé kọ gbọ́ ń tà ń sọ kọ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ sí yọjú sí wa pẹ̀lú àgbẹ̀ Ọlọ́run yóò kú mẹ́.
1: Àṣẹ ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi wà yìí. Òun náà lẹ́yìn náà ti gbóyan ẹ̀kọ́ kan nìyẹn o, fẹ́ni tí ò bá mọ̀ iṣan ni wáyà nínú ara. Ẹ jẹ́ máa bínú àìsàn iṣan ara yìí, kí ni àwọn nǹkan téèyàn máa rí bí ìpèníjà téèyàn fi mọ̀ wípé lọ́mọkùnrin o òun ti lu ìgbàdí àìsàn iṣan ara?
2: Ẹ ṣeun atọ́kùn lórí àìsàn iṣan inú ara yìí, torí pé kì í dédé wá sínú ara, ó láwọn nǹkan kan tó máa fà á. Àkọ́kọ́ nínú tó máa fa àìsàn iṣan inú ara fún ọmọkùnrin, tó máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin, tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúsí ẹ̀ déédé lọ́dọ̀ olólùfẹ́. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé ẹni tó bá ti ní àrùn gbajúmọ̀ rí tá à ń pè ní àtọ̀ sí ẹ̀gbẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń se aláda rẹ̀ lọ́wọ́. Abẹni tó jẹ́ sí pé a máa ṣèyọ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́, abẹni tó jẹ́ pé ẹ̀yọ ti ò ní jáde dáadáa tí ó máa jáde ṣeréṣeré. Abíntà pápàdé látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣe àkóbá fún

0: bókè ò ẹlòmíì báyìí tó bá gbé ṣòro lọ tọlọrun bá bí ara rẹ yóò ti wá dúpẹ pẹlú àwọn ẹbùn ńláńlá mo ní lọ sọdọ àbókè o ohun tó wá ń tẹnu mọ náà ni pé àti lọ gbá àti lọ àwo àti lọ kòkó bá bá a sásùn kọ náà ni kí ni n tó ń fa eléyà àti pé kí ni ọ̀nà àbáyọ láti má jẹ́ kí nǹkan èkó ṣẹlẹ̀.
1: ẹṣeun atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti lọ gbá tán wà láwo ọlọ́run nìkan máa sábà wá sọ́dọ̀ àbókè ò púpọ̀ ọlọ́run sì máa fún wa láṣeyọrí nítorí pé a ní ajẹ́gùn kan tí à ń pè ní ajẹ́gùn àdáyébá. Ajẹ́gùn àdáyébá yìí bàbá tó bí bàbá wa òun ló ni ajẹ́gùn yìí nítorí pé ọlọ́dẹ ni wọ́n. Nígbà tí wọ́n wá bí ọmọkùnrin bàbá wọn sọ pé ní ọmọkùnrin tó bá kọ́kọ́ bí òun ni kò gbé ajẹ́gùn yìí lé lọ́wọ́ òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ wa ọlọ́run bá wa ṣe. Ṣùgbọ́n ajẹ́gùn àdáyébá tá a wá ń pè é gbogbo ẹni tá a bá fún kò sẹ́ni tí yóò lọ tó sọ pé ní ọlọ́run ò gbàdúrà òun.
0: Ẹ tún máa ń sàn kankan pé ẹ ní oríṣiríṣi ọ̀nà àti oògùn tẹ́ fi ń kojú àìsàn ìṣanú ara ẹ̀ mo fẹ́ kẹ́ túnbọ̀ bá wa ṣàlàyé.
1: Bẹ́ẹ̀ ni ẹ ṣeun atọ́kùn oògùn táwa fi ń ṣe ìwòsàn fún ọnú ara 60+ ni tá ń pè ní 65 òun là á máa fi ṣe ìwòsàn fún ara. Ṣùgbọ́n ìlọ́dọ̀ ti bàbá òkè o èmi ò lóògùn ẹyọ kan tó máa wogbo àrùn torí bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ òkè o a sọ fún dèdè bá ṣe fẹ́ fún lóògùn ìgbà tó fi gbà láṣẹ lọ́dọ̀ ọlọ́run tí wọn náà bá lò wá gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tí sì ń ṣiṣẹ́ bí ibo ṣe yàgò sí.
0: Ṣẹ́yìn náà ti wá rí yàtọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú òun ló gba pò kíní. Bàbá òkè o wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn ìṣanra tó ń da ọlọ́mọkùnrin láàmú kó wá pin lórí ọlọ́mọkùnrin nìkan ọlọ́mọbìnrin náà tí wọn náà bá ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ bóyá ẹlòmíì tí àládà rẹ gan tí wá dédé má fi ìgbàlà rẹ dọ́là kàn sí bàbá òkè òní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church. Mo máa ń ṣàlàyé lóòrèkóòrè pé tó bá jẹ́ pé ọ̀nà ìsọlọ̀ ni wọ́n ń gbàbọ̀ tó bá ti dé jákàndé báyìí ká tó rí ṣọ́ọ̀bù kíní ṣọ́ọ̀bù kejì ẹ ti rí plaza yẹn ó tóbi báyìí níwájú Deeper Life Church ni ibẹ̀ ni shop number 10A wà. Ìwọ ṣáà ti bèrè bàbá òkè o ẹyẹ méjì ò kí ń jẹ́ àṣà bàbá òkè o ìlú mọ̀nká ni wọ́n ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mú tali yín lẹ̀ torí èrò máa ń pọ̀ nítorí pé ibi tí ọlọ́run bá ti ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ lọbẹ̀. Bàbá òkè o kí lẹ fẹ́ sọ nípa èrò tó máa ń pọ̀ ṣé kò ṣe pé bóyá ẹ máa ń ṣojú ṣáájú pé ẹni tó bá gbọ́ kọ̀ bọ̀lọ̀kù wá àbí nǹkan kan.
1: Gbogbo abá kan náà jọ ni wá nítorí pé tó bá dé mẹ́kà a yàtọ̀ síra wa bí èèyàn bá ṣe dé òun náà la ṣe máa ń ṣe ìdánilóhùn fáwọn èèyàn torí àwọn èèyàn máa pọ̀ púpọ̀. Ìwọ náà tó bá fẹ́ wá tètè dèndélẹ̀ kọ́ lè bá tètè wá láàárọ̀ àti wà mẹ́ látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà rọ̀lẹ́.
0: Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín.
1: Bẹ́ẹ̀ ni gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa náà ni wọ́n wà ńbẹ̀ ọba gbogbo wọn pátá apọ̀ ńbẹ̀ tí wọ́n ti rí oníkálukú náà sì ló mọ iṣẹ́ ara ẹ̀ nígbà tó bá dọ́dọ̀ wa ọgbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tó sì ń bá wa sí.
0: Àmẹ́yí tó dájú jù ni pé bí bàbá òkè o bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣe ń da yín lóhùn ọ̀dọ̀ bàbá òkè o náà ni ẹ padà lọ fi àdàbà ètò rọ̀ sí torí àwọn ni wọ́n padà da yín lóhùn finally so má ní ìfòyà pé akọ́ṣẹ́mọṣẹ́ náà máa tì mí sí bàbá òkè o gangan fúnra wọn àwọn ni wọ́n ń dá àwọn èèyàn lóhùn. Gba ojú òpó bàbá òkè o kó o máa pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ 08094471143 08094471143 tàbí 08022613442 08022613442 a ò ní ṣàìsàn táìsàn fi tán lẹ̀ láṣẹ ọlọ́run ọba Èdùmarè shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life òun là mí ẹ̀ ó dìgbà kan ná.
2: àrítẹ́rítẹ́ inú lójú tó ń rojú kókó báyìí.
3: Ojú lè ṣe tí àwọn tí máa bọ̀ jẹ́.
2: Èyí ni ṣe.
3: Ẹni bá rí ọgbọ́n ṣe ilé fùrùkọ̀kọ̀ bí ẹni pé ilé sọ kìdílẹ̀ ká tó wọ̀gùn sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ sí ìdíyẹrẹ lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè fẹ̀yẹ ò ní tì tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yìí?
2: Àìsàn àtàrà yóò máa ṣe nǹkan o. Ìyá wa ni ti ṣe báyìí olólùfẹ́ mi.
3: Ṣé èmi ni màá ṣẹ̀rẹ̀ sọ fún yín pé kẹlẹ́ mójútó ara yín? Bàdá ìbáwò fẹ́ gàmà kárí o. Ó rí ibogi bàbá òkè ihò.
2: ìlọ́lẹ̀ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ máa láyé tó gbó ìjà lẹ́ẹ̀rẹ́ fún ògùn jẹ ọ̀pẹ́ yìí tó rorun gbogbo ara títa jẹ ara títa ara yíyún kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún wọn tẹ́lẹ̀ máa ṣẹlọ séréséré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó ń gbun so bàbá òkè ò lélẹ́ tó jẹ́ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè òwe kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate Egbòro Ìsọ̀lọ̀ ìpínlẹ̀ Èkó ẹ̀pẹ̀ 08094471143 08094471143 bàbá òkè ò ẹlẹ́bùn yìí dẹ̀dẹ̀.

0: સારો
1: ni o da iya ni we.

0: ìmọ̀ múná tẹwẹ́tẹwẹ́ yẹ̀ sí ọ̀rọ̀rọ̀ tẹ́gbòtẹ́gbò átàrí ògbónà tó ń tèkú ọmọ bàbá lẹ́lọ́rún mọ́ dá. ẹ̀ka alẹ́ ọlẹ́ ìmọ̀bodè kí n tó wọlé àgọ́ alábodè fóṣù bájẹ́ òṣùpá ṣe é bodè yìí fọ́lọ́run ọba ẹlẹ́mẹ̀ ń wọ́.
1: ṣèbí látúnlátún mà lọ yọ̀yọ̀.
0: iléeṣẹ́ bọ́ndẹ́fẹ̀ mi ibẹ̀ la wà 92.9 ibẹ̀ láti dábí ẹdun tá ti rọ̀ bí òwe lórí ètò tá a pè ní àròkàn.
1: àròkàn nífẹ̀ẹ́ fún àsùnwòn dákẹ́.
0: mo kí gbogbo ọlọ́gà ọlọ́gà nílé iṣẹ́ pàápàá látòrí gm wa gbogbo ẹ̀yin director of program gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ ní engineering department tẹ̀ dé program gbogbo yín. mo kí yóò ojú òní tiwa tẹ́ wá dórí olóòtú mi ajé abàlì kíìsì ayépọ̀lá ibrahim ìyàbọ̀ ni ẹ kú jọjọ tíjọ ẹ kú jọjọ tíjọ ẹ tún kú jọjọ tíjọ ń jọ lọ ọ tọjọ mẹta. bàbá ti rí ẹni tọjọ mẹta ẹ kú àti làáwí ajẹ́ pé ẹ kú àti o. mo kì í ojú òní tì wá iléeṣẹ́ fin international àwọn ní ẹ ṣe onígbọ̀wọ́ ètò àròkàn látọdúnmọdún tá a sì ti ń bá a bọ̀ ọlọ́run adúpá o póun ti wá lẹ́yìn ọ jẹ́ kí àwọn ìbọn fọ́ máa lọ ogun gbẹ́nu ẹ wá kó o wá wí tó wí kó o tó tó wí ọlọ́run ò jọ ṣẹlẹ̀ nítibí adúpẹ́ o àpèlà ní ká ẹ pè wá o a sì dúpẹ́ pópó ẹ̀yìn oníbàárà wa pátápátá a kì í o gbogbo ẹ̀yìn tí ogun ayé yín ti ṣẹ́ àṣẹ pa àṣẹ wọlẹ̀ ní ọ̀sẹ̀ àsanmọ́ ní ọmọ ọsàn kò ní padà mọ́ ẹ̀yìn tó sì tún kù díẹ̀ káàtó àdúrà mi sí olódùmarè òní wípé ẹ̀yìn náà làálàáfíà o ogun ayé yín ọ̀sẹ̀ báwọn kan ṣe ń jẹ̀rì agbára ọlọ́run ẹ̀yìn náà jẹ̀rì ẹ̀ ń pèta ni bàbá yísà àáfàá ni bàbá yísà bàbá yísà awíkoko lọ́jọ́ ọlọ́rọ̀ olùdarí iléeṣẹ́ fin international àwọn ní ẹ̀sìn onígbọ̀wọ́ ètò àròkàn ẹ̀yìn náà lè ní nǹkan kan tàbí èkejì tẹ́ ẹ fẹ́ bí wọ́n ẹ jẹ́ kí n sọ nọ́mbà yìí kẹ kọ́ lẹ̀ torí ó ṣeéṣe béèrè bá wọra kí a mọ̀ láǹfààní àti pé ṣùgbọ́n ẹ̀yìn ẹ mú gègé àti tákàdá kẹ kọ́ lẹ̀ o 080-54-27-6137 àti 081-39-68-24-21 081-48-25-60-32 pẹ̀lú 081-81-71-33-50 àwọn nọ́mbà tẹ́ ẹ lè fi pé bàbá yísà ayíkoko lójú ọlọ́rọ̀ rèé ayé yìí ó dòjò mi ẹja lọ bẹ́ẹ̀yàn bá ti gbé bó ṣe ẹ kó gbé téèyàn rìn bó ṣe kó rìn téèyàn tọ́ bó ṣe ẹkọ́ tọ́ ṣé mà tọ̀sẹ̀ lọ́lọ̀ yóò níbodè lọ́làáfin àmọ́ bẹ́ẹ̀yàn bá dákẹ́ ẹ wò bí o tara rẹ̀ ọba dákẹ́ ẹja kọ́ dókè lọ́hùn ká gbọ́ nǹkan ti ẹ ní fún wa ká tó tẹ̀síwájú ẹ kú òkàlẹ̀. bàbá yìí fẹ́ dúpẹ́ dé o àràmàǹdà ọsẹ tó ń ṣiṣẹ́ bí àrìrà àjẹ́ bíi dání ìmọ̀ ìjìnlẹ̀ tó dóbìnrin ó fi gbé jáde pẹ̀lú orúkọ náà tó ń bẹ́lẹ́ ọ̀sẹ́ni tí ò lẹ́wọ̀ ẹ́ gbogbo ayé ní bẹ̀rẹ̀ fún bí ẹ má wọn tí ẹ wà nílùú òyìnbó ọ̀dà téèyàn wáyé bí aláìwáyé lẹ́lòmíì tí ń ṣe wàhálà tó orí ikọ̀ náà ni agbọ́jàkalẹ̀ ọ̀tà ìwọ́gbọ̀n ọkọ ni olè sojúṣe rẹ lọdọ aya rẹ o sì pa á mọra orí ẹ ń tẹ yìí àtẹlẹsẹ ń kọ gbogbogbò o lè rí òpó onámẹjì tó fi máa mí gúlegúle bí nǹkan máa rìn kiri ara máa bọ lọdọ bàbá yìí fẹ àrùn kòkò lójú ọlọrọ pẹlú owó péréte láti dìímù ẹgbẹ ọkadà tàbí kẹkẹ mọrúwá ẹ sọ pé nọmba 41 ògúrò ń bí lọdọ bàbá yìí fẹ lẹ ń lọ 081-39-68-24-21 080-54-27-6137 bàbá yìí sálóní àní fẹ ìsàlùbà.

0: ẹyẹ méjì kì í jàṣà fẹmi ògún yẹmi ọlọ́gbùrọ̀ ọmọ baba lélẹ́rú ọmọ baba ń bàdàn mọ́ dẹ́ ọ́ àgbádùn ara wa bẹ́ẹ̀ bó ṣe gbádùn tí ìfi yorùbá gbádùn ẹ̀kọ́ gbóná arokanni ìṣòro tó dojú kẹ̀dá arokanni ọtọ́ lọ́kọ ọ̀rọ̀ kọ fẹ́ arokanni ọtọ́ láya ọ̀rá ya fẹ́ arokanni àìsàn gbé ọ yílẹ̀ kítọ́kítọ́ arokanni ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ wọ́n ti ṣáájú rẹ arokanni lóòótọ́ àsìkò ẹni èéjù àmọ́ mọ́ kọjá mi olùgbàlà kì í sorin àkúnlẹ̀kọ́ o bí ẹ̀ bá ń gbọ́ gbé gbègbè kó tètè bá wọn gbé ìní jẹ́ kọ́rọ̀ ẹ̀dá olójú ìgbìyànjú ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú onímú kíká dàrá ókò ìgbìyànjú àtàdúà onímú kíká dàrá ókò má dákẹ́ mọ́lé mọ́ wòrà rẹ̀ ràn gbogbo àwọn tó dáa fún náà wọn ò wòrà wọn ràn ni nígbà téèyàn bá sì ti dákẹ́ tí ò wòrà rẹ̀ ràn áwù nǹkan bòójú ẹ̀ ń dọ́kan àdúrà tí ẹ ṣàjẹ́ àmọ́ ṣe ni wípé ọlọ́run mọ́ fi ẹ̀mí kúkúrú ta wá lọ́rẹ ẹ̀mí gígùn lọ́dá ẹ̀mí gígùn ní sànyà wòmí ń tá sọ̀rọ̀ lé lónìí ọlápè ní àkòtì tàbí ìjáfara tẹ́sìmọ̀ wípé òwe yorùbá sọ wípé ìjáfara lè wo àkòtì ká máa fò ní dòní ká máa fò ládọ́là ha nǹkan burúkú ni nígbà tó rí wípé ọ̀ ń ṣẹ̀yọ́ ṣáṣáṣáṣá o sì ń wòran àbí wo ti ẹ̀rá yọ ṣe o sì ń wòran inú rẹ ọ̀gbádùn tẹ́gbẹ́ ẹkùn ti ń kọ́ nìsàlẹ̀ odò òkùn ń kọ́ àyà rẹ lù pìpìpì o sì ń wòran má dákẹ́ ni mi sọ pé bí nǹkan bá mọ télé kéèyàn ó tètè wọn télé torí pé tí nǹkan bá kẹ̀hẹ́ mọ́ èèyàn lọ́wọ́ á dàgàdà gidi ọtí àgbagbà á pọ̀ lè kà bí ọba ti ẹ̀ka àsìkò tí ó gbà yàn yóò tún pọ̀ ìdínú tí ẹ jẹ́ wípé ẹ mọ̀ jà wòra wá ràn o ẹlòmíì oríire ọmọ gbáyì àtẹlẹsẹ ọmọ kan gbogbo oríkèéríkèé ara ò ní gbádùn orúnkún ni àràgbákugú dín ni ìgbàrúkọ ni gbogbo ẹ̀ pátá ní ọmọ dàlámù yóò sì mọ̀ wípé àgbà náà ni àgbà náà ni àgbàwó làgbà ọ̀hún ọ̀rọ̀ bàbá wa ti ń ta kébékébé a bàbá 70 80 90 káwọn àtọmọbìnrin kéke tí ẹ tún ta mi oge àti mọ́kànlóko ẹ̀kan ó ní wọlá ó sì dákẹ́ ọ̀wá ń pa mọ́ra bó làá ti wí ó ṣe ní wí sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ sókè gbogbo n ta bá rí tọ́jẹ́ kùdìẹ̀kùdìẹ́ nú ara ẹ̀jẹ̀ á tètè wí torí pé àkòtí ẹ̀ ṣe nǹkan re o wọ́n ní bàbá kan bẹ́ẹ̀ bì kan bàbá ń gbóná àti ẹ̀ ti lọ bẹ̀ ńgbà wọn wọ́n ọmọ ọlọ́run pé wọ́n rọ́mọ bí ìwọ sì rèé tó ń fojú sògbérè ọmọ ẹ̀ o sì jókòó kalẹ̀ èmi náà ó tiẹ̀ débẹ̀ ń tiẹ̀ gbìyànjú bẹ̀ lónìí ọ̀dọ̀la ń gbìyànjú bẹ̀ ọ̀túnla ń gbìyànjú bẹ̀ ọdọọdún ni ẹ sì ń kí ọ pé nú ó dùn kí ló dé tí wọn náà ò tiẹ̀ gbìyànjú ẹlòmíà ni bí ẹ ṣe máa pariwo wọn nu làláì làláì tí nàtú o fi kọjá ọmọ ní mọ ẹ wò mí o bẹ́ẹ̀ bá ti dé nọmba 41 Ogunrombi road àbí ká sọ pé ìdímù ni ẹ tiẹ̀ ti wọkọ̀ tí ń lọ sí nọmba 41 Ogunrombi street ẹ̀yin ẹ pé bàbá isálẹ̀ ń béèrè àtọlọ́kadà àtonímọ́rúwá wọn ò gbé débẹ̀ bẹ́ẹ̀ bá sì débẹ̀ tọ́ bá ṣe é ṣe tẹ́ ẹ bá bérò tọ́ bá pọ̀ ẹ jókòó ẹ mọ̀ pé bí àdúrà tí ó ti gbàlẹ̀ déhun àwọn èèyàn ọ̀sẹ̀ déédé máa pọ̀ ń bẹ́ nígbà tí ọlọ́run bá pé ogun téèyàn bá rebì kan tọ́lọ́run bá sì pé kọ́sẹ́ kí lọ́ wá tó kù tí ọmọ wá kò sí nǹkan míì tó kù tí ọmọ wá o wọ́n fà kò tí bọ̀rọ̀ rẹ mọ́ jáfira mọ́ gba kádàrá ní tí ọ̀dà gbogbo tọ́lọ́run dá dáadáa ni nọ́mbà bàbá isáre 08054276137 081 39 68 2421 081 48 25 60 32 àti 081 81 71 33 50 àwọn nọmbà tẹ́ lè fi pé baba yi sare awe konko loju oloro oro ti e na da yo o si gbe ope
1: 081 48 25 6032 081 48 25 6032 Philly International alias Babaisa Olorun ni fun won se

0: iléeṣẹ́ fin international tó sonúgbọ̀wé ètò àrùkàn bàbá isa ni bàbá isa lọ́tún bàbá isa lọ́sì ariwo ọ̀hún buyari kódà tẹ́ẹ̀dẹ́lú òyìnbó lọ́dọ̀ àwọn aláwọ̀ funfun lọ́hún gbogbo ìgbà tí bàbá gbá lọ sílùú òyìnbó àwọn èèyàn wa ti ń bẹ́ẹ̀bẹ̀ wọ́n yìí fẹ́ kí bàbá wálé mọ̀ torí bá méjì kọ́ àṣẹ ogun òbílẹ̀ wa ewé wa egbò wa a máa wo àìsàn ara wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ̀pọ̀lọpọ̀ ń dé mọ́ra nílùú òyìnbó tọ́jẹ́ wípé bí wọ́n bá ti re gbòógì bàbá isa tàbí ẹ yọjú sí bàbá isa níwọ̀nba àsìkò tí wọ́n bá lò àwọn náà máa fògo fọlọ́run àwa tá a wá ní nǹkan wa kí ni tẹ́tà ní mọ rírì rẹ̀ ẹni ẹ gbìyànjú ẹ dọ́dọ̀ bàbá isa kẹ́rí nǹkan tá à ń ròyìn ẹlòmíín wà ìgbà tí ọba ṣe nǹkan táwọn obìnrin máa ṣe bí ti ń lọ́nú mọ́lẹ̀ ní ọmọ ké ìgbà ẹlòmíín ọba tún ṣe tiẹ̀ tán omi ìle dúdú omi ìle máa rùn ìwọ́n ti ẹ̀yìn rẹ̀ ní ẹ́ ní òtó ó ti ṣàyẹ̀wò wọ́n lẹ́yìn òtó àwù ń tẹ̀yàn ṣe é sí wa ẹ̀ ń tẹ́lẹ̀ nǹkan ọmọkùnrin rẹ̀ ọ̀sán ń tẹ̀yàn ṣe é sí wa nílànà tìbílẹ̀ gbogbo ẹ̀ pátá wọ́n máa ń jogún fún bàbá yìí àgàgà kéèyàn wá ṣe é ṣe kọ́ mọ́rọ̀ ojútùú ẹ̀ ìlànà àdúrà ni wọ́n bẹ lọ́hùn fún ọ ọ̀nà rẹ̀ ọ̀là wà òun fojú kó jàǹká àwọ̀ ni òun lálàákàlà eégún ńlẹ̀ ọ oòrùn ńlẹ̀ ọ lójú oorun àdúrà ló nílò kí mo pè àdúrà ló nílò wọ́n bọ̀ bẹ lọ́hùn gbogbo tó bá yẹ kó o ṣe kó o ṣe kó o sì bọ́ kúrò ńbẹ̀ ta ló sọ páyé yóò dùnà ẹ wò mí o bẹ́ẹ̀ bá dé èèyàn tí ń wá kúkì ẹ mọ̀ pé olùsì pọ́ńbélé ni tàbí kọ́ jẹ́ pé àìsàn ní ra mọ́lẹ̀ ní fi ń bẹ lọ́hùn kú fúnra rẹ̀ ayé ìdúró kódà ó dòdò mi ẹja lọ téèyàn bá gbádùn ìṣẹ́jú kan yóò gbàgbé ìyà títí ń jẹ́ lógún ọdún ta ló wá sọ pé ìyà nìwọ́ bá kú tó wá ṣe tó òrùn dùtú ẹ̀ iṣẹ́ bíi mẹ́fà ló ti ń ṣe ìwọ ò ṣe béèrè iṣẹ́ wo lọ̀nà mi ọ̀nà wo mo lè tọ̀ tẹ́mi ní èyí ní lárí tí ìyẹn jánà gbogbo ẹtẹ́ ń so oríire yìí náà bá a ṣe bẹ́rù la bọ́ mọ̀ bí ẹ ṣe bí àwọn náà ní abìwọ̀ náà ta ló wá sọ pé rú ni wo ṣe kú orí tọ́ máa dádé inú agogo dẹ ní ti wá èyí tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ inú agogo dẹ ní ti wá ìbàdí tí ó lo mọ́sàájì aṣọ ọba tí ìtaná yanranyanran inú agogo dẹ náà ní ti wá orí tó gbé wá látọ̀run oríire ni ìwọ ni kó o mójútó ra rẹ kọ́ mọ̀wòrà rẹ ràn mọ̀wòrà rẹ ràn o torí pé bẹ́ẹ̀yàn bá dákẹ́ tara rẹ̀ yọ bá dákẹ́ tẹ́yàn bá sì mú ọwọ́ tí ń dùn tó kì í bọnú aṣọ tọ́wọ́ wọn fi rà ẹnìkan ò ní mọ̀ ìsí tí mò ń ṣe fún ọ láṣálẹ̀ òní mo mọ̀ pé ó rí kan tàbí èkejì tó dì mú bẹ̀ ẹja dókè lọ́nà mò ń padà bọ̀.
1: ẹ lẹ́ ń bẹ àwọn èèyàn wa bàbá isa ló ní a sọ fún yín pé àní fàìsàn ló gbá o ẹnikẹ́ni tó bá fẹ́ rí wa àyè wà fún láti aago mẹ́jọ àárọ̀ títí dalẹ̀ ní gbogbo ọjọ́ bẹ́ẹ̀ bá ń bọ̀ ẹ wá ọ̀nà láti dé ìdímù kí ẹ wá gbé ọ̀kadà tàbí kẹ̀kẹ́ márúwá kí ẹ ní ẹ̀ ń lọ ọ̀dọ̀ bàbá isa number 41 Ogurombi Road láti àárọ̀ títí di alẹ́ ni a máa ń wà níbẹ̀ tàbí kẹ̀ pè wá sórí àwọn nọ́mbà wọ̀nyí 08054276137 08054276137
2: Hara yes, I'm here.

0: ẹnisọ́fọ́ àbọ̀rọ́tọ́ ogun ayé òní bọ́rí wà fún ẹ̀bẹ̀ àdúrà láìpọ̀tẹ̀sẹ̀ tàbí ẹ̀yà kàn sí wọn ní 31 ògbóròmbí ròdì dímù lagos láti gbé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀pẹ́ àfà sọ́rí 080-542-76137 àti 081-396-824-21 kún fáyà kún ìtọ́lọ́ ni bàbá yìí sani lọ́lọ́ ń fẹ́ ńlá kan gbogbo ẹ̀yìn náà yọ̀ ń bọ́ ẹ̀.
1: Dákẹ́ àròkàn nífẹ̀ fún àsùn dákẹ́ o àròkàn nífẹ̀ fún àsùn dákẹ́.
2: Iléeṣẹ́ Band FM ibẹ̀ la wà tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe 92.9. Ajá abàlì kí ìsàyè Pọ̀lá Ibrahim olóòtú mi ṣe ní ń wò mí lójú. Adùn ń ṣe bí n tí Ọlọ́run ọba mi Odùmarè bá lọ́wọ́ sí. Asòro ń ṣe bí èyí tí Ọlọ́run ọba fọwọ́ sí. Ikún níbò ń bá ń lọ inú ẹ̀pà lọ́tún ló sì láì fọwọ́ kàn án, ó ní tí yóò sì máa bọ́ sí lẹ́nu. Iṣẹ́ Ọlọ́run ni o, àwa náà sì kọ́ Ọlọ́run ọba ni. Èmi ní pèdè kí n tún ní kẹ́lé dé ọ̀sẹ̀ dé rẹ̀ bábà ilébété. Mo lè dúró kọ́ gba bẹ̀rẹ̀ kọ́ gba bọ́ni bá so nígbà mo lè kórin nígbà àwa la gbọ̀jọ̀ gbọ́ bàbá gbé dègbẹ̀yọ̀. Ẹ wo o, ẹni tí ó pe tọ́rọ́ aná ni ahán o, èèyàn tí ó pe sísì olúwa rẹ̀ ọyẹ̀ ti gẹ̀rẹ̀ àpèforúsòpó ńlẹgbẹ̀ ẹ̀ẹ́dọ́gbẹ̀ ni ẹ bá rí ẹbí àpèwú kẹ́lá yé pe ràífù. Ṣé ti ètò àròkàn yìí á jọ máa gbádùn ara wa jọ́kẹjọ ni bógo ti ń jẹ́ tọ́lọ́hun torí pé ikú ò ní poyin ká lè rí mú safara ikú ò ní pọ̀ gẹ̀dẹ̀ ká lè rí mú ṣe ìlé tìdò bá gbà ọ̀ bá tètè kú àáfọ̀lá àwọn rìn á sì máa fi hàn ẹ̀mí gígùn là ń tọrọ lọ́wọ́ Olódùmarè. Ọlọ́run ní já kánjú kú àtèmi àtúngbọ̀wọ́ àti gbogbo ẹ̀yìn olólùfẹ́ mi pátápátá tẹ́ dórí olóòtú mi ajá wọn náà ò ní tètè kú àbúkọ́ báńkì àbútọ́ ọba délé ayé wa ò ní ta láṣẹ lọ́wọ́ Olódùmarè. Ọ̀rọ̀ bàbá iṣẹ́ tí mò ń bá bọ̀ nílé iṣẹ́ Fin International. Bàbá ní lásìkò tá a wà yìí gbogbo òwòsàn pátápátá àwọn tiẹ̀ wàá jáwó ń bẹ̀ wọ́n já ọwọ́ wọ́n já alẹ̀ ẹ̀dínwó pátápátá gbogbo ntẹ́ bá bá débẹ̀ lọ́tẹ̀ yìí ẹ̀dínwó lẹ́ ba torí pé bàbá náà náà mọ ti ń bẹ́ ń tà à ń mọ bí gbogbo nǹkan ṣe rí èèyàn wàá lè tó rí pé nǹkan rí bó ṣe rí kọ́ máa pa ti ń ṣe mọ́ra ibi wọ́n pọ̀ ni wọ́n gbà ọ́ wà. Bàbá ní ẹ máa bọ̀ kò sí wàhálà owó péréte lẹ mọ gbà wòsàn látàsìkò yìí lọ tí ò ní gara tẹ́sì máa fògo fọ́lọ́run pé ọlọ́run ọmọ ṣé o bẹ́sìn rí ọba takò torí mo sọ fún ọ àáfàá ni bàbá isa o àjìfẹ́ kálàmù dámọ̀lẹ́kọ̀ à ń ṣe kọ́ńtádígbọ́n àáfàá ni bàbá isa wọn bá ń pa àáfàá dẹ̀ mọ́ pa àáfàá rèé. Àwọn àáfàá ti pé ó ní iye ìgbà tí wọ́n jẹun ó ní iye ìgbà tí wọ́n fojú kan sọ́mọ̀ bí ẹ bá wá ké po Olódùmarè tí bá ń gbọ́ ẹ má jọ yà wá lẹ́nu ẹ má fọmọ ọwọ́ mọ̀ bàbá isa là ń perí bàbá isa lọ dákọ ló fi dà lálẹ gàràgà lọ́tún ló sì ariwo bàbá isa ń gbogbo ayé ń pa ọ̀pọ̀ tó ti débẹ̀ yẹn ń dúpẹ́ tí ẹ ń fògo fọlọ́run wọn náà gbìyànjú o ẹlẹ́yinjú àánú ni bàbá ẹ̀ ní tí wàá máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún mi ò ní wípé bàbá ní tó ọlọ́run nìkan là wá gbójúlé o àmọ́ bí ṣe ń ṣe o ọlọ́run náà ní ń bá wa ṣe àmọ́ téèyàn bá tajà ẹyẹ ẹ̀pẹ̀ yóò gbowó òkúta tí bàbá máa sọ títún máa fi mí lọ́kàn balẹ̀ rí pé ntọ́bẹ̀ mú kéèyàn sọrú ọ̀rọ̀ báyìí àjẹ́ wípé òótọ́ ló gbé lọ. Nọ́mbà bàbá isa ẹja tó gbọ́ lẹ́ẹ̀kan sí kẹ́yìn náà láǹfààní kẹ́ẹ̀kọ́ lẹ̀ tọ́rẹ́ lòmíràn máa sọ pé ń rí kọ̀ ṣe ti mú gègé àti tákàdá ọdẹ ẹ̀wà mọ̀ ń bọ̀.
3: Ókúra ìdàdà búyọ̀ ó gbà tún ó gbòsì ó gbàgede méjì yọ fọ́fọ́ bàbá yìí sáré kòkó lójú ọlọ́rọ̀ Fin International alias bàbá yìí sá àgbà fàtí fi agbára àlùkò á lè ṣèwòsàn ilé ló fẹ́wẹ́ ilé ló fẹ́ bò fi ṣe agbára àjogúnbá ó kéwú ó kéjìmọ̀ kò sí òkè ìṣòro kan tí agbára àlùkò á ní ọ̀gá o àdúrà ló nílò má bọ̀ kí bàbá yìí sá bọ̀ sẹ́wọ̀ àdúrà sọlọ́run ẹni ómojú

0: ẹ̀tọ́ àròkànlẹ̀ ń gbá pẹ̀lú Fẹ́mi Ògúnyẹmí Olókùrọ́ ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú Ọlọ́run ní jáfa ìṣẹ̀lògbà. Ẹlòmíì ó ti gbójọjú orí ẹ̀ lọ nípa ìmójútó ra rẹ̀. Àmọye ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lẹlòmíì ti ná tí ò túrun. Sísà ń kó káàdì káàkiri ó tè débi fáìlì ẹ̀ wà ní. Bọ́ ọ bá ti débẹ̀ ogún ọ̀sẹ̀. Ni mo sọ fún ọ pé nọ́mbà yìí ni kó o pe bàbá Isa sí 08054276137 08139682421 08148256032 àti 08181713350. Àwọn nọ́mbà àbí tó lè pe bàbá Isa sínú. Wọ́n o má gbégbé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Kí mo pè é wọ́n gbé ya ìgbé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó orí ti ń sọ̀pàkọ́lù kéhun. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọn ò dákẹ́ o. Ẹlòmíì gbé iléeṣẹ́ kalẹ̀ iléeṣẹ́ tiẹ̀ ń se rẹ́rẹ́ ó mójútó ni. Ẹlòmíì ọgbọ́jà kalẹ̀ kọ̀tà ibẹ̀ náà kan sì ti ń ta wìtìwìtì. Kódà ó ṣeé ṣe kí wo tó mọ̀ ọ́n ṣe jù wọ́n lọ. Bẹ́ẹ̀ yọnú bá ti ń bẹ lára èèyàn ọmọ ike ọmọ yọnú síyàn àgbàlagbà ọmọ yọnú síyàn gbogbo téèyàn bá ń ṣe ni ó sì mọ bọ́ wẹ́kú wẹ́kú wẹ́kú. Bó làá ṣe mọ̀nà tààtọ̀ mo sọ fún ọ wọ́n jókòó lé jáde kó o béèrè. Gbìyànjú ọdọ́dọ̀ bàbá Isa èyí tí wọ́n bá mọ̀ wọ́n sọ fún ọ èyí tí wọ́n ọ̀ bá mọ̀ wọ́n fi lẹ́lòmíì èyí tí wọ́n ọ̀ bá sì nímọ̀ ńpa rẹ̀ wọ́n ní ọtún máa lọ bòmíì torí wọn fẹ́ bó kọ bàbá wọn jẹ́ ni. Ó kọ tí wọ́n wá ti ń rù ú bọ̀ látàìmọye ọdún tí wọ́n mú pọ́lìsì àti bọ́ọ̀sì tí wọ́n ń sáàyìn rẹ̀ lójoojúmọ́ tí sì ń kọ yànrán yànrán. Ìwọ náà tiẹ̀ jáde gbòòrò kó o béèrè bàbá Isa lọ́tùn bàbá Isa lọ́sì. Iṣẹ́ tọ́lọ́run fi rán wọn ni wọ́n ń ṣe o wọ́n sì ń fọmọlúàbí ṣe. Ìwọ náà bá wá lè gbìyànjú kó o débẹ̀ ìdímù ni ibikíbi tó o bá ti ń bọ̀ ìwọ gbìyànjú o dé dímù. Ọlọ́kadà tàbí kẹ̀kẹ́ mọ́rúwá sọ fún ọ pé nọ́mbà 41 Ògúrombí lọ́n lọ lọ́dọ̀ bàbá Isa. Wọ́n bá tiẹ̀ ti pé ọ̀dọ̀ bàbá Isa bọ́ ọ̀mọ nọ́mbà mọ́ wọ́n gbé ọ débẹ̀ o ò ní wà bákan náà o ọdún ìní tó ń tán lọ yìí ayé ò ní fèrè rẹ ṣàpínlẹ̀ o mọ yí dúá dúá dúá fìkan yí kan ọlọ́run gbà wá ń bẹ̀ ní ogun gbèsè ọlọ́run gbà wá ń bẹ̀. Báwa náà bá tó jẹ́ èèyàn ẹ má jà á gbàgbé àwọn ọmọ wa torí pé bọ́mọ ọ̀bá tí ìjà náà ọkàn bàbá ò ní sinmi àmọ́ gbìyànjú fọ́mọ kí mo pè é àmọ́ gbìyànjú fọ́mọ. Ẹ jẹ́ fílẹ̀ bẹ́ẹ̀ ká mọ fèrèsì lọ́wọ́ ti ń ṣẹ́wọ́ sí mi. Ajá fíní mo kì í yóò ìyá àlẹ́ àmú kì í yóò ayé yóò ní bàjẹ́ láṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ mọ́ bá ń tọ́jú bàbá o. Mo wo bàbá lé nígbà mo wá bẹ́ẹ̀ mo wo bàbá mo ní mo ń rọ́wọ́ ẹ̀yìn méjèèjì. Àrin 70-37-28 òní nọ́mbà tèmi títí ọjọ́ mẹ́jọ tá a pàdé ẹ kú ìkàlẹ̀ ó dàárọ̀.
1: Bàbá yín ṣe dúpẹ́dẹ́ àràmàǹdà ọ̀sẹ̀ tó ń ṣiṣẹ́ bí àrìrà àjẹbí ìdẹ́ni ìmọ̀ ìjìnlẹ̀ tó dóbi ni ó fi gbé jáde pẹ̀lú orúkọ ọlọ́run tó ń bẹ́lẹ́ ọ̀sẹ́ni tí ò léwẹ̀ gbogbo ayé ní bèrè fún bí ẹ máwọn tí ẹ wà nílùú òyìnbó ọ̀dà téèyàn wáyé bí aláìwáyé lẹ́lòmíì ti ń ṣe wàhálà tó orí ikọ̀ náà ni agbẹ́jàkalẹ̀ ọ̀tà ìwọ́n gan gbájá lórí ọ̀rọ̀ kọfẹ́ ọ̀rá yẹfẹ́ láì yẹjẹ lójú bí ẹ tó ń pè kárẹ̀ wọn ò tún ní pè kàn ó sì dákẹ́ bóyá ìbọn tó ìdàgbàdé tó fi ń rìn kàn gẹ́gẹ́ àìsàn ló gbọ́ tẹ́gbẹ́ bàbá rẹ̀ fi ń dọ̀bálẹ̀ fún ọ ọkàn ní òní sojúṣe rẹ̀ lọ́dọ̀ aya rẹ̀ ó sì ń pa mọ́ra orí ẹ̀ ń fẹ́ yìí àtẹ́lẹsẹ̀ ń kọ́ gbogbogbò ó lè rí òkú ọná méjì tó fi máa mí gúlegúle bí nǹkan máa rìn kiri ara máa bọ̀ lọ́dọ̀ bàbá Isa arúkọ lójú ọlọ́run pẹ̀lú owó péréte láti dìímù ẹgbẹ́ ọ̀kadà tàbí kẹ̀kẹ́ mọ́rúwá ẹ sọ pé nọmba 41 Ògúrombí lọ́dọ̀ bàbá Isa lẹ̀ ń lọ 08139562401 bàbá Isa ló ní àníkọ́ ìṣẹ̀lògbà.
2: Band FM
3: 92.9
2: Band FM
3: 92.9 Trendybeats.com

Kò ṣe kíta ìjà òmìnira. Wọ́n tọ́tọ́ jagunjagun wọ́n bọ́ àjàgàjì nù. Ẹ̀gbá alákè méjì dédé ẹ̀gbá òru. Ẹ̀gbá àdúrà la lókè ọ̀nà. Ẹ̀gbá lùgbó dédé wọn ẹ̀gbá lùwẹ́. Àti ti di gbogbo mọ sábẹ́ olúmọ. Ẹ̀gbá ẹ̀ka ẹ̀gbá tí ọmọ akoro sílẹ̀kùn ọ̀tẹ̀. Ẹ wá pọ̀sẹ̀sẹ̀ kárílé ẹ̀gbà líbí káyà yọ àjọ̀dún òmìnira. Ọmọ aṣojú ni wọ́n ṣíwájú akin. Agbálẹ̀ agbálẹ̀ gbá gbé ọmọ aṣàlọ̀ pé tó jàjà wàrà.

Tamandeu, Amadi Gesù.

0: it your anything like you. Any and any little thing. And all I'm about to have my mother. I don't need to just go. O ba ki ba ba mi o, o ba san jojo wo. O ba ki ba ba mi o, o ba san jojo wo. O to n poro lowo ma yeye. Are mo ta mi ba ya de la ni ana laju. O so to la to la bo la ta won yo bi egbele. Ni wa se ke mi o se ke. O je ka mo mo loro lo. O to n poro lowo ma yeye.
1: Orí ẹ̀sọ́ wáyé tó yé ọmọ olúmọ̀ náà la wà abala bíbí ire la wà ó tí kò ṣeé fòórà káàfẹ́ bára sọ láṣàlẹ̀ ti tòní ọ̀rọ̀ nípa bàbá wa olóyè olúṣẹ́gun ọbásanjọ́ la fẹ́ sọ. Àwọn àgbàbọ̀ wọ́n pé ọmọ ẹ̀ máa já ṣàmù kékeré rè tí wọ́n máa jẹnu ṣàmùṣàmù a ò lè sọtán bàbá o torí ọmọ kì í pàtàn bàbá rẹ̀ ẹrú kò lè pàtàn olówó rẹ̀ ìgbà kan máa sọ díẹ̀ níbẹ̀ a ò lè pàtàn wọn. Ń ṣẹlẹ̀ rí pé àwọn kan yí ọ̀rọ̀ kò yé ìwọ kò mòye kan máa má ṣẹ̀nu wọn ṣánṣán wọ́n lè pé olóyè olúṣẹ́gun ọbásanjọ́ àti fẹlá iléèwé kan náà ni wọ́n lọ ẹnìkan mọ̀ wẹ́ ẹnìkan ò mọ̀ ìrọ̀ pátápátá ìrọ̀ gbù òrè wọn ń pa alàgbà olúfẹ́lá olúṣẹ́gun ọmọ razon kuti ìpadà di fẹlá anipulapu kuti iléèwé yìí òun lọ abẹ́òkúta grammar school òun rè lọ nígbèyìn nígbàtí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ iléèwé wọn lọ ó jẹ baptist boys high school ibẹ̀ ní òkègúnyá ní agbègbè tí òun mọ ìgbòrè àárín ẹ̀ ẹni kò mọ ẹni a máa kó lòkègúnyá láàrin ọ̀tọ́ ká bá sọ̀kalẹ̀ lòkègúnyá báyìí ká bá sọ̀kalẹ̀ sí apá ìwọ̀ oòrùn agbègbè tí àmọ́rorò lówù òun a máa sọ̀kalẹ̀ sí bá a bá sọ̀kalẹ̀ sáréwá ọ̀nà àgọ́ ọ̀bà ramórílé ká bá sọ̀kalẹ̀ sí ilá oòrùn agbègbè ìgbòrè yẹn bí ẹ ṣe jẹ́ ní apá abẹ́rẹ́ àwọn yìí wọ́n jọ lọ léèwé ọ̀nà ni olóyèmọ̀ shoot káṣímáwò ọ̀làwálé abiola baptist boys high school rẹ̀ àwọn náà lọ. Àkọsílẹ̀ fi yá pé olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ọmọ pírígìdì ìwé ní wọ́n wà ní baptist boys high school ọ̀pá máa wò pé bàbá kò mọ̀wé igi ìwéré bàbá o ìtàn fi yá pé ní owó kò ti ìbùkún wá dáadáa bó ṣe tọ́ àti bí ó ṣe ẹmọ̀ pé gba ẹ̀wọ̀n sanwó iléèwé ni àtàrí pé wọ́n mọ̀wé wọ́n fi wọ́n sí library ibi ìkówè sí kán máa tọ́jú ìwé owó yìí iléèwé kò bá máa san fún wọn wọ́n fi ṣe owó iléèwé yẹn jẹ́ ètò ìrànlọ́wọ́ táwọn ìbò ṣe fọ́mọ ìbá mọ̀wé dáadáa ikú orí ìrànlọ́wọ́ gbà láti ilé kó wọ́n bá di pé ó máa jábọ́ láti iléèwé yẹrí wọ́n lò títí tí kí wọ́n fi débi class 4 won de mo we daada ni won ti foju sun pe bi nkan se nlo yi eni ko ba reni ma pe e ndaku baba lo si ibadan lati lo sise ise yo wa agba na gbogbo ya npari o aye ati jori won ti npari o ilu le o ko sowo lode eso wo gba e na sugbon baba mo ba se npanu won sa ntoju owo die die won wa fi se gc gbogbo ise yi won mu dipo won ma tun fi ma sasa gbasu la wa owo odun kan kiri won se gc ni yi won de lo se idanwo ase wole iya mo si cambridge london kan fi ngba yo wole si facility ito fi ya pe facility meji ototo le fun won ni ebun eko ofe ni america ni dede asiko ye no ni form awon ologun jade ninu iwe ero pe won wa ba kawe mewa o I ma sise ologun won de ma fi railway ofere ma gbe won lati ibadan abeokuta ati gbogbo buduko railway de kaduna baba o pe anfani ofere nko wo railway ri je n wo railway ki ti e lo fi se ere owo ni won de ma de kaduna ni won ma se dawo ye won mu won won wa joko wa di ero obe egbegiri se ki n lo si america ki n lo ka eko fe won fun mi abi ki n se ise soja won fun mi ni se lo fe lu fu yi baba wa gbe sira won pe owo yi won fe ma so fun mi ni se soja o ma po mo tun la anfani lati kawe nu re gẹgẹ bi oro mi isaju pe eni ko ba re ni ma pe e gbodo daku bi baba se mu soja niyan o won lo gana won lo se idanileko nbe leyin won ti se ti nigeria awon iwojo se idanileko ni gana won na ra ri balogun ti lu ogbo moso omo otun ago tani mo pe ri baba jagun jagun igbogbo wa mo bi eni mowo nigba aye ogun abele ohun na ni mo pe ri ojo kawe ni ile ise ologun ni Ghana ni otuya won tun ran baba lo si India akosile bi wa pe awon re se daada ju ninu awon ikeko ni gbogbo orilede tawon yan ti wa si ile ise ologun ni Ghana yen awon re se daada ju overall percentage awon re se daada ju laarin awon iko ije ogun re ko wa si Ghana lati to wa si India lati wa kawe awon re tun se daada ju ninu gbogbo ise first overall awon re gba ife eye yi won fa awon akeko nbe best student trophy baba re gba ni o tun se buge tun se buga won tun rowo lo si orilede England won tun lo keko nbe ni won wa ni England won tun bo si bo se n keko awon ologun won tun fi apa kan lo si Royal Institute of Engineering won se danwo nbe won pass won ni RSA Royal Society of Engineers won ni ni England ni won de pada de Nigeria won ko awon ko se artillery mo iyan won igbebon pe engineer la won fe ma se won de ri any kg I ma je officer ni eka ti awon onimo ero engineer opolopo awon oju ona o na ri won se nigba ti won fi wa ni awon ologun gba na won ma sona mo so igba isejoba alagbada akoko ni o in 1960 ole olusegun obasanjo won se dada won wa na awon ologun ilo si Congo ninu awon isi wa laye mo ba ka mi ni meji mi ro pe a ma ri awon ilo Congo baba wa na awon ilo si Congo ni Congo oju ri o awon omo ogun olote won ra won mu won ti fe pa won ti ti won seyin butu awon yoku won ori won be se pari obada obari won ma npe oba oba oba baba sugbon ori imaro yogun ko ni ku ori ko won yo awon mo Nigeria sina awon mugun lo te ko e fe pa oba fun wa Olorun lowo ni igba won fi wa ni England won fe iyawo won je iya iyabo e je ki so fun yo ni bi oba sojo mo wede iwe ore won fi fe awon iyawo won awon ya ma bu won se wo pe yo ba ti apata atapata dide o ma lagbara le si ma fe wo ṣugbọn gba ti baba mo pirigidi iwe oji gidi Stella oba sojo iwe novu le baba fi fe won ti o ti ka re bayi ri America o de wa interesting gba loka ti ife se gboro die ko to di pe bobo yi no ba je o o da o bibeli na ri pe egun eniyan a ma lana fun eniyan ni yobu se guda ko bu se gede won di federal commissioner of works ni ole de wa Nigeria labe ise joba alagba go one

Ọlọ́run wa ṣe nígbà táwọn wa wà lórí àlèfà ni wọ́n parí ọ̀nà náà Lagos Ibadan lọ́dún 1978. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe oore wọ́n ṣe. Ogun abẹ́lé Ọlọ́run jẹ́ kó jẹ́ pé ọwọ́ wọn nígbà tí wọ́n ń darí àwọn Marine Commando náà rí ogun parí sí ọwọ́ wọn. Oríṣiríṣi many ká fẹ́ kà ní ìyẹn àdípele kọ́lọ̀n tí ọwọ́ bàbá ẹ̀ tó gbà ṣe. Tẹ́ bá wá rí àwọn báráàkì ológun láyè sí púpọ̀ nú wọn Olúṣẹ́gun Ọbásanjọ́ rí kọ́ wọn ní wọ́n fi wà ní Department of Army Engineer. Iyọ̀ kì í ròyìn ara ẹ̀ lọ́bẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe oore ní Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe. Ṣé Festa Town la fẹ́ sọ ni? Àti many káàbá ní ká jókòó láti ní ká má kà á ní kò ń bí báyìí. Festa 77 kọ́ ìgbàlejò gbogbo ọmọ adúláwọ̀ jákèjádò àgbà láyé ilé Olúṣẹ́gun Ọbásanjọ́ ni. À ń gbà ládùúrà pé Kọ́lọ́run kó túbọ̀ lọ́ra ẹ̀mí wọn. A máa ju béèrè síta o ẹ̀yin bá mọ Ọbásanjọ́ délédélé. Kó orúkọ àpèjà Ọbásanjọ́ orúkọ ẹ̀ wọ́n sùn kìíní o kó orúkọ àpèjà rẹ̀. Ọmọ agboléèbí sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe ó di ìbéèrè méjì. Ẹ̀kẹta ìdàbí rẹ̀ pé èèyàn sí tún jẹ́ gíríkì ìjáde nínú agbolé ẹ̀ ẹ̀dárúkọ wọn ìrìn àmọ́ àbèbè lọ́wọ́ àlálẹ̀ tó ń lò. Ètò wáyé tó yí ọmọ olúmọ náà rè dé sí etí ìgbọ́yé o láti iléeṣẹ́ Bond FM 92.9 kalẹ̀ sí Wáhìn Adékúré Fájú nínú ìkẹjà níjà gbé ń dábẹ́ ẹ̀dùn káàárọ̀ bí

Oh, that's a good one.

Labalaba ọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láya lẹ́ ń gbọ́. Ètò bàbá ètò Whispers of the Night. Ẹ darapọ̀ mọ́ wa lórí social media, lórí Instagram orúkọ wa ni Labalaba ọ̀rọ̀. Ẹ like Facebook page wa Labalaba ọ̀rọ̀ radio. Ẹ má gbé kúrò.

Abẹ́rìnká, ẹ̀ka alẹ́, ẹ̀ka àbọ̀ sí eré ètò wa ètò yín labalábá ọ̀rọ̀. Labalábá ọ̀rọ̀ ni ètò ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọláya àti iléeṣẹ́ Health Communications Limited pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Bond 92.9 FM tí a gbé kalẹ̀ fún àǹfààní gbogbo lọ́kọláya. Nítorí pé kí ni nǹkan tí ọ̀rọ̀ abẹ́ aṣọ ń dálẹ̀ tó ti ń dálẹ̀ látàyè pọ́n hàn títí di ayé tàwà rẹ̀ títí mo fẹ́ni sọ pé títí di ayé àìní pẹ̀kan ṣùgbọ́n tí ò bá ń ṣe pẹ̀lú ètò báyìí nǹkan tọ́rọ̀ abẹ́ aṣọ ń dálẹ̀ tí ó ti dálẹ̀ ń lọ́wọ́jú wọn gbogbo wa náà wàá mọ̀ bẹ́ẹ̀ fún torí ẹ̀ ló sì jẹ́ wípé gbogbo ìgbà la máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún àgbékalẹ̀ ètò gbòógì yìí. Ẹ káàbọ̀ ṣe àlàáfíà ni mo bá yín èmi náà ni ẹ̀yìn olúwa tó yẹn yín labalábá wọn fún áfíríkà báwo ni ṣe gbogbo ẹ̀ ń dùn báwo lọ jẹ wa báwo lọ ná wa olúwa kúkú máa ràn wá lọ́wọ́ ní àṣẹ ìdùmàrè àti jẹ àti mú òní nira fún wa o. Àwọn tó bá dẹ̀ dàbí ẹni pé ó kù díẹ̀ káàtó ọlọ́run elédùmarè yóò bá wa wo ìlú àti ọ̀nà wa ní dáadáa ní àṣẹ ìdùmarè. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe sọ olúwa ni elédùmarè ni ọba àwọn ọba ni ẹ̀yàn ọlọ́gbà aláyè lórí ètò yìí tí a fi ń lè mú wá fún wa ní gbogbo ọjọ́ mẹ́jẹ ìjọ àti ní gbogbo ìgbàkúùgbà tí a bá kàn sí wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Bákan náà ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kan náà pẹ̀lú fún gbogbo àwọn ọ̀gá wa pátápátá ní iléeṣẹ́ Bond 92.9 FM tí olúwa ti ṣe àgbékalẹ̀ wọn láti máa ṣe agbátẹrù fún ètò yìí láti orí àwọn ọ̀gá wa pátápátá títí dé ọ̀dọ̀ àwọn managers wa títí kan olótú wa ọ̀gbẹ́ni Abiodun Fọlọ́runṣọ́ adúpẹ́dúpẹ́ fún ọlọ́run fún yín náà ni. A sì dúdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo àwa ẹbí pé iná ọ̀fẹ́ tí ó ń tàn ní ẹbí labalábá yìí kò ní kú ní àṣẹ ìdùmarè. Aláyìí ètò akọ̀tún ọ̀hún la mú wá ó dẹ̀ ní bá ṣe gbé wá torí pé ọ̀rọ̀ kan ní dáàdì wa kan gbé sí mi létí kò ń ṣe ọ̀rọ̀ tuntun ojoojúmọ́ gan là ń gbọ́rọ̀ yẹn sí wa létí lórí ètò yìí nítorí pé bá ṣe mọ̀ ètò lọ́kọláya náà ni bí yóò ṣe mọ dùn yóò ṣe mọ pọ̀ yóò ṣe mọ pẹ́ òun náà ni. So ní yé gbọ́ pé àyàwó mi ò kí ń gbélẹ̀ ara ò kí ń múùfù nǹkan ṣùgbọ́n bí bàbá yìí ṣe wá gbé wá bí ọ̀rọ̀ yẹn ṣe wá lọ ni a ṣe wá wèé pé jẹ́ ká tún ṣe ètò kan sí lè ṣetán àdẹ ní ṣetán náà lágbára ọlọ́run olúwa máa fún wa ṣe náà ni. A ṣe ni pé ní alẹ́ yìí ẹ jẹ́ ká tún gbé wá ká tún fi ránra wa létí àwọn ọjọ́ mi wà tóluwa tóyìn máa dé tó jẹ́ pé mo fẹ́ fún àwọn obìnrin tán ni pé kí ló ń ṣe é náà kí ló ń ṣe é tó gbára dúró ṣé wọn ní lára ni alára ló ń lara bàbá ló ni màmá bàbá dẹ̀ ní ìlú mọ̀mọ́ gbó bákan náà ni ọjọ́ mi máa tún wà máa ní àbàbá kí lẹ́ ń ṣe kẹ̀ ṣé ẹ̀ mọ̀ pé ìyàwó ní lára ni tó ó máa ń wáyé bẹ́ẹ̀ ni bó bá jẹ́ ṣe ti wá ka gbà bẹ́ẹ̀ pé bí ọlọ́run ṣe fẹ́ nìyẹn. Ní alẹ́ yìí bóyá ìbéèrè ni kí n béèrè lọ́wọ́ gbogbo wa bí a ṣe fẹ́ gbọ́ ṣùgbọ́n kí n tó gbé ẹnu yín nǹkan ta fẹ́ sọ gangan bàbá màá fẹ́ kẹpẹ̀ ìyàwó yín sìn ìrọ́ lèmi ilé wà ó lè jẹnu iṣẹ́ náà wà ibi iṣẹ́ náà wà kíyàwó wà nílé àbí kíyàwó gan má sì nílé kó jẹ́ pọ́kọ nìkan ló ń gbọ́ but mo fẹ́ kẹpẹ̀ ra yín lórí fóònù àbí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ pẹ́ ra yín wípé you know what ìyá màgbọ́ nítorí pé ṣe rí kí lọ́kọ láyà máa gbé tó ìpapọ̀ ló ṣe àǹfààní jù ó dẹ̀ tún máa ń jẹ́ kíṣẹ́ yẹn tún rọrùn fún àwa ètò labalábá ni ẹjọ́ ìbàdàn ṣe mọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ là ń sọ ń bi láàrin lọ́kọláya bí àárín lọ́kọláya ṣe máa dánmọ́rán tó ṣe máa dùn tó máa pọ̀ tó máa pẹ́ òun la wà fún lórí ètò yìí. Ní báyìí kí ètò tó bẹ̀rẹ̀ ní pẹrẹwu ẹ jẹ́ lọ sọ́dọ̀ olótùú wa kí wọ́n fún wa ní nǹkan tá a máa fi fẹsẹ̀ rajó.

Bẹ́ẹ̀ni, ẹ káàbọ̀ padà sí orí ètò. Ètò náà ni Labalábá ọ̀rọ̀ Radio Station 13 gbọ́ òní Bond 92.9 FM. Ká tó lọ síbi tí à ń lọ gangan, ẹ jẹ́ ka yà síbí ná. Ìwọ dájì, dájì, ẹ wà ń bẹ̀ o. Ẹ mọ̀ pé iṣẹ́ yẹn ò múnádóko bó ṣe yẹ kó rí. Kò múnádóko. Ẹ wá wò pé ẹ wá káràmásìkì. Ẹ pé bí mo ṣe rí náà yẹn kó gbà bẹ́ẹ̀. Ẹ ṣọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kó múnádóko. Kíṣẹ́ yẹn múnádóko. Iṣẹ́ kẹ̀dẹ̀rẹ̀ kò ń ṣe. Iṣẹ́ tó máa ṣe iṣẹ́ náà kí iṣẹ́ gangan tó múnádóko. Gbogbo ẹ̀ la ń láti káràmásìkì sí. Ṣé ti yé wa? Ẹ má kàn dágun lápẹ́ yẹn kí ti ẹni ó. Alóòjì, ẹ má jẹ́ àṣe bẹ́ẹ̀. Nítorí pé ọjọ́ ta fẹ́ra wa yẹn, ọjọ́ yẹn bó ṣe ń lọ sókè, ó lè máa di ọ̀tun lójoojúmọ́. Ara àwọn nǹkan ta dẹ̀ lè ṣe tó máa di ọ̀tun ni. Ẹ má jẹ́ takàn gbáralẹ̀. Ẹni wo ọkùnrin ni mí, ìyàwó mi ló máa ṣe pé kiní ànádà. Bàbá ni mí, lórí ilé ni mí. Ẹ bá ń jó lórí ilé, ẹ jẹ́ ká máa jẹ fúlì. Kí ni mo sọ? Ẹ jẹ́ a máa jẹ fúlì. Ara àwọn ọ̀nà tí a fi lè jẹ pàápàá jùlọ láti ọ̀nà ọ̀rọ̀ abẹ́ aṣọ òun ni kí bàbá wà pa o. Ẹ mọ nǹkan tí mo sọ pé bàbá ka bá bàbá ka bá bàbá ńlé. Kò dá ka délé ka má bá bàbá. Bí bàbá ṣe máa wà ńlé tán dẹ̀ máa jẹ́ bàbá. A1 wọn ṣe àǹfààní fún yín. Mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ. Flasher wọn máa ṣe àǹfààní fún yín. Ọ̀pọ̀lọpọ̀ wa àti máa ń gbẹ̀tọ̀ labalábá ọ̀rọ̀. À ń gbọ́ o nítọ́. O gbọ́ nǹkan ta bá sọ. Even ibi ta fi kọmọ́ sí ibi ta fi full stop sí. Tẹ̀bá béèrè lọ́wọ́ àwọn ẹlòmíì wọn sọ fún yín. Ṣùgbọ́n ṣé wọ́n mu lò? Ọ̀pọ̀lọpọ̀ wa wà ń bẹ. A kàn ń bá yí bó ṣe ń lọ ni. Nígbà tí A1 dẹ̀ wà láti ràn wá lọ́wọ́. Ìrànlọ́wọ́ ni ìrànlọ́wọ́ ni ìgbé ni lárugẹ ni A1 wà fún pàápàá jùlọ fún dádì. Lóòótọ́ mo sọ fún wa pé dádì ò bá wà nígbélárugẹ mọ́mì náà láti wà ń sẹpẹ́ kọ́ wa pa. Bí gbogbo ẹ ṣe máa lọ ní dáadáa àtẹ̀jíṣẹ́ ni ẹ má pè lórí ẹ̀. Àwọn míì àti ẹ̀ pè wọ́n ní àìsọ pé ká má sàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ká pè ní rírọ́ ni. Àtẹ̀jíṣẹ́ lọ́rọ̀ A1 flusher àtẹ̀jíṣẹ́ ni ẹ má pè lórí ẹ̀. Ìgbà kí ìgbà bẹ̀ lóhùn tó bá wù yín lè lè fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Ó ti ẹ̀ lè jóru gànjọ́ àtẹ̀jíṣẹ́ ni. Tẹ́ẹ̀bá wá lè fi tẹ́ẹ̀bá lè tẹ̀ fún ara yín. Tẹ bá ti pe àwọn ọmọ torí ẹ̀ lè má fẹ́ jẹ́ kán mọ kóòdù yẹn. Tẹ bá kàn ti sọ fún ọ pé kọ́kọ́ A1 tó máa mọ̀ náà ni pé tẹ bá ti ní kọ́kọ́ A1 tó bá ti kọ́ A1 àyí táwa fẹ́ jù padà sí yín láti yé wa bẹ́ẹ̀ yẹn àá jù padà. Ẹnu àwọn kan wà o láti

0: Sosha at the Dishere. Phone number our 0803 1 3 5 7 7 3 0802 31 3 5 7 7 3 at the Gishe Onikefiron Shesinomba yin to ba ti jero A1 lefe so abi fosha aba won kon be yen to le gbe yin laruge ki oro abi aso yin fi le ma se kini ti o fi le ma tesiwaju ti o mo ke
1: Lápalápá ọ̀rọ̀, ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láyà lẹ̀ ń gbọ́. Ètò bàbá ètò Whispers of the Night. Ẹ darapọ̀ mọ́ wa lórí social media, lórí Instagram, orúkọ wa ni Lápalápá ọ̀rọ̀. Ẹ like Facebook page wa Lápalápá ọ̀rọ̀ Radio. Ẹ má gbé kúrò.
2: Káàbọ̀ padà sí ètò Lápalápá ọ̀rọ̀ ní Bond 92.9 FM. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ná, ìbéèrè ni mo fẹ́ kí àwọn dádìs wá béèrè ní báyìí báyìí bí ètò ṣe ń tẹ̀síwájú. Ẹ̀yin dádìs, mo fẹ́ kẹ béèrè ìbéèrè yìí. Irú ọkọ wo ni ìyàwó rẹ̀ máa ń bọ̀wọ̀ fún tó dẹ̀ jẹ́ wípé gbogbo ìgbà ni ìyàwó rẹ̀ máa ń wà ní sẹpẹ́ láti ṣe lábalábá? Ṣé kí n tún kọ́ ẹ̀? Irú ọkọ wo ni ìyàwó rẹ̀ máa ń bọ̀wọ̀ fún ní gbogbo ìgbà tí ó sì jẹ́ pé kò kí ń fi ohun dùn? Ṣé bí mo ṣe sọ yẹn ṣe wà? Ẹ jẹ́ nítorí sọ dẹ̀yin dádìs, mo fẹ́ kẹ bèrè nítòótọ́. Ẹ bèrè ọ̀rọ̀ yẹn, kẹ́yìn bèrè gangan, kẹ wá dáhùn. À á gbìyànjú láti dáhùn díẹ̀ díẹ̀ ní orí ètò ní alẹ́. Ṣùgbọ́n ní báyìí, mo fẹ́ kẹ bèrè pé irú ọkọ wo ni ìyàwó ẹ máa ń bọ̀wọ̀ fún tí ó sì máa ń gbára dúró ní gbogbo ìgbà tí lábalábá máa ń mú ṣe pẹ̀lú ọkọ rẹ̀? Ká sọ pé irú ọkọ wo ẹ bá jọ ọdún 25 ọgọ́ta ọdún àbí ìfún 100 ọdún? Nítorí pé a lè sọ tí lábalábá yín bá ṣì ń fò 100 ọdún, ó wà pani. Èmi tiẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ sí mi torí mo fẹ́ fi yín yangàn lórí ètò. Àwọn ìmọ̀ ni ara ti pẹ́ lórí ọgọ́ta ọdún kí la tó ń wá. Ìfún àwọn ọkùnrin mi gan ma ni wọ́n ń bọ̀t ṣẹ́rí tí lábalábá jẹ́ nǹkan tó mẹ́mí gun ọ̀rọ̀ tó ní lè ṣe tẹ̀mígún. Nítorí pé tára yín bá sí ilé tọkàn yín balẹ̀, ibi àwọn ibi tẹ̀mígúngun ti máa ń wọlé nìyẹn. Mi sọ pé tẹ bá lora yẹn ní ha o, lábalábá máa mẹ́mí gun. Kan sọ pé tí lábalábá bá ń fò bó ṣe yẹ kó fò, ìfọkànbalẹ̀ máa dé bá èèyàn láti ara abẹ̀yẹn wá. Ẹ̀yin màmá tẹ̀ ń gbọ́ mi, ẹkàn pam. Nítorí pé alẹ́ yìí nǹkan tó wà fún ni pé bí àwọn bàbá wa ṣe máa ní ìtẹ̀síwájú ní orí ọ̀rọ̀ yìí tí ó ṣe máa gbé ìfọkànbalẹ̀ wá fún wọn tí gbogbo ìtẹ̀síwájú ní ọ̀rọ̀ abẹ́ aṣọ tó máa wá ṣe wọ́n ní àǹfààní ní ilé tó wà fún ní alẹ́ yìí. So ìyẹn bẹ́ ṣe ń gbébe ìbéèrè yẹn tẹ̀ ń gbé sí kí mi tó padà wá láti wá sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ nípa ìbéèrè tí mo ní kábí wáyé. Ẹ jẹ́ sọ fún wa pé ní oṣù kẹwàá, tí oṣù kẹwàá bá ti fẹ́ ń parí 27 àti 28 lágbára Ọlọ́run, ọjọ́ méjì ní ọdún yìí máa máa ṣe ìpàdé pẹ̀lú wa àti ọkùnrin ni o àtobìnrin lápapọ̀. Ìjọ Yorùbá wà, ìjọ ti Gẹ̀ẹ́sì wà. Bí a bá ṣe ń babọ̀ tí a ń súnmọ́ ọjọ́ yẹn, a wá sọ fún wa èyí tó jẹ́ ọjọ́ ti Yorùbá. Ó dín di ọjọ́ Yorùbá ló máa wà fún. Ìpàdé yìí ọkùnrin àtobìnrin dẹ̀ ló ní lápapọ̀. Ó yàtọ̀ lọ́dún yìí dáadáa. Trade fair náà díẹ̀ kínkínní dẹ̀ máa ṣẹlẹ̀ ńbẹ̀. Màá dẹ̀ fẹ́ kẹ ti bẹ̀rẹ̀ sí forúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé, ṣùgbọ́n ẹ gbúdọ̀ forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé bó ṣe máa ń lọ lórí ètò nìyẹn. So oṣù kẹwàá yẹn mo fẹ́ ka ti máa gbé ara dì. Kí ló dé tí mo ṣe máa ń try láti ṣe lọ́fẹ̀ẹ́ ni pé màá fẹ́ kí gbogbo tó bá wà lọ́wọ́ yín kẹ lè fi ra nǹkan tí ó máa ta máa mú wá fún yín. Àwọn tó ń ta ọjà wọn yẹn á jẹ́ kàn gbé wá fún wa ní ọ̀pọ̀ yanturu. So ká wá lu opportunity yẹn tó bá jẹ́ normal yẹn ọ̀kan la máa rà nígboro. Tá a bá wá dérù bẹ̀, a lè wọ́n lè fún wa lágbára kara mẹ́fà. Mọ̀ pé yẹn tún máa jẹ́ ọ̀nọ̀sẹ̀ díẹ̀ sí, ó máa tún gbé kíni, ó máa tún gbé rọrùn dé bá wa lórí ọ̀rọ̀ yìí. Nǹkan tẹ bá ń lò, tẹ bá dẹ̀ ń rí lò, ó yẹ ọlọ́run dẹ̀ wá tún ṣe tí ẹ tún lè rí lówó kúkúrú. So that tẹ bá máa ra mẹ́ta tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi ra bíi mẹ́wàá àbí mẹ́fà àbí

ti se wo pe iroro na ni iru nkan be yen ma n ba de gbogbo te ba de ti mo mi eh bo se ma ba irorun wa oni labalaba ma n le pa olorun de n fun wa se so e fi sori calendar yin to ba de je inu phone le ma fi se e sa fi si bi kan iko ni ikeyin osu kewa o labalaba ma pe ipade obirin atokunrin ki lo wa fun ilera ara wa ati okan bi a se ma wa ni pipe ye ehn ni ara ati ni ti okan orisirisi nkan lo ma sele nbe orisirisi nkan lo ma sele nbe lagbara na awon orisirisi experts lo ma ba wa soro la ma ni anfani lati bere awon nkan awon to ti e ma fun wa ni test gan to ma ba wa se ayewo oke nkan to ti e so yin eti to po yin mo fi se example ni ki lo le fa awon gbe wa sori ero gbalode kan fi wo pe ki lo le je ẹ̀rọ pé ọgbẹ̀rẹ̀ ti gba mẹ́rin la ní láti ṣègbè ẹ̀fi ṣe yẹn látago mẹ́wàá àárọ̀ títí dago mẹ́rin ìrọ̀lẹ́ so òun ló máa jẹ́ a máa ní opportunity àǹfààní máa wà àtàyè lágbára ọlọ́run à á gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tábá wa gbọ́ tán àwa ní àǹfààní láti béèrè àwọn ìbéèrè tábá béèrè tán àwa ní àǹfààní láti dìde àbọ́ síbi tán ti ń ta nǹkan àbí ibi tí a ti máa ṣàyẹ̀wò gbogbo ẹ̀ máa lọ a tún láǹfààní pàápàá láti fẹsẹ̀ rajó ohun tó bá jẹ pé ẹ wà nbẹ à ń láǹfààní gan láti ṣe section pé òkè ẹbí labalábá ni mí ṣùgbọn kò sí dádì mọ àbí kò sí mọmì mọ practical gbogbo àwọn àǹfààní yìí òun ló máa wà ní àwọn ọjọ méjì yìí ṣùgbọn gẹgẹ mo ṣe sọ ọjọ yorùbá wà ọjọ english wà ní ọjọ méjì yẹn ṣùgbọn ọjọ méjèèjì tó bá wù yín gan tẹ bá fẹ attend ọjọ méjèèjì àwọn àǹfààní jàǹkànjàǹkàn òun la máa rí níbẹ yẹn lọ bẹ so mo ní ìbéèrè mo fẹ́ káwọn dadis wa béèrè kí bo labalábá ṣe kó lè fò dáadáa náà ni o ìbéèrè tí mo fẹ́ kẹ bí ara yín ni pé irú ọkọ wo ni ìyàwó ẹ máa ń bọ̀wọ̀ fún tí kò ń ṣe pé ó dúró lé lórí ni pé tíyàwó ẹ fúnra rẹ ló ń bọ̀wọ̀ fún òun bẹ̀ ló máa ń ṣe pé anytime eré bá yá ìyàwó ìṣetàn irú ọkọ wo òun nìyẹn la fẹ́ gbé sọ ní orí ètò mi alẹ́ yìí ẹ jẹ́ ń gbé tán mi.

káàbọ̀ padà sí Rachel Ẹ̀tọ́yìn. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, mo ní irú ọkọ wo ni ìyàwó ẹ̀ máa ń bọ̀wọ̀ fún, tó lè jẹ́ pé ní gbogbo ìgbà tó bá kan ti eré, tó bá kan ti labalábá, ìyàwó àníṣẹ́pẹ́ ó dẹ̀ rẹ̀dì. Àdẹ̀ ti sọ pé tẹ bá ń fẹ́ ìbọ̀wọ̀ láti ọwọ́ ìyàwó yín, ẹ gbúdọ̀ máa bọ̀wọ̀ fún òun náà. Bí èèyàn ṣe máa bọ̀wọ̀ fún baálé ilé, àṣẹ pé ètò ìdẹ̀bá wá jí láàárọ̀, ẹ̀kọ́ dọ̀bálẹ̀ fún inú òun yẹn kọ́ la sọ. Ṣùgbọ́n níbi eré tá à ń ṣe tó bá jẹ́ pé lọ́kọláya tó ti máa ń ṣe eré bẹ́ẹ̀ ni, ọkọ lè jí pé after all tẹ bá ń ṣe labalábá orí ìdọ̀bálẹ̀ lẹ máa wà ń gbà mí. Ó tẹ̀ lè ṣe ẹ lè fibì yẹn bá eré wọlé pé ẹ yá wá, ẹ káàárọ̀ o, ẹ̀yin ìyálágbé fún. Sámọ̀ kẹ bára yín ṣeré ó ṣe pàtàkì. Ṣùgbọ́n seriously, àwọn nǹkan wo la lè ṣe tí obìnrin máa fi respect bàbá tó dẹ̀ máa gbára sílẹ̀? Ọmọ para yìí bàbá ló lara gẹ́gẹ́ bóun náà ṣe lara bàbá. Point kejì tí mo máa sọ ní orí ètò lálẹ́ yìí ni pé ẹ má gbé labalábá síwájú. Tó ti máa rí yín tẹ́pẹ̀ ń bọ̀ nípa tó ti ń bọ̀ oníbàárẹ̀ ń gbélé bọ̀, ẹ má gbé síwájú. Honestly, just like position téèyàn bá fẹ́ ṣe, ní ìgbà míì yẹ kéèyàn gẹ̀rẹ́sì wá ni, kéèyàn fẹ́ gbẹ̀wọ̀ kọ́nà ń gbà mí. The same way, even tó bá ti mọ̀ pé labalábá gọlẹ̀ ilé, ẹ má kọ́ sójú, ẹ má kọ́ sórí, ẹ jẹ́ kí nǹkan flow naturally. Ṣé ti yé wa? Kẹ́gbẹ́ ẹ má jẹ́ kó jẹ́ pé ok bó ṣe ń bọ̀ yẹn mo ti mọ̀ nǹkan tó ń bà mí, torí ẹ lo bèbè yẹn mi ṣe lè fẹ́ pé mo máa dúró dé bí bẹ̀. Ṣùgbọ́n pàt bọ́n ṣùgbọ́n ṣe yọ lókèrè eyín lakọ́rí kò sí yẹn bẹ̀. Gbẹ́pẹ́ kan wà ní natural way eyín and all that, tí nǹkan wá lead sí nǹkan yẹn ló fine jù, yẹn ló best jù. That's why nígbà míì gan labalábá yín ó máa ń da ó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ pé mo fẹ́ lọ sí bínú ìgbẹ́jẹ̀ ìgbẹ́jẹ́ mi lèmi lọ wẹ̀ o, àbí kẹ́tì ẹ má rí pó ń bọ̀. Ara àwọn ọbẹ̀ tún ṣe lè gẹ̀ẹ́tì àwa obìnrin nìyẹn o. Ẹ má kọ̀ọ̀kan sórí pé ok ó ti ń bọ̀. Ṣé mọ̀ pé ẹ mọ̀ àwọn adìyẹ méjì ẹ ti rí bí adìyẹ akọkọ yẹn ṣe máa ṣe, ẹ ti mọ̀ pé ó fẹ́ lọ bẹ̀ẹ̀ ni. Ẹ má kó ṣe every time. Ìgbà míì wà tó jẹ́ pé bó ṣe máa wà sexy nìyẹn, kẹ wá straight, ẹ á bọ́ pátá ẹ̀, ẹ dẹ̀ lè bára yín ṣeré like that. Ẹ bá ti nírú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́, ó lè dín level tó máa ní bọ́ pátá ẹ̀, ìyẹn máa lọ straight. Ìyàwó yẹn kan lè sọ pé àwọn akẹ́lẹ̀ bá mi sọ ẹ̀, á dẹ̀ fẹ̀rín wọ̀, á dẹ̀ gbẹ̀rín wọlé. Ṣó ti yé wa? Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá bá ń fẹ́ ọ̀wọ̀ because tó bá yá dàbẹ́ pé ìwọ ò tiẹ̀ mọ jílé lọ, that's why táwọn obìnrin kan ṣe máa ń sọ pé ṣó ń jẹ ni. Ẹ má gbé sórí, ẹ má kọ́ sórí. Honestly, èmi ń fàṣírí ibẹ̀ fún yín báyìí. Ìmọ̀ àwọn dádì wa kan lọ́wọ́ ní labalábá, kí làwọn obìnrin sọ lọ́hùn yẹn? Torí mo ní platform tó jẹ́ pé àwọn obìnrin nìkan lọ́wọ́, kí làwọn obìnrin sọ? Kí làwọn nǹkan tó ń rí sọ tó jẹ́ pé tábà ti jọ ń sọ̀rọ̀ àti obìnrin máa ń sọ? Ara àwọn nǹkan ká máa ń sọ ni mo gbé wá fún yín. Ẹ má kọ sórí, ṣe tẹ́ bá kọ sórí tó kàn dàbí pé normal call ló kàn ń lọ. Ẹ mọ̀ pé tó máa ṣe àwọn fíìmù èèyàn kan ń lọ, ọkùnrin ń lọ bá obìnrin ń lọ báyìí, ìwé jábọ́ wọ́n bá fẹ́ ẹrù ọwọ́ kan dànù, wọ́n fẹ́ bá mu ibi tó ti fẹ́ bá mu, wọ́n wá wòrán pé ojú wọn wá ṣọ̀kan, àwọn àṣepínkì a lè ṣe ẹ náà ní abẹ́ aṣọ wà. Ẹ má jẹ́ ká kàn rí bẹ́ẹ̀ pé ẹ kàn lọ báyìí lọ báyìí kó natural. Ṣó ti yé wa? Tá a bá gbé pé torí ìgbà tí mo fẹ́ ṣe labalábá nìkan òun ni mo wá bẹ̀rẹ̀ sí nice, a ti mọ̀ pé torí nǹkan tó ń fẹ́ yẹn mo ṣe bẹ̀rẹ̀ sí try láti nice látàárọ̀ o, nice o. Ìgbà tó wá di ẹ ti fẹ́ mọ̀ pé ti time ti fẹ́ tó, that's fáwọn míì tí wọ́n ti ẹ̀ jágbe mọ́ ìyá ni pé yá wá mi báyìí kí hàn tí wọ́n pè é. Ó dàbí pé ó ti ń bèrè pé ṣé mo jẹun, ṣé mi jẹ mo ti mọ̀ ọ́n, tó bá pé normal bó ṣe máa ń wá nìyẹn. Ṣé ti yé wa? Then ó tún máa ń jẹ́ kó dàbí ẹ̀kú normal. Ẹ fọlá tẹ́ńṣọ̀n freely. Ìgbà míì gan ẹ̀dì ara yín ṣe understand tó yẹ pé ẹ ń fọwọ́ra wọn lára, ẹ ń bèrè pé báwo ni ṣe wà? Ok, kò dẹ̀ ń ṣe pé at the end of the day tẹ́lú ẹ fẹ́ fọbalẹ̀ ni, ẹ tẹ̀ lè di ara yín mú kó má jẹ́ fẹ́ fọbalẹ̀ ni. Ẹ try dádì láti ṣe pé kò ń ṣe every time tẹ bá rí hòkò ìyàwó yín lẹ́fẹ́ fọbalẹ̀. Mi sọ pé kò dà o, kò dà, but kó má jẹ́ pé every time pé àbí bóyá tẹ bá sọ pé mo ra recharge card, mo ra recharge card fún torí pé mo fẹ́ nǹkan lálẹ́ mo ṣe ra recharge card fún. No, kébé bí ẹfún kẹtẹ má bẹ̀rẹ̀ nǹkan kan jọ́nà. Ṣé ti yé wa? Kẹ́kọ̀ọ́ ṣe àwọn kindness yẹn, àwọn inú rere yẹn, kẹṣọ́ àánú, kẹṣẹ́ àwọn nǹkan wọ̀nyẹn, kẹ má bèrè nǹkan kan. Ìgbà míì gbomi ràn ó mọ̀ pé tó bá ti dúró pé òkè
nkan to fi ra fun mi ile e o ba to wa bere ba te do wa te se kankan o ma wo ra pe ah e se nkan nkan nkan o ma gbe re wa normally se ba de wa ti isele be tore le mi mo fi pelu mi ma so pe o mo iyawo mi sha o ma gba ni o ma o ma chop and clean mouth mi so ba ti re be ma wori e ma se lo e ma se lo awon be ina nkan ba se soro boya lose to nbo lagbo olo to be ina la ma mu wa ipe iru obirin wo lo combo of to se nkan fun se ti wa se won se en daddy en ni ti ale then another thing as the source of solution to dream is pe a fe wa ran wa leti ni ko si nkan ti a se ngbo for the first time abade la won fi je pe igba kokon ni te se ma gba won point yi ni olo won se na dupe na ni se ti wa then another thing ni pe ma je ko je pe gugu gba ti awon yin ba se pe rara ni oraye nsin lo je pe ko bowo fun yin ni ọpọlọpọ àwọn ọkọ míì tó máa ń ní ìyàwó wọn tó máa ń ní ìyàwó wọn tó mọ ẹpẹ ọrọ labalábá tí ò fò lọ ṣe náà wọn is because wọn rí i pé gbogbo ìgbà tí àwọn bá ti sẹ pé wọn mi ìráyè ń sìn jàre èmi ò fẹ pé kí àwọn máa sọ bẹẹ ṣùgbọn wọn wọn kọọkan àdínkù tí àwọn yìí ń sọ no nísìn ẹ má tìrìtì no yẹn ẹ má tìrìtì pé rárá yẹn kẹ wá fojú pé àìbọwọ fún mi ni àìbọwọ fún ẹdẹ mọ pé téèyàn bá fìwé yàn bọwọ fún yàn téèyàn tí ó dẹ jẹun téèyàn ní agbára lé lórí yẹn lè fẹ́ wò pé ó máa ná nínà ló máa fẹ́ bá dé so every time tó bá sọ fún pé mi ò mi ìráyè ẹsìn kò ń ṣe pọ́ fún bọ̀wọ̀ fún ẹlòmíì gan lè máa ná ìyàwó ẹ pé yẹ pé kò sí nínú máa fi ní pé ẹ mo mọ pé mi ò bọ̀wọ̀ fún mi mo kò ní ẹyin ẹ wò fínífíní pé ó fi sọ rárá fún mi tó bá ti ń gbé tó ìbáìbáìbáì tó dẹ̀ ti ń gbọ́ rárá tipẹ́tipẹ́ látẹnu ìyàwó yín honestly mo fẹ́ sọ pé ẹ̀yin ẹ ti ẹ̀ wò láti ọ̀dọ̀ yín náà pé báwo lẹ ṣe kọ́ sí ẹ̀ bẹ́ẹ̀ ni kábàlẹ̀ ráyè lọ ní orí ètò ní alẹ́ dádì mo fẹ́ kẹ wò dádì tí mo fẹ́ pé wọ́n pè mí tán fẹ́ pé bàbá rẹ̀ ni ànádà mo sọ fún wọn wọn ní ìyàwó àwọn sọ fún àwọn ìyàwó náà kì í gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n sìn ó ti wá ń gbára wá ó ti ń gbé ara ẹ̀ wá díẹ̀ díẹ̀ tó dá àwọn obìnrin míì ìgbà tán bá wọn menopause ni kí ní ẹ̀ṣẹ̀ máa ń rìn sí wọn lára wá wá ní àwọn ọmọ nídìí ọkọ mi ń sìn wọn á bẹ̀rẹ̀ sí máa ṣe gẹ̀rẹ́sì gẹ̀rẹ́sì gbà wọn wá sọ fún wọn ní wọn wá tún sọ fún àwọn sìn pé gbé mi lọ síbi tí ẹ fẹ́ gbé mi lọ ànáńdà wọn àwọn dẹ̀ máa ti try àwọn ti máa wà ń bẹ̀ àwọn àwọn ti ṣe romance romance àwọn orí máa ti fẹ́ kú gbà pa gbogbo wọn ti máa rọ àwọn. ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn dádì wa ọ̀mọ̀ nǹkan tí romance tó jẹ́ tán ibẹ̀ ti máa ń sọ dáadáa lórí ètò so point tí mo sọ yẹn ni pé wọ́n máa sọ inú òfin yín pé rárá nísìn kò ní ìgbéwọ̀n bọ̀wọ̀ fún yín ẹ má treat ẹ bẹ́ẹ̀ every time ẹ wò ó pé kí ló lè fa kí ni o lè fa kí ni mo lè ṣe tó ti yé wa tẹ bá dẹ̀ tí wọ́n á fẹ́ mọ mo láìkí àwọn tó rẹ́ pé wọ́n máa pè lábalábá kí ni mo tún lè ṣe ìyẹn bẹ́tà jù àwọn míì tó máa ń flash tọkàn máa ń west the opportunity pa fi nọ́mbà lẹ̀ ipọ́n lè pè wá ẹ jẹ́ gbé tọ́mì kí n padà wá tí má padà wá máa fún wa ní bóyá 1 point àbí méjì sí kí a tó máa bẹ̀rẹ̀ sí ní àdàgbà ètò yìí wá sí ibi tí a ti máa fi wọ̀.

0: Ẹ̀kábọ̀ padà sí orísọ̀ ẹ̀tọ́ yín làbàlábà ọ̀rọ̀ ní Bond 92.9 FM. Àárọ̀ jẹ́ mùsùlùkùn.
1: Another point tí ẹ bá fẹ́ kí obìnrin ní ìbọ̀wọ̀ fún yín tí ó dẹ̀ jẹ́ pé gbogbo ìgbà ló máa ń rẹ́dì.
0: Èèyàn lè sọ pé àṣé gbogbo ìgbà lèèyàn máa rẹ́dì ni. Mo ṣe gbogbo ìgbà lèèyàn máa ṣe làbàlábà, ṣùgbọ́n mo máa ń sọ fún wa pé làbàlábà wà nù làbàlábà. Ọ̀rẹ́ bá ṣe rẹ́, bá ṣe bá ara wa rẹ́, ó wà nù làbàlábà náà. Kò ń ṣe pé àṣé wá lè jẹ 24/7 ní dádì náà fẹ́ dá mí lẹ̀ ni. Kò ń ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n gbogbo ìgbà tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ pé a ti fẹ́ wá dá mí lẹ̀ o, tí ìyá yẹn máa fi wà ní sẹpẹ́ tó máa rí bí ẹ pé mi ò gbọ́dọ̀ dójú àdúrà ti bàbá yìí, kó náà dẹ̀ máa rí àsìkàn rà ẹ̀, àwọn nǹkan tó yẹ máa ṣe. Another thing, ẹ bèrè lọ́wọ́ ìyàwó yín pé báwo ni ó ṣe lè lọ fà jù báyìí lọ. Kí ló fẹ́ kí n ṣe? Ṣé lọ́rọ̀ yẹn máa yọ nǹkan jáde lára èèyàn? Báwo ló ti ṣe fẹ́ kí n ṣe? Ṣé wàá òkè? Jẹ́ ká bèrè bẹ́ẹ̀. Ẹlòmíì lẹ́nìyàn mi tí mi mọ̀ ṣe, ẹni tó sọ fún mi pé mi mọ̀ ṣe. Ẹ máa wọ̀ rí ẹyẹ kan sọ. Irú àwọn dádì wa tán gbé kinní sí mi létí yẹn. Òkè nígbà tí ìyá sọ pé ẹ gbá wọn débi àná, ẹ kàn béèrè pé òkè so. Báwo gangan lè ṣe fẹ́ kí n ṣe ẹ́? Báwo lè ṣe fẹ́ kí ọwọ́ wo lè fẹ́ kí n mú wa? Ó yá mọ́wọ́ mi síbi tó fẹ́. Ṣé ti yé wa torí ẹyin bàbá mi, àwọn bàbá mi tán máa ń ṣe eléyìí lọ tó jẹ́ pé ó ṣe ti fẹ́ máa rìn sára àyà, a ti bẹ́ẹ̀ lọ síbò mí. Wọ ìwọ ọ̀yà ẹni ẹ wá béèrè lọ́wọ́ torí ọkọ̀ ìbádìí là ń bá wí lálẹ́. Kí ló fẹ́ kí n ṣe? Báwo ló fẹ́ kí n ṣe? Ṣé tó máa bẹ́tà? Tó tún máa jẹ́ kí làbàlábà yẹn kó tún rinlẹ̀ lára ẹ dáadáa? Gbọ́wọ́ mi síbẹ̀, ẹ sọ fún mi. Ìyá dádì ló ń ṣe nǹkan báyìí ni mo ṣe ń sọ eléyìí. Níjọ́ ta bá máa ṣe ti mọ́mì, à á sọ bó ṣe yẹ kó jẹ́ látọ̀dọ̀ mọ́mì. Dádì báyìí pé báwo ló ṣe fẹ́ kí n tó tẹ̀? Ó tún lè dùn dáadáa, igbó ló fẹ́ kí n tẹ̀? Ó ṣe pàtàkì kẹ́ béèrè pé kí ló máa ń jẹ́ kí làbàlábà fò dáadáa fún ẹ? Tí àwọn yín máa sọ pé owó ni, ẹ wo, mo máa ṣe àkọlé kan owó ni lórí ètò lágbára lọ. Owó yẹn lè máa jẹ́ mílíọ̀n kó jẹ́ pé 1,000 péré ni, ṣùgbọ́n owó ni. Ẹ má jẹ́ ìtumọ̀ ẹni lọ bẹ́ẹ̀, ká lè parí ètò tálẹ̀. Kẹ́bìrì lọ́yẹ̀ pé bí mo tún fẹ́, báwo mo ṣe lè ṣe kí làbàlábà ẹ tún lè fò jù báyìí lọ? Kí ló máa jẹ́ kó bẹ́tà? Ẹ bèrè. Ṣé ẹnikẹ́ni bá bèrè náà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn yẹn bá jẹ ti yín lọ́gbọ́n lè nira náà kò sí nǹkan kan. Bẹ́ẹ̀ ni àdó pé àti ẹ bèrè. Ó ti kára máa sì kìíní kára bọ̀wọ̀ fún náà ní pẹ́ bèrè. Ẹ̀kan ti ẹ̀wọ̀ pé ẹ ń dábàá ti ṣe tán tẹ́tí dami ti àyè kúkú ti wà òkè. Ẹ̀kọ́ ń lọ ní ti pé ìgbàdàbá tó nídìí kò ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ bèrè lọ́rẹ̀ pé kí ló fẹ́ kí n ṣe? Báwo ló ṣe máa bẹ́tà? Báwo ló ṣe máa rọrùn fún ẹ? Kí ni mo tún lè ṣe tó máa fi rọrùn fún ẹ? Ẹ jẹ́ kó dàbí ẹnkan wọ́n ti ṣe ẹ̀fọ́ fún yín. Ṣé ò gbọ́dọ̀ mí? Wọ́n máa ṣe káyá máa ká fọkùnrin kò ní mọ bó ṣe ń ṣe máa kàn máa rúlẹ̀ rúlẹ̀ wọ́n máa sọ pé kí ló fẹ́ kí n ṣe? Ọ̀rọ̀ nínú Báìbù ọba Herodu gbà yẹn tó ṣe kìíní tí inú ẹ dùn gan pé ní ó yá. Ẹ jẹ́ kọ́ ọmọ ẹ béèrè pé obìnrin kan tó fẹ́ kí ló sọ bẹ́ẹ̀? Ó ṣe pé tó ń pẹ̀ ní gbogbo ilé ayé àbí tó bá lọ bèrè nǹkan tẹ́ ẹ̀ ní ń kọ́ ẹgbàgbé gbogbo yẹn. Ẹ sì ẹ̀sìn bèrè náà pé báwo ló ṣe máa ń zì fún ẹ? Báwo ló ti ṣe máa ń zì fún ẹ? Àwọn nǹkan wo ló máa jẹ́ kó rọrùn fún ẹ? Nọmba wọn kó rọrùn lọ́kàn ẹ̀. Nǹkan tó gbúdọ̀ ṣẹlẹ̀ lọ́kàn kó tó ṣẹlẹ̀ lára ọ̀pọ̀lọpọ̀ gbàlà kí ń wọ̀n yẹn. Tó bá ṣẹlẹ̀ lọ́kàn náà ara ó ń zì, ara máa tẹ̀ lọ́kàn straight. Sókè bèrè pé kí ló máa jẹ́ kó easy? Ọ̀pọ̀lọpọ̀ gba àwọn dádì wọn sọ pé ìyàwó mi ò ṣe kínní. Ṣùgbọ́n tó bá sọ pé bèrè pé ìyàwó mi àwọn nǹkan wo ló máa jẹ́ kó rọrùn fún ẹ láti rí i pé ọkọ mi nífẹ̀ẹ́ mi? Ẹ bá gbé àwọn ọ̀rọ̀ báyìí wọlé ó lè ṣínà ilẹ̀kùn ayọ̀ lẹ̀ fún yín. Ṣínà ayọ̀ ni ẹgbẹ́ ọ̀nà ṣe máa sọ. Olúwa ṣílẹ̀kùn ayọ̀ fún yín sílẹ̀ fún mi. A ṣe é o. That's another point tó ni pé ẹ ṣe làbàlábà ní ìgbà tẹ́ẹ̀sì lórí bẹ́ẹ̀dì, tẹ́ẹ̀sì lẹ́yìn ilẹ̀kùn, tẹ́ẹ̀sì lábẹ́ aṣọ. Ìyẹn máa ti yé wa bẹ́ẹ̀ yẹn. Làbàlábà irú kẹjọ dúró kẹ́yìn kẹjọ dúró ní public, kẹjọ máa sọ̀rọ̀ síra yín, kẹ máa jù lọ jù bọ̀. Kẹjọ wà lórí fóònù, kẹjọ máa sì ń bìkan náà, kẹ máa jù síra yín, kẹ máa hàn. Àwọn nǹkan yẹn nìyẹn. Outside the bedroom, ẹ sọ fún pé irun yìí máa le o. Aṣọ ìfọyín lára ẹ̀mú láì kọ́lọ̀ yìí. Kẹ máa jù síra yín like that. Ṣé lóbìnrin àwọn ọ̀rọ̀ yẹn ó ti ń kọ́lé sára ẹ̀ rẹ̀ dé, ó ti ń dá mi sí lára rẹ̀ ọ̀rẹ́dì. Kẹ́pẹ́ tó bá máa fi normally o, normal o. Tí ò bá rí bẹ́ẹ̀ tọ́rọ̀ yín ò bá tà létí ìyàwó yín, problem ti wà. Ibẹ̀ iṣu yẹn la máa tún dé sàlẹ̀ ẹ̀ kòkò.
1: ti oro ni awon oro beyen te ba gbe ran ni ya mi ya o mi ke eh se ma ta paraga to nta lo wa lokun e wa la wa ni ni agudo mu ni from ibi to wa ka yo jade na ka to le ma se if not ibi te ba so fiyan yin pa ko lo pe de won yen fine ina la awon ti lo bi so ni to ba worun kan bayi daddy poruko omo e daddy so so an so oko ma like e go so pe ko ni mo popo e like e to ba je popo e ma so fun pe amu like le la re mo fe ko wo ele o ti se la balaba ko to deyin epo ni ma tun so mi nigba mi agbara olohun pe wa de ti se lori eto yi a ko ma ran wa leti ni pe bi yawo ile teyin even again something ti daddy le take yawo ile bi side chick to ba ri be nkan ma tun dun ti yawo ile na ma se re ni olosho daddy ni mi emi ni olosho oko mi e jira ni lowo e just true less awon oro e just true jade so ka ti se la balaba yen ni ta ka to deyin lekun ta ba deyin lekun ma easy e ko wo pe ta tin dira wa lowo mu lati ta nkan ko ya ya de ka wa for bale jo ma rush la yin at the same time we ni se pe okay won won se je moto yin yin yin yin yin e ke wa se start nkan kan e ti fine tune engine data e pe e jo ma dip in e de jo ma wa excited ni pe ah o n gbe mi lokan gbe mi lokan oro yin gbe mi lokan ye fele ya won yin la ni kin soja yin ya se se e ti ba ti lo soja ti o ti lo ja to kan wa le e pe na pe bawo de ni e ko se se mo mo so ti mo na je se mo all those things ke o pe bawo ni se wa lo to awon family yen ko mo ya kokon je dun oko e ke pere lati ko ti le mo pe ah baba e ko se labalaba ni ko lo fe gba lowo mi o ma ta si bi mo se wa se mo wa okay lo to e le mi ani wo mi le bere awon yin lowo to ba so pe won fine ko kini mo se fe se si Idamo, the little girl and your coin, daddy, when you take a shashi to get cool me. So, we go on coin, we ship attacky. Oh, I love that one, cotton is married. Ah, Baba, you can ship cook on while la balabani cock of food. Eh, be machine wagon, oh, jelly, oh, boo, boo, very silly bow of food, or coin me, bally, think you put my dead bally loot top. Ibo wo fun ni ti ma ra won couple to je pe o ta je pe mama yen gbara duro se e ri pe baba yen na ko ina ekere te ba fe ki yawo yin bo wo fun yin e ni lati bo wo fun na bi okunrin se n so ibo wo fun fun yawo e o yato si ti obirin sugbon bo wo fun o gbudo wa ka de karama siki e gbudo karama siki won ko n se pe tori ki labalaba le fun le se fe karama siki won nitori pe e kan karama siki won ni labalaba le wa fo after that we pe mi leyan e pe mi leyan o ti dan te na ma se wa ma wa eyan o ngba te ba pe dawo iyawo yin leran ko abi ti jamo nkankan e de wa fe ko nkan to ba ma gbe wa fun yin na le jamo nkankan so ti ye wa bi oro labalaba wa se ma ma te si waju oro abi aso wa bo se ma ma lo fa n le to wa fun a de wo mo a se mi ti awo pe ta ba su gbe wa lati bi ara won kan to le je ko ma lo fa lele eh mo de gbaladura ipe ba se nfe ta na de se ntiraka e olohun a de ma fun wa se e je ka lo sodo olohun olotuwa